jẹ́ ni Ọlọ́run kí o sì wá máa sọ fún Ọlọ́run nípa àwọn ìlérí tí ó ti ṣe wípé kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè pa ọ lára nítorí èyí ni ogún àwọn ènìyàn mímọ́ wípé o jẹ́ ẹni tí gbàdúrà pẹ̀lú gbogbo ọkàn rẹ gbàdúrà pẹ̀lú gbogbo ìgbàgbọ́ tí ó wà nínú rẹ gbàdúrà nípa dídúró tí o sì dúró lórí àwọn ìlérí Ọlọ́run rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì jẹ́ kí a fi ẹ̀jẹ̀ Jésù Kristì kí a fi wẹ̀ ọ́ kí a fi bọ̀ ọ́ kí a fi dáàbò bọ̀ ọ́ kí o sì rántí wípé orúkọ olúwa ilé ìṣọ́ agbára ni olódodo sá wọnú rẹ̀ ó sì yè olódodo sá wọnú rẹ̀ a sì dáàbò bọ̀ ó ní ìpamọ́ rántí ọ̀rọ̀ olúwa rántí ìlérí olúwa kí o fi ọ̀rọ̀ olúwa kí o fi ṣẹ́gun èṣù bí o bá ti ní ìgbàlà kí o jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kí ó wà lórí rẹ kí ó wà nínú ayé rẹ kí a sọ di mọ́ kí a fi agbára ẹ̀mí Ọlọ́run fún ọ nítorí ẹ̀mí Ọlọ́run yìí ní já gbogbo àjàgà tí máa wá sí ìgbésí ayé ènìyàn lónìí sọ fún Ọlọ́run wípé ìwòsàn pípé yóò jẹ́ tirẹ̀ wípé ìdáǹdèkíkún yóò jẹ́ tirẹ̀ sọ fún Ọlọ́run ó dájú pé bó bá gbàgbọ́ ó rí ògo olúwa.

0: bí a bá rí ẹni tí ó ní ìbéèrè nínú ẹ̀kọ́ tí a ṣẹ̀ṣẹ̀ kọ́ tán kí a fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè. Arábìnrin tí ó wà ní gbọ̀ngàn ńlá.
1: Ẹ jọ sá níbi tí a kà nínú ìwé Róòmù orí 12 ẹsẹ̀ 11. Ó sọ fún wa wípé ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn. Ẹjọ́ sàbí ẹ máa ní ìgbóná ọkàn, yẹn ni mo fẹ́ béèrè ìbéèrè fún. Pé báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn? Ṣé nípa ti ara ni àti nípa tẹ̀mí? Àti báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn?
0: Ìbéèrè ṣé onígbàgbọ́ ni ẹ̀yin fúnra yín?
1: Bẹ́ẹ̀ni sà.
0: Irú ìgbóná ọkàn wo ni ó yẹ kí onígbàgbọ́ níṣẹ́ lè sọ fún wa?
1: Ìgbóná ọkàn sí iṣẹ́ Ọlọ́run àti láti lè gbàdúrà fún iṣẹ́ Kristẹni.
0: Ẹ ṣe púpọ̀. Róòmù orí 12 ẹsẹ̀ 11. Ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Ohun tí Paul apostle ń sọ fún wa ni wípé kí a ní ìtara. Kò sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn nípa ti ara. Ṣùgbọ́n ó sọ wípé bí a bá fẹ́ ṣe ohunkóhun fún Ọlọ́run, wípé ó yẹ kí a fi ìtara hàn pẹ̀lú ìfẹ́ Ọlọ́run, pẹ̀lú iná ẹ̀mí tí ó ń jó nínú ọkàn wa, láti lè ṣe ìfẹ́ Ọlọ́run àti láti lè ṣe iṣẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀nà tí ó là sílẹ̀ fún wa. Ṣé a gbọ́ nígbà tí olùkọ́ ń kọ́ wa wípé àwọn tí ó wà nínú ayé, bí wọ́n bá fẹ́ dá okòwò sílẹ̀ tàbí ọmọ ilé ẹ̀kọ́ ń lọ sí ilé ẹ̀kọ́, wọ́n máa ń jára mọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe, wọn kì í ṣe ọ̀lẹ rárá. Wọ́n máa ń fi gbogbo ohun tó nílò sí, yálà nípa ti àkókò, yálà nípa ti owó, yálà nípa jíjá àwọn nǹkan mìíràn sílẹ̀ ní ìgbésí ayé wọn tí ó lè dí wọn lọ́wọ́ iṣẹ́ tó yẹ kí wọn kí ó ṣe. Èyí ni Paul apostle ló ń sọ fún wa wípé àwa pàápàá bí a bá fẹ́ ṣiṣẹ́ fún Ọlọ́run tàbí a fẹ́ ṣe ohun kan tí Ọlọ́run ti là sílẹ̀ fún wa, wípé irú ohun bẹ́ẹ̀ ó yẹ kí a ṣe é ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó dára. Èyí ni ó ń sọ wípé nípa iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ṣe ọ̀lẹ, ẹ máa ní ìtara tàbí ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Láti ìbẹ̀rẹ̀ ìgbésí ayé onígbàgbọ́, bí a bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́, ó yẹ kí a jí gìrì, kí a ṣe ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe. Ṣé a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó wà? Bí a bá sọ̀rọ̀ ìgbàlà fún wọn, wọ́n máa sọ fún wa wípé wọ́n á gbé ọ̀rọ̀ náà yẹ̀wò, yóò sì gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ oṣù tàbí ọdún kí wọn kí ó tó lè tẹ̀lé Jésù. Ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí a rí nínú Bíbélì lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù ti pe àwọn Pétérù, Jọ́hánù, Jákọ́bù àti àwọn Ándérù, Bíbélì sọ fún wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n tẹ̀lé Jésù Kristì. Bí a bá sì wo ìpè Matthew, lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù pe Matthew, lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó tẹ̀lé Jésù Kristì. A ti ẹ̀ rí ọ̀gbẹ́ni

lo ara tasu nigba ti oluwa pade re ni ojo ona ti o lo se ile damasco ti o so fun we pe ohun isoro ni fun paulu tabi fun saulu lati tapa si egun ti o so we pe iwo ta ni oluwa ti oluwa si fi ara re han saulu lese kese pelu itara pelu igbona okan ni ari we pe paulu ti gba jesu gege bi olugbala re bi a ba si wo ise awon apostle pelu ni ori keji ise awon apostle ni ori keji lati ese iketadinlogoji nigbati won si gbo okan won gbogbe won si so fun petero ati awon apostle yoko pe ara kini ki awa ki o se petero si we fun won pe eronu pe oda ki a si baptisi olukuluku yin le oruko jesu christ fun idariji ese yin eyin o si gba ebon emi mimo ese ogoji ati oro popo miran li o fi n jeri ti o si n fi gba won ni iyanju owe pe egba ara yin la lowo iran arekereke yi nitori na awon ti o fi ayo gba oro re a baptisi won li ojo na a si ka iwon egbedogun okan kun won a ri awon eniyan wonyi o pe lesekese ti won gbo oro olorun be ni won fi itara tabi igbona okan gba oro olorun ti won si ronu pada ti won si jowo aye won fun jesu kristi eyi ni apere ti a fi lele fun wa we pe awa paapaa lesekese ti a gbo oro olorun a ko gbodo fi akoko igbala tabi idariji wa dola ki a ma so we pe bi o ba di ojo miran bi akoko ba wa fun wa a o gbadura a o ronu pada a wa oju olorun be na ni bi a ti n gbo nipa atunse gbogbo awon nkan wonyi je ojuse ti a ni se yala si olorun yala si ara wa yala si awon aladugbo wa tabi si awon ti o je omo ijo awon ti o je eniyan olorun bi ti wa o sese a ni atunse lati se ti emi olorun ti o n toka si fun wa ti o si n kan nipa fun wa we pe o ye ki a gbe igbese yi tabi ki a gbe igbese ni bi eni ti o mo olorun a ri awon elomiran we pe won ma fi akoko falẹ a ma so we pe emi n fe sugbon o se alera fun ara we pe nigba ti mo ba goke agba awon onigbagbo ju bee lo boya ti n ba ni iriri tabi iriri miran o sese fun mi tabi yio sese fun mi lati gboran si olorun lenu sugbon ohun ti a n so fun wa ni wipe lesekese ti a ti gbo oro olorun ti o n so fun wa wipe atunse wa ni ona wa lati se ni iru igba bee ni a lati fi itara tabi igbona okan si oluwa ki a si so fun olorun wipe gege bi o ba ti fun wa ni ore ofe a o gboran si lenu tabi o n so fun wa nipa isodi mimo a ti mo wipe bi eniyan ba ni igbala o ni idariji ese o ni alaafia olorun ni okan re a ko oruko re si iwe iye lorun eyi ko mo nipa wipe ati ni igbala nisisiyi nitori be ko si omiran ta ni lati se oro olorun n so fun wa wipe a ni lati tesiwaju wipe iriri onigbagbo miran wa ti a n pe ni isodi mimo isodi mimo yi ni yo mu gbongbo ese ti o wa ni igbesi aye wa ni yo mu koro ni yo fa ti o patapata ti ailera ti o wa ninu okan wa ti ko je ki a le ma sare si nkan ti se ti olorun tabi ki a le gbe igbesi aye wa mimo lati inu emi wa wa nigba ti a ba ni isodi mimo gbogbo nkan wonyi ni olorun yo mu koro lesekese ti a ti gbo wipe nkan kan ku fun wa gege bi iriri onigbagbo awon elomiran won ma fi dola won ma so wipe boya ni ojo miran boya ni odun ti o n bo sugbon bi a ba ni igbona okan lesekese ni o ye ki a le lo ba olorun wipe ohun gbogbo ti o je gbongbo ikoro tabi gbongbo ese ti o wa ni okan wa ki olorun ki o ba wa faatu a ri awon elomiran ti won ti ni isodi mimo fun odun pupo sugbon itara lati wa oju olorun lati wa leje to bee ge ti a fi ohun gbogbo rubo eyi je pe ti a fi ohun gbogbo lele ni ese agbelebo jesu wipe ohunkohun ti o ba fe ki a se ona ti o ba fe ki a rin igbesi aye ti o ba fe ki a gbe a fe gbe a ri awon elomiran to je pe ko si igbona okan ko si itara won a wa ni odun pupo lai ni agbara emi mimo olorun lati le se ise ti o wa ni iwaju won lati se eko ti a n ko ni wipe ohunkohun ti olorun ba n so fun wa o n so fun wa nipa igbala ni o n so fun wa nipa isodi mimo ni o n so fun wa nipa agbara emi mimo ti yoo kun wa nigba ti a ba ba.
ti si wa pelu emi mimo ohunkohun ti olorun bere lowo wa olorun pa lase fun awe pe ki a ni itara ki a ni igbona okan tabi o sese ni bi a tin jere okan awon elomiran wa we pe won ti di onigbagbo odun kan odun meji odun meta tabi ji o be lo won ko le toka si enikeni ti won jere fun Kristi o dabi eni pe esupa won lenude o dabi eni pe okan won tutu popo si awon elese ti o wa ni agbegbe won o dabi eni pe awon elomiran ti won ti le wa ni agbegbe won gege bi awon ti o ba won gbe gege bi awon abanisise tabi awon agbanisise tabi awon ti o nsise ni abe won won ko ti le mo nipa igbala ti won so pe won ni sugbon bi a ba wo awon apere ti o wa ninu bibeli lese kese ti awon ti a ka nipa re ninu bibeli ti won ti gba Jesu Kristi gbo lese kese ni won so fun awon elomiran we pe awon paapa ni fi aye won fun Jesu eje ki a wo Johanu iwe ihirere ti Johanu ori kini Johanu ori kini lati ese ogoji okan ninu awon meji ti o gbo oro Johanu ti o si to Jesu leyin ni Andero arakunrin Simoni Petero oun tete ko ri Simoni arakunrin oun ti kara re o si we fun pe awa ti ri Messiah itumo eyi ti je Kristi o si mu wa sodo Jesu Jesu si wo o wi pe iwo ni Simoni omo Jona Kefa li ao le o si ma pe o itumo eyi ti je Peteru wo iru igbona okan ti Olorun bere lowo re ti Olorun bere lowo mi wi pe bi a ba ti mo Jesu a ko gbodo fi igbala awon elomiran di ojo miran ke a so we pe boya nigbati mo ba mo oro Olorun ju be lo nigbati mo ba le gbadura ju be lo nigbati mo ba ri awon iriri onigbagbo ju be lo yo sese fun mi lati lo so fun awon elomiran sugbon lese kese ti Andero ti o ba Jesu pade ti iyi Olorun alaafia Olorun ti o wo inu okan re be ni pelu igbona okan ni o lo so fun Simoni Petero we pe awa ti ri Messiah ati ri Kristi o si mu wa si odo Jesu ni ori kerin Johanu yi kan na ni ati ri obirin ti o ba Jesu pade ni ibi kanga Jakobo lese kese ti obirin yi ti o ti gba Jesu gbo ti o si mo we pe eyi ni Kristi na ohun ti bibeli so fun ani we pe lesekese ni obirin yi lo ni o so fun awon ara ilu eje ki a wo Johanu ori kerin lati ese ikejidinlogbon nigba kan na ni obirin na fi ladogbo re sile o si mu ona re kan lo si ilu o si we fun awon eniyan pe e wa wo okunrin na eni ti o so ohun gbogbo ti mo ti se ri fun mi eyi ha le je Kristi na nigba na ni won ti ilu jade won si to wa eyi ni a n so fun wa we pe ki a ni igbona okan bi o ba je bi ohun kan ba wa loni ti Olorun ba ejo wi le lori oni we pe o dabi eni we pe opolopo ninu ijo ni ko gbona ko tutu ko si itara ko si igbona okan lati je iranwo ninu ise Olorun yala gege bi adena yala gege bi awon egbe akorin yala gege bi awon afadura jagun yala gege bi awon ti o nda ori dari idapoju ile ti won ko awon elomiran ni eko oro Olorun yala gege bi ajere okan yala gege bi eni ti o ka bibeli fun awon elomiran ti ko le ka bibeli tabi gege bi eni ti yo gbadura tabi nibi kibi ti a ti le sese fun Olorun tabi o sese a n so fun aloni we pe ijo ni ede Yoruba esin wa ni ede Yoruba yo bere o sese elomiran ko ni itara tabi igbona okan lati so fun awon elomiran bi ohunkohun ba wa ti Jesu to je oko lori ijo olori lori ijo ti o n ba ijo wi si loni oni we pe opolopo ni o joko taka ogbera ti won ko mo we pe won ni ojuse lati se gege bi ise isin si Olorun si idile wa
si àwọn ènìyàn tí ó wà nínú ayé àti si àwọn ènìyàn tí ó wà nínú ìjọ. Èyí ni Jésù fi ń sọ ní orí kẹta ìfihàn. Ẹ jẹ́ kí a wo ìwé ìfihàn láti orí ìkẹta ìfihàn. Orí kẹta láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Èmi mọ iṣẹ́ rẹ̀ pé ìwọ kò gbóná, bẹ́ẹ̀ ni ìwọ kò tutù. Èmi ìbá fẹ́ pé kí ìwọ kókó tutù tàbí kí ìwọ kókó gbóná. Ǹjẹ́ nítorí tí ìwọ ṣe ìlọ́wọ́wọ́ tí o kò sì gbóná, bẹ́ẹ̀ ni o kò tutù. Èmi ó pọ̀ jáde kúrò lí ẹnu mi. Èyí ni ìdájọ́ tí Jésù pàápàá fi lélẹ̀ fún àwọn kò gbóná kò tutù, àwọn akaogbera, àwọn tí ó wà láìríṣe fún Ọlọ́run, àwọn tí kò ní ìtara, àwọn tí kò ní ìgbóná ọkàn, àwọn tí kò mọ̀ wípé lákòókò tí a ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, lákòókò tí iná ẹ̀mí ń jó nínú ìjọ tàbí ní ọkàn wa tàbí ní àyíká wa, ní irú àkókò bẹ́ẹ̀ ni ó yẹ fún olúkúlùkù wa láti fi ìtara tàbí ìgbóná hàn. Ó ń sọ fún wa wípé bí a bá wà gẹ́gẹ́ bí onílọ́wọ́ọ́wọ́ tàbí a wà bí ẹni tí kò gbóná tí kò tutù, ó ń sọ wípé òun kọ̀ wá gẹ́gẹ́ bí ọmọ, yóò pọ̀ wá jáde kúrò ní ẹnu rẹ̀. Èyí jẹ́ pé yóò ya àwa àti òun, a kì yóò jẹ́ tirẹ̀ mọ́. Ṣùgbọ́n ó ń sọ fún wa wípé ẹ wo ẹsẹ̀ ìkọkàndínníogún, gbogbo àwọn tí èmi bá fẹ́ ni mò ń bá wí, tí mo sì ń nà, nítorí náà ní ìtara. Nítorí náà ní ìtara. Ó ń sọ fún wa wípé bí a bá ti bá ara wa ní ipò tí kò gbóná tí kò tutù, ní ipò tí ó ń ṣe ìlọ́wọ́ọ́wọ́, ó ń sọ fún wa wípé òun bá wa wí, òun sì ń fẹ́ kí a jí gìrì sí àwọn ojúṣe tí ó ń bèèrè lọ́wọ́ wa. Ó ń fẹ́ kí a ní ìtara àti ìgbóná ọkàn. Ó sì ń sọ fún wa wípé kí a ronú padà. Ẹ jẹ́ kí a tún padà sí Rómù orí kejìlá. Rómù orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá. Ní ti iṣẹ́ ṣíṣe, bí a bá ń sọ nípa iṣẹ́ ṣíṣe, apostoli ń ṣiṣẹ́ fún Ọlọ́run, evangelist ń ṣiṣẹ́ fún Ọlọ́run, àwọn tí a yàn gẹ́gẹ́ bí alóore, gẹ́gẹ́ bí wòlíì ní Májẹ̀mú titun, tí wọ́n ń sọ ọ̀nà ìgbàlà fún àwọn aráyé, wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí a mọ̀ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tàbí ẹni tí ń kọ́ni nínú ìjọ, wọ́n ń ṣe iṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí wọ́n sì ń bá wa tọ́jú ilé Ọlọ́run, tí wọ́n ń jẹ́ kí ilé Ọlọ́run kí ó wà ní ìmọ́tótó, wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí wọ́n ń kọrin, àwọn tí wọ́n ń ṣe àdènà, àwọn tí wọ́n ń tẹ ìwé ìhìnrere jáde, àwọn tí wọ́n ń pín ìwé ìpolongo ìhìnrere, èyí tí a máa ń pè ní tract ní èdè òyìnbó, àwọn tí wọ́n ń pín ìwé ìpolongo ìhìnrere fún àwọn ènìyàn, wọ́n ń ṣe iṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí wọ́n ń fi mọ́tò sílẹ̀ láti máa kó èrò sínú rẹ̀, láti máa mú ọ wá sínú ìjọ Ọlọ́run, wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Ó ń sọ fún wa wípé nígbà tí iṣẹ́ pọ̀ tó bẹ́ẹ̀ tí a lè ṣe nínú ọgbàjàrà Ọlọ́run, èé ṣe tí ìwọ fi ń káwọ́ gbéra. Ó ń sọ wípé ní ti iṣẹ́ ṣíṣe, a sáà rí àwọn ẹlòmíràn tí wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. A rí àwọn akọrin, a rí àwọn adènà, a rí àwọn oníwàásù, a rí ẹni tó ń kọ́ wa nísinsìnyí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. A rí àwọn ẹlòmíràn tí wọ́n mú nǹkan tàbí òmíràn ṣe nínú iṣẹ́ Ọlọ́run. Èé wá ti ṣe tí a fi jókòó láì rí nǹkan ṣe fún Ọlọ́run? Nípa iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ṣe ọ̀lẹ. Kí a má ṣe àwáwí wípé ọmọ ló dí mi lọ́wọ́, ọkọ ló dí mi lọ́wọ́, ìyàwó ni ò jẹ́ kí n ráyè ṣiṣẹ́ fún Ọlọ́run, tàbí iṣẹ́ tí mo ń ṣe ni ò jẹ́ kí n ṣe iṣẹ́ fún Ọlọ́run. Ẹ má ṣe ọ̀lẹ, ẹ ní ìgbóná ọkàn, kí ẹ sì máa sin Olúwa. Mo ń gbàdúrà wípé gbogbo àwa tí a wá lónìí, irú ìtara bẹ́ẹ̀, irú ìgbóná bẹ́ẹ̀, Ọlọ́run yóò fi fún wa. A ó sì rí ọ̀pọ̀lọpọ̀ nínú wa tí a fi àkókò àti ayé wa sílẹ̀, àti owó àti dúkìá àti àwọn ìní tí a ní tí a ó fi sílẹ̀ láti lè ṣiṣẹ́ fún Ọlọ́run. Ẹ jẹ́ kí a dìde láti gbàdúrà sí Ọlọ́run wípé ibi tí a ti ń ṣe ọ̀lẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ibi tí ìlọ́wọ́ọ́wọ́ ti wà ní ìgbésí ayé wa tẹ́lẹ̀, ibi tí ọ̀lẹ àbí ìmẹ́lẹ́ wà ní ìgbésí ayé wa tẹ́lẹ̀, pẹ̀lú iná ẹ̀mí mímọ́, Ọlọ́run yóò gba ọgbọ́n kúrò ní ìgbésí ayé wa. A ó sì fi ayé wa, àkókò wa, ohun gbogbo tí a ní, a ó fi sílẹ̀ láti ṣe iṣẹ́ fún Ọlọ́run. Pẹ̀lú ìtara, pẹ̀lú ìgbóná ọkàn, a ó ṣiṣẹ́ fún Ọlọ́run. O ti gbọ́ nípa ti ìgbàlà, ṣé o ti onípò àdà, a sì ti gba ọkàn rẹ là.
o ti gba nipa ti atunse se o ti mu ona re to ni waju oluwa o si ti se atunse ti o ye ti o si to o ti gbo nipa ti isodi mimo se oni itara okan igbona okan lati gbadura lati kunle ni ese agbelebo lati se ohun ti olorun bere le owo re o ti gbo pe bi a ba ni isori mo ani lati tese waju lati ni agbara emi olorun ki o kun ni akunwo sile o ati se ohun ti olorun bere lowo re o ti gba nipa ati jere okan lati lo lati ile de ile lati so fun awon eni ti a ba pade nipa Jesu Kristi olugbala nje oni itara tabi igbona okan lati se ohun ti olorun bere lowo re o ti gbo nipa ise isin wa nipa adura gbigba wepe ki a ma gbadura le aisimi le aisare o wa ni igbona okan lati gbadura titi olorun yio fi dahun lati gbadura fun awon elese ki won ki o le ni igbala ni ti ise sise e ma se se ole eni igbona okan e ma se oluwa.

0: Kí a bá rí ẹni tí ó ní ìbéèrè nínú ohun tí olùkọ́kọ́ wa nínú ọ̀rọ̀ Ọlọ́run, a lè fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè.
1: Mo fẹ́ béèrè nínú ìbéèrè nínú ẹ̀kọ́ wa ti àárọ̀ yìí. Wọ́n sọ fún wa wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n kùn gẹ́gẹ́ bí a ṣe kà nínú ẹ̀kọ́ yẹn. Tí àwa pàápàá gẹ́gẹ́ bí onígbàgbọ́, nígbà tí a bá ní àwọn wàhálà kan tí a sì ń béèrè, a ti gbàdúrà nípa ẹ̀, a sì tún tẹnu mọ́ ìbéèrè yìí, à ń béèrè lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run, o dẹ̀ rí gbogbo àwọn kinní yìí, mo dẹ̀ ń sọ fún Olúwa ṣàánú fún mi, ǹjẹ́ ṣé ṣe là ń kùn sí Ọlọ́run ni eléyìí ni? Torí kò yé mi dáradára, ń bẹ yẹn sà.
0: A sọ fún wọn nínú ìwé mímọ́ wípé ó yẹ kí a máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Bí a bá wo ìhìnrere ti Lúkù 18:20 láti ẹsẹ̀ kínní, ó sì pa òwe kan fún wọn nítorí èyí yìí pé ó yẹ kí a máa gbàdúrà nígbà gbogbo, kí a má sì ṣe ṣàárẹ̀, wípé onídàájọ́ kan wà ní ìlú kan tí kò bẹ̀rù Ọlọ́run, tí kò sì ṣe ojúsàájú ènìyàn. Òpó kan sì wà ní ìlú náà, ó sì tọ́ wá wípé gbẹ̀san mi lára ọ̀tá mi, kò sì súnjà, kò súsí nígbà ọ̀sán kan. Ṣùgbọ́n níkẹyìn ó wí nínú ara rẹ̀ pé kí bí èmi kò tilẹ̀ bẹ̀rù Ọlọ́run, tí èmi kò sì ṣe ojúsàájú ènìyàn. Ṣùgbọ́n nítorí tí opó yìí ń yọ mí lẹ́nu, èmi ó gbẹ̀san rẹ̀, kí ó má bàa fi wíwá rẹ̀ nígbàkúùgbà dá mi lágara. Olúwa sì wí pé, ẹ gbọ́ bí aláìṣòótọ́ onídàájọ́ yìí ti wí, Ọlọ́run kì yóò ha sì gbẹ̀san àwọn àyànfẹ́ rẹ̀ tí ń fi ọ̀sán àtòru kígbe pé tí ó sì mú sòrò fún wọn. Àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a kà yìí, ó jẹ́ kí ó yé wa dáradára wípé ó yẹ kí a máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀, wípé bí a bá ní ìṣòro tàbí a ní òǹgbẹ ọkàn nínú ọkàn wa, a sì mọ ìlérí Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a sì lọ síwájú Olúwa pẹ̀lú ìlérí tí ó ṣe fún wa wípé kí ó ṣàánú fún wa, kí ó gbọ́ àdúrà wa, kí ó pèsè ní kíkún fún àìní wa. Bí a bá sọ lẹ́ẹ̀kínní, tí ó dàbí ẹni wípé àdúrà ò tí gbà, ayọ̀ wa ò sì tí kún, ó yẹ kí a tún lọ lẹ́ẹ̀kejì tàbí lẹ́ẹ̀kẹta títí Olúwa yóò fi gbọ́ tiwa. Bí a bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọkàn ìmoore, pẹ̀lú ọkàn tó ń dúpẹ́, èyí kì í ṣe wípé a ń kùn, èyí kì í sì ṣe wípé a ń ṣàárẹ̀, ṣùgbọ́n ó yẹ kí o fiyèsí ohun tí mo sọ wípé bí a bá gbàdúrà bẹ́ẹ̀ nígbà gbogbo láìkùn pẹ̀lú ọkàn ìdúpẹ́, èyí ni jẹ́ wípé kì í ṣe wípé a ń kùn tàbí sòrò ti tán wa. Ní Filipi orí kẹrin láti ẹsẹ̀ ìkẹrin, ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo. Mo sì tún wí, ẹ máa yọ̀, ẹ jẹ́ kí ìpamọ́ra yín di mímọ̀ fún gbogbo ènìyàn. Olúwa ń bẹ nítòsí, ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Èyí ń sọ fún wa wípé nítòótọ́ ni a lè ní ìṣòro, nítòótọ́ ni ó lè dàbí ẹni wípé àti jẹ, àti mu, àti ṣiṣẹ́, àti gbọ́ bùkátà, àti tọ́jú ọmọ, tàbí àti tó ẹgbẹ́ tàbí ọ̀gbà, ó lè ṣòro díẹ̀ fún wa. Ó ń sọ wípé ní ipò kípò tí a bá wà, ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo. Nítorí adarí ẹ̀ṣẹ̀ wa jẹ wá, nítorí akọrọkọ wa nínú ìwé ìyè Lọ́run, nítorí wípé a ti pèsè adé ògo sílẹ̀ fún wa, nítorí èrè ayérayé tó ń dúró dè wá, nítorí àlàáfíà Ọlọ́run tí ó wà lé ọkàn wa, nítorí ìgbàlà tí Ọlọ́run fún wa tí owó kò lè rà, ti o si ju dukia tabi ohun ni aye yi lo e ma yo ninu Olorun ni gbagbogbo o sese boya ari ohun to le pani lekun o sese ari ohun ti o le da okan laamu o sese a le ni aini tabi wahala ninu ebi wa ti awon ara ita ti won ko mo igbala Olorun idariji Olorun ti a ni ti won le ma ro we pe eni ti a so kun fun sugbon ti o rerin ni wa sugbon Olorun so fun a wi pe ki a ronu awon ibokun ti a ni lodo Olorun ki a ma yo ninu Olorun ni gbagbogbo bi a ba lo si waju Olorun lati gbadura a n bere nkan lowo Olorun se won ki se ohun ti o je edun okan wa yi gege bi onje gege bi aso gege bi ile gege bi itoju omo tabi awon nkan miran ki se eyi ni o ye ki a fe saju ohun ti o ye ki a fe saju ni idupe ayo we pe aje ti Olorun ki o ba le ye wa dara dara ki o ba le dabi e ki o ma se dabi eni we pe aboju fo nitori ohun to n ta wa lara labe aso o n so o ni mo tun wi fun yin o so fun ale kini o tun wa so wi pe mo tun wi e ma yo o wa tun so fun ni ese karun o ni e je ki ipamora yin ki o di mimo fun gbogbo eniyan ipamora ti an so ni yin ni iwon tun won si wi pe ninu adura wa o ye ki a le fi emi ipamora iwon tun won si ki a le fi han ki o ma dada beni pe adura wa duro lori oju kokoro we pe ko si ohun kon ti Olorun le se fun wa sibe sibe ohun ti a tun ma wo ni pe mo n fe yi fun mi ni tibi fun mi ni tohun o ni ki a ni iwon tun won si pelu adura wa o ni Olorun wa n be nitosi ohun to n wo ni pe bibo re o sumo tosi o wa so we pe e ma se aniyan ohunkohun aniyan ni o ma mu irewesi okan wa aniyan ni o ma mu ki soro ki o tan wa aniyan ni o ma mu idayapo wa sinu okan wa aniyan ni o ma da ni o ma je ki o dabi eni wo pe a n fi were pe Olorun lejo aniyan ni o ma je ki o dabi eni wo pe aigbagbo papa o fi okan wa se ile ati se ibogbe sugbon n so fun a wi pe bi a ti ni Olorun loke orun bi a ti ni Jesu Kristi to n gbadura fun wa bi a ti ni emi mimo to je olotuna fun wa bi a ti ni oro Olorun ati ileri re ti ki yi e ti o wa fun wa ati bi a ti ni awon ore ti Olorun ti se fun wa nigba ti a ti gba Jesu Kristi gbo o n so fun a wi pe ki a ma se aniyan ohunkohun bi o je ile Olorun ti pese ile fun awon elomiran o le se fun wa bi o je omo fun awon to yagan o ti se fun awon elomiran o le se fun wa bi o je ounje la fe je ni odindi ogoji odun ni Olorun fi bo awon omo Israeli laina kobo tabi naira lati apo won to je wipe lojojumo lara aro ni won lo n ko mana bi o je ti atirasowo melomelo ni ki a so nipa yi ti Olorun se fun won bi o si je pe ki o pa awon ota wa lenu mo gbogbo re patapata ni Olorun le se bi o je pe ki o toju wa ni aye yi ki o tun lo toju wa ni aye ti n bo owo Olorun lo wa o ni nitori be niwon ti a ti mo wi pe ko si ohun to soro fun Olorun lati se ati pe o ti n toju wa gege bi a ti wa loni ohun lo pa mo de ibi ti a wa o ni e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo ninu ohun gbogbo ninu ebi ninu ile ninu ago ara wa ni ibi ise wa fun awon omo fun atije fun atimu fun gbogbo erongba ti o wa ni okan wa o ni ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe we pe bi a ba n gbadura bi a ba si n bi Olorun we pe ki o ṣaanu fun wa ki o fun wa ni ohun kan tabi ohun miran o ni ki a ranti wi pe ki a ma dupe nigba gbogbo ninu idupe yi ni o ma fi ibeere wa han fun Olorun nitori be bi a ba ni ki a so ki o le ye ni kini anpe ni wepe eyan kun kikun ni wepe nigba ti a ba nso fun olorun wepe ori bi mo ti ri ojojumo ni mo ti ngbadura kilode wo nkan to fun lagbaja wo nkan to fun tamedo wo gbo awon to njeri ni ojobo ni ojo alamisi ti won so ore to se fun won be si ni mo ti ronu po ada mo je ti re mo lojojumo ma ka bibeli ma gbadura kini mo se kikun ni yen nitori pe gbogbo ti a nso yi ko si idupe ko si imore wo awon mo israeli ti a nso nipa re bi ki ba se wi pe olorun gba won lowo farao ati lowo awon omo ogun egypt eru ni won ibaje lati iran de iran abati gbagbe won sugbon nitori anu olorun o ran mose si won wi pe mo ti ri awon eniyan mi ti o njiya o dabi eni wi pe won wa ninu ina ile eru nitori ibanuje ati isoro ti o doju ko won nitori be so fun farao wi pe ki o je ki awon eniyan mi ki o lo owo agbara ni olorun fi mu awon eniyan won yi kuro ninu oko eru egypt ko si dupe won fi igba kankan so fun olorun wi pe o se nitoto ni o dabi eni pe won korin iru orin wo ni won ko nigba ti won de eti bebe okun kopa bi won ti ri ota gbogbo ise iyanu ti olorun ti se fun won ti o se lori won ni egypt won gbagbe patapata won be si ni kigbe a le so wo pe won gbadura adura ti o lope adura ti o nireti adura ti o duro lori ileri olorun adura won ni wo pe o ba ti fi wa sile ni egypt aba ti kodanu bi eranko aba ti ku bi eni ti o ni iya ti o ni baba ti o ni eni to n bere e o ba ti fi wa le aba ti ku gege bi eru adura won niyen ni olorun so fun mose wo pe awon won yi o madura agba bi aba joko titi won aba je ki awon ara egypt ki o pa won sugbon mose nitori ileri mi ati majemu mi fun abraham na opa re omi okun o ya si meji awon won yi lai duro wi pe olorun ko se awi be se be eni tiki jani tile won koja ni olorun so fun mose wi pe na opa re omi tun pada o gbogbo awon mo egypt mole awon alagbara awon akikanju awon omiran awon jagun jagun pelu ofa won pelu awon esin won pelu agbara won pelu gbogbo nkan ti won ti ro tele tele lati se si won won pare patapata igba yi ni awon ara wa ni won mo wi pe o ye ki a korin won korin orin tan ko ko lo titi nitori pe ni ori ti o tele ni a ri wi pe ounje o tete de awon agbalagba to je wi pe gba ti won wa ni oko eru farao ko ba won mo wi pe won jeun tabi won o jeun ko to ran won si oko lati lo ma won briki to ma fi ko ile sugbon nisisiyi ebi die se amo awa ti a je onigbagbo nisisiyi to je wi pe ki a to mo olorun bi a ba lo si ile adahun se ni abule aniran ti jeun aro a ma kaakiri lati ileto de ileto pelu owo wa pelu gbogbo won so wa di alakisa patapata aso ti o dara ju ni apoti wa ni adahun se ma bere gbogbo e patapata la fi sile gba ta ti de waju olorun ko bere aso ko bere eran ko bere ounje bi ki se won iba kekere ida mewa lati le fore han we pe o pese fun mi je ki fi han pe mo ranti re o pari bi ebi ba pa wa laaro kan soso o di pe ka ma ba olorun ka ma lu tabili e pe olorun ki lo nwo mi o ti jeun gba to wa labe isu to jeun ojo meta to nsun kun asunrin ekun losan ekun loru lodo adaun se pelu adiye lowo pelu eran alakigbe bangba na sugbon nsin isoro die airije die airasowo die airisese die wahala die latodo ebi o di pe ki a ma fi wore pe olorun lejo bi a ba se be e je wo pe ankun nitori bi ari awon mo israeli won yi ni asiko ti won kun yi won gbagbe wi pe laaro ojo na won je mana won dupe lowo olorun ni ojo ti a nso yi owon ina ti o wa pelu won o se wa sibe sibe ati owon ojiji ti o wa pelu won o se wa sibe sibe ati bi a ti pa won mo ti ko si wi pe enikeni le segun won arabirin wa bi abawo ori ikokan lelogun ti aka wa ri wi pe ni ese ikini si ese iketa numeri ori kokan lelogun ese kini si ese keta eni ara kenani oba aradi tin gbe ihagusu gbo pe israeli gba ona amiyo nigba na Leoba Israeli ja o si mu ninu won ni igbekun Israeli si je eje fun Oluwa we pe bi iwo ba fi awon eniyan yi le mi lowo ni toto nje emi ohun ilu won patapata Oluwa si gbo ohun Israeli o si fi awon ara Kenani tore won si run won patapata ati ilu won o si so oruko ibe na ni Homa ni ipari ese iketa yi o ti aro we pe o ye ki omo Oluwa bi se eni ti o more eni ti ko ni bu ika ti o nbo ti ko ni bo san ohun ti o ye ki won se ni o pe ki won ki o tile to bere ohun miran rara o ye kan ki o be si ndupe lowo Olorun opeda pe Olorun sore fun won o segun ota won kini won fi san fun Olorun ohun ti ari ni ese ikerin ni wipe won sirin lati oke hori lo liono kokopa lati yi ile edomu ka suru si tan awon eniyan na popo nitori ona na won si awon eniyan na si ba Olorun ati Mose so ko si ope gbogbo ti Olorun se fun won ko si wi pe ki a ti le so wi pe loni a ko ni bere ohun kan lowo Olorun wo mana to fi nbo wa wo aso ta ti nlo lati odun mewa odun meedogun ti Olorun pamo wo bata ti a nlo ninu aginju ti ko gbomo wa lese wo awon bi Olorun se sogba yi wa ka ti awon ota ko le kolu wa wo lai lagbara lai ni ofa lai ni ibon wo bi a se segun awon ota wa wo bi Olorun se se fun wa ki won ti le so wi pe loni ko si ebe ko si pe an bere se le fun wa se ton fun wa ki a ma dupe lowo Olorun ohun ti a ri ni wi pe idayafo itoni ni soro ati irewesi okan de ba won won si bere si ni so fun Olorun wi pe ki lo ti e se na toju orire mana to so wa ta mo boyo odun abi odun ki lo se ta won orisa o se fa won to nsin orisa ni Olorun so pe awon won yi ko ye lati wa laaye Olorun ejo amobe na si won pe kan ma pa won gba ton si bere si ni pa won tun wo won madura gba won le kepe Oluwa Mose ni won tun lo sare ba wo pe Mose o de o gba wa wa anu Olorun lori won Olorun so fun Mose wo pe ogede dudu ko se boshan omo boruko se lupa ro ide fun won bi won ba wo won aye Olorun tun lana igbala sile fun won bi Olorun ba nsami ese tani ibaduro gbogbo ore t'Olorun ti se fun wa bi ki ba se anu Olorun lori wa opolopo bi a ti n gbadura tabi bi a ti n so edun okan wa fun awon elomiran o ma nja si kikun nitori pe gbogbo n ta nso ko mu idupe lowo nitori be arabirin wa bi abani onkon ti o je edun okan fun wa ohun ti o ye ki a se ni wepe ki a lo ba olorun sugbon ki a to so fun olorun ki a to ba olorun soro nipa awon isoro ti a ni nipa awon wahala ti a ni o sese lori awon omo o sese ni igbese aye ti wa o sese ko je wepe boya ko si oko to le toju wa ti a se wa lowo olorun oni baba fun wa oni oko fun wa oni olopese fun wa oni alaanu fun wa sugbon ki a to bere we pe se bayi ki a koko ma dupe we pe a wa laaye amo christi aka bibili oye wa ani ireti orun o fun wa ni idariji o fun wa ni igbala ohun to seye biye jo ohun ta le ri ninu aye lo nitori be bi a ko ba dupe be gbogbo adura wa a ja si we pe a nkun iwaju olorun arabirin se oye yin
1: oye mi sa e se pa
0: e se
1: popo
0: e se o e je ki a de duro lati gbadura se oni okan ope si olorun ohun to ti se fun o abi ki a ma kun lojojumo ni iwa igbesi aye re

a lè lù ú gẹ́gẹ́ bí ẹrú, a lè pìyà jẹ́ gẹ́gẹ́ bí ẹrú, a ti lè pàápàá gẹ́gẹ́ bí ẹrú. Ṣùgbọ́n nígbà tí olùdásílẹ̀, olùdáǹdè, nígbà tí a ṣe òfin titun wípé kò sí ẹni tí ó yẹ kí ó wà ní abẹ́ ìsìnró mọ́, nígbà yìí ni àwọn ẹrú di òmìnira. Nígbà tí àwọn ẹrú wọ̀nyí sì di òmìnira, a kò lè fìyà jẹ wọn tàbí kí a lù wọn tàbí kí a pa wọn gẹ́gẹ́ bí ẹrú mọ́. Èyí ni Jésù Kristo ṣe fún wa wípé a ti jẹ ẹrú tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹrú nítorí ẹ̀ṣẹ̀ wa, ẹrú nítorí àṣeré tí ó wà ní ìgbésí ayé wa, ẹrú èṣù, ó sì ti kan àbàmọ́ wa lẹ́sẹ̀, ó sì ń fi ìyà jẹ wá nígbà kí ìgbà tí ó wò ó, ó lè fi àìsàn tí ó bá fẹ́ sí wa lára. Nígbà tí ó bá sì wó pẹ̀lú, ó lè sọ wá di aláìní, ó sì lè pa wá. Ohunkóhun èṣù lè ṣe fún àwọn tí wọ́n wà ní abẹ́ ìkáwọ́ rẹ̀. Ṣùgbọ́n nígbà tí o bá gba Jésù Kristì gbọ́, ẹ̀jẹ̀ Jésù yìí ni a fi ń rà wá padà. Bí o bá wo Galatia orí kẹta, ẹsẹ̀ ìkẹtàlá sí ìkẹrìnlá, Kristì ti rà wá padà kúrò lọ́wọ́ ìgún òfin, ẹni tí a fi ṣe ìgún fún wa, nítorí tí a ti kọ́ pé ìfibú ni olúkúlùkù, ẹni tí a fi kọ́ sórí igi, kí ìbùkún Abrahamu kí ó lè wá sórí àwọn kèfèrí nípa Kristì Jésù, kí àwa kí ó lè gba ìlérí ẹ̀mí nípa ìgbàgbọ́. Nítorí náà, bí o bá rántí wípé a ti pa Jésù lára fún ọ, a ti ṣá a lọ́gbẹ́ fún ọ, ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí tirẹ̀, bí o bá lè gbàgbọ́ lónìí, a ó ra ọ padà. Èyí jẹ́ wípé Jésù fún ara rẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run yóò mú ọ kúrò lábẹ́ ìsìnrú èṣù, lábẹ́ gbogbo ìyà tí ó ń fi jẹ ọ́ nítorí wípé o jẹ́ ẹni tirẹ̀. Nínú Kolose orí kìíní láti ẹsẹ̀ ìkẹtàlá, ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, nínú ẹni tí àwa ti ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀, àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí o bá wo ohun tí a kà yìí dáradára, ó ń sọ wípé a ti wà lábẹ́ agbára òkùnkùn, agbára ẹ̀mí búburú, agbára èṣù ti sàtánì tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n a ṣe wà nípò kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀, a ṣe wà nípò kúrò ní abẹ́ agbára sàtánì sí abẹ́ agbára Ọlọ́run, a ṣe wà nípò kúrò nínú ìyà tó ń jẹ wá sí ọ̀dọ̀ Ọlọ́run nísinsìnyí, a sì ṣe èyí nípa ìdáǹdè tàbí ìràpadà nípa ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí o bá mara rẹ̀ sí ẹlẹ́ṣẹ̀, tí o sì bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run, tí o sì ń sọ fún un wípé o kò fẹ́ kú sí inú ẹ̀ṣẹ̀ tí o wà, o kò sì fẹ́ tẹ̀síwájú láti máa jìyà lábẹ́ agbára èṣù. Bí o bá gba Jésù Kristì gbọ́, tí o sì rántí wípé o ti kú fún ọ, ó dájú wípé yóò dá ọ ní èdè, yóò gba ọkàn rẹ là, yóò sì dárí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ ìkejì. Ẹ̀jẹ̀ Jésù yìí kan náà ni ó ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ wa gbogbo. Ẹlẹ́ṣẹ̀ jẹ́ ẹlẹ́ẹ̀rí níwájú Ọlọ́run. Bí o bá sì wà nírú ipò yìí gẹ́gẹ́ bí ẹlẹ́ẹ̀rí, kì yóò ṣeé ṣe fún ọ láti gbé lọ́dọ̀ Ọlọ́run títí ayérayé. Bí o bá kú sínú ẹ̀ṣẹ̀, o kú gẹ́gẹ́ bí ẹlẹ́ẹ̀rí níwájú Ọlọ́run. Bí a kò bá fi ẹ̀jẹ̀ Jésù wé ọkàn rẹ mọ́, kí ọkàn rẹ kí ó funfun láúláú, kì yóò ṣeé ṣe fún ọ láti wà lọ́dọ̀ Ọlọ́run títí láé títí ayé. Ṣùgbọ́n bí o bá lè tọ Ọlọ́run wá, tí o sì gbàgbọ́ nínú ìwẹ̀nùmọ́ tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó dájú pé a ó wẹ ọkàn ẹ̀ṣẹ̀ rẹ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù. Nínú Hebreu orí kẹsàn-án ẹsẹ̀ ìkejìlélógún, ó fẹ́rẹ̀ jẹ́ ohun gbogbo lẹ a fi ẹ̀jẹ̀ wẹ̀nù gẹ́gẹ́ bí òfin, àti láìsí ìtàjẹ̀sílẹ̀ kò sí ìdáríjì, kò sí ìwẹ̀nùmọ́, kò sí ìmókúrò fún ẹ̀ṣẹ̀ wa. Láìsí ìtàsílẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristì kò lè ṣeé ṣe fún ẹnikẹ́ni láti rí ojú Olúwa, nítorí wípé ẹlẹ́ẹ̀rí ni a tanù níwájú Olúwa láti má lè gbé iwájú tàbí ilé Ọlọ́run títí. Nínú Matthew orí 24,

Matthew, orí ìkẹrìndínlọ́gbọ̀n, ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, ni Jésù fún ara rẹ̀ ti sọ fún wa wípé, nítorí èyí lé ẹ̀jẹ̀ mi, ti májẹ̀mú titun, ti àtàsílẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn, fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. Ata ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀, fún ọ̀pọ̀ ọkàn tí yóò gbàgbọ́, fún ọ̀pọ̀ ọkàn tí yóò gbàdúrà, tí ó sì ké pe Olúwa wípé òun fẹ́ ìmúkúrò ẹ̀ṣẹ̀, ìwẹ̀nùmọ́ ẹ̀ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀ rántí wípé ohun kìíní tí ẹ̀jẹ̀ Jésù máa ń ṣe fún wa ni wípé ó máa ń rà wá padà, ó máa ń gbà kúrò lọ́wọ́ èṣù, lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, ó sì máa ń dá wa ní ìdè. Ìkejì ni wípé ó máa ń wẹ ẹ̀ṣẹ̀ wa nù, ó máa ń mú ẹ̀ṣẹ̀ wa kúrò, ó máa ń mú wa di aláìjẹ̀bi níwájú Ọlọ́run. Ìkẹta ni wípé ó mú wa súnmọ́ tòsí, gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá ni ó jìnà sí Ọlọ́run. Bí o bá wà nínú ẹ̀ṣẹ̀ rẹ, kì yóò ṣe é ṣe fún ọ láti wá síwájú Olúwa, nítorí wípé ẹ̀ṣẹ̀ a máa yani nípa sí Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ a máa mú ìkélé tàbí ìdáàbò sí àárín wa àti sí Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ ni Aísà ṣe sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ wa ni ó jẹ́ kí a jìnà réré sí Ọlọ́run. Ṣùgbọ́n bí o bá lè gbàdúrà, tí o sì gbàdúrà wípé o gbàgbọ́ wípé a ti ta ẹ̀jẹ̀ Jésù sílẹ̀ fún ọ, nípa ẹ̀jẹ̀ yìí ni a fi lè mú ọ súnmọ́ iwájú Ọlọ́run. Éfésù orí kejì wo ẹsẹ̀ ìkẹtàlá. Ṣùgbọ́n nísinsìnyí, nínú Kristi Jésù, ẹ̀yin tí ó ti jìnà réré nígbà àtijọ́ rí lè mú súnmọ́ tòsí. Nípa báwo? Nípa ẹ̀jẹ̀ Kristi. Nípa ẹ̀jẹ̀ tí Kristi ta sílẹ̀ ni a fi mú ẹni tí ó jìnà réré, ẹni tí ó ti ṣáko lọ, ẹni tí ẹ̀ṣẹ̀ rẹ̀ ti yà nípa sí Ọlọ́run, lè a fi mú irú ẹni bẹ́ẹ̀ wá súnmọ́ tòsí láti wá gbé ní ilé Ọlọ́run, láti ní àlàáfíà Ọlọ́run, láti ní ìdáǹdè Ọlọ́run, láti di ọmọ Ọlọ́run. Ìkẹrin, nípa ẹ̀jẹ̀ Jésù ni a fi bá wa lájà, tí a sì jẹ́ kí a ní àlàáfíà. A tún wo Kolose lẹ́ẹ̀kan sí i, Kolose orí kìíní ẹsẹ̀ ogún, àti nípasẹ̀ rẹ̀ láti bá ohun gbogbo lájà, lẹ́yìn tí ó ti fi ẹ̀jẹ̀ àgbélébó rẹ̀ parí ìjà. Mo ní nípasẹ̀ rẹ̀ ìwọ̀n ìbáṣe, wọn ìbáṣe, wọn ìbáṣe ohun tí ń bẹ lé ayé tàbí ohun tí ń bẹ lé ọ̀run. Nípa ẹ̀jẹ̀ Jésù Kristì ni a ti parí ìjà tí ó wà ní láàrin ẹlẹ́ṣẹ̀ àti Ọlọ́run. Ẹlẹ́ṣẹ̀ jẹ́ ẹni tí ó ń bá Ọlọ́run jà, Ọlọ́run pàápàá sì kọjú ìjà sí ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n láti ìgbà tí Jésù Kristì ti kú ní orí igi àgbélébó, tí ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó jẹ́ ohun tí a fi ń bá wa lájà láàrin àwa àti Ọlọ́run. Bí o bá wá sí ọ̀dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀tá Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí ó ti ń bá Ọlọ́run jà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, tí Ọlọ́run sì kọjú ìjà sí nítorí ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọwọ́ rẹ. Bí o bá sọ fún Ọlọ́run wípé o fẹ́ di ẹni tí a rà padà, o fẹ́ bá Ọlọ́run lájà, o sì ń fẹ́ kí Ọlọ́run kí ó fún ọ ní àlàáfíà, kí àlàáfíà kí ó wà láàrin ìwọ àti Ọlọ́run, kí ó sì wà nínú ọkàn rẹ sí Ọlọ́run, kí Ọlọ́run kí ó sì ṣe àṣepé iṣẹ́ ìgbàlà ní ọkàn rẹ. Bí o bá gbàgbọ́ nípa ẹ̀jẹ̀ Jésù Kristì, ìwọ yóò lè bá Ọlọ́run lájà. Gbogbo ohun tí ó sì wà ní ìgbésí ayé rẹ tí Ọlọ́run fi ń bá ọjà, Ọlọ́run yóò mú gbogbo àwọn nǹkan wọ̀nyí kúrò. Bí o bá lè ṣe bẹ́ẹ̀ ní àṣálẹ́ yìí, ó rí ojú rere Ọlọ́run. Gbogbo ìjà tí ó sì wà láàrin ìwọ àti Ọlọ́run nípa ẹ̀jẹ̀ Jésù Kristì, a ó mú gbogbo rẹ̀ kúrò pátápátá. Ìkarùn-ún, àdáwàláre nípa ẹ̀jẹ̀ Jésù Kristì. Àdáwàláre nípa ẹ̀jẹ̀ Jésù Kristì. Wo Rómù orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹsàn-án. Ó wí pé mélòó mélòó sì ni tí a dá wa láre nísinsìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀, lí a ó gbà wá là kúrò nínú ìbínú nípasẹ̀ rẹ̀. Ó sọ wípé a dá wa láre, bí a bá wà lábẹ́ ẹbí, a wà lábẹ́ ìdájọ́ Ọlọ́run. Bí a bá wà lábẹ́ ẹbí, a jẹ́ ẹni tí ó ń retí ìbínú gbégbóná Ọlọ́run.
ṣùgbọ́n bí a bá wá sọ́dọ̀ ọlọ́run tí a sì sọ fún ọlọ́run wípé a ń fẹ́ ìdáláre nípa ẹ̀jẹ̀ rẹ̀ bí a bá ti ń wẹ ọkàn rẹ̀ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì lójú kan náà ni ìdáláre yóò wá èyí ni bíbélì ṣe ń sọ fún wa wípé ǹjẹ́ ẹbí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristì Jésù kì í ṣe fún àwọn tí ń róbọ ẹbí wà fún àwọn tí ń róbọ ẹbí wà fún àwọn tí ó rò wípé wọ́n lè lọ sí ọ̀run nípa fífi owó fún àwọn alágbe ẹbí wà fún àwọn tí wọ́n rò wípé nípa iṣẹ́ rere ara wọn tàbí iṣẹ́ ọwọ́ wọn wọ́n lè ṣe ara wọn pé láti wá ojú ọlọ́run ṣùgbọ́n ẹbí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristì Jésù àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí èyí ń sọ ìdáǹdè ìdáláre tí ó wà fún àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀nà mọ́ àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì bálàjà pẹ̀lú ọlọ́run nípa ẹ̀jẹ̀ kan náà ìkẹfà ni ó ń fún wa ní ìwẹ̀nà mọ́ ojoojúmọ́ Yohánù kínní orí kínní ẹsẹ̀ ìkeje ṣùgbọ́n bí àwa bá rìn nínú ìmọ́lẹ̀ bí òun ti ń bẹ nínú ìmọ́lẹ̀ àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ rẹ̀ ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo ó wípé bí àwa bá rìn nínú ìmọ́lẹ̀ ohun tí a pè ní ìmọ́lẹ̀ ni ìrìn Jésù Kristì tí ó tọ̀ wá wá ohun tí ọlọ́run sọ fún wa wípé ọlọ́run kò ní inú dídùn sí ẹbọ tàbí yálà ẹbọ sísun tàbí ẹbọ mìíràn ìmọ́lẹ̀ ni wípé nísinsìnyí Jésù ti kú fún wa ní orí igi àgbélébò bí a bá tọ̀ ọ́ wá bí a bá ké pè é bí a bá sì fi ìgbàgbọ́ wa sí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa èyí jẹ́ wípé a rìn nínú ìmọ́lẹ̀ bí a bá wo ọ̀rọ̀ ọlọ́run tí ó ń tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa tí a sì ń rìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run tí a ń bèrè orí ọ̀fẹ́ lọ́wọ́ ọlọ́run wípé a fẹ́ gbé a fẹ́ rìn gẹ́gẹ́ bí ó ti là sílẹ̀ nínú ìwé mímọ́ èyí jẹ́ wípé a ń rìn nínú ìmọ́lẹ̀ bí a bá fẹ́ ṣe ìpinnu tàbí a fẹ́ gbé ìgbésẹ̀ tàbí a fẹ́ ṣe iṣẹ́ tàbí a fẹ́ dáwọ́lé okòwò kan a sì ń bèrè wípé kí ni ọ̀rọ̀ ọlọ́run ti wí nítorí pé a fẹ́ ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run èyí jẹ́ wípé a ń rìn nínú ìmọ́lẹ̀ ó wá ń sọ fún wa wípé bí a bá jẹ́ ẹni tí ó rìn nínú ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ wípé ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ ọlọ́run ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo ayé tí a wà yìí jẹ́ ayé tí ó lè rí ayé tí yóò sì máa mú èérí tàbí ìdọ̀tí bá wa nípa ti ẹ̀mí bí kì í bá ṣe wípé a ní ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ń wẹ̀ wá nù tí ó ń wẹ̀ wá mọ́ ní ìgbà gbogbo ní ojoojúmọ́ kì yóò lè ṣe é ṣe fún wa láti pa ara wa mọ́ kúrò nínú àwọn ohun tí ó wà nínú ayé ìkeje ẹ̀jẹ̀ yìí kan náà ni ó ń fún wa ní ìgboyà láti wá sí ọ̀dọ̀ ọlọ́run àti láti gbàdúrà àti láti di ìlérí ọlọ́run mú nítorí wípé nígbà gbogbo tí a bá wá sí iwájú ọlọ́run a wá nítorí ìwẹ̀nùmọ́ tí a ti ní nípa ẹ̀jẹ̀ Jésù Kristì nínú Hebrew orí kẹwàá Hebrew orí kẹwàá láti ẹsẹ̀ kọkàndínlógún ara ǹjẹ́ bí a ti ní ìgboyà láti wọ inú ibi mímọ́ nípasẹ̀ Jésù a ní ìgboyà láti wọ ibi mímọ́ nípa ẹ̀jẹ̀ Jésù ohun tí a ń sọ fún wa níhìn-ín ni pé àwọn ọmọ Ísíráẹ̀lì kò sí ẹnikẹ́ni tí ó ní àǹfààní láti wọ ibi mímọ́ lọ nítorí pé ẹni tí ó bá wọ ibi mímọ́ lọ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ikú yóò dé bá nítorí kò sí ẹni tí ó mọ́ tó bẹ́ẹ̀ ẹni tí a gbà láàyè tó bẹ́ẹ̀ láti wá sí ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ ṣùgbọ́n ní ìgbà tí Jésù Kristì ti dé ni aṣọ ìkélé tí ó wà ní tẹ́ḿpìlì lè ti fà á ya èyí jẹ́ wípé ẹnikẹ́ni tí ó bá fẹ́ tọlọ́run wá nísinsìnyí bí ó bá wá pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì yóò jẹ́ kí ó lè wọ ibi mímọ́ lọ òun ni ó fi sọ wípé ara àwọn tí a ń pè ní ara ni àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀nù àwọn tí a ń pè ní ara ni àwọn tí ó ti kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ àwọn tí wọ́n ti di arákùnrin tàbí arábìnrin nínú Olúwa àwọn tí wọ́n ń gbé ìgbésí ayé ọ̀tún ó wá ń sọ fún wa wípé ǹjẹ́ bí a ti ní ìgboyà láti wọ inú ibi mímọ́ nípa báwo nípa iṣẹ́ ọwọ́ wa ni tàbí nípa òdodo tiwa
tàbí nípa ohun tí a ti ṣe tàbí yálà àṣẹ sí ọlọ́run tàbí àṣẹ sí àwọn ènìyàn ó ń sọ fún wa wípé nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristì nìkan ṣoṣo ní a fi lè wọ ibi mímọ́ lọ nítorí bẹ́ẹ̀ jẹ́ kí o yí ọ wípé nígbà tí o bá ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ ní orí igi àgbélébùú nígbà náà ni yóò lè ṣe é ṣe fún ọ láti lè ní ìgboyà láti wọ ibi mímọ́ lọ láti wá sí ọ̀dọ̀ ọlọ́run. Ìkẹjọ ó fún wa ní ìṣẹ́gun. Ẹ̀jẹ̀ yìí kan náà ni ó sọ wá di aṣẹ́gun. Aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, aṣẹ́gun lórí ikú, aṣẹ́gun lórí àwọn ẹ̀mí èṣù, aṣẹ́gun lórí àìsàn pẹ̀lú. Ó sọ wá di ọba. Ó sì jẹ́ kí ọ̀rọ̀ wa kí ó ní agbára nítorí pé ìgbà tí a ti wẹ̀ wá nù ní ẹ̀jẹ̀ Jésù Kristì yìí ni ó ti sọ wá di ọba. Bí a bá dúró láti gbàdúrà, a gbàdúrà gẹ́gẹ́ bí ọba. Bí a bá dúró láti sọ̀rọ̀, a sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọba. Bí a bá dúró láti pàṣẹ, a pàṣẹ gẹ́gẹ́ bí ọba nítorí pé iṣẹ́ tí ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ti ṣe ní ìgbésí ayé wa. Ẹ jẹ́ kí a wo ìfihàn orí kìíní láti ẹsẹ̀ ìkarùn-ún sí ẹsẹ̀ ìkẹfà àti láti ọ̀dọ̀ Jésù Kristì ẹlẹ́rìí olóòótọ́, àkọ́bí nínú àwọn òkú àti aláṣẹ àwọn ọba ayé. Ẹni tí ó fẹ́ wá, tí ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa fiyè sí i dáradára. Ó fẹ́ wá, ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀, omi nínú ìgò tàbí níbikíbi kò lè wọ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù. Omi níbikíbi yálà abò létí òkun tàbí ẹnikẹ́ni gbàdúrà sí i kò lè wẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù. Ó sọ fún wa wípé ẹni tí ó fẹ́ wá, tí ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti wẹ̀ wá kúrò nínú ẹ̀ṣẹ̀ wa ní ẹsẹ̀ ìkẹfà ń sọ fún wa wípé tí ó sì ti fi wá jẹ ọba. Ó fi wá jẹ ọba àti àlùfáà fún Ọlọ́run àti bàbá rẹ̀ tí rẹ̀ lé ògo àti ìjọba láé àti láéláé. Ìfihàn orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá. Wọ́n sì ṣẹ́gun rẹ̀. Èyí sọ fún wa pé wọ́n ṣẹ́gun dragoni náà. Wọ́n ṣẹ́gun èṣù, Sàtánì, ẹni tí ó jẹ́ ọ̀tá fún ọ àti ọ̀tá mú gbogbo ayé. Ó ní wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn. Wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn àní títí dé ikú. Àwọn nǹkan wọ̀nyí ni ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó máa ń ṣe fún wa. Pétérù ti sọ fún wa pé kò ṣeé ṣe láti rà wá padà pẹ̀lú ohun tí dìbàjẹ́ gẹ́gẹ́ bí wúrà tàbí fàdákà, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ bíbí Ọlọ́run ni a fi rà wá padà. Ẹ̀jẹ̀ yìí ni ó fún wa ní ìràpadà. Òní ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù. Òun ló mú wa sọ́mọ Ọlọ́run, àwa tí a ti jìyàn rí sí Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Nítorí ẹ̀ṣẹ̀ wa, ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó mú wa sọ́mọ tòsí. Òun ló jẹ́ kí a lè bá Ọlọ́run lájà, tí ó fún wa ní àlàáfíà láàrin àwa àti Ọlọ́run. Òun ló dá wa láre. Òun ló máa ń wẹ̀ wá nù lójoojúmọ́, tí ó máa ń fún wa ní ìgboyà láti lọ sí ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ. Èyí ni ó sì sọ wá di aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, lórí àìsàn, lórí èṣù, lórí ikú àti lórí ohunkóhun tí èṣù tàbí àwọn ẹ̀mí èṣù tí wọ́n lè pèrò láti ṣe ní ìgbésí ayé wa lónìí. Bí a bá lè dìde dúró láti gbàdúrà tí a sọ fún Ọlọ́run wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, bí o bá tí ní ìgbàlà ẹ̀jẹ̀ Jésù ṣe tán láti wẹ̀ ọ́ nù láti gbà ọ́ là. Bí o bá ń bèrè ìsọ̀rí mímọ́, ẹ̀jẹ̀ Jésù wà níhìn-ín tí ó lè wẹ̀ ọ́ nù, tí ó lè wẹ̀ ọ́ mọ́, kí o sì sọ di mímọ́. Bí o bá jẹ́ agbára ẹ̀mí Ọlọ́run ni o nílò, ẹ̀jẹ̀ Jésù sì wà bákan náà láti jẹ́ kí ìlérí yìí kí ó jẹ́ tirẹ̀. Bí o bá jẹ́ àìsàn ni ó wà lára rẹ, tàbí àwọn ẹ̀mí èṣù ló ń dá ọ lóró, tàbí àìní ni ó gbé ọ dé, ẹ̀jẹ̀ Jésù lè tú ìdè àti ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí ó dè ọ. Bí o bá ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù ta sílẹ̀ nígbà tí ó kó fún ọ lórí igi àgbélébùú, ẹ jẹ́ kí á la ẹnu wa gbòòrò láti sọ fún Ọlọ́run wípé a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. A ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. A gbàgbọ́ wípé ó ṣeé ṣe fún láti dá wa sílẹ̀, láti dá wa láre, láti fún wa ní àlàáfíà, láti wẹ̀ wá nù, láti wẹ̀ wá mọ́, láti fún wa ní ìgbàlà tòótọ́, láti jẹ́ kí a jẹ́ aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, aṣẹ́gun lórí àìṣedédé gbogbo, aṣẹ́gun tí ó lè gbé ìgbésí ayé tí ó wu Ọlọ́run, képe Ọlọ́run. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ti ta sílẹ̀ fún ọ.

bí o bá jẹ́ wẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ ọ sílẹ̀, ó dájú wípé ọlọ́run yóò dáríjì ọ bí o bá gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún ọ. Ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ òbókọ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ adìyẹ tàbí ẹ̀jẹ̀ ẹyẹlé tàbí ẹ̀jẹ̀ tòlótòló, kò ní láárí, kò sì ṣeye bí ẹni wájú ọlọ́run mọ́. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó wà fún ọ láti lè ní ìdáríjì, láti lè ní ìdáǹdè, láti lè ní ìgbàlà. Àṣà àlọ́gbẹ́ nítorí àìṣedédé wa, apá lára nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ nípa ìnà rẹ̀ lè mú wa lára dá. Ìdáǹdè wà lọ́wọ́ Ọlọ́run. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀, kí àánú Ọlọ́run àti orí ọ̀fẹ́ rẹ̀ kí ó lè jẹ́ tirẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run aláàánú adúpẹ́ lọ́wọ́ yín. Adúpẹ́ wípé ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó yẹ, ẹ̀ràn Jésù Kristì láti wá kú fún wa. Àwa ẹni òṣìṣẹ́ ni àárẹ̀, àwa ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nítorí wípé ẹ kò fẹ́ kí a ṣègbé nínú ẹ̀ṣẹ̀, ẹ ti rán Jésù Kristì láti kú ní orí igi àgbélébòó. Ọlọ́run aláàánú abẹbẹ̀ wípé àwọn mìíràn tí wọ́n wà níbí lónìí, tí wọn kò tí ì ní ìgbàlà àti ìdáǹdè ọkàn wọn, tí a kò tí ì kọrúkọ wọn sínú ìwé ìyè Lọ́run, tí wọ́n ń ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ wọn káàkiri, tí ẹrù ẹ̀ṣẹ̀ wọn ń wọ̀ Lọ́run, a ń bẹ̀bẹ̀ wípé lónìí ẹrù ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn ó sọ kalẹ̀ ní ẹsẹ̀ àgbélébù ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní gbogbo ohun tí wọ́n dáwọ́lé, nípa èrò ọkàn wọn, nípa ọ̀rọ̀ ẹnu wọn, nípa ìrìn ẹsẹ̀ wọn, nípa ìṣesí wọn, nípa ìgbéyàwó ìlọ́kọláya wọn, ní ohun gbogbo tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n tí wọ́n ń bẹ̀bẹ̀ lónìí wípé ẹ̀jẹ̀ tí Jésù ta sẹ́ ní orí igi àgbélébò yóò wọ ẹ̀ṣẹ̀ wọn nù, yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, a ń bẹ̀yìn wípé gbogbo àìṣedédé, gbogbo ìrékọjá, gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ní ìdálẹ́bi ọkàn, àwọn tí wọ́n ń sunkúnrìn káàkiri, àwọn tí ó jẹ́ wípé nítorí ẹ̀ṣẹ̀ wọn, wọn kò lè ní ìtẹ̀síwájú, a ń bẹ̀bẹ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, àwọn ìdálẹ́bi wọ̀nyí ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ wẹ ọkàn wọn mọ́, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ gbà wọ́n là, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ kọrúkọ wọn sí ìwé ìyè Lọ́run, ẹ ṣàánú fún wọn. Adúpẹ́ ipẹ́ ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wà ní ìdìde dúró síbẹ̀, kí a sì díjú wa. Ẹni tí ó ti lọ sí ilé ìwòsàn, tí olùṣe àwọn oníṣègùn sọ fún wípé ó ní àrùn jẹranjẹ eegun tí a ń pè ní cancer, mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, adúpẹ́ wípé kò sóhun tó ṣòro fún ẹ láti ṣe, nítorí wípé fún Ọlọ́run wa ohun gbogbo ni ṣíṣe. A ń bẹ̀bẹ̀ wípé ẹni yìí tí a ti sọ fún ní ilé ìwòsàn wípé ó ní àrùn cancer lára, a ń bẹ̀bẹ̀ wípé àrùn yìí pátápátá yóò kúrò ní àgọ́ ara rẹ̀ ní orúkọ Jésù. A ń bẹ̀bẹ̀ pé ẹ̀jẹ̀ Jésù tí a ta sí ẹ̀ ní orí òkè àgbélébò, ní orí igi àgbélébò, yóò mú gbogbo àwọn àrùn wọ̀nyí kúrò pátápátá ní orúkọ Jésù. Adúpẹ́ pẹ́ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ǹjẹ́ mo ń bèrè fún ọkùnrin tí ó ní àrùn àtọ̀sí lára, bí o bá wà níbẹ̀, jọ gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà fún ọ fún ìdásílẹ̀ àti fún ìwòsàn. Ọlọ́run aláàánú, abẹ̀yìn wípé ẹ fọwọ́lé àìsàn yìí, ẹ mú o kúrò. Pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì,
anbe yin wo pe ke da eni yi sile ni oruko Jesu emu larada eje ki ogo olorun ki o farahan ni igbese aye re ki ara dida sasa ki o le je ti re adupe wo pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa eni kan ni ti o ni isoro lati kese jari ni gbogbo idawole re ti o je wi pe igba gbogbo ni o fi ma ni ijakole ni ohunkohun ti o dawole mo n fe ri iru eni be lati gbe owo soke ki n le gbadura fun o olorun alaanu adupe lowo yin a mo wi pe bi a ba to yin wa aseri aseti aini yo pora ni igbesi aye wa je mo n bebe fun awon wonyi ti o gbe owo won soke nitori ijakule ti won ni nitori ohun ti o ti ko sese fun won lati kese jai ni dawole won a n be yin wo pe ke da won sile gbogbo egun gbogbo ohun ti awon eni aye ti fi si won lara to ti fi si idile won lara e yo won kuro ni oruko Jesu adupe ipo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan ti aye ti de ni igbekun ti o dabi eni wo pe aisan ni ojojumo bi o ti n kuro lori ikan ni o n bo sori imiran bi o ba ni owo die lowo nkan won ya tun wa si igbesi aye re lati le ko gbo owo lo gba ti owo ba tan adabi eni pe aisan ti tan gba ti owo ba de aisan atun de nitori egun ti o wa ni igbesi aye iru eni be bi o ba je ewo ni mo n se apejuwe re mo fe ki o gbe owo re soke kin le gbadura fun o olorun alaanu alagbara adupe wi pe bi a ba to yin wa e o nu omi je wa nu kuro je mo n bebe wi pe gbogbo aseti gbogbo aisan ati gbogbo egun ti a ti fi si eni yi lara e mu kuro ni oruko Jesu mo gbagbo wi pe lese kese ti a n gbadura nisisiyi wi pe e n se ise irapada yi e n se ise imularada yi e da sile ni oruko Jesu gbogbo awon emi ibi gbogbo awon ti o ti gegun fun gbogbo awon majele ti a ti fi si igba tabi okowo re gbogbo re patapata a mu won kuro ni oruko Jesu adupe pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan wa nihin ti o ni ori fifo ti o le ponran ti o si soro fun lati ni idasile bi eni yi ba ti ni ori fifo yi ni omi ma n jade loju re ni o ma dabi eni wipe ati eti ati gbogbo ori patapata ni o dabi eni pe atalofa bi o ba je ewo ni iru eni be a n fe ki o nawo soke ki olorun ki o le da o sile olorun alaanu a wo yin loniyi nitori wipe a mo wipe ooto ni ileri yin ko si si ko se se ni inu iwe yin a n bẹyin wipe ori fifo yi ati awon nkan ti o wa nbe pelu agbara olorun pelu agbara ti o wa ninu eje Jesu Kristi mo le won jade ni oruko Jesu emu larada adupe ipo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa obirin ti o wa ninu oyin ojo pipe bi o ba gbe owo soke nisisiyi idasile ti de fun o obirin ti o wa ninu oyin ojo pipe bi gbe owo kan si oke ki o fi owo miran owo keji le ikun re ki o si gbagbo wipe gege bi mo ti gbadura fun o nisisiyi o wa lati wa jeri ohun ti olorun se fun o baba wa ti n be le orun olorun alagbara olorun ti kii kuna olorun ti ileri re kii ta se a wa sodo yin nisisiyi a n gbagbo wipe gbogbo ohun ti won ti de mo obirin lara e o tu sile ni oruko Jesu gbogbo okun ede sekeseke ti satani fi de patapata mo ja won ni oruko Jesu gbogbo awon emi buburu ti o wa ninu ile won ti o wa ni arowoto won ti o yi ile re ka ti o ma n tele kaakiri pelu agbara ti o wa ninu eje Jesu mo le yin kuro ni oruko Jesu e ti o sile e je ki o bimo layo ati lalaafia
ki o le wa jeri ise rere ti olorun se lara re ni oruko jesu christ oluwa wa enikan ti ara manta oda bi ara tita oda bi eniye pe ara tita na ko gbogun bi o ba wa nibe nawo re soke kin le gbadura fun o olorun alaanu adupe wi pe ohun gbogbo ni sise fun yin ara tita yi momo okoro gbogbo pe ayinra momo okoro gbogbo nkan ti o da bi eni pe ko gbogun ale won jade ni oruko jesu adupe wi pe e ti gbo ni oruko jesu kristi oluwa wa iwo ti o da bi eni pe igbese wo olorun o si n sa kaakiri nitori opolopo awon ti o je lowo o si n bebe wi pe bi olorun ba le pese fun o o fe san awon igbese ti o wa lorun re bi o ba nawo soke ipese olorun ni kikun yo je ti re oluwa wa olorun wa a n wo oju yin nitori pe agbagbo wi pe ipese wa lati oke wa je mo bebe fun awon yi ti o dabi eni pe igbese wo lorun e da won sile e saanu fun won gbogbo ti won sa kaakiri ti won sa pamo tabi ti aya won lagara tabi ti aya won ja nitori awon ti won je ni igbese mo gbagbo mo si gbadura lati oni lo ki ipese olorun ki o wa si igbese aye won ki o wa si idile won ki o wa si ibi ise won ti won fi sa won igbese won yi ni oruko jesu adupe epo e ti gbo ni oruko jesu kristi oluwa wa ami ohunkohun ti o ba wa ni igbese aye re gege bi aisan tabi gege bi ide lati owo satani o ti mo fe ki o se ni pe ki o gbo owo le ara re ki o se gbagbo wi pe nigba ti o ba nbo ni ojo bo eyi ni ni ojo alamisi ti o nbo o ma bo pelu eri olorun le enu re baba wa le orun adupe wi pe ipe to ni bokun ni e fi pe wa ipe alaafia le e fi pe wa ati wa sodo yin a si n bẹyin wi pe bi a ti wa e ma je ki a pada le owo ofo gbogbo ibi ti aisan wa e le aisan naa jade gbogbo ibi ti aini wa e le aini jade gbogbo ibi ti ibanujẹ wa e le ibanujẹ jade gbogbo awon okan ti o n saare nitori wahala ti o wa ni idile won nitori wahala ti o wa ni abẹ ile a n bẹyin wi pe e mu won kuro ni oruko jesu gbogbo ẹdun ọkàn àwọn ènìyàn yín ní àṣálẹ yìí ẹ wá tan ẹ gbọ àdúrà wọn ẹ jẹ kí wọn kí ó lè ní ayọ kíkún ní orúkọ jésù bàbá à ń bèrè wípé ẹni nì tí ó ní ìdí yíyọ à ń bèbè wípé gbogbo rẹ pátápátá kẹ mú láada ní orúkọ jésù èyí tí ó dàbí ẹni pé inú ni ó máa ń lọ nígbà gbogbo a bèbè wípé agbára àtọ̀run wá kí ó bà lè nísinsìnyí kí ó mú kúrò ní orúkọ jésù àwọn tí ó dàbí ẹni pé wọ́n máa ń ṣubú tí wọ́n sì ń fẹ́ ìmúnidúró nínú ìgbàgbọ́ a ń bẹ̀bẹ̀ yín wípé oore ọ̀fẹ́ okun agbára láti òkè wá yóò wá sí ìgbésí ayé wọn wọ́n lè gbé ìgbésí ayé onígbàgbọ́ tòótọ́ láti kẹsẹ̀ járí nínú ìwà ìgbàgbọ́ ní orúkọ jésù àwọn tí wọ́n ti ní ìgbàlà tí wọ́n bẹ̀bẹ̀ fún ìsọdí mímọ́ ẹ wá sọ wọn di mímọ́ ẹ wá mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ kúrò ní ìgbésí ayé wọn ẹ jẹ́ kí gbogbo àwọn tí ó wà ní inú wọn tí kò bá ìfẹ́ ọlọ́run mu ẹ jẹ́ kí ó kúrò pátápátá ní orúkọ jésù àwọn tí wọ́n ti ní ìsọ̀rímọ́ tí wọ́n béèrè fún agbára ẹ̀mí ọlọ́run agbára tí ó máa mú ẹ̀rù kúrò agbára tí ó máa jẹ́ kí a lè wàásù ọ̀rọ̀ ọlọ́run agbára tí ó máa fúnni ní ìgboyà níwọ́jú àwọn ọ̀tá agbára tí a fi lè gbàdúrà agbára tí ó jẹ́ kí iná ọlọ́run kí ó máa jó ní ìgbésí ayé wa ẹ wá fún ọ ní orúkọ jésù à ń bẹ̀yìn wípé àwọn tí wọ́n wà ní ìdílé tí ilé ń gbóná àwọn tí ọ̀nà ń nà àwọn tí ìṣẹ́ ń ṣẹ́ àwọn tí wọ́n ní wàhálà lọ́nà kan tàbí lọ́nà mìíràn à ń bẹ̀bẹ̀ wípé àwọn wàhálà wọ̀nyí ẹ ó lé wọn jáde kúrò ní ìdílé wọn ní orúkọ jésù obìnrin nì tí ó wà níbẹ̀ tí ó dàbí ẹni wípé ọmọ rẹ ni ó ń fa ìbànújẹ́ fún ọ tí ó bá ti jáde àti padà wálé adẹ́tì ó sì máa ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ ó sì máa ń rin ìrìn tí kò dára lẹ́sẹ̀ ó sì ń bà ọ́ nínú jẹ́ mo gbàdúrà nísinsìnyí pé ọwọ́ ọlọ́run yóò wà lórí ọmọ náà ẹ̀mí ọlọ́run yóò bà lé ọmọ náà à ń bẹ̀yìn wípé ọmọ yìí yóò jẹ́ ọmọ tí yóò ṣàǹfààní yóò jẹ́ ọmọ rere ní orúkọ jésù arábìnrin tí ó wà lọ́hùn-ún ní tí ó ní ọmọ kan tí ó jáde nílé tí ó ti ń wá káàkiri
o ti fi lọ káàkiri ṣùgbọ́n a kò rí ọmọ yìí lẹ́sẹ̀ kẹsẹ̀ mo ń bẹ̀bẹ̀ pé kí ẹ̀mí ọlọ́run kí ó wá ọmọ náà rí níbikíbi tí ọmọ náà wà ń bẹ̀bẹ̀ pé kí ọmọ náà kí ó padà wálé ní orúkọ Jésù adúpẹ́ pé ti gbọ́ ti wá adúpẹ́ pé ti ṣàánú fún wa adúpẹ́ pé àwọn ìlérí yín tí a dì mú lónìí wípé ẹ ti fi àṣẹ sí ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristì Olúwa wa kí o tó lọ mọ fẹ́ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tí Ọlọ́run ti ṣe fún ọ sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ àti wípé o máa tẹ̀síwájú nínú ìrìn àti ìṣe ìgbàgbọ́ rẹ dúpẹ́ wípé a ti gbọ́ àdúrà rẹ dúpẹ́ wípé a ti gbọ́ àdúrà rẹ.

ni lọ́wọ́ kí a gba àwọn sí ilé. Bí a bá rí àwọn tí ó dàbí ẹniwó pé wọn ò ní aṣọ, ó dàbí ẹni pé wọ́n ń rìn hòhò, kí a fi aṣọ bò wọ́n, kí a má ṣe yẹ̀yẹ́ wọn wípé nítorí wọn ò ní aṣọ tí ó yẹ kí wọn kí ó wọ̀, àti wípé kí a má fi ara pamọ́ fún àwọn tí ìyá ń jẹ, kí a má ṣe bẹ́ẹ̀ ni wípé a kò mọ̀ wípé wọ́n nílò àwọn ohun kan tí ó wà lọ́wọ́ wa, kí a rí wípé a tọ́jú àwọn ẹlòmíràn. Ẹ jẹ́ kí a wo Róòmù orí 12 ẹsẹ̀ 10. Róòmù orí 12 ẹsẹ̀ 10. Ní ti ìfẹ́ ara, ẹ máa fi ìyọnu fẹ́ràn ara yín. Ní ti ọlá, ẹ máa fi ti ẹnì kejì yín ṣáájú. Ó ní kí a máa fi ìyọnu fẹ́ràn ara wa. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a gbé ọkàn ìyọnu wọ̀. Ìkejì, ó ní ó yẹ kí a ní ẹ̀mí ìṣeun. Ó yẹ kí a máa ṣoore fún ara wa. Kò yẹ kí a dúró di ìgbà tí wọ́n bá sọ fún wa wípé lágbájá o, ó yẹ kí a ràn lọ́wọ́. Bí a bá ti rí wípé ara àwọn ará nínú Olúwa, wọ́n ní àwọn nǹkan kan tí wọ́n ṣe aláìní, tí Ọlọ́run sì pèsè nǹkan wọ̀nyí fún wa, ó ní kí a jẹ́ ẹni tí ṣoore. Ó ní bí ó tiẹ̀ jẹ́ ẹni tí a ò mọ̀ rí, gẹ́gẹ́ bí ẹni tí a pa ní àpà ìpatán ní ojú ọ̀nà láàrin Jericho àti Jerusalemu, ó ní bí a bá rí gẹ́gẹ́ bí aláàánú ara Samaria, ó yẹ kí a máa ṣoore, ó yẹ kí a ní ẹ̀mí ìṣeun, kí a máa tọ́jú àwọn tí a pa lára, tàbí àwọn tí a ṣá lọ́gbẹ́, tàbí àwọn tí ó bá àjálù kan pàdé ní ìgbésí ayé wọn. Yẹ kí a wo Éfésù orí 4 ẹsẹ 32. Ẹ máa ṣoore fún ọmọnìkejì yín, ẹni pé kí a ní ẹ̀mí ìṣeun, kí a máa ṣoore. Ẹ ní ìyọnú, ẹ máa dáríji ara yín gẹ́gẹ́ bí Ọlọ́run nínú Kristi ti dáríji yín. Ó tún sọ fún wa, ó ń tẹ̀mọ́ wa létí wípé ó yẹ kí a máa ṣoore, ó sì yẹ kí a ní ìyọnú sí ara wa. Bí a bá padà sí Kólósè orí 3 ẹsẹ 12, kí a ní ìrẹ̀lẹ̀. Ìrẹ̀lẹ̀ jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Ìrẹ̀lẹ̀ jẹ́ ohun tí bí a bá rí ní ìgbésí ayé ènìyàn, a máa ń sọ wípé lágbájá ọmọlúàbí ni. Ó ṣeéṣe bóyá kò lówó, ó ṣeéṣe bóyá kò tilẹ̀ lè bọ́ wa, kò lè fún wa lóúnjẹ, ṣùgbọ́n a máa sọ pé lágbájá ọmọlúàbí ni. Kí ló dé tá ń sọ bẹ́ẹ̀? A máa ń sọ wípé ìrẹ̀lẹ̀ lágbájá ó pọ̀, ó ga púpọ̀. Ó ṣeéṣe kí ó jẹ́ nínú ẹbí, bí ó ṣeéṣe kí ó jẹ́ ìyá ọkọ ni ó wá sí ilé, bí ìyàwó ti ń gbé oúnjẹ sílẹ̀ fún ìyá ọkọ tí ó ń kúnlẹ̀, bí ó ti ń gbé oúnjẹ sílẹ̀ yìí ni ìyá ọkọ, ó ṣeéṣe kí ọbẹ̀ kí ó má tilẹ̀ dùn púpọ̀. Ìkúnlẹ̀ yìí yóò jẹ́ kí ọbẹ̀ dùn ju bẹ́ẹ̀ lọ. Ó ṣeéṣe kí ẹran púpọ̀ kí ó má sí nínú ọbẹ̀, ṣùgbọ́n ìkúnlẹ̀ tí ìyàwó yìí tí ó fi gbé oúnjẹ fún ìyá ọkọ rẹ̀ yóò jẹ́ kí inú ìyá ọkọ kí ó dùn tó bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé ìyá ọkọ yóò máa pọ́n àwò lani. Bí ó bá ti padà dé ni ó máa sọ wípé ìyàwó ọmọ mi ò rí irú ẹ̀ rí ni. Ó ní ìtẹríba púpọ̀, ó jẹ́ ẹni tí ó lọ́wọ̀ púpọ̀, ó jẹ́ ẹni tí a kọ́, tí ó gbẹ̀kọ́. Nítorí kíni? Ṣé nítorí pé a kó gbogbo ẹran inú kòkò fún ìyá ni? Rárá, nítorí ìtẹríba, nítorí ìrẹ̀lẹ̀, nítorí wípé ẹni yìí bí ó ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó ń kúnlẹ̀, bí ó ti ń gbóúnjẹ sílẹ̀ bẹ́ẹ̀ ni ó ń kúnlẹ̀, ni ìyá yìí a máa sọ wípé ó dàbí ẹni kí n máa bá yín gbé, wípé mo fẹ́ràn rẹ púpọ̀, ó dàbí ọmọ fún mi. Ìrẹ̀lẹ̀ jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Yẹ kí a wo Pétérù 1 orí 5 ẹsẹ̀ 5. Bẹ́ẹ̀ pẹ̀lú, ẹ̀yin ìpẹ́ rẹ̀, ẹ tẹríba fún àwọn àgbà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, ẹ̀yin ìpẹ́ rẹ̀, ẹ̀yin ọmọdé, ẹ tẹríba fún àwọn àgbà. Láyé òde òní ni a rí wípé àwọn ọmọdé kò bọ̀wọ̀ fún àgbà. Ó ṣeni láàánú láàrin àwa tí a pè ní onígbàgbọ́, ni a rí wípé a ò bọ̀wọ̀ fún àwọn àgbà. Ó rí ọmọkùnrin kan, bóyá ó jẹ́ ọmọ 20 ọdún, ó rí ẹlòmíràn tí ó jẹ́ ọmọ 60 ọdún, àgbàlagbà tí ó ti

0: lórí tí ó ti bí ọmọ tí ó ju arákùnrin lọ tí ó jẹ́ ọmọ ọgbọ̀n ọdún yìí bí ó bá fẹ́ pe ara wa nínú olúwa àwọn àgbà nínú ìjọ tí ó jẹ́ bí ọgọ́ta ọdún ni ó máa sọ pé broda ọmọ ọgbọ̀n ọdún tí ó ń pe ẹni ọgọ́ta ọdún ní broda kì í ṣe bàbá wa ni bí a tiẹ̀ mọ bíbélì láti ìbẹ̀rẹ̀ dé òpin ẹni tí ó hewu lórí ẹni tí ó jẹ́ àgbà bàbá ló jẹ́ fún wa ìgbà mìíràn a ó rí ó ṣeé ṣe kí ó jẹ́ ọmọ ọdún 25 ni ó jẹ́ ẹni tó ń darí ìdàpọ̀ ojú ilé kí ẹni tí a ń darí rẹ̀ yìí kí ó jẹ́ bí ọmọ 80 èyí tí ẹni tí ó ń darí ìdàpọ̀ ojú ilé ìbá fi máa bọ̀wọ̀ fún bàbá yìí ni ó máa sọ wípé broda samson ẹni tó ń pè ní samson yìí ni ẹni tí ó jẹ́ 80 o ẹ̀yìn lẹ́ ó ka bíbélì fún wa o kò bójúmu bẹ́ẹ̀ ó yẹ kí àwa tí a jẹ ọmọdé ó yẹ kí a ní ìbọ̀wọ̀ ìtẹríba kí a ní ìrẹ̀lẹ̀ fún àwọn àgbà nítorí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a mú àwọn nǹkan wọ̀nyí bọ̀ sípò ní àárín wa ó ṣeé ṣe bóyá a ń darí ẹ̀kọ́ nínú ọjọ́ ní ìgbà tí a wá ní ọjọ́ ìsinmi à ń wá inú ìwé mímọ́ a sì ń fẹ́ pe arábìnrin kan ẹni tí ó jẹ́ màmá ẹni tí ó tó màmá fún wa bí a bá sọ nípa ti ara a fẹ́ pè ó pé kí ó ka àkọ́sórí a kàn yọwọ́ sí a ní ìwọ dìde kí ó kà á a kì í sọ pé ìwọ fún ẹni tí ó dàbí màmá wa kò bójúmu bẹ́ẹ̀ tàbí kí a sọ wípé lágbájá kí a la orúkọ ọmọ lórí ẹni tí ó tó bàbá fún wa ẹni tí ó tó màmá fún wa tàbí ẹni tí ó tó gbà wá síbi iṣẹ́ ó yẹ kí ìrẹ̀lẹ̀ tàbí ìbọ̀wọ̀ kí ó wà jésù kọ́ wa ní nǹkan wọ̀nyí ó ní àní gbogbo yín ẹ máa tẹríba fún ara yín kí ẹ sì fi ìrẹ̀lẹ̀ wọ ara yín lé aṣọ nítorí ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga ṣùgbọ́n ó ń fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ láàrin ara wa ó yẹ kí a máa tẹríba fún ara wa ó yẹ kí a ní ìrẹ̀lẹ̀ láàrin ara wa kí a lè mọ̀ wípé àwa pàápàá a jẹ́ ènìyàn ọlọ́run nínú pétérù kìíní orí kẹta jẹ́ kí n kúnkún kà á fún ọ láti ẹsẹ̀ ìkíní nítorí ó ṣe pàtàkì púpọ̀ ẹsẹ̀ ìkẹrin la ń lọ ṣùgbọ́n jẹ́ kí n kà láti ẹsẹ̀ ìkíní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín pé bí ẹnikẹ́ni bá tilẹ̀ ṣe àìgbọràn sí ọ̀rọ̀ náà kí a lè jèrè wọn lé àìsọ̀rọ̀ nípa ìwà àwọn aya wọn àwa tí a ti lọ́kọ tàbí tí a ti gbéyàwó ó yẹ kí èdè yìí kí ó yé wa wípé ìrẹ̀lẹ̀ ó ṣe pàtàkì púpọ̀ nínú ilé ìtẹríba ṣe pàtàkì púpọ̀ nínú ilé ó máa ń ṣeni láàánú ó sì máa ń bani lọ́kàn jẹ́ bí a bá rí aya tí ó sọ wípé òun ti di àtúnbí wípé òun tilẹ̀ jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ bí a bá rí bí ó ṣe ń sọ̀rọ̀ agan ọ̀rọ̀ líle sí ọkọ rẹ̀ ó máa ń jẹ́ ohun tó máa ń ṣeni láàánú wípé arábìnrin ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé kò mọ̀ wípé bíbélì ó kàn nípa fún wa láti tẹríba fún ọkọ wa ni ó ní bí ọkọ wa bí ó tilẹ̀ jẹ́ ẹni tí ó ń ṣe àìgbọràn sí ọ̀rọ̀ náà ẹni tí kì í ṣe onígbàgbọ́ ó ní síbẹ̀síbẹ̀ ó yẹ kí a ní ìtẹríba kí a bá lè jèrè àwọn ọkọ wọ̀nyí pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ tí a ní nígbà tí wọ́n bá ń wo ìwà rere yín tí òun ti ẹ̀rù ọ̀ṣọ́ ẹni tí kí ó má ṣe jẹ́ ọ̀ṣọ́ òde ti irun dídì àti ti wúrà lílò àti ti aṣọ wíwọ̀ ohun tí a ń sọ níhìn-ín ẹ̀yin obìnrin ẹ tẹ́tí sílẹ̀ ìgbà mìíràn ó ṣeé ṣe kí o ṣe ọkọ rẹ èyí tí ò bá fi kúnlẹ̀ ní ẹsẹ̀ méjèèjì èyí tí ò bá fi ní ìtẹríba èyí tí ò bá ọkọ dáríjì mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ kí o ní ìwà ìrẹ̀lẹ̀ ohun tí ó ṣe ni wípé ó mọ̀ wípé inú ọkọ ò dùn ṣùgbọ́n o mọ irú irun dídì tí ọkọ tí ó máa ń fẹ́ èyí tí ò bá fi sọ lẹ́nu wípé ọkọ dáríjì mi ó lọ dirun tàbí o mọ irú aṣọ tí ọkọ fẹ́ràn ó lọ wọrú aṣọ yìí ó rò wípé irun dídì aṣọ wíwọ̀ àti èyí tó ṣe tó ti fi ṣe ọ̀ṣọ́ tí ọkọ ń fẹ́ ó rò wípé èyí ni yóò múnú ọkọ dùn nitooto ni oko fe ki o je eni ti o ni imototo oko ki oko fe ki o je eni ti o rin gege bi eni ti o je iyawo daradara ki o wo aso ti yo te lorun sugbon sibe sibe o nfe nkan miran o nfe ki a ni irele we pe yo ma so ninu okan re we pe o morun di looto sugbon iwa o da nitooto ni o ma so owo sugbon iwa re nko wese kerin nisisin yi sugbon ki o je ti eni ti o fara sinle okan ninu oso aide baje ti emi irele ati emi titu eyi ti se iyebiye ni waju olorun o nso fun awe pe ohun kan wa ti o jirun didi lo ohun kan wa ti o ju aso wewo lo ohun kan wa ti o ju oso ninu aye lo oni emi irele emi iwa titu eyi ni o se iyebiye ni waju oluwa nitori be o ye ki a mo we pe awon nkan wonyi ni olorun be lowo enikokan wa o nfe ki a gbe nkan wonyi wo o nfe ki a hu awon nkan wonyi ni iwa tun wo ni ikokan lati kolose ori keta lati ese kejila si keta la egbe okan yonu wo e iseun irele inutitu ipamora o ye ki a ma farada fun ara wa ki a ni ipamora eni ti o ba ni ipamora ki o ma se wi pe ohun o le duro ninu ile ohun o le duro ninu ijo ohun o le se tibi ohun o le se tohun won ti se mi pupo won o le dariji o ye ki a ni ipamora ikefa o nso wi pe o ye ki a ma farada fun ara wa ikeje o ye ki a ma dariji ara wa ohun kun ti enikeni iba se se a mo wi pe awa na ati se awon elomiran ri won si dariji wa ati se olorun o si dariji wa o ye ki a ma dariji ara wa e ni o mu wa lo si ikori keji ife christiani wo ese kerinla ati bori gbogbo nkan wonyi egbe ifewo ti se amore iwa pipe egbe ifewo ti se amore iwa pipe o ye ki a ni ife ife yi o se pataki ye ki a wo korinti kini ori kejo ese kini korinti kini ori kejo ese kini sugbon ni ti awon nkan ti a fi rubo si orisa a mo pe gbogbo wa le o ni imo a ma fe sugbon ife ni gbe niro o nso fun awe pe bi a ba ni ife ife yo gbe wa ro ibaje ninu ijo ibaje ninu ile ibaje ni ibe ise nibi kibi ti a ba wa ife wa ti a nfi han yo ma gbe awon elomiran ro bi won ti le subu ife wa ni yo gbe won dide bi won ti le dabi eni pe won ni ikose ni ona kan tabi omiran ife wa ni yo le gbe won dide ife a ma gbe ni ro ye ki a wo ori kerinla ese ikini e ma lepa ife ki esi ma fi itara safere ebon ti se ti emi sugbon ki e kunkun ma so tele ohun ti a fe fihan nihi nisinsin ni ti ife e ma lepa ife eyi ni pe pelu iyawo wa ki a ma lepa ife pelu oko wa ki a ma lepa ife bi a ba fe se ohun kan bi a ba fe soro kan bi a ba fe ba oko wa tabi iyawo wa se nkan kan ki a be lo wa pe nje eyi mu ife lowo bi ko ba si ife ninu re bi o ba je pe ohun ti o fa ija ni ohun ti o mu ki ife wa ki o dinku si ara wa ni ki a ma se se ki a ri we pe a n lepa ife ni ori ikerindinlogun ese ikerinla ori ikerindinlogun ese ikerinla e ma fi ife se gbogbo nkan yin ohun gbogbo ti a fe se ki o wa ni ti ife se aran enikan lowo ni ki a je ki o wa nipa ti ife igba miran a ma n se beni pe aran eniyan lowo sugbon awon elomiran tan ma n lo si ile enikeji won ah mo ni ki wa ran yin lowo ni o mo ni ki wa ran yin lowo ni o sugbon iranlowo ti won fun wa yi igba miran iranlowo olofofo ni won fe wo awon nkan ti a ni ninu ile awon wahala ti a ni ninu ile awon nkan miran ti o dabi eni po je wahala fun wa bi won ti wa ran wa lo boya won ba gbalẹ ni won ba foso won ba se onko bi won tin jade ni won so pe ah odo lagbaja ni mo tin bo ara ile e o mo we pe lagbaja nkan to nla koja nsin ko se fenu so o mo ise ma ti bo lowo e eh so kin gbo be ni ki lo se ah o mo lagbaja kokun ise o le duro lowo e ko si bo se le se o n gbadura o n ka bibele o ti n koni leko bibele sugbon lagbaja ko le shanfani ba de ti lagbaja e ba oni nkan o mo ni ki won ran lowo ni ose ti o koja mo ba yin gbalẹ mo ba n se se mo tun le wa ni ose to nbo olofofo ni ru eni yi gbogbo nkan ta ba n se ki o wa nipa ti ife mi a ba ri wepe enikeni ti a lo ran lowo enikeni boya o je adari idapo ju ile ni o je arabinrin ni oluwa arakunrin ni oluwa amo wahala ti o ni gege bi a ti so we pe ki se we pe ki a je agbenuso won esu ki a be sini tan nkan ti awon elomiran se tabi wahala won ki a be sini tan kale o ye ki a mo we pe oro ti ko ba mu ife lowo a ki so we pe e ma se e ma fi ife se gbogbo nkan yin nitori be o ye ki ife ki o wa ninu oro wa ninu ise wa ati ninu ohun gbogbo ti a ni idapo pelu awon arakunrin arabinrin wa ninu Thessalonica kini Thessalonica keji shega fra fun mi Thessalonica keji ori kini ese keta ise wa ni lati ma dupe lowo Olorun ni igba gbogbo nitori yin ara ani gege bi o ti ye nitori pe igbagbo yin dagba gidigidi ati ife olukuluku yin gbogbo si ara yin nde popo o ye ki ife wa ki o ma de popo si ara wa bi ati feran ara wa loni ki o ju bi ati feran ara wa ni odun ti o koja bi a se le ran ara wa lowo loni ki o koja bi a se ran ara wa lowo ni odun marun seyin ki a ri wi pe ife wa n gboro ju be lo ife wa n dagba ju be lo ati wi pe ife wa yi o n kan eniyan popo ninu ijo ju be lo nitori be o ye ki a ma ni ife si ara wa bi a ba n so nipa ife si ara wa yi bawo ni a se le fi ife yi bawo ni a se le fi han je ki a wo Petero lakoko ki a tun lo wo Korinti kini Petero ori kerin Petero kini ori kerin ese ikejo ju gbogbo re lo eni ife ti o gbona laarin ara yin nitori ife ni nbo opolopo ese mole ju gbogbo re lo eni ife ti o gbona laarin ara yin ife ti a nso nihin ki se ife ko fe nitori bi o ba n gbo nipa ife ti o gbona o le ma ya o lenu ki se ife ti inu aye o n so nipa ife ti o gbona nipa ti emi laarin ara wa o si n so wipe iru ife be a ma bo opolopo asise a ma bo mole laarin ara wa o seese boya enikan se oro so si wa ki o so pe arabinrin dariji mi o mo tele tele ni ife ti a ni yoo bo asise be yoo bo mole o seese boya eni ti o n ko aleko ni wa inu iwe mimo ni o se asise o se oro so o n so fun wa wipe oro kan wa ninu Marku a si mo wipe ko si ninu Marku wipe inu ise awon aposteli ni oro naa wa èyí kì í ṣe ohun ẹ̀rín tàbí ohun àgálámàṣà tí a lọ máa sọ wípé wọn gbọ́n wọn sórí àga wàásù wọn kúkú mọ̀rọ̀ sọ wọn kúkú lè ṣe nǹkan yìí àlùfáà wa olùṣọ́àgùtàn wa ìbágbà nǹkan wọ̀nyí lọ́wọ́ àwọn rábí wọ̀nyí nítorí pé àṣìṣe wọn ti pọ̀ jù ó ní ìfẹ́ yóò bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe yóò bo mọ́lẹ̀ tàbí ìwọ tí o jẹ́ aya nínú ilé ó ṣeéṣe ọkọ bóyá ó yẹ kí ó fi ogún náírà sílẹ̀ ó fi náírà 18 sílẹ̀ kí ó sì dàbí ẹni pé ó ń sọ pé náírà 18 tó fi sílẹ̀ kò tó nǹkan kò ní lè ra nǹkan kan wá láti ọjà bí o bá sì ti rí ìyá rẹ kí o máa sọ fún yín pé ìyá nǹkan tí mo ń dojúkọ rárá ìfẹ́ a máa bo ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ a máa bò ó mọ́lẹ̀. Ó ṣe é ṣe kí ó jẹ́ nínú ìjọ tẹ́tí sílẹ̀, ó ṣe é ṣe kí ó jẹ́ ẹnìkan ni ó ṣẹ̀ wá nínú ìjọ, tàbí ará nínú olówa ni ó sọ nǹkan kan tí kò tẹ́ wa lọ́rùn. Rántí wípé ìfẹ́ a máa bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀, ṣùgbọ́n àwa tí a wà nínú ìjọ níhìn-ín deeper life, tí ó jẹ́ wípé a ń yọ̀ ipò Ọlọ́run fún wa níhìn-ín rere, Ọlọ́run ṣàánú fún wa, Ọlọ́run ṣe wá ní olóríire, wo bí ìjọ ṣe rí, wo ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àwa tí bóyá a sì ṣẹ̀ wá nínú ìjọ yìí, ìjọ dáradára ni, ṣùgbọ́n ó ṣeéṣe kí a ṣe ara wa, kí o wá gbé ọ̀rọ̀ wa nínú ilé wa níhìn-ín, kí o wá gbé lọ sí CMS, kí o wá sọ wípé nínú ìjọ tí mo wà wọ́n ṣẹ̀ mí, báwo ló ṣe lè sọ bẹ́ẹ̀? Tàbí kí o tilẹ̀ gbé lọ sí àwọn tí wọn kì í ka bíbélì, kí o sọ wípé lóòótọ́ ni mo ń lọ sí ṣọ́ọ̀ṣì, lóòótọ́ ni a sọ pé a ní ìgbàlà, lóòótọ́ la sọ pé a di àtúnbí, ṣùgbọ́n àwa pàápàá tí a pe ara wa ní ọmọ Ọlọ́run, tí a sọ pé a di àtúnbí, nǹkan tán ṣe fún mi n ò lè gbàgbé títí láé. Ó ń sọ fún ẹni tí kò sí nínú ìjọba Ọlọ́run, ó ń sọ fún ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, ẹni tí ó wà nínú ẹ̀sìn mìíràn, ó tún ń sọ nípa èèyàn tí ó jẹ́ ará nínú Olúwa sí àwọn tí wọ́n wà ní òde. Kò yẹ kó rí bẹ́ẹ̀, ìfẹ́ a máa bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀, a máa bò ó mọ́lẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa wípé ìfẹ́ ni Ọlọ́run fẹ́ kí a fi hàn sí ara wa. Jẹ́ kí a wo Kọ́rìntì kínní orí kẹtàlá láti ẹsẹ̀ ìkẹrin. Ó ń sọ fún wa nípa ìfẹ́. Ìfẹ́ a máa mú sùúrù. Bóyá o rò wípé ó yẹ kí o jẹ́ adarí, ṣùgbọ́n wọn ò tí ì sọ ọ́ di adarí, mú sùúrù. Bí o bá ní ìfẹ́ Ọlọ́run àti ìfẹ́ ìjọ, ìfẹ́ a máa mú sùúrù. Bóyá o ti gbé ìyàwó ni, o sì fẹ́ràn aya rẹ, ṣùgbọ́n ọmọ ò tí ì dé. Ìyá ń sọ fún àwọn ẹbí, àbí ń sọ fún ọ wípé o ju obìnrin yìí sílẹ̀, kò lè bímọ o. Ìfẹ́ a máa mú sùúrù. Ìgbà tirẹ̀ yóò dé, Ọlọ́run yóò yí nǹkan padà. Jẹ́ kí ìfẹ́ Ọlọ́run kí ó fún ọ ní sùúrù wípé bí o ti ń retí, Ọlọ́run yóò ṣe é. A máa ṣeun. Ìfẹ́ kì í ṣe ìlara. Ìfẹ́ kì í sọ̀rọ̀ ìgbéraga. Kì í fẹ̀. Kì í hùwà àìtọ́. Kì í wá ohun ti ara rẹ̀. A kì í mú bínú. Bẹ́ẹ̀ ni kì í gbìrò ohun búburú. Kì í yọ̀ sí àìṣòdodo. Ṣùgbọ́n a máa yọ̀ nínú òtítọ́. Ó ṣeéṣe bóyá ẹni tí ó jẹ́ adarí wa tẹ́lẹ̀, bóyá nǹkan kan ṣẹlẹ̀, o sì mọ kí ló ṣẹlẹ̀. Olùṣọ́ àgùntàn sì ní arákùnrin lọ gbàdúrà díẹ̀ o, kí a tó dá ọ padà sí ààyè rẹ. Nǹkan yìí tí ó ṣẹlẹ̀ ní ẹkùn wa níhìn-ín, tí kò yẹ kí ó dé ibòmíràn, ni a ti ń gbọ́ ní òkèèrè wípé ẹni tí ó jẹ́ alákòóso wa tẹ́lẹ̀ nínú ẹkùn wa, wọ́n ti dá dúró, wọ́n ti ṣe àmọ́ nǹkan tó ṣe, bóyá ó dẹ́ṣẹ̀ àgbèrè ni o, bóyá ó jí owó ìjọ ni o, àmọ́ kí ló ṣe? Èwo ló kàn ẹ́ bẹ́ẹ̀? Kí ló mọ̀ tó ṣe? Ẹni tí ò mọ nǹkan kan nípa àgbèrè, ẹni tí ò mọ nǹkan kan nípa olè jíjà, ó ń sọ̀rọ̀ sí i, ó ń sọ̀rọ̀ wípé bóyá ó jalè, bóyá ó ṣe tọ̀hún. Nǹkan tó sì ṣẹlẹ̀ kì í ṣe nǹkan tó ṣe pàtàkì tó bẹ́ẹ̀. Olùṣọ́ àgùntàn kan fẹ́ kí ó gbàdúrà díẹ̀ ni, nítorí nǹkan báyìí. Ìfẹ́ kì í yọ̀ sí àìṣòdodo. Bí a tilẹ̀ dá ẹnìkan dúró, èyí kì í ṣe wípé yóò mú kí inú rẹ̀ dùn wípé ó dára bẹ́ẹ̀, wípé wọ́n dá lágbájá dúró, kò dára bẹ́ẹ̀. Ó yẹ kí o ní ẹ̀dùn ọkàn fún, ó yẹ kí o gbàdúrà fún. Ìfẹ́ kì í yọ̀ sí àìṣòdodo. A máa yọ̀ nínú òtítọ́, a máa farada ohun gbogbo, a máa gba ohun gbogbo gbọ́, a máa retí ohun gbogbo, a máa fàyà rán ohun gbogbo. Nítorí bẹ́ẹ̀, ohun tí Ọlọ́run sọ fún wa ni wípé ó yẹ kí a ní ìwà kìrìsìtẹ́nì. Ìkejì, ó yẹ kí a ní ìfẹ́ kìrìsìtẹ́nì. Ìkẹta, ó yẹ kí a mọ ìpè kìrìsìtẹ́nì. Ìpè tí a fi pè wá, ó yẹ kí a mọ̀, ó yẹ kí ó yé wa. Kí ni ìpè tí a fi pè wá? Wo Kólósè orí kẹta ẹsẹ̀ kẹẹ̀dógún. Ẹ sì jẹ́ kí àlàáfíà Ọlọ́run kí ó máa ṣe àkóso ọkàn yín sínú èyí tí a pè yín pẹ̀lú nínú ara kan, kí ẹ sì máa dúpẹ́. Kan méjì ló wà níhìn-ín: ìkíní, àlàáfíà; ìkejì, dídúpẹ́. Ní apá kan a rí àlàáfíà, ní apá kejì a rí ìdúpẹ́, ní àárín rẹ̀ ni a rí ìpè tí a fi pè wá. Ìpè tí a fi pè wá ni wípé kí a jẹ ẹni tí ó ń tẹ̀lé ọmọ aládé àlàáfíà. Kí a sì jẹ́ kí àlàáfíà kí ó wà ní ìgbésí ayé wa. Kí a jẹ́ kí àlàáfíà kí ó wà ní ọ̀rọ̀ ẹnu wa. Kí a jẹ́ kí àlàáfíà kí ó wà ní ìṣe wa àti ìbálò wa ẹnìkan sí ẹnì kejì rẹ̀. Àti wípé kí a rí dájú wípé a ń dúpẹ́ nínú gbogbo. Ohunkóhun wàhálà tí a lè ní àbí nkankan tí ó lè máa ṣẹlẹ̀ kí a rí wípé ní ìgbà gbogbo a ń dúpẹ́. Lónìí ni Ọlọ́run ti jẹ́ kí ó yé wa wípé ó yẹ kí a ní ìwà kìrìsìtẹ́nì. Ìkejì kí a ní ìfẹ́ kìrìsìtẹ́nì. Ìkẹta kí a mọ ìpè àlàáfíà tí a fi pè wá kí a sì máa dúpẹ́ ní ìgbà gbogbo. Ó yẹ kí a sọ fún Ọlọ́run nísinsìnyí wípé irú ìwà yìí ni a fẹ́ kí ó wà ní ìgbésí ayé wa. Bí a bá ti di àtúnbí wípé a ń fẹ́ fi oore ọ̀fẹ́ tí a ti ní a ń fẹ́ fi hàn. A sì ń fẹ́ kí ìwà yìí kí ó wà ní ìgbésí ayé wa. Ìkáàánú ni tàbí ìyọnú, ìṣoore, ìrẹ̀lẹ̀, ìwà tútù, ìpamọ́ra, ìfaradà, kí a máa dáríji ara wa, kí a ní ìfẹ́ ara wa, kí a jẹ́ kí àlàáfíà kí ó wà nínú ọkàn, kí ó wà nínú ẹbí, kí ó wà nínú ìjọ, kí ó wà ní ìgbìmọ̀ wa, kí a jẹ́ kí ìfẹ́ àti àlàáfíà kí ó jọba ní kí ó sì ṣe àkóso bí a ti ń bá ara wa lò. Ẹ jẹ́ kí a dìde dúró. Ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ jẹ́ ti Ọlọ́run. A sì ń fẹ́ kí ìwà kìrìsìtẹ́nì, ìfẹ́ kìrìsìtẹ́nì, ìpè kìrìsìtẹ́nì kí ó jẹ́ tiwa. Jẹ́ kí a gbàdúrà dáadáa lónìí. Bí a bá ti ní ìgbàlà, kí a jẹ́ kí àwọn ìwà kìrìsìtẹ́nì wọ̀nyí kí ó jẹ́ ọ ní ìgbésí ayé wa. Bí a ò bá sì tí ní ìgbàlà, kí a sọ fún Ọlọ́run wípé kí ó gba ọkàn wa là, kí ó ṣàánú fún wa, kí ó dáríjì wá. Àwọn nǹkan tí ó jẹ́ bí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé wa, kí Ọlọ́run kí ó yọ wọ́n kúrò, kí ó sì fi ìwà ọ̀tún, ìwà òdodo, ìrìn àlàáfíà àti ìfẹ́ kí ó fi rọ́pò àwọn nǹkan tí Ọlọ́run mú kúrò ní ìgbésí ayé wa. Jẹ́ kí a gbàdúrà dáradára, kí a sì gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ ó dájú wípé Ọlọ́run yóò ṣe é.
1: Ọkùnrin kan wà nílẹ̀ Use, orúkọ ẹni tí jẹ́ Jobu. Ọkùnrin náà sì ṣe olóòótọ́, ó dúró ṣinṣin, ẹni tí ó sì bẹ̀rù Ọlọ́run tí ó sì kórìíra ìwà búburú. A sì bí ọmọkùnrin méje àti ọmọbìnrin mẹ́ta fún un. Ohun ọ̀sìn rẹ̀ sì jẹ́ 500 àgùntàn àti 1,000 ìbákasíẹ àti 500 àjàgà ọ̀dà màálù àti 500 àbò kẹ́tẹ́kẹ́tẹ́. Ó sì pọ̀. Bẹ́ẹ̀ ni ọkùnrin yìí sì pọ̀ ju gbogbo àwọn ọmọ ará ìlà oòrùn lọ. Àwọn ọmọ rẹ̀ a sì máa lọ ìjẹun àsè nínú ilé ara wọn, olúkúlùkù ní ọjọ́ rẹ̀. Wọ́n a sì máa ránṣẹ́ pé arábìnrin wọn mẹ́tẹ̀ẹ̀ta láti jẹun àti láti mu pẹ̀lú wọn. Ó sì ṣe nígbà tí ọjọ́ àsè wọn pé yíká ni Jóòbù ránṣẹ́ lọ ìyà wọn sí mímọ́. Ó sì dìde ní kùtùkùtù òwúrọ̀, ó sì rú ẹbọ sísun níwọ̀n iye gbogbo wọn. Nítorí tí Jóòbù wípé bóyá àwọn ọmọ mi ti ṣẹ̀, wọn kò sì ṣọpẹ́ fún Ọlọ́run lọ́kàn wọn. Bẹ́ẹ̀ ni Jóòbù máa ṣe nígbà gbogbo. Ǹjẹ́ ó di ọjọ́ kan nígbà tí àwọn ọmọ Ọlọ́run wáyé pé níwájú Olúwa, Sátani sì wá pẹ̀lú wọn. Olúwa sì bí Sátani pé níbo ni ìwọ ti wá. Nígbà náà ni Sátani dá Olúwa lóhùn pé ní ìlọsíwá sẹ́yìn lórí ilẹ̀ ayé àti ní ìrìnkèrindò nínú rẹ̀. Olúwa sì sọ fún Sátani pé ìwọ akíyèsí Jóòbù ìránṣẹ́ mi pé kò sí èkejì rẹ̀ ní ayé, ọkùnrin tí ṣe olóòótọ́ tí ó sì dúró ṣinṣin, ẹni tí ó bẹ̀rù Ọlọ́run tí ó sì kórìíra ìwà búburú. Nígbà náà ni Sátani dá Olúwa lóhùn wípé Jóòbù a bẹ̀rù Olúwa ní asán bí ìwọ kò a ti ṣọgbà yí ká àti yí ilé rẹ̀ àti yí ohun tí ó ní ká ní ìhà gbogbo. Ìwọ bù sí iṣẹ́ ọwọ́ rẹ̀, ohun ọ̀sìn rẹ̀ sì ń pọ̀ sí ní ilẹ̀. Ǹjẹ́ nawọ́ rẹ̀ nísinsìnyí kí o sì fi tọ́ ohun gbogbo tí ó ní bí kì yóò sì bọ́hùn yí ojú rẹ̀. Olúwa sì dá Sátani lóhùn wípé kíyèsí ohun gbogbo tí ó ní ń bẹ ní ìkáwọ́ rẹ̀, kìkì ohun tìkára rẹ̀ ni ìwọ kò gbọdọ̀ fi ọwọ́ rẹ̀ kàn. bẹ́ẹ̀ ni Sátani jáde lọ kúrò níwájú Olúwa. Ó sì di ọjọ́ kan nígbà tí àwọn ọmọ rẹ̀ ọkùnrin àti obìnrin ń jẹ tí wọ́n mu ọtí wáìnì nínú ilé ẹ̀gbọ́n wọn ọkùnrin. Oníṣẹ́ kan sì tọ Jóòbù wá wípé àwọn ọ̀dà màálù ń tulẹ̀, àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ sì ń jẹ̀ ní ẹ̀bá wọn. Àwọn ará Sábà sì kọlù wọ́n, wọ́n sì kó wọn lọ. Pẹ̀lúpẹ̀lú wọ́n ti fi ìdàṣá àwọn ìránṣẹ́ pa. Èmi nìkan ṣoṣo ni ó sá àsálà láti ròyìn fún ọ. Bí ó sì ti ń sọ ní ẹnu, ẹnìkan dé pẹ̀lú tí ó sì wípé iná ńlá Ọlọ́run ti ọ̀run bọ́ sí ilẹ̀, ó sì jó àwọn àgùntàn àti àwọn ìránṣẹ́ ní àjọrun. Èmi nìkan ṣoṣo ni ó sálà láti ròyìn fún ọ. Bí ó sì ti ń sọ ní ẹnu rẹ̀, ẹnìkan sì dé pẹ̀lú tí ó wípé àwọn ará Kádíà pingun sí ọ̀nà mẹ́ta, wọ́n sì kọlu àwọn ìbáka sí ẹ, wọ́n sì kó wọn lọ. Pẹ̀lúpẹ̀lú wọ́n sì fi ìdàṣá àwọn ìránṣẹ́ pa. Èmi nìkan ṣoṣo ni ó sá àsálà láti ròyìn fún ọ. Bí ó sì ti ń sọ lé ẹnu, ẹnìkan dé pẹ̀lú tí ó sì wípé àwọn ọmọ rẹ ọkùnrin àti ọmọ rẹ obìnrin ń jẹ, wọ́n mu ọtí wáìnì nínú ilé ẹ̀gbọ́n wọn ọkùnrin. Sì kíyèsí, ẹ̀fúùfù ńláńlá ti ìhà ejùfẹ́ wá kọlu igun mẹ́rẹ̀ẹ̀rin lé, ó sì wó lu àwọn ọ̀dọ́mọkùnrin náà, wọ́n sì kú. Èmi nìkan ṣoṣo ni ó yọ láti ròyìn fún ọ. Nígbà náà ni Jóòbù dìde, ó sì fa aṣọ ìgúnwà rẹ̀ ya, ó sì fárí rẹ̀, ó wólẹ̀, ó sì gbàdúrà wípé níhòhò ni mo ti inú ìyá mi jáde wá, níhòhò ni èmi sì tún padà lọ síbẹ̀. Olúwa fún ni, Olúwa sì gbà lọ. Ìbùkún ni orúkọ Olúwa. Ní gbogbo èyí, Jóòbù kò ṣẹ̀, bẹ́ẹ̀ ni kò sì fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Wé Jóòbù. Orí ìkejì. Ó sì tún di ijọ́ kan nígbà tí àwọn ọmọ Ọlọ́run wá pé níwájú Olúwa. Sátani sì wá pẹ̀lú wọn láti pé níwájú Olúwa. Olúwa sì bi Sátani pé níbo ni ìwọ ti wá. Sátani sì dá Olúwa lóhùn pé láti ìlọ sí wá sẹ́yìn lórí ilẹ̀ ayé àti ní ìrìnkèrindò nínú rẹ̀. Olúwa sì wí fún Sátani pé ìwọ àkíyèsí Jóòbù ìránṣẹ́ mi, pé kò sí èkejì rẹ̀ ní ayé, ọkùnrin tí ṣe olóòótọ́ tí ó sì dúró ṣinṣin, ẹni tí ó bẹ̀rù Ọlọ́run tí ó sì kórìíra ìwà búburú, bẹ́ẹ̀ ni ó sì di ìwà òtítọ́ rẹ̀ mú ṣinṣin, bí ìwọ tilẹ̀ ti dẹmí sí láti run láìnídìí. Sátani sì dá Olúwa lóhùn wípé àwọ̀ fún àwọ̀, àní ohun gbogbo tí ènìyàn ní òun yóò fi ra ẹ̀mí rẹ̀, ṣùgbọ́n nawọ́ rẹ nísinsìnyí kí o sì fi tọ́ egungun rẹ̀ àti ara rẹ̀ bí kì yóò sì bọ́hùn lé ojú rẹ̀. Olúwa sì wí fún Sátani pé wò ó, ó ń bẹ ní ìkáwọ́ rẹ̀, ṣùgbọ́n dá ẹ̀mí rẹ̀ sí. Bẹ́ẹ̀ ni Sátani jáde lọ kúrò níwájú Olúwa, ó sì sọ Jóòbù ní owó kíkankíkan láti àtẹlẹsẹ rẹ̀ lọ dé àtàrí rẹ̀, ó sì mú àpáàdì ó fi ń ara rẹ̀, ó sì jókòó nínú eérú. Nígbà náà ni aya rẹ̀ wí fún pé ìwọ di ìwọ òtítọ́ rẹ̀ mú síbẹ̀, bú Ọlọ́run kí o sì kú. Ṣùgbọ́n òun dá lóhùn pé ìwọ sọ̀rọ̀ bí ọ̀kan nínú àwọn obìnrin aláìmòye tí í sọ̀rọ̀, kí n la. Àwa wa gba ire lọ́wọ́ Ọlọ́run, kí a má sì gba ibi. Nínú gbogbo èyí, Jóòbù kò fi ète rẹ̀ ṣẹ̀. Nígbà tí àwọn ọ̀rẹ́ Jóòbù mẹ́ta gbòòrò gbogbo ibi tí ó bá a, wọ́n wá olúkúlùkù láti ibùjókòó rẹ̀ wá, Elifasi ará Tema àti Bildadi ará Ṣua àti Sofari ará Naama, nítorí pé wọ́n ti dájọ́ ìpàdé pọ̀ láti bá a ṣọ̀pọ̀ wọn àti ṣìpẹ̀ fún un. Nígbà tí wọ́n sì gbójú wọn wò ní òkèrè réré tí wọn kò sì mọ̀ ọ́n, wọ́n gbé ohùn wọn sókè, wọ́n sọkún. Olúkúlùkù sì fa aṣọ ìgúnwà rẹ̀ ya, wọ́n sì pe erùpẹ̀ sí ojú ọ̀run sí ara wọn lórí. Bẹ́ẹ̀ ni wọ́n jókòó tì í ní ilẹ̀ yílẹ̀ ní ijọ́ méje ti ọ̀sán ti òru. Ẹnikẹ́ni kò sì bá a dá ọ̀rọ̀ kan sọ, nítorí tí wọ́n rí pé ìbìnújẹ́ rẹ̀ pọ̀ gidigidi.
3: Ìwé Jóòbù.
1: Orí ìkẹta. Lẹ́yìn èyí ni Jóòbù yanu, ó sì fi ọjọ́ ìbí rẹ̀ rèé. Jóòbù sọ, ó sì wí pé, kí ọjọ́ tí a bí mi kí ó di ìgbàgbé àti orú ni, nínú èyí tí a wí pé a lóyún ọmọkùnrin kan, kí ọjọ́ náà kí ó já sí òkùnkùn, kí Ọlọ́run kí ó má ṣe kà á sí láti ọ̀run wá, bẹ́ẹ̀ ni kí ìmọ́lẹ̀ kí ó má ṣe mọ́ sí i, kí òkùnkùn àti òjijì ikú fi ṣe ti ara wọn, kí àwọsánmọ̀ kí ó bà lé, kí ìṣú dúdú ọjọ́ náà kí ó pa aláyà, kí òkùnkùn kí ó ṣubú òru náà biribiri, kí ó má ṣe yọ pẹ̀lú ọjọ́ ọdún náà, kí a má ṣe kà á mọ́ iye ọjọ́ oṣù, kí òru náà kí ó yàgàn, kí ohun ayọ̀ kan kí ó má ṣe wọnú rẹ̀ lọ, kí àwọn tí fi ọjọ́ gégùn kí ó fi gégùn, tí wọ́n múra tán láti ru Lẹfíátánì sókè, kí ìràwọ̀ kò fèèfé ọjọ́ rẹ̀ kí ó ṣókùnkùn, kí ó máa wá ìmọ́lẹ̀ ṣùgbọ́n kí ó má sí, bẹ́ẹ̀ ni kí ó má ṣe rí àfẹ̀mọ́júmọ́, nítorí tí kò sí ilẹ̀kùn inú ìyá mi, bẹ́ẹ̀ ni kò sì pa ìbìnújẹ́ mọ́ kúrò ní ojú mi, èéṣe tí èmi kò fi kú láti inú wá, tabi ti mi ko fi pin emi nigba ti mo tinu jade wa e se ti ekun wa pade mi tabi omu ti mi o mu je ni sisin yi emi ba ti dubule je emi a si dake emi ba ti sun je emi ba ti sinmi pelu awon oba ati igimo aye ti o mo leta kete fun ara won tabi pelu awon omo alade ti o ni wura ti won si fi fadaka kun inu ile won tabi bi ole ti asin emi ki ba ti si bi omo isenu ti ko ri imole nibe ni eni buburu siwo iyoni lenu nibe eni are wa ninu isinmi nibe ni awon igbekun sinmi po won ko si gun amunisin mo ati ewe ati agba wa nibe eru si di ominira ku lowo olowo re nitori kini a se fi imole fun otoshi ati iye fun olokan kikoro ti won duro de ku sugbon won ko wa ti won wale waju fun isura ti abomole pamo eni ti o yo gidigidi ti inu won si dun nigba ti won ba le wa isa okuri kini a fi imole fun eni ti ona re lumo si ti olorun si sogba dimoka nitori pe imi edun mi saju kin to jan ikerora mi si to jade bi omi nitori pe ohun na ti mo beru gidigidi ni o de ba mi yi ẹrù ohun ti mo bà ni o si de si mi yi emi ko wa lai lewu ri bẹ́ẹ̀ ni emi ko ni isinmi bẹ́ẹ̀ ni emi ko ni ifayabale asiwa asibo iyonu de.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ni oroko Jesu Kristi Olorun wa. Olorun alaanu awa so waju yin loni. Awa pelu igbagbo we pe e o ba wa pade. Agbagbo we pe e o ton soro wa. Agbagbo we pe awon ti o dabi eni we pe aye npon loju. Ti le nle ti ona na. Ti o dabi eni we pe a fi aisan si won lara. Tabi ti iponju ibanuje popo ti o wa fun won. A bebe loni we pe ki e da won sile ni oruko Jesu. Gbogbo isoro ti a ko wa so waju yin loni e da won adura awon eniyan yin. A dupe we pe e ti gbo ni oruko Jesu Kristi Olorun wa. Ninu iwe woli ya Isaiah ori 44 ese 17 iwe woli Isaiah ori 44 ese 17 ese 17 ko si ohun ija ti a se si o ti yo le se nkan ati gbogbo ahan ti o dide si o ni idajo ni iwo o dale ebi eyi ni ogun awon iranse Olowa lati odo mi ni ododo won ti wa le Olowa wi. Ohun ti woli Aisa je ki o di mo fun awon omo Israeli ni igba aye re ni wipe bi o ti le je wipe ota pupo le o dide si won ti awon ota won yi si ni ohun ija ti o lagbara ti o buru julo pe sibe sibe ko si ohun ija ti a se si won ti yo le pa won lara bi a ba nso nipa ohun ija ti ota n se si ni awon omo Egypt ti won ti je ota Israeli ni igba ti jo won ni ogbon ayikoro yi won si ni agbara okunko popo to je wipe won ni awon ohun ija ti o le se ni lose popo be na ni awon ara Assyria ati awon ara Babyloni ni won ni awon ohun ija awon oloro ti o po sugbon Isaiah je ki o di mimo fun awon eniyan wonyi wepe bi won ba le gbekele Olorun wipe ko si ohun ija ti a se si won ti yo le se won ni nkan idani loju yi na ni Olorun si tun fun aloni wepe bi o ti le dabi eni wepe ota le lagbara agbara okunkun wipe sibe sibe ko si ohun ija ti a se si o ti yo le pa o lara ati pe gbogbo ahan ti o dide si o ni idajo ni iwo yo dalebi bi o ba je omo Olorun bi o ba je iranse Olowa wipe awon nkan wonyi ki o le se o ni jamba ninu numeri ori 23 lati ese 23 ni toto ko si ifaya fun si Jacobo Bẹ́ẹ̀ni kò sí àpọ̀ṣẹ sí Ísírẹ́lì. Nísinsìnyí ilẹ̀ a máa wí ní ti Jákọ́bù àti ní ti Ísírẹ́lì. Ohun tí Ọlọ́run ṣe. A ń sọ fún wa wípé kò sí ohun tí a ṣe sí ọmọ Ísírẹ́lì gẹ́gẹ́ bí àpọ̀ṣẹ, gẹ́gẹ́ bí pé ẹnìkan ń gégun fún wọn, tàbí bí ẹni pé ẹnìkan fi májèlé sílẹ̀ fún wọn láti tẹ̀mọ́lẹ̀, tàbí ẹnikẹ́ni fẹ́ ṣe wọ́n níbi, wípé kò sí àpọ̀ṣẹ tàbí májèlé tàbí ohun olóró kan tí ó lè pa wọ́n lára, nítorí wípé Ọlọ́run ló ń dábìrà tí ó sì ń ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé wọn. Èyí ni ó farasin fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ìtọ́jú tí Ọlọ́run ń fún wa, ààbò tí Ọlọ́run ń fún wa, oore tí Ọlọ́run ń ṣe fún wa. Èyí ni ó farasin fún ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi máa ń gbẹ́kẹ̀lé àwọn òrìṣà, tí wọ́n fi máa ń gbẹ́kẹ̀lé àwọn ọṣẹ dúdú, tàbí tí wọ́n ń gbẹ́kẹ̀lé àwọn ère, tàbí tí wọ́n ń gbẹ́kẹ̀lé àwọn ẹlẹ́bọlóògùn. Ṣùgbọ́n a jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé àwọn tí ó gbẹ́kẹ̀lé nǹkan wọ̀nyí wípé asán àti òmúlẹ̀mófo ni wọ́n bá pàdé ní ìdí rẹ̀. Nínú Jeremiah orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàlélógún, ó ní lótìítọ́ asán ni èyí tí ó ti òkè wá, àní ọ̀pọ̀lọpọ̀ òkè gíga. Lóòótọ́ nínú Olúwa Ọlọ́run wa ni ìgbàlà Ísírẹ́lì wà. Ohun tí Jeremiah ń sọ ni wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń lọ sí orí òkè láti lọ rúbọ, láti lọ pẹran, láti lọ sin òrìṣà, láti rò wípé wọ́n tún ní ohun mìíràn tí wọ́n lè ké pè, tí ó lè ràn wọ́n lọ́wọ́, tí ó lè tú wọn sílẹ̀, tí ó lè dá wọn nídè, tí ó lè ṣàánú fún wọn. Ṣùgbọ́n Jeremiah wòlíì ń sọ fún wípé lásán ni àwọn tí ó ń lọ sórí òkè ni wọ́n ń lọ sórí òkè, tàbí àwọn tí ó ń lọ sí pẹ̀tẹ́lẹ̀, tàbí àwọn tí ó ń lọ sí ìkóríta, tàbí àwọn tí ó ń lọ sí etí òkun, tàbí àwọn tí ó lọ ń ṣe ìrúbọ sí Ọlọ́run mìíràn, wípé àwọn nǹkan wọ̀nyí kò ní lè gbà wọ́n sílẹ̀. Agbára wọn yóò jẹ́ òtú bá ń tẹ́ ní ìgbésí ayé wọn. Wípé ṣùgbọ́n nínú Olúwa Ọlọ́run wa nìkan ṣoṣo ni ìgbàlà Ísírẹ́lì wà. Ò bá jẹ́ mọ̀ wípé ìgbàlà tàbí ìdáǹdè tàbí ìmúnidúró tàbí ìwòsàn wípé ó wà nínú Olúwa Ọlọ́run wa, o kò bá ti máa sákàkiri tọ àwọn òrìṣà lọ, nítorí wípé àwọn òrìṣà wọ̀nyí pẹ̀lú àwọn tí ó ń sìn wọ́n, wọn kò lè gbà ọ́ sílẹ̀. Nínú Isaiah orí kọkànlélọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkíní, ìgbéni fún àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì fún ìrànlọ́wọ́. Nígbà tí a ti pe àwọn ọmọ Ísírẹ́lì kúrò nínú Íjíbítì, a ti jẹ́ kí ó di mímọ̀ fún wọn wípé wọn kò tún ní ohunkóhun láti ṣe ní Íjíbítì mọ́. A jẹ́ kí ó di mímọ̀ fún wọn wípé ìbùkún wọn àti ìrètí wọn kò sí ní Íjíbítì, bí kò ṣe nínú ilẹ̀ ìlérí níbi tí Ọlọ́run pè wọ́n lọ. Ṣùgbọ́n ó ṣe ní láàánú, ó sì yanilẹ́nu púpọ̀ wípé àwọn wọ̀nyí tí a ti gbà sílẹ̀, àwọn wọ̀nyí tí a ti mú jáde kúrò nínú Íjíbítì, wọ́n tún sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì, wọ́n ń wá ìrànlọ́wọ́. Èyí ni wòlíì Aịsaịa fi ń sọ fún wọn ọ̀rọ̀ láti ẹnu Olúwa wípé ìgbé ni fún àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì fún ìrànlọ́wọ́. Ó máa ń kọni lóminú. Nígbà tí a bá rí àwọn ènìyàn tí wọ́n ń wá sí ilé ìsìn báyìí, tàbí àwọn tí wọ́n ń gbọ́ ẹ̀rí oore Ọlọ́run, àwọn tí wọ́n ń gbọ́ ẹ̀rí ìgbàlà Ọlọ́run, àwọn tí wọ́n mọ iṣẹ́ ìyanu tí Ọlọ́run ń ṣe nípa gbígbanilà, nípa sísọni di mímọ́, nípa fífi agbára ẹ̀mí Ọlọ́run kúni, nípa dídá àwọn òǹdè sílẹ̀, àti nípa títú gbogbo ṣẹkẹ́ṣẹkẹ̀ tí ó ti deni tẹ́lẹ̀tẹ́lẹ̀, àti nípa àrùn kògbóògùn tí Ọlọ́run máa ń wòsàn níhìn-ín, ó máa ń yanilẹ́nu, ó sì máa ń kọ wá lómi inú láti rí àwọn tí wọ́n tún sọ̀kalẹ̀ lọ sí àwọn tí ó wà nínú ayé, àwa tí a ti gbà kúrò nínú ayé, àwa tí a ti gbà kúrò lọ́wọ́ àwọn òrìṣà, àwa tí a ti mú kúrò nínú ìbọ̀rìṣà tí ó wà nínú ayé, kí a tún rí ẹni tí ó sọ wípé òun jẹ́ onígbàgbọ́, ẹni tí ó di àtúnbí, kí ó tún máa ní èrè ìbejì nínú ilé, tàbí kí ó tún dàbí ẹni wípé ó lọ ń bá àwọn ẹlẹ́bọlóògùn ní Aginjù, tàbí ní ibi tí wọ́n ti ń ṣe ìbọ̀rìṣà wọn, tabi ki a tun ma ri pe iru awon eniyan be ni won tun teju le kakiri ni won tun wa enikan se enikan ti o le fun ni lomo enikan ti o le fun ni niyi ti o le fun ni torun eyi ni oro olorun so fun wi pe egbe ni fun awon ti o so kale lo si egypt ti won gwa iran lowo nibi ti ko si iran lowo ti won gbeke le esin ti won gbiye le keke nitori ti won po won si gbekele elesin nitori won le agbara jojo sugbon ti won ko wo eni mimo israeli won ko si wa oluwa nigbati abari eni ti o so wi pe ati gba nkuro ni egypt tele tele ati gba nkuro ninu aye ti o tun lo si iborisha o je wi pe iru eni be o ti ko olorun alaye sile o ko eni mimo israeli sile o ko igbala ti jesu christi se lori igi agbelebo o ko sile bi abari eni keni ti o ti ni igbala tele tele ri sugbon ti o tun dabi eni wi pe o tun lo nse irobo o tun lo si ikorita o tun lo si awon atonije woli eke o tun lo si odo awon ton ma so wi pe mo wa ma be la wa mo turare wa gba awe se ti bi se ton abi awon ton ma so wi pe bi o ba le fun awon alagbe lowo bi o ba le fun awon mo kekeke ni sugar ati ireke bi o ba le fi agbado tore fun awon kan wi pe bo ba se be wi pe wahala to wa ni gbese aye re tabi awon ajalu ti o nde ba wi o to nde ba wi pe awon nkan won yo kuro bi abari eni ti o ti ni igbala tele tele ti o ti nkepe olowa ti o ti moruko jesu christi olowa ti o ti nwe ninu eje jesu christi pelu igbagbo sugbon ti o tun lo si odo awon eniyan wonyi o je wi pe iru eni be o ti so ibare ibalo ibasepo pelu olorun o ti so awon nkan wonyi nu o si di eni ti ko ni igbala olorun ninu okan re o ti olorun fe ki a se ni wi pe bi a ba fe gbekele ohun ki a kunkun gbekele ohun ni toto bi a ba fe gbekele ohun ki a ko iborisha sile nitori wipe eni ti o ba wa ninu iborisha ki o le ri oju olorun ki o si le je anfani ti awon omo olorun je ki a wo korinti kini ori kefa ese ikesan korinti kini ori kefa ese ikesan eyin ko mo pe awon alaise oto ki yo jogun ijoba olorun o ni bi a ti n ka bibeli to yi se a ko ti mo wi pe awon alaise oto ki yo jogun ijoba olorun o ni bi a ti n somo olorun to ti a n wa si ile esi to se a ko ti mo wi pe alaise oto ki yo jogun ijoba olorun gege bi iwa olorun ti a mo gege bi isesi olorun ti a mo gege bi a ti mo wi pe olorun je eni mimo o si je olooto se a ko ti mo wi pe alaise oto ki yo jogun ijoba olorun o ni ki a ma se tan yi je o ki se awon agbere tabi awon aborisha se ori fun ara re wi pe awon aborisha papa won ko leto si ijoba olorun o ni ki a ma se tan ara wa je ki awa funra wa papa ki a ma tan ara wa je ki a ma je ki enikeni ki o tan wa je wi pe ki se awon aborisha ni yo le jogun ijoba olorun ninu korinti kini kan na ninu ori kewa ese ikerinla o n sojuse ti a ni lati se o n so fun wa wi pe bi a ba ti n se iborisha ohun ti a ni lati se ni wi pe ki a ko iborisha sile ki a ke pe oruko olowa ninu korinti kini ori kewa ese ikerinla nitori na eyin olufe mi e sa fun iborisha wi pe ironu powada ni o ye elese ìrònú pọ̀dà ni ó yẹ aborisha ìrònú pọ̀dà ni ó yẹ ẹni tí ó ń ṣe àgbèrè ìrònú pọ̀dà ni ó yẹ ẹni tí ó ń rí òfin ọlọ́run kọjá ó ní nítorí náà bí a bá ń fẹ́ ìtọ́ni ọlọ́run bí a bá ń fẹ́ ìtọ́jú ọlọ́run bí a bá ń fẹ́ ààbò láti ọ̀dọ̀ ọlọ́run bí a bá ń fẹ́ kí agbára tí ó wà nínú orúkọ jésù kí ó jẹ́ fún wa bí a bá ń fẹ́ kí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ jésù kí ó jẹ́ tiwa bí a bá ń fẹ́ iná ẹ̀mí mímọ́ kí ó máa jó nínú wa àti láyìíká wa bí a bá ń fẹ́ kí agbára ọlọ́run kí ó máa lé ọ̀tá kí ó máa lé èṣùsá ní ìgbésí ayé wa ó ní ó yẹ kí a kọ ìbọ̀rìṣà sílẹ̀ nítorí náà ẹ̀yin olùfẹ́ mi ẹ sá fún ìbọ̀rìṣà bí a bá ń sọ nípa ìrònú pọ̀ àdà kúrò nínú ìbọ̀rìṣà ati kuro ninu awon ese ti anda ironu pada yi yo fa awon kan miran lese pelu wo ise awon aposteli ori kokandilogun ise awon aposteli ori kokandilogun lati ese ikeji dinlogun si ikokandilogun opo awon ti won gbagbo si wa won jewo won si fi ise won han opo awon ti o gbagbo won wa awon won yi ki se awon ti o so wi pe won gbagbo ni ikoko ti won ko le darapo pelu awon omo olorun awon won yi ki se awon ti won so wi pe won gba oruko Jesu Kristi gbo sugbon ti won ko je ki amo wi pe oni gbagbo ni won je ni igboro o so wi pe opo awon eniyan won yi ti won gbagbo ni toto won wa won jewo won si fi ise won han ki si se die ninu awon tin se isekuse li oko iwe won jo won si dana sun won loju gbogbo eniyan won si shiro iye won won si ri o je egba medogbon iwon fadaka on ti anje ki o ye wa ni hin ni wi pe lese kese ti awon won yi gbagbo won se on ti o wu ni lori won se on ti o fi han wi pe won ti gbagbo ni toto kini won se awon ti o ti dabi alalopa yi da ninu won awon ti o ti dabi eni wi pe won se isekuse tabi isekuse ninu won awon ti o ti dabi eni wi pe awon ohun ikoko ni won ti gbekele tele tele awon agbara okunkun ni won ti gbekele tele tele awon aso awon iwe awon nkan ti o jemo iborisa tabi alopaida ni igbese aye won won ko won wa bi o ti le je wi pe opo owo ni won fi ra won gba ti won siro won won ri pe won je egba medogbon iwon fadaka sibe sibe won ko fi nkan won yi tore fun awon elomiran won ko ta fun awon elomiran won ko won jopo soju kan loju gbogbo awon eniyan won dana sun won bi o ba je wi pe ni toto ni o ti ronupo ada ti o ko iborisa sile o daju wi pe awon orisa ti o wa ni aye re tabi ti o wa ni ile re awon ose dudu awon nkan miran awon aso ti o ti gba ni ile awon woli eke tele tele awon turari awon abela tabi awon talisman awon nkan miran e ti o nso mo de e to nso mo wo e to n de morun e to n gbe kakiri ninu apo gbogbo nkan wonyi patapata ati to wa labe pilo ati to wa labe ibosun re gbogbo nkan ni a o ko danu bi a ba ti di onigbagbo toto oni ki se die ninu won le o wa ti won fi awon ise buburu won awon ise okunkun ti o wa le owo won ti won kojule ti won si fi han we pe ni toto li ati se ise iyanu ni igbese aye won kisi ni idi tabi kini abayori si awon nkan won yi wo ese ogun be li oro Oluwa si ngbele si gidigidi o si gbele bi abale ko awon isa won isonu ti amu igbekele wa kuro ninu awon nkan san won yi awon nkan ti ki dani sile awon nkan ti ki gbanila bi abarunupo ada toto toto ti a se gba Jesu Kristi Oluwa gbo ninu okan wa ni aye wa yo ye pada bi aisan ba wa ni ago ara wa aisan yo lo bi abarin won wa mole le oru gbogbo nkan won yi ni o kuro patapata gbogbo olorun gbo wi pe awa ti a ba je olooto si oro ti a nso won yi a o ri ami rere olorun ni igbesi aye wa ni oruko Jesu je ki a mo wi pe bi a ba ti gba Jesu Kristi gbo ko tun si ise ibi ko tun si ofa lati inu aye ko tun si ota lati inu aye ko tun si ogun tabi majele ti eni keni le se si wa ti yo le se wa nibi nitori ninu Johanu kini ori kerin Johanu kini ori kerin lati ese kerin eyin omo mi ti Olorun ni eyin omo mi an so fun wa awon ti o ti fi awon ti o ti da majemo pelu Olorun ti won ti ko ese sile ti won ko iborisa sile ti won ko igbekele ninu asan aye yi ti won ko won sile o awon le an pe ni omo Olorun awon ti o ti ko isu ati ise re iborisa ati awon nkan ti o ro mo iborisa awon ti won ti ko sile awon le an pe ni omo Olorun awon ti won ti ko ilejo ilé tẹ́tẹ́, àwọn tí wọ́n ti kọ ìjà jàgídí jàgan ìbínú, àwọn tí wọ́n ti kọ sílẹ̀, àwọn tí wọ́n ti kọ ẹgbẹ́ kẹgbẹ́ tí wọ́n bá káàkiri tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn tí wọ́n ti kọ sílẹ̀, àwọn tí wọ́n ti kọ kí a máa mu sìgá tàbí kí a tún máa mu igbó tàbí kí a máa da ọpọlọ ara wa rú, àwọn tí wọ́n ti kọ wọ́n sílẹ̀, àwọn tí wọ́n ti kúrò nínú iṣẹ́ ibi àti iṣẹ́ òkùnkùn ayé yìí, àwọn tí wọ́n ti kúrò nínú ẹgbẹ́ àwọn tí ó wà nínú òkùnkùn, àwọn tí wọ́n ti kúrò nínú ti àwọn oṣó tàbí àwọn àjẹ́ tàbí àwọn ẹ̀mí emèrè, àwọn tí wọ́n ti kọ̀ wọ́n sílẹ̀, tí wọ́n gba Jésù Kristì Olúwa gbọ́, tí a ti wọ ẹ̀ṣẹ̀ wọn nù, tí a ti dáríjì wọn, tí wọ́n ní ìjẹ́rìí rere ní ọkàn wípé àwọn di ọmọ Ọlọ́run, tí ìgbésí ayé wọn ti yí padà, tí a ti sọ wọ́n dọ̀tun pẹ̀lú wíwẹ̀ ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, àwọn ni à ń pè ní ọmọ Ọlọ́run. Níhìn ni ó ń sọ fún wa wípé ẹ̀yin ọmọ mi tí Ọlọ́run ni ẹ̀yin ṣe. Ǹjẹ́ bí Ọlọ́run bá wà fún wa, ta ni ó lè kọjú ìjà sí wa? Bí a bá jẹ́ ti Ọlọ́run ṣe ò rántí ni, nígbà tí àwọn ọmọ Ísíráẹ̀lì wọ́n jẹ́ ti Ọlọ́run, nígbà tí a pe Bálámù láti ọ̀dọ̀ Bálákì wípé kí ó wá fi wọ́n gégùn, bí wọ́n ti jẹ́ ti Ọlọ́run kò ṣeé ṣe láti fi wọ́n gégùn, ohun tí ó yẹ ká bójútó ní ìgbésí ayé wa ni wípé a ti jẹ́ ti Ọlọ́run, wípé a ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, wípé a ti di ọmọ Ọlọ́run, wípé a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ wá. Ó ní ẹ̀yin ọmọ mi tí Ọlọ́run lè ẹ̀yin ṣe, ẹ̀yin sì ti ṣẹ́gun wọn, a ó ṣẹ́gun wọn. Mo ní a ó ṣẹ́gun wọn. Bí ọ̀tá bá lépa, ó dájú wípé bí a bá ti di ọmọ Ọlọ́run, àwa ni yóò ṣẹ́gun. Bí èṣù bá ń fọnu tí ó sì ń ké ramúramù gẹ́gẹ́ bí kìnìún, ó dájú wípé àwa ni yóò ṣẹ́gun. Bí ó bá dàbí ẹni wípé àwọn ayé ará ayé wọn ni wà sínú, wọ́n sì tàka sí wa wípé wọ́n ó ṣe wá níbi, ó dájú wípé àwa ni yóò ṣẹ́gun. Bí ó bá jẹ́ onígbàgbọ́ tòótọ́ ni wá, bí a bá sinmi lé Ọlọ́run, tí a gbẹ́kẹ̀lé Ọlọ́run, ibikíbi tí wọ́n ti lè pàdé wa, lójú òpópónà tàbí ní ahéré tàbí nínú àlá tàbí ní ojú gbangba, àwa ni yóò ṣẹ́gun ní orúkọ Jésù. Ẹ̀yin ọmọ mi tí Ọlọ́run lè ẹ̀yin ṣe, ẹ̀yin sì ti ṣẹ́gun wọn, nítorí ẹni tí ń bẹ nínú yín tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ. Bí àwọn onígbàgbọ́ tí ó dàbí ẹni wípé òye kò yé, bí wọ́n bá gbọ́ wípé ẹnìkan àjẹ́ wọ́n máa bẹ̀rù, bí wọ́n bá gbọ́ wípé ẹnìkan oṣó wọ́n máa bẹ̀rù, bí wọ́n bá gbọ́ wípé ẹnìkan ní ẹ̀mí emèrè wọ́n máa bẹ̀rù, bí wọ́n bá gbọ́ wípé ẹnìkan tí ó dàbí èṣù fún ara rẹ̀, wípé ó dàbí ìwà àti ìṣe àti ọ̀rọ̀ ẹnu rẹ̀ àti àwọn tó ń ṣe ní àdúgbò, ó dàbí ọmọ èṣù tí ó jẹ́ pé ó lè da ìgbésí ayé ẹnikẹ́ni rú, wọ́n á máa bẹ̀rù. Ṣùgbọ́n ó sọ fún wa wípé bí a bá jẹ́ onígbàgbọ́ tòótọ́, ẹni tí ń bẹ nínú wa ó tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ. Nítorí bẹ́ẹ̀, bí a bá rí ẹnikẹ́ni, ẹnikẹ́ni lè halẹ̀, ẹnikẹ́ni lè sọ ohunkóhun tí ó fẹ́ sọ. Ṣé a mọ̀ wípé ìhàlẹ̀ Fáráò ó pọ̀ sí àwọn ọmọ Ísíráẹ̀lì? Ṣùgbọ́n ta ló ṣẹ́gun? Àwọn ọmọ Ísíráẹ̀lì ló ṣẹ́gun. Ṣé a mọ̀ wípé ìhàlẹ̀ Nebukadnessari ó pọ̀ nígbà tí ó fẹ́ gbé Ṣédrákì, Mèṣákì àti Abednego, ó fẹ́ gbé wọn sọ sínú iná? Ìhàlẹ̀ lásán ni. Nítorí wípé bí a bá jẹ́ ti Ọlọ́run, kò sí ẹni tí ó lè ṣẹ́gun wa. Ẹni tí ń gbénu wa ó pọ̀ ju ẹni tí ń gbénu ayé lọ. Ǹjẹ́ mo pè ọ́ níjà lónìí wípé bí o bá lè tọ agbára Ọlọ́run wò, bí o bá lè kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí o kọ àwọn ìbọ̀rìṣà àwọn nǹkan tí ó wà nínú ayé sílẹ̀, bí o ti ń ké pe Ọlọ́run, Ọlọ́run yóò máa jẹ́ fún ọ. Bí o ti ń gbàdúrà, yóò máa gbọ́ àdúrà rẹ. Bí o tilẹ̀ jẹ́ wípé èṣù ti kára rẹ̀ ló pàdé rẹ lójú ọ̀nà, ó dájú wípé ìwọ ló ṣẹ́gun. Nínú Róòmù orí 16:20, ó sọ fún wa wípé Ọlọ́run àlàáfíà yóò sì tẹ sàtánì mọ́lẹ̀ lí àtẹ́lẹsẹ̀ yín ní lọ́ọ́lọ́. Ṣé o gba èyí ni gbọ́? Wípé Ọlọ́run alágbára, Ọlọ́run ẹlẹ́dàá òun àti ayé, Ọlọ́run tí ó yọ àwọn ọmọ Ísíráẹ̀lì kúrò nínú ọ̀fìn àti kúrò nínú ìsìnrú tí ó wà nínú Íjíbítì, Ọlọ́run tí ó gba Ṣédrákì, Mèṣákì àti Abednego sílẹ̀, Ọlọ́run tí ó dáàbò bo Dánielì nínú ihò kìnìún, wípé yóò tẹ Sátani mọ́lẹ̀ ní àtẹ́lẹsẹ̀ rẹ ní lọ́ọ́lọ́. Ta ni oṣó, ta ni àjẹ́, ta ni ẹlẹ́bọlóògùn, ta ni àwọn tí ó ń káàkiri bí pidánpidán? Bí Sátani bá di ìtẹ̀mọ́lẹ̀ lé àtẹ́lẹsẹ̀ rẹ, ó dájú wípé àwọn wọ̀nyí tí wọ́n sọra wọn di ọ̀tá, tí wọ́n fara pamọ́ sí òkùnkùn, tí wọ́n ń tafà sí ọ ní gbangba, ó dájú wípé ìwọ ló ṣẹ́gun. bi o ba ti ko awon kan aye buburu won sile ti o je ti olorun ni tooto olorun yo da bobo bi esan ba wa yo mu esan koro bi ibanuje ba wa yo mu iban yo mu ki ibanuje lo nitori be je ki adide duro bi o ba je aborisa sibe bi o ba je lese sibe bi o ba je alagbere sibe bi o ba je ewo ni o si ma nlo sile cinema kaakiri bi o ba je ewo ni o si ma nse ife ku fe kaakiri ki o so fun olorun wi pe o fe je ti olorun o fe ki eje jesu ki o we onu o fe ki oro olorun ki o joba ninu re o fe di eda tuntun o fe je ti olorun ni toto nitori pe nigba ti o ba je ti olorun ni o je wi pe esu ko ni lagba lori re awon ota ko ni lagba lori re awon elebo logun ko ni lagba lori re awon

bí àwọn ìṣẹ́kíṣẹ́ àwọn ìwé alálòpàáidà ìwé oògùn bí ó bá wà lọ́wọ́ rẹ mú wọn jáde kí o dáná san wọn bí èrè ìbọ̀rìṣà bá sì wà ní ilé rẹ kó wọn jáde kí o dáná san wọn bí àwọn aṣọ ẹgbẹ́ òkùnkùn bí àwọn ẹ̀gbà ọrùn tí o gbà lọ́wọ́ àwọn alálòpàáidà àwọn ẹlẹ́bọ lóògùn bó bá wà níkawọ́ rẹ kó wọn jáde kí o dáná sun wọn bí ó bá jẹ́ ìwọlé o ṣì ń gbáradì pẹ̀lú àwọn nǹkan tí àwọn ará egypt ń ṣe tí àwọn tí ó wà nínú ayé ń ṣe kó wọn jáde kí o dáná sun wọn kí agbára ọlọ́run kí ó ba lè jọba ní ìdílé rẹ kí iná ẹ̀mí mọ́ kí ó lè máa jó ní ìgbésí ayé rẹ kí àìsàn tí ó fi ara rẹ ṣe ibùgbé kí ó lè pòórá ní ìgbésí ayé rẹ kí àwọn nǹkan tí ọ̀tá ti fi sí ọ lára tí ó rìn káàkiri ara rẹ kí ó ba lè jáde kúrò ní ìgbésí ayé rẹ gba olówó gbọ́ kí o mọ̀ wípé títóbi ilé ẹni tí ń gbé inú rẹ jẹ́ kí ẹ̀jẹ̀ jésù kí ó wọ̀ ẹ́ mọ́ láúláú gba olówó gbọ́ gba olówó gbọ́ kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi nítorí wípé tí ọlọ́run lè ẹ̀yìn ṣe àti ẹni tí ń gbé inú yí tóbi ju ẹni tí ń gbé inú ayé lọ bí o bá bá wọn pàdé lé ojú àlà ẹ̀wọ̀ ló ṣẹ́gun wọn bí o bá bá wọn pàdé ní gbangba ìwọ ló ṣẹ́gun wọn bí o sì jẹ́ ní ahéré tàbí ní abúlé ni o ti bá wọn pàdé ìwọ ló ṣẹ́gun wọn bí o jẹ́ ní ibi iṣẹ́ bí o jẹ́ níbi ọjà ibikíbi tí o bá ti bá wọn pàdé gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ìwọ ni a ṣẹ́gun má bẹ̀rù ságbàgbọ́ nìkan má bẹ̀rù ságbàgbọ́ nìkan fi ìgbàgbọ́ rẹ sínú jésù kristi olúwa wa.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, pẹ̀lú ọkàn ìrètí ni a fi tọ̀ yín wá ní àṣálẹ́ yìí, ní ìgbàgbọ́ wípé ẹ ó tọ́ wa sí ọ̀nà, àti tí wípé ẹ ó kọ́ wa ní ọ̀rọ̀ yín, ẹ ó sì jẹ́ kí a lè jẹ́ ẹni tí ó fẹsẹ̀ múlẹ̀ ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. À ń bẹ̀ yín wípé oore ọ̀fẹ́ láti jẹ́ alábápín pẹ̀lú àwọn tí ó fẹsẹ̀ múlẹ̀ nínú ìhìn rere, ẹ jẹ́ kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé ìmọ́lẹ̀ láti òkè wá yóò tàn sí ọ̀rọ̀ yín gẹ́gẹ́ bí a ti ń kà á, gẹ́gẹ́ bí a ti ń gbọ́. A bẹ̀ yín wípé òye yóò yé wa, ọgbọ́n yóò jẹ́ tiwa, ìlànà yín yóò sì jẹ́ ohun tí a mọ̀ dájúdájú, tí yóò sì jẹ́ oore ọ̀fẹ́ fún wa láti tẹ̀lé ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé nísinsìnyí kí ẹ̀mí yín kí ó jẹ́ olùkọ́ fún wa, ẹ ṣàánú fún wa, ẹ tọ́ wa sí ọ̀nà kí a sì lè ní oore ọ̀fẹ́ láti tẹ̀lé títí dé òpin. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ní orúkọ Jésù Kristì ni a gbàdúrà. Lónìí, ẹ̀kọ́ wa ni a ó rí nínú ìwé Kólósè, orí kìíní, ẹsẹ̀ ìkẹsàn-án ni a ó máa wò ní fínífíní. Kólósè, orí kìíní, ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ṣe ti ẹ̀mí. Lónìí ni a ń wo ohun tí Pọ́ọ̀lù ìránṣẹ́ Ọlọ́run apostoli fún àwọn kèfèrí tí ó ṣe fún àwọn ará Kólósè nípa wípé ó ń gbàdúrà fún wọn. Láti ẹsẹ̀ tí a kà yìí ni a ó ti rí kókó ọ̀rọ̀ wa tí ó dúró lórí àdúrà fún àwọn onígbàgbọ́. Bí a ti kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, Pọ́ọ̀lù kò tíì dé ìlú Kólósè, ṣùgbọ́n ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìránṣẹ́ fún wọn láì tí fi ìgbà kankan dé ọ̀dọ̀ wọn rí. Ìránṣẹ́ tí a sọ pé ó ń ṣe fún ọ ni wípé ó ń gbàdúrà fún wọn. Àdúrà sì jẹ́ ìránṣẹ́ púpọ̀ láti ọwọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n lè ṣe fún wa láti jẹ́ kí a fi ẹsẹ̀ wa múlẹ̀, láti jẹ́ kí a dàgbà nínú ìgbàgbọ́, láti jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run àtòkè wá kí ó yé wa, láti jẹ́ kí ìmọ́lẹ̀ ẹ̀yìn rere kí ó tàn sí ọkàn wa, àti láti jẹ́ kí oore ọ̀fẹ́ kí ó ṣàn sí wa láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ó ti ń gbàdúrà fún wọn ní ọ̀pọ̀ ìgbà kí ó tó di wípé ó ní àǹfààní láti wàásù sí wọn. Ìlépa iṣẹ́ ìránṣẹ́ ni àṣepé àwọn ènìyàn mímọ́. Bí a bá ń sọ nípa iṣẹ́ ìránṣẹ́ ti apostoli, tí a ń sọ nípa ti àwọn wòlíì, tí a ń sọ nípa ti àwọn evangelisti, tí a ń sọ nípa ti olùṣọ́àgùtàn àti olùkọ́ni, èrèdí ìránṣẹ́ wọn, èrèdí ìwàásù wọn, èrèdí ìlọsókè sódò wọn, èrèdí tí wọ́n fi ń káàkiri láti ṣe ìránṣẹ́ fún wa ni wípé kí a lè jẹ́ ẹni pípé. Ẹ jẹ́ kí a wo Éfésù orí kẹrin láti ẹsẹ̀ ìkọkànlá dé ẹsẹ̀ ìkejìlá, kí a wo ohun tí a fi ti èyí tí a sọ yìí lẹ́yìn wípé ìránṣẹ́ tí àwọn olùṣọ́àgùtàn tàbí olùkọ́ni tí wọ́n ń ṣe fún wa, ó dúró lórí wípé kí a lè di ẹni tí ó pé nínú ìgbàgbọ́ àti nínú oore ọ̀fẹ́ Ọlọ́run. Éfésù orí kẹrin láti ẹsẹ̀ kọkànlá, ó sì ti fi àwọn kan fúnni bí apostoli, àti àwọn mìíràn bí wòlíì, àti àwọn mìíràn bí evangelisti, àti àwọn mìíràn bí olùṣọ́àgùtàn àti olùkọ́ni. Kí sì ni èrèdí tí a fi fi àwọn wọ̀nyí fúnni? Ẹ jẹ́ kí a wọ ẹsẹ̀ ìkejìlá. Fún àṣepé àwọn ènìyàn mímọ́, fún iṣẹ́ ìránṣẹ́, fún ìmúdàgbà ara Kristi. Ara Kristi ni a ń pè ní ìjọ Kristi, èyí tí a fi ń ṣe ìránṣẹ́ fún wa, yálà ní ọjọ́ Ajé tàbí ní ọjọ́bọ̀ tàbí ní ọjọ́ Àìkú, ni wípé kí a lè di ẹni pípé nínú Olúwa.
ati wepe ki a le mu wa dagba soke ninu igbagbo ati ireti wa ninu Olorun o nso fun ani ese iketala wepe titi gbogbo wa yo fi de isokan igbagbo ati imo omo Olorun titi a o fi di okunrin eyi ni ni okunrin alagbara okunrin ti o duro sese titi a o fi de iwon gigun ekun Kristi bawo ni o se le sese fun yala apostoli tabi woli tabi evangelisti tabi olukoni tabi olusoagutan lati je ki ara Kristi ijo Olorun lati je ki awon eniyan Olorun ti a ti gbala ki won ki o lo si ibi giga gege bi gigun ibu ife Olorun ati ki won ki o si le gbe igbesaye ti o wu Olorun ikoko meji ni a ri ninu ise esin awon eniyan Olorun wonyi ikini wewaasu oro Olorun ikeji adura gbigba fun awon ti a n waasu si ise awon aposteli ori kefa ese ikerin sugbon awo duro sesin ninu adura igba ati ninu ise iranse oro naa awon aposteli ti isaju ni won so awon oro wonyi fun awon ijo ni Jerusalemu won so fun wa ikoko meji ti ise iranse won duro le lori ikini ninu adura gbigba ikeji ninu iranse oro Olorun bi abawo ohun ti a nilo ninu ijo ti o le je asepe fun awon eniyan mimo a ri wipe nkan meji wonyi ni o se pataki popo fun wa lati le tele ikini adura gbigba ikeji oro Olorun ni gbigbo o si ye fun wa gege bi omo ijo ki a ri wipe bi a ti n wa soro Olorun si wa lati owo awon oluko tabi olusoagutan o ye ki a gboran si oro Olorun ti a n ko wa lekeji bi a ti n gbadura fun wa o ye ki awa paapaa ki a ma gbadura ki oro Olorun ti a n gbo ki o le se wa lore ni igbesi aye wa a si tun ko eko wipe bi Paul ti n se nkan meji wonyi ti o si n lepa lati fi ese won mule ikini nipa gbigbadura ikeji nipa kikoni nipa kiko iwe yi sowo si awon ara Kolose o ye ki awa paapaa mo wipe awa gege bi omo Olorun gege bi ajogun igbala ti o ti owo Jesu Kristi wa wipe awa naa ni ohun meji yi lati se opolopo ni o wa ni arowoto wa ti o yi oro Olorun oye igbala Olorun ti ko ye won o ye ki o le je ohun ti o se pataki fun wa lati ma soro Olorun fun ikeji lati ma gbadura fun awon ti o se wepe a ko tile ti ri ni oju koju e je ki a pada si Kolose ori kini ese ikesan mo n ka fun wa lekan si nitori eyi lati ojo ti awa ti gbo awa pelu ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re ninu ogbon ati imoye gbogbo ti se ti emi o sese ki enikeni ti o rowe pe o n je oluka bibeli tabi eni ti n josin ki o ka iru ese oro Olorun ti a ka yi ki o si ka gbogbo ori kini ki o rowe pe ko si ohun popo ti a le keko nipa re ninu ese oro Olorun ti a ka yi sugbon bi a ba wo ese Olorun yi bi a ba wo ese ikesan yi ori kini a o ri ohun meta ti o se pataki ti o ye ki a ko gege bi ikoko eko ti a le simile lori ti o le je agbara fun igbesi aye onigbagbo wa ikini adura ebe fun awon ara olooto ikeji imo ife Olorun iketa ogbon ati oye nipa ti emi e je ki a lo si ikini adura ebe fun olooto bi a ba wo awon ohun ti Paul apostoli ti o ti ko ti o si ti fi ye wa nipa awon onigbagbo ti o wa ni Kolose o so fun a wipe lekini awon wonyi won ti ni ore ofe ikeji won ti ni alaafia Olorun ni okan won
Iketa wipe won je eniyan mimo. Ikerin won si je olooto arakunrin ati arabirin. O si so wipe ki ore ofe ki o ma po si fun won. Ki alaafia Olorun ti o ti wo inu okan won lo ki o si di gbigboro ki o poju be lo fun won. O si so fun wa wipe awon wonyi lese kese ti won ti ba Jesu pade ni ati so won di eniyan olooto ti o nduro sese. Ti o gbe igbese aye ti o wo Olorun igbese aye ailese. E je ki a wo ori kini Kolose yi lati ese ikeji. Ki o si fiyesi daradara awon amuye tabi ohun ti o so nipa awon eniyan wonyi ti won wa ni Kolose ti won ti di onigbagbo lati ese ikeji si awon eniyan mimo ati awon ara wa olooto ninu Kristi. Ti o wa ni Kolose ore ofe fun yin ati alaafia lati odo Olorun baba wa ati Jesu Kristi Oluwa. Awa n dupe lowo Olorun ati baba Jesu Kristi Oluwa wa. Awa si gbadura fun yin nigba gbogbo nigba ti awa gburo igbagbo yin ninu Kristi Jesu ati ife ti eyin ni si gbogbo awon eniyan mimo. Je ki n tesiwaju ni ese karun nitori ireti ti a gbe kale fun yin le orun nipa eyi ti eyin ti gbo saaju ninu oro otito ti ihinrere eyi ti o de odo yin ani bi o ti n so eso pelu ni gbogbo aye ti o si n po si bi o ti n se ninu yin pelu lati ojo ti eyin ti gbo ti eyin si ti mo ore ofe Olorun li otito ani bi eyin ti ko lodo Epafra iranse elegbe wa olofe eni ti se olooto iranse Kristi ni ipo wa ti o si rohin ife yin ninu emi fun wa pelu. Ohun ti o je ki n ka awon ese Olorun yi fun o ni wepe ki o le mo igbese aye ti awon wonyi n gbe ki o si le mo iru ore ofe tabi iru alaafia ti won ni ninu Jesu Kristi. Bi o ba wo ese ikeji o so nipa ore ofe ese ikeji kan na nipa alaafia. Ninu ese ikeji ni o so wipe awon eniyan wonyi je eniyan mimo. Ninu ese ikeji ni o so wipe won je olooto eniyan nitori wipe a ti fi eje Jesu we won a si ti so won di olooto eniyan. Ninu ese ikerin o n so nipa ife ti won ni si awon eniyan mimo. O so okan ti a ti we mo okan ti a ti so di otun ti ko ni ikorira tabi isote tabi ota si enikeni. Won ni ife si gbogbo awon eniyan mimo. Ese karun o so nipa ireti ti won ni wepe nigba ti won ti ba Jesu pade eyi fun won ni ireti ayeraye wepe bi won ba ku yo sese fun won lati lo si orun. O si so nipa ti oro otito ihinrere ti won ti dimo ti won gbekele ti won ko je ki enikeni ki o gba lowo won. Ni ese ikefa ni o n so wipe ihinrere ti won ti gbo o ti so eso ni igbese aye won. Iru eso wo ni ihinrere so ni igbese aye won? Eso ironupewada eso ododo. O si n so fun won wipe ni ese ikefa kan na won ti ni ore ofe ti Olorun ninu okan won. Ni ese ikejo o tun so ti ife ti won ni kii se ife nipa ti ara sugbon ife nipa ti emi. Awon wonyi ni Paul wa n so wipe oun gbadura fun won lai simi ati lai share. Wo ese kesan nisisiyi nitori eyi lati ojo ti awa ti gbo kini ti awa ti gbo wipe won gba Jesu Kristi gbo ti awa ti gbo wipe won di olooto ati eniyan mimo ti awa ti gbo wipe won ti je alabapin ninu ore ofe ati alaafia ti o ti pase Jesu Kristi wa. Lati ojo ti awa ti gbo wipe won ni ife si gbogbo awon eniyan mimo
ti won si ni ireti ti a fi pamọ fun won li orun ti won si tin so eso emi eso ironu po ada ati eso dodo wi pe lati ojo ti awa ti gbo nkan wonyi awa ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin eko ti a ko ni ni wi pe o ye ki a ma gbadura fun awon olooto ati awon eniyan mimo awon ti won je arakunrin tabi arabirin ninu Kristi opo igba ni a ma nsaba dojuko doju adura wa ko awon ti o wa ninu idamu o si ye be sugbon o ti a so nipa ni wi pe ni ekokan ni awon elomiran ma gbadura fun awon ti o lagbara nipa ti emi ti won si je olooto nigba ti o je wi pe won a ma doju adura ebe won ko kiki awon ti won je alailera alailera yala nipa ti emi tabi alaisan nipa ti ara o ye ki agbadura fun iru awon wonyi sugbon ko ye ki adura wa ki o duro lori awon alailera tabi awon alaisan nikan sosho ari wi pe awon ti o wa ni kolose mo ki se alailera nipa ti emi ki se wi pe won saisan won je awon ti o duro sinsin won je awon ti o ni alaafia olorun ati iyi olorun ni igbese aye won won je awon ti o ni ore ofe ni igbese aye won won je awon ti o n gbe igbese aye ailese aileri tabi ailegan ni waju olorun sibe sibe bi won ti le je awon ti o duro sinsin sibe sibe ni paulo iranse olorun ni o n gbadura fun awon wonyi eje ki a wo oro olorun ki a wo awon ti o ye ki a ma gbadura fun eje ki a wo Galatia ori kerin ese ikokandini ogun eyin omo mi kekeke eyin ti mo tun robi titi a o fi se eda Kristi ninu yin nigbati Paul apostle gbo nipa awon ara Galatia ti o dabi eni wi pe won fe ni ilowowo nipa igbagbo won tabi won fe rewesi won ko tesiwaju daadaa nipa igbagbo won ninu Kristi ko ma kaakiri ki o ma bo enu atelu won sugbon o gbadura fun won bi o ba ri enikeni ti o je onigbagbo sugbon ti o dabi eni wi pe o nrewesi ki se tiwa lati ma fi oju tembele won ki se tiwa lati ma soro ko bakun gbe fun won si won sugbon o je tiwa lati ma gbadura fun iru awon eniyan be ise awon apostle ori kejila ese ikarun ise awon apostle ori kejila ese ikarun nitori na won pa petero mo ninu tubo sugbon ijo n fi itara gbadura sodo olorun fun bi abari awon onigbagbo tabi awon ojise olowa ti o wa ninu inu ni bini awon alaigbagbo ohun ti awon ijo ti won se ni Jerusalem ni o ye ki awa paapaa ki a se ki a ma gbadura fun iru awon iranse olorun be ni Timothy kini ori keji ese kini ati ikeji ni a tun so fun wa iru awon ti o ye ki a ma gbadura fun ni igba gbogbo Timothy kini ori keji lati ese ikini nitori na mo gba yin ni iyanju o saju ohun gbogbo pe ki a ma bebe ki a ma gbadura ki a ma sepe ki a si ma dupe nitori gbogbo eniyan oko re aya re awon omo re awon obi re awon aladugbo re awon abanisise yala o gba won sise tabi awon ni o gba o sise tabi won gba yin sise papo a n so fun wa wi pe ki a ma gbadura ki a ma sepe ki a si ma bebe lodo olorun fun gbogbo eniyan ni ese ikeje fun awon oba fun gbogbo awon ti o wa ni ipo giga ki a le ma lo aye wa ni idakeje ati pele ninu gbogbo iwa bi olorun ati iwa agba ohun ti a n so ni wi pe gbogbo awon eniyan ni o ye ki a ma gbadura fun eje ki a wo Luke ori kejilelogun Luke
orí kejìlélógún, ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n. Olúwa sì wí pé, Simoni, Simoni, sáàwó, èṣù ń fẹ́ láti ní ọ́, kí ó lè kù ọ́ bí àlìkámà. Ṣùgbọ́n mo ti gbàdúrà fún ọ kí ìgbàgbọ́ rẹ kí ó má yẹ̀. Bí àti ìwọ, nígbà tí ìwọ bá sì yí padà, mú àwọn arákùnrin rẹ lé ọkàn le. Nígbà tí Jésù Kristì Olúwa wa, tí ó rí wàhálà tí ó wà níwájú Pétérù, ìdánwò tí ó ju agbára rẹ̀ lọ, ìdánwò tí ó ju oore ọ̀fẹ́ tí ó ti ní lọ, ìdánwò tí ó ń bọ̀ ní iwájú rẹ̀, tí ó sì rí wípé Pétérù jẹ́ aláìkíyèsára, ó sọ fún wípé òun ti ń gbàdúrà fún. Bí a bá rí àwọn arákùnrin, ó ṣeéṣe kí ó jẹ́ wípé wọn kò kíyèsára tó, a sì rí wípé èṣù ń dọdẹ wọn, wọ́n sì ní ìdánwò tí ó ń dé bá wọn tí wa ní láti máa gbàdúrà fún wọn. Ní Rómù orí kẹwàá láti ẹsẹ̀ kínní, Rómù orí kẹwàá láti ẹsẹ̀ kínní, bí a ti ń pe àwọn orí ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí ni kí a máa ṣe kíákíá. Ara, ìfẹ́ ọkàn mi àti àdúrà mi sí Ọlọ́run fún Ísíráẹlì ni fún ìgbàlà wọn. Bí a bá rí àwọn ẹlẹ̀sìn tí wọ́n gbé ẹ̀sìn kárí, ṣùgbọ́n tí wọn kò mọ̀ nípa ìgbàlà Ọlọ́run, tí ó jẹ́ wípé wọ́n jáfáfá nínú iṣẹ́ ẹ̀sìn tàbí iṣẹ́ ìrúbọ, tí wọ́n sì ń jálánkátò wípé pẹ̀lú iṣẹ́ ẹ̀sìn wọn yóò ṣeéṣe fún wọn láti rí ojú Olúwa láì gba Jésù Kristì gbọ́ fún ìgbàlà wọn àti fún àṣepé wọn. Ó jẹ́ tiwa láti máa gbàdúrà fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Òun ni Paul ṣe ń sọ fún àwọn ará Rómù wípé, ará nínú Olúwa, ìfẹ́ ọkàn mi, ìgbóná ọkàn mi àti àdúrà mi sí Ọlọ́run fún àwọn ọmọ Ísíráẹlì tí wọ́n sinmi lé ẹ̀sìn ṣùgbọ́n tí wọn kò gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wọn. Paul ń sọ wípé ìfẹ́ ọkàn ni wípé òun sì ń gbàdúrà fún wọn kí ìgbàlà Ọlọ́run kí ó lè jẹ́ tiwọn. Ẹ jẹ́ kí a lọ wò ó nísinsìnyí wípé àdúrà tí Paul ń gbà kìí ṣe fún àwọn ẹlẹ́ṣẹ̀ nìkan ṣoṣo, kìí ṣe fún àwọn aláàárẹ̀ nìkan, kìí ṣe fún àwọn tí kò ṣe déédéé, àwọn tí ó lọ́wọ́ọ́wọ́ tàbí wọ́n ní ìrẹ̀wẹ̀sì nìkan ṣoṣo, kìí ṣe fún àwọn tí wọ́n ní ìdánwò tàbí ìdẹ̀wò èṣù nìkan ṣoṣo, kìí sì ṣe fún àwọn ẹlẹ̀sìn Ísíráẹlì nìkan, ṣùgbọ́n ó tún gbàdúrà pẹ̀lú fún àwọn ará nínú Olúwa tí ó wà ní Kólósè, tí wọ́n sì jẹ́ ènìyàn mímọ́ àti olóòótọ́. Èyí jẹ́ ẹ̀kọ́ pàtàkì fún wa wípé bí a bá rí àwọn tí wọ́n jẹ́ olóòótọ́, tí a sì rí àwọn tí wọ́n jẹ́ ènìyàn mímọ́, àwọn tí wọ́n ní oore ọ̀fẹ́ Ọlọ́run, àwọn tí wọ́n ń sá irú èje tí a gbé ka iwájú wọn, àwọn tí kò bójú wẹ̀yìn, àwọn tí wọ́n múra sí iṣẹ́ Ọlọ́run, ó jẹ́ tiwa láti máa gbàdúrà fún wọn pẹ̀lú kí a má ṣe rò wípé àdúrà wa wà fún àwọn aláìlera nìkan ṣoṣo. Ẹ jẹ́ kí a wo Yohánù orí 17, Yohánù orí 17 láti ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkẹsàn-án. Èmi ti fi orúkọ rẹ hàn fún àwọn ènìyàn tí ìwọ fi fún mi láti inú ayé wá, tìrẹ ni wọ́n ti jẹ́ rí, ìwọ sì ti fi wọ́n fún mi, wọ́n sì ti pa ọ̀rọ̀ rẹ mọ́. Wo ìgbésí ayé àwọn ọmọlẹ́yìn Jésù Kristì wọ̀nyí. Jésù ń sọ nípa wọn, ó ń jẹ́rìí gbè wọ́n níwájú Olúwa wípé wọ́n ti pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́. Ní ẹsẹ̀ ìkeje nísinsìnyí, wọ́n mọ̀ pé ohunkóhun gbogbo tí ìwọ ti fi fún mi láti ọ̀dọ̀ rẹ wá ni. Nítorí ọ̀rọ̀ tí ìwọ fi fún mi, èmi ti fi fún wọn, wọ́n sì ti gbà á. Àwọn tí a ń sọ nípa rẹ̀ wọ̀nyí ni àwọn tí Jésù Kristì ti sọ ọ̀rọ̀ ìrònú pèwàdà fún nígbà tí wọ́n gbọ́, wọ́n gbà á. Ó ti sọ fún nípa ọ̀rọ̀ àtúnṣe wípé bí o bá mú ohun kan wá sí iwájú Ọlọ́run gẹ́gẹ́ bí ẹ̀bùn tí o sì rántí wípé arákùnrin rẹ tàbí arábìnrin rẹ ní ohun kan nínú sí ọ, wípé kí o fi ẹ̀bùn rẹ sílẹ̀ níbẹ̀ níbi pẹpẹ, kí o sì tọ arákùnrin rẹ lọ kí o bá a lájà. Wọ́n sì gba ọ̀rọ̀ àtúnṣe náà. Àwọn wọ̀nyí ni ó ti sọ fún nípa ìwẹ̀nùmọ́,
ninu ejere nipa iwenomo ti o wa ti o wa ninu gbigba Jesu Kristi gbo gege bi o ti so fun won gege be ni won gba oro re gbo awon yi ni o ti so fun nipa iku ati ajinde re won si gbagbo pelu o so fun won nipa igbeyawo we pe okokan aya kan bi Jesu tin soro won yi fun won be ni won gba oro Olorun gbo wo ese ikejo lekan si nitori oro ti iwo fi fun mi oro ti iwo fi fun mi oni wasu popo ni o wa ti Olorun ko fi oro fun won oro ihirere oro igbala tabi oro isodi mimo tabi oro ore ofe Olorun tabi oro ti o le se wa pe sugbon lai ni oro Olorun won wasu won ki o si je anfani fun enikeni sugbon Jesu so wi pe nitori oro ti iwo ti fi fun mi emi ti fi fun won wo ijolo to Jesu Kristi wi pe ko fi ohun ko oro ti Olorun ti fi fun ko si yo ohun ko kuro ninu oro ti baba ti fi fun o wi pe oro ti iwo fi fun mi lai yo kuro ninu re lai se abula re tabi lai fi ohun ko kun o ni eyi ni emi fi fun won si wo bi awon eniyan won yi ti tewo gba ohun ti Jesu fi fun won o ni won si ti gba won si ti mo ni tooto pe lodo re ni mo ti jade wa won si gbagbo pe iwo li o ran mi ese ikesan emi n gbadura fun won ohun ti a so ni ni we pe awon won je olooto won gba oro Olorun gbo won gbekele oro Olorun won se gege bi oro Olorun ti wi won di eniyan mimo eniyan oto eniyan olooto sibe sibe Jesu n gbadura fun won eje apere fun wa wi pe awa paapa bi a ba ri awon olooto eniyan bi a ba ri awon ti o ti gbagbo ninu Kristi bi a ba ri awon ti o fi ese mule bi a ba ri awon ti o n tesiwaju bi a ba ri awon ti o n sise fun Olorun bi a ba ri awon ti o gba gbogbo eko oro Olorun ni sisentele o ye ki awa paapa ki a ma fi adura ran won lowo lati ese ikerinla o ni emi ti fi oro re fun won aye si ti korira won nitori ti won ki se ti aye gege bi emi ki ti se ti aye emi ko gbadura pe ki iwo ki o mu won kuro le aye sugbon ki iwo ki o pa won mo kuro ninu ibi won ki se ti aye gege bi emi ki ti se ti aye nigba miran adura wa ma nduro lori ma ndaduro lori awon ti won fi aye awon ti won ba aye lo awon ti won se oso aye awon ti won ko aye le okan popo a ma gbadura fun pe ki Olorun ki o gba won ki Olorun ki o la won loju oye be sugbon opo igba ni o je wi pe awon ti Olorun ti fi owo ton won lokan awon ti Olorun ti gba okan won la awon ti a ti fun ni ore ofe lati ma woso bi ti aye lati ma jeun bi ti aye lati ma gbeyawo bi ti aye lati ma se owo won gege bi ti aye lati ma tun ma lo si awon ti o n lo si ile onisegun gege bi ti aye o dabi eni we pe a ki gbadura fun won to sugbon Jesu we pe awon won yi bi o tile je we pe won ti kuro ninu aye iwa aye irin aye ijeun aye iloko ti aye ifeyawo igbeyawo ti aye o ti kuro ni igbesi aye won sibe sibe Jesu n gbadura fun awon won yi wo ni ese ogun nisisiyi o wi pe ki si se keke awon won yi ni mo n gbadura fun sugbon fun awon pelu ti yo gba oro mi gbo nipa oro won apere ti a nini ni wi pe bi a ti ri awon ti o duro awon ti o fi ese mule awon ti o n tesiwaju nipa oro Olorun o ye ki a ma gbadura fun won e je ki a wo Efesu ori kini lati ese ikedogun Efesu ori kini lati ese ikedogun nitori eyi emi pelu nigbati mo gboro igbagbo ti nbe laarin yin ninu Jesu Olowa ati ife yin si gbogbo awon eniyan mimo emi ko simi lati ma dope nitori yin ati lati ma daruko yin ninu adura mi pe ki Olorun Jesu Kristi Olowa wa baba ogo le fun yin ni emi nipa ti ogbon ati ti ifihan ninu imo re
Paul n so fun ani yin wepe bi on ti ri wepe awon won yi won ti gba Jesu Oluwa wa gbo o ti gboro igbagbo won si Jesu Christi o si ti ri wepe igbagbo yi pelu o mu ife si awon ara lowo o bere si ni gbadura fun won on ti an so ni yi wepe o ye ki eyi ki o se wa lori o ye ki eyi ki o je apere fun wa o si n pe wa nija wepe bi a ti ri wepe Paul n bebe o si n gbadura fun awon ara ninu Oluwa awon ti won je olooto awon ti won fi ese mole bi o ti n gbadura fun won o ye ki awa paapa ki a ma gbadura fun awon olooto onigbagbo ni aarin wa o fere je pe gbogbo eniyan ni o gba adura gbo ṣugbọn awon kereje ni o gba gbigba adura laisimi ati laisare gbo bi o ba bere lowo enikeni ti o n pe oruko Oluwa enikeni ti o faramo ile isin kan tabi ile isin miran o sese ki o so fun wipe o n gbagbo ninu adura ṣugbọn iru awon eniyan be won ki gbadura laisimi ati laisare o sese ki a ri iru awon eniyan be ninu ile isin won bi won ba koko wo ile isin eyi ti o ye ki won fi gbadura eyi ti o ye ki won wo oju Olorun eyi ti o ye ki won ma so fun Olorun wipe ki Olorun ki o ba won soro ninu ile isin won ni ojo na oro ni won ma so ni ita gbangba tabi ninu ile o sese wipe bi won ba ti n pari iwaasu eyi ti won iba fi gbadura ki won wa oju Oluwa lati le fun ni ore ofe lati je oluse oro na ohun ti a ma ri ni wipe opolopo iru awon eniyan wonyi ti won je elesi won ma soro tabi ki won ki o ma se okowo won leyin ti a ba ti pari isin nitoto won gbadura wipe o ye won gbagbo wipe o ye lati ma gbadura ṣugbọn won ko ka adura si ohun ti o ye lati ma gba laisimi ati laisare eyi n je iwori fun wa o si n je ipenija fun wa a fi ilele gege bi apere wipe gege bi Paul papa ti se o ye ki awa paapa ki a ma se be a gbodo ni iriri bi adura se je ohun ti a ni lati tete se ki a si fi kora lati ma gbadura ki a so adura di baraku ni igbesi aye wa a ko gbodo ma gbadura sege sege a ni lati ma gbadura deede ohun ti a n so ni wipe awon elomiran o sese leekan lose won a ma gbadura eko ti a ri ko ninu oro Olorun ni wipe o ye ki a ma gbadura deede lojoojumo laraaro ati ni asale ati ni igba gbogbo ati bi a ti n wo inu ile isin ni ojo isinmi tabi ni ojo aje baye tabi ni ojobo tabi ni igbakogba ni o ye ki a ma gbadura ki n se segesege ṣugbọn ni deede ki a si ma gbadura ki n se leekookan ki a ma gbadura ni igba gbogbo ki a ma gbadura ki n se eyi ti a n gbadura ti o kun fun afemi afemi ki a ma beere wipe Olorun se eyi fun mi se toun fun mi ṣugbọn ki a ma gbadura pẹlu ife Kristi ati fun ogo Olorun ki n se fun iwa oju kokoro ṣugbọn ki a ma gbadura isepe fun awon elomiran o ye ki a tilẹ gbadura wipe Oluwa ko wa bi a ti gbadura e je ki a wo Luke iwe ihere ti Luke ori ikokanla ese ikini o si se bi o ti n gbadura ni ibikan bi o ti dake okan ninu awon omo eyin re wi fun pe Oluwa ko wa bi a ti gbadura eyi yẹ ki o jẹ adura rẹ ati adura mi loni wipe Oluwa Olorun ti kara rẹ yoo kọ wa ju bẹẹ lọ bi a ti n gbadura e jẹ ki a pada lọ si Kolose ori kini ese ikẹsan kini adura ti Paul apostoli ti o n gba fun awọn eniyan wọnyi Kolose ori kini ese ikẹsan nitori eyi lati ọjọ ti awa ti gbọ awa pẹlu ko sinmi lati ma gbadura ati lati ma bẹbẹ fun yin pe ki ẹyin ki o le kun fun imọ ife rẹ a ko sinmi lati ma gbadura wipe ki ẹyin ki o le kun fun imọ ife rẹ
bi abanso imo ife olorun o ye ki o yi o wipe gege bi ati di onigbagbo lese kese ti a fi aye wa fun Jesu Christi adekun lati ma se ife inu wa kini iyato ti o wa laarin elese ati onigbagbo tooto o ti a mo nipa ti elese ni wipe won a ma se ife tinu won kini a mo si ti onigbagbo ohun ti a mo nipa ti onigbagbo ni wipe onigbagbo nfe lati mo kini ife olorun ati lati se ife olorun bi iru iyato yi bi ko ba si ni igbese aye re eyi ni ami wipe o ko ti mo Jesu o je ajoji o je alejo si ife olorun ati si ore ofe ti o ti pasa Jesu Christi wa bi o ba je wipe ni tooto ni o ti di omo olorun oni lati ni ife oni lati ni igbona okan o se lati ni ipinu lati fe se ife olorun ati ife Jesu Christi eje ki a wo Johanu ori keje lati ese ikerin dilogun si ese iketa dilogun nitori na Jesu da won lohun o si we pe eko mi ki se temi bi ko se ti eni ti o ran mi eyi kan na ni a le so fun o we pe gbogbo awon eko ti o ti n gbo eko nipa didi atunbi a le so fun o wi pe eko yi ki se ti wa sugbon ti eni ti o ran wa a le so fun wi pe eko ironu pe wada wi pe ki elese ki o ko ise re sile ki o si wa oju olowa ki o si bebe fun idariji ati ore ofe lati gbe igbese aye otun a le so fun wi pe eko yi ki se ti wa ki se ti ijo kan o je ti olorun ti o ran wa a le so fun wi pe eko isodi mimo wi pe ki agbara olorun ki o fa gbongbo isetun ni igbese aye wa ki o si je ki okan wa ki o funfun bi ojo didi ki o je ki igbese aye wa ninu lode nibikibi nigba gbogbo ki o je yi ti o wo olorun ti o si ba oro olorun mu a le so fun wi pe iru eko isodi mimo be ki se eko ti wa sugbon o je ti olorun ti o ran wa a le so fun wi pe gbogbo ohun ti o ti n gbo lese lese ti a si n je ki o yi o ninu ijo yi a le so fun wi pe eko yi ki n se ti wa nitori be bi a ba ri eni ti o ko ti o ko eko ti olorun fun ara re ti o n ko wa ti o n so fun wa wi pe bi a ko ba gbe iru igbese aye yi a ko le wu orun a ko si le ri oju orun ni ayeraye bi a ba ri iru eni ti o ko eko be ki n se eniyan ni o ko olorun ni o ko tun wo ese yi ese ikerindinlogun o ni nitori na Jesu da won lohun o si wi pe eko mi ki se temi bi ko se ti eni ti o ran mi eredi ti o fi soro yi awon opolopo eniyan ni won jiyan ohun ti Jesu n ko won bi a ti ri loni wi pe opolopo ni o ma n jiyan ti o si ma n fi aake kori wi pe awon ko ni gba eko oro olorun je ki o ye iru eni bee bi o ba wa ni aarin wa ni asale yi wi pe eko yi ti o n gbo ki se ti eniyan sugbon o je ti eni ti o ran wa ni ese iketadinlogun bi enikeni ba fe lati se ife re yi o mo ni ti eko naa bi ba se ti olorun tabi ti ba se ti bi emi ba n so ti ara mi bi o ba je olooto ti o si n fe se ife olorun emi olorun yi o ma jeri ni okan re wi pe eyi je eko oro olorun eje ki a wo Kolose ori kerin Kolose ori kerin ese kejila Epafra eni ti se okan ninu yin iranse Kristi ki yin oun fi iwaya ijagbadura ni igba gbogbo fun yin ki eyin ki o le duro ni pipe ati ni kikun ninu gbogbo ife olorun eyi ni a fi ma n je ki o ye wa ti a si ma n temo wa leti ni ijo wa nihin wi pe bi o ba je onigbagbo tooto ti o ti ba Jesu pade ife olorun ye ki o je ohun ti o kun okan re bi irin ese re tabi ohunkohun ti o fe se o ye ki o wadi daju gege bi oro olorun ki ni ife olorun ki ni eko olorun ni ori ohun ti o fe se boya o fe se igbeyawo ni tabi o kole
won si so fun wi pe o dara lati si eleyi awon omo ti si so fun wi pe ki o ra emu tabi oti fun won lati le si ile ti o ko tabi o ra moto won so fun wi pe o ye ki o le se apeje fun won lori ohun ti o se tabi o bimo won si so fun wi pe eyi lo ye ki o se ohun ti onigbagbo ni lati se ni lati bere wi pe kini ife olorun kini eko oro olorun eyi ni paul n gbadura fun awon eniyan wonyi wi pe ki eyin ki o le kun fun ife olorun fun ife re bi aba so wi pe eniyan kun fun kankan o je wi pe ko si aye lati gba awon nkan miran bi eniyan ba kun fun ife olorun ko si aye lati gba ife tinumi ni ma se ife abinibi ife awon oju tabi ogba ti o wa ni igboro ife awon obi tabi ife awon elomiran bi a ba so wi pe eniyan kun fun sise ife olorun o dabi igba ti a ba gbe koroba kan sile ti a se fi omi kun inu re bi omi ba ti kun inu re ko tun si aye fun awon nkan miran lati fi sinu iru nkan be bi ife olorun ba kun okan re eyi je wi pe ko si aye fun nkan miran lati wa ninu iru okan eni be je oro ti a so yi wi pe ki a kun fun nkan kan je ki n se apejuwe fun o ninu bibeli awon oro olorun ti a lo ibi ti a ti lo oro yi wi pe won kun fun nkan wonyi ki o le ye wi pe nigba ti a ba kun fun ife olorun ko tun si aye fun nkan miran ninu okan wa wo johanu ori ikerin dini ogun ese ikefa kia kia johanu ori ikerin dilogun ese ikefa sugbon nitori mo so nkan wonyi fun yin ibanuje kun okan yin kini apiyesi ti o se ninu lilo oro yi kun okan yin ohun ti jesu nso ni wepe o ye ki onigbagbo ni ayo sugbon nigba ti jesu ti so fun won wipe a o pa ohun ohun si lo si ori igi agbelebo lati ko okan won kun fun ibanuje lai ni ayo rara eyi ni a n so fun wa bi nkan kan ba kun okan wa eyi je wipe ko tun si nkan miran ti o kun iru okan be ti o wa ni iru okan be wo luko ori kefa ese ikokanla won si kun fun ibinu gbegbona won si ba ara won ro ohun ti awon iba se si jesu eyi n so nipa awon alaigbagbo wi pe won kun fun ibinu gbegbona ko si si ibi kankan ninu okan won ti won fi le ro ohun miran yato si wi pe won fe pa jesu kristi e je ki a wo ise awon aposteli ise awon aposteli ori kerin lati ese ikejo si ikewa nigba naa ni peteru kun fun emi mimo nigba naa ni peteru kun fun emi mimo o si wi fun won pe eyin olori eniyan awon eniyan ati eyin agbagba bi o ba se pe a n wadi wa loni ni ti ise rere ti a se lara abirun yi abirun naa bi a ti se mu okunrin yi larada ki eyi ki o ye gbogbo yin ati gbogbo eniyan israeli pe li oruko jesu kristi ti nasareti ti eyin kan mo agbelebo ti olorun gbedede kuro ninu oko nipa re li okunrin yi fi duro niwaju yin ni dida ara sasa ohun ti a so nihin ni wepe peteru tele je eni ti n bero sugbon nigba ti a mu wa si iwaju awon onidajo wonyi ti won fi esun kan wipe ewo ni o se ti o n waasu ni oruko jesu ati ti o n se imunilarada ni oruko jesu o n so ni ki o to soro a so fun wipe o kun fun emi mimo ko si si emi ti ara rara ninu okan re nigba naa tabi emi iberu ninu okan re ni igba naa bi eniyan ba kun fun nkan kan o je wipe ko si aye fun nkan miran ti o lodi si eyi ti o kun ni inu ni aye ni okan re nigba naa ohun ti a n so ni wipe lati kun fun ohun kan
túmọ̀ sí pé kò sí àyè kankan fún mìíràn mọ́ nínú irú ọkàn ẹni bẹ́ẹ̀. Bí ènìyàn bá kún fún ìfẹ́ Ọlọ́run, ó já sí wípé ó ń fẹ́ láti ṣe ìfẹ́ Ọlọ́run. Ìfẹ́ ti ara ti kúrò, ìfẹ́ ti àwọn ojúgbà nínú ayé ti kúrò, ìfẹ́ ti àwọn ẹbí tàbí àwọn tí ó wà ní àrọ́wọ́tó wa, àwọn aládùúgbò wa, irú ìfẹ́ bẹ́ẹ̀ ó ti kúrò nínú ọkàn wọn. Paul gbàdúrà pé kí a máa darí àwọn onígbàgbọ́ wọ̀nyí nínú ohun gbogbo nípa ìmọ̀ ìfẹ́ Ọlọ́run. Òye ìfẹ́ Ọlọ́run ó máa ń yí ìhùwàsí wa padà. Jẹ́ kí n ṣe àpẹẹrẹ fún ọ. Bí o bá mọ̀ gẹ́gẹ́ bí obìnrin tàbí ọkùnrin wípé obìnrin kan tàbí ọkùnrin kan ni ó yẹ kí ó jẹ́ olùfẹ́ rẹ tí ó yẹ kí o fẹ́, gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run yóò yí ìhùwàsí rẹ padà sí irú ẹni bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí o ti mọ ìfẹ́ Ọlọ́run sí irú ẹni bẹ́ẹ̀. Bákan náà ni bí a bá mọ ìfẹ́ Ọlọ́run ní ìgbésí ayé wa, ìfẹ́ Ọlọ́run tí a mọ̀ yìí yóò mú ìyípadà púpọ̀ wá sí ìgbésí ayé wa. Ìfẹ́ Ọlọ́run pọ̀ fún wa, ṣùgbọ́n jẹ́ kí n tọ́ka kan sí ọ. Ohun tí a ń pè ní ìfẹ́ Ọlọ́run, ohun tí ó sì yẹ kí ó jẹ́ kí ó wà ní ọkàn wa ní ìgbà gbogbo, ní Tesalonica 1:4 ẹsẹ̀ ìkẹta, nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run, àní wíwà ní mímọ́ yín, kí ẹ̀yin kí ó takété sí àgbèrè. Nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run, àní wíwà ní mímọ́ yín. Bí ohunkóhun bá wà tí ó jẹyọ ní ìgbésí ayé wa, tí a ń bèèrè lọ́wọ́ ara wa wípé ǹjẹ́ èyí jẹ́ ìfẹ́ Ọlọ́run, ohun tí a lè bèèrè tàbí tí a lè gbéyẹ̀wò ni wípé ǹjẹ́ bí n bá ṣe nǹkan yìí, ǹjẹ́ mo ṣì lè wà ní mímọ́ sí Ọlọ́run? Nítorí wípé ìfẹ́ Ọlọ́run tí ó ṣáájú ni wípé lẹ́yìn ìgbà tí a ti di ẹni ìgbàlà, lẹ́yìn ìgbà tí a ti ń pe orúkọ Jésù pẹ̀lú wa, lẹ́yìn ìgbà tí a ti faramọ́ àwọn ènìyàn Ọlọ́run, ìfẹ́ Ọlọ́run fún wa ni wípé kí a jẹ mímọ́. Nítorí bẹ́ẹ̀, bí ohunkóhun bá wá sí ọ lọ́kàn wípé kí o ṣe nǹkan tàbí nǹkan mìíràn, ó yẹ kí o gbé ọ̀rọ̀ yẹ̀ wò wípé bí n bá dáwọ́lé nǹkan yìí, bí n bá ṣe nǹkan yìí, ǹjẹ́ yóò jẹ́ kí n wà ní mímọ́ sí Olúwa? Bí kò bá ní jẹ́ kí n wà ní mímọ́ sí Olúwa, èyí jẹ́ wípé nǹkan náà kò lè ṣe ìfẹ́ Ọlọ́run. Jẹ́ kí n tún ṣe àpèjúwe lọ́nà báyìí wípé ó ṣeéṣe kí o láàlàá. Ní ojú àlá yìí, ẹnìkan sọ fún ọ gẹ́gẹ́ bí ó dàbí ìránṣẹ́ Ọlọ́run, ṣùgbọ́n a kò lè sọ ó ṣeéṣe kí ó jẹ́ ìránṣẹ́ èṣù. Ó ń sọ fún ọ wípé kí o gbé ìgbésẹ̀ yìí tàbí ìgbésẹ̀ mìíràn. Bí o bá jí, ó ṣeéṣe kí ọkàn rẹ kí o máa sọ fún ọ wípé o ti láàlá. Ìgbésẹ̀ tí ó sì yẹ kí o gbé ni wípé kí o ṣe báyìí báyìí báyìí, ṣùgbọ́n yẹ kí o béèrè lọ́wọ́ ara rẹ wípé bí n bá gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí àlá tí mo lá, ǹjẹ́ màá ṣe wà ní mímọ́ sí Olúwa? Nítorí pé ìfẹ́ Olúwa tí ó jẹ́ àkọ́kọ́ ni wípé kí a wà ní mímọ́. Ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó pè ọ́ kí o sọ fún ọ wípé òun rí ilé ìsìn mìíràn, wípé kí o kúrò níhìn-ín níbi tí o wà. Ó sì ń gbàdúrà wípé Ọlọ́run, báwo ni, ṣé kí n wà níbí tàbí kí n tẹ̀lé ẹni tí ó wá pè mí yìí? Kí ni ìfẹ́ Ọlọ́run? Ìbéèrè tí ó yẹ kí o béèrè ni wípé bí n bá kúrò nínú ìjọ tí a ti ń sọ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́sẹsẹ, tí a ti ń jẹ́ kí ó yé wa bí a ṣe lè di ẹni ìgbàlà, bí a ṣe lè jẹ́ mímọ́ fún Ọlọ́run, bí a ṣe lè wà ní ìmúra sílẹ̀ fún ọ̀run rere, bí n bá kúrò nínú irú ìjọ bẹ́ẹ̀ tí mo lọ sí ìjọ mìíràn, ǹjẹ́ ó sì lè ṣeéṣe fún mi láti wà ní mímọ́ sí Olúwa? Bí a bá bèèrè irú nǹkan wọ̀nyí, a ó mọ kí ni ìfẹ́ Ọlọ́run, tàbí ẹnìkan ló fẹ́ gbà ọ́ síṣẹ́. Ó sì ń sọ fún ọ wípé wọ́n máa ń ta sìgá, wọ́n máa ń ta ọtí, wọ́n máa ń ta nǹkan yìí tàbí nǹkan mìíràn. Ó sì ń bèèrè wípé ǹjẹ́ ìfẹ́ Ọlọ́run ni? Ohun tí ó yẹ kí o gbé yẹ̀wò ni wípé ǹjẹ́ bí mo bá bẹ̀rẹ̀ sí ní ta nǹkan wọ̀nyí, bí mo bá ń gbé májèlé yìí fún àwọn ẹlòmíràn jẹ, ǹjẹ́ màá ṣì wà ní mímọ́ sí Olúwa? Ohunkóhun tí ó lè fẹ́ ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ, ohunkóhun tí ó ń pèrò tàbí tí ó fẹ́ ṣe ìpinnu lé lórí wípé ṣé kí n lọ báyìí, ṣé kí n lọ sí ọ̀nà báyìí, ìbéèrè tí ó yẹ kí o ní ni wípé ǹjẹ́ bí mo bá gbé ìgbésẹ̀ yìí yóò ṣeéṣe fún mi láti wà ní mímọ́ síbẹ̀síbẹ̀ níwájú Olúwa? Nítorí ìfẹ́ Ọlọ́run fún wa ni
láti jẹ́ mímọ́. Ẹ jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i. Kólósè orí kìíní, à ń ka ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi, láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ń ṣe ti ẹ̀mí. Èyí ló mú wa wá sí ìkókó kẹta nínú ẹ̀kọ́ wa, ọgbọ́n àti òye nípa ti ẹ̀mí. Jẹ́ kí ó yí ọ. Ọ̀pọ̀lọpọ̀ tí ó dàbí ẹni wípé wọ́n ní ọgbọ́n, ó jẹ́ ọgbọ́n ti ayé, kì í ṣe ọgbọ́n tí ó ti àti ọ̀dọ̀ Ọlọ́run wá. A sì ń kè wá ní ìlọ̀ wípé irú ọgbọ́n bẹ́ẹ̀ kò yẹ kí ó jẹ́ tiwa, kò yẹ kí a fi irú ọgbọ́n bẹ́ẹ̀ ṣe ìwà hù. Ẹ jẹ́ kí a wo Jákọ́bù orí kẹta. Jákọ́bù orí kẹta, láti ẹsẹ̀ kẹtàlá, tàlẹ́ ọgbọ́n, tí ó sì ní ìmọ̀ nínú yín. Ẹ jẹ́ kí ó fi iṣẹ́ rẹ̀ hàn nípa ìwà rere àti ìwà tútù ti ọgbọ́n. Bí ó bá jẹ́ wípé tòótọ́ ni a ní ọgbọ́n àtòkèwá, bí ó bá jẹ́ wípé tòótọ́ ni a ní ọgbọ́n Ọlọ́run, a ó fi í hàn nípa ìwà tútù àti ìwà ìrẹ̀lẹ̀ àti ìwà rere àti òdodo. Ẹsẹ̀ kẹrìnlá, ṣùgbọ́n bí ẹ̀yin bá ní owó kíkorò àti ìjà lé ọkàn yín, ẹ má ṣe ṣe féfé, ẹ má sì ṣe ṣèké sí òtítọ́. Ọgbọ́n yìí kì í ṣe èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá, ṣùgbọ́n ti ayé ni, ti ara ni, ti ẹ̀mí èṣù ni. Ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ní ọgbọ́n àti rẹ́nijẹ, ọgbọ́n láti ṣèké, ọgbọ́n láti ṣe àgbèrè tàbí panṣágà pẹ̀lú ìyàwó ẹlòmíràn, ọgbọ́n láti jí owó ẹni ẹlẹ́ni, ọgbọ́n láti ṣe ìrú nínú okòwò wọn. Wọ́n sì máa ń jáláńká tó wípé àwọn ní ọgbọ́n. Ó ṣeéṣe kí a rí ẹlòmíràn tí ó tilẹ̀kùn fún àdúrà etí òkun gbígbà, àdúrà pẹ̀lú àbẹ́là, àdúrà pẹ̀lú tùràrí, tí ó máa ń sọ wípé Ọlọ́run máa ń láun lóye láti rẹ́nijẹ, láti parọ́, tàbí láti ṣèké. Ó ń jẹ́ kí ó yé wa wípé irú ọgbọ́n bẹ́ẹ̀ kì í ṣe èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá, ṣùgbọ́n ti ayé ni, ti ara ni, ti ẹ̀mí èṣù sì ni pẹ̀lú. Nítorí ibi tí owó ìjà bá gbé wà, níbẹ̀ ni rúdurùdu àti iṣẹ́ búburú gbogbo wà. Ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá, àkọ́mọ́, a sì ní àlàáfíà, a ní ìpamọ́ra, kì í sì ṣòro láti bẹ̀ bí a bá ṣẹ́. A kún fún àánú àti fún èso rere, láìsí ègbè tàbí ojúsàájú, àti láìsí àgàbàgebè. Nítorí bẹ́ẹ̀ ni Paul ṣe ń gbàdúrà fún àwọn wọ̀nyí wípé bí wọ́n ṣe ń bá ara wọn lò àti bí wọ́n ṣe ń bá àwọn tí ó wà nínú ayé lò, wípé kí wọn kí ó lè ní ọgbọ́n àtòkèwá, òye nípa ti ẹ̀mí Ọlọ́run. Bí o bá wo Kọ́ríntì kìíní orí kìíní ẹsẹ̀ 30. Kọ́ríntì kìíní orí kìíní ẹsẹ̀ 30. Ṣùgbọ́n nípasẹ̀ rẹ̀ ni ẹ̀yin wà nínú Kristi Jésù, ẹni tí Ọlọ́run fi ṣe ọgbọ́n àti òdodo àti ìsọdimímọ́.

ṣẹ́rẹ̀ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi, a sọ pé bí Jésù bá ti ń wọlé, ọgbọ́n àtọ̀run wá yóò wọlé pẹ̀lú. Ẹ jẹ́ kí a wo Timothy 2:3 láti ẹsẹ̀ 15, àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristi Jésù. Bí ó bá jẹ́wọ́ pé tòótọ́ ni ó fẹ́ ní ọgbọ́n, gbogbo àkọsílẹ̀ tí a ní nínú ọ̀rọ̀ Ọlọ́run láti ìbẹ̀rẹ̀ dé òpin, láti Genesis dé ìwé ìfihàn, ó jẹ́ àkójọpọ̀ àwọn ọgbọ́n Ọlọ́run tí Ọlọ́run fi fún wa láti lè gbé ìgbésí ayé wa nínú ọgbọ́n Ọlọ́run. Bí o bá fiyèsí ohun tí a kà ní ẹsẹ̀ 15 yìí, ó ń sọ wípé ìwé mímọ́ ni ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristi Jésù. Wọ ẹsẹ̀ 16, gbogbo ìwé mímọ́ li ó ní ìmísí Ọlọ́run, ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo, kí ènìyàn Ọlọ́run kí ó lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. Nítorí bẹ́ẹ̀, bí o bá fẹ́ jí ọlọ́gbọ́n, ìṣísẹ̀ kínní ni wípé kí o gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Nítorí wípé Jésù Kristi tí a ń sọ nípa rẹ̀ yìí, òun ni ọgbọ́n Ọlọ́run. Bí Jésù bá ti ń wọ inú ọkàn rẹ, a rí wípé ọgbọ́n Ọlọ́run yóò wà nínú ìgbésí ayé rẹ. Kolose 2:2, ẹsẹ̀ 3, ṣùgbọ́n jẹ́ kí n ka láti ẹsẹ̀ 2 kí ó lè yí ọ dáradára, kí a lè tu ọkàn wọn nínú. Bí a ti so wọ́n pọ̀ nínú ìfẹ́ àti sí gbogbo ọ̀rọ̀ ẹ̀kún òye tí ó dájú, sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run àní Kristi. Kristi yìí ni a ń sọ nípa rẹ̀ nínú ẹsẹ̀ 3, inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ti ìmọ̀ pamọ́ sí. Nítorí bẹ́ẹ̀, bí o bá fẹ́ ní ọgbọ́n àtọ̀run wá, ọgbọ́n tí ó lè jẹ́ kí o máa gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run lọ́rùn, tí ó sì jẹ́ àǹfààní fún ọ, fún ẹbí rẹ, àti fún àwọn aládùúgbò rẹ, ó yẹ kí o gba Jésù sí ọkàn rẹ gẹ́gẹ́ bí Olùgbàlà. Bí Jésù bá ti ń wọlé ọkàn rẹ, ọgbọ́n àtọ̀run wá yóò wọ inú ọkàn rẹ. Ìkejì ni wípé kí o ka ìwé mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí o sì ka gbogbo àwọn ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí, nítorí wípé òun yóò fún ọ ní ọgbọ́n àtòkè wá. Nítorí èyí ni àkọsílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run wípé bí a bá ka ọ̀rọ̀ Ọlọ́run yìí ní tòótọ́, yóò fún wa ní ọgbọ́n láti òkè wá. Jẹ́ kí a wo Jakobu 1:5, ẹsẹ 5, bí ó bá ku ọgbọ́n fún ẹnikẹ́ni, kí ó béèrè lọ́wọ́ Ọlọ́run, ẹni tí fún gbogbo ènìyàn lí ọ̀pọ̀lọpọ̀, tí kìí sì báníwí, a ó sì fi fún un lónìí. Àti kọ́ ẹ̀kọ́ nípa àdúrà fún àwọn onígbàgbọ́. A sì ti rí bí Paul ti ń ṣe akitiyan láti gbàdúrà fún àwọn arákùnrin arábìnrin olóòótọ́ ní Kolose. Èyí sì jẹ́ ìṣírí, àpẹẹrẹ, àti ìpèníjà fún olúkúlùkù wa láti máa gbàdúrà fún gbogbo àwọn ènìyàn, pàápàá jùlọ fún àwọn olóòótọ́, arákùnrin àti arábìnrin. A sì ti rí bí ó ti ń pè wá níjà wípé a ní láti jẹ́ ẹni tí ó mọ ìfẹ́ Ọlọ́run, àti ní ohun gbogbo tí a fẹ́ ṣe, ó yẹ kí a fi ìwọ̀n ìfẹ́ Ọlọ́run dúró lórí wípé ǹjẹ́ bí a bá ṣe nǹkan wọ̀nyí, tàbí tí a bá tẹ̀sí ọ̀nà yìí, yóò jẹ́ ìrànwọ́ fún wa láti wà nínú ìfẹ́ Ọlọ́run nípa wíwà ní mímọ́ ní àìlábùkù níwájú Olúwa. A sì ti rí wípé a nílò ọgbọ́n àti òye nípa àti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá. Bí a bá sì ní Kristi, tí a ní ọ̀rọ̀ Ọlọ́run, tí a sì ń gbàdúrà wípé kí Ọlọ́run kí ó máa kọ́ wa síwájú àti síwájú sí, ó dájú wípé ọgbọ́n àtòkè wá yóò jẹ́ tiwa. Nísinsìnyí, a ó dìde dúró. Àwọn ohun tí a ti kọ́ lónìí, a ó mú lọ síwájú Olúwa wípé kí Ọlọ́run kí ó jẹ́ kí àwọn ọ̀rọ̀ wọ̀nyí kí ó ṣe wá láǹfààní. Ìwọ tí ó dàbí ẹni wípé o kò tí ní ìgbàlà Ọlọ́run, ó yẹ kí o ké pe Olúwa, ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ ìgbàlà Ọlọ́run nínú ọkàn rẹ. Tàbí ìwọ tí o kò fi ara rẹ sí kíka ọ̀rọ̀ Ọlọ́run, kíkọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ó yẹ kí o fi ara rẹ sí kíkọ́ àti kíka ọ̀rọ̀ Ọlọ́run. Ìwọ tí ó

bí ẹni wípé iná ìgbàgbọ́ rẹ̀ ń jó rẹ̀yìn. Ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ múra, o fẹ́ jẹ ẹni tí ń gbàdúrà nígbà gbogbo, ẹni tí ń gbàdúrà déédéé àti nígbàkúùgbà. O fẹ́ mọ ìfẹ́ Ọlọ́run, o sì ń fẹ́ agbára láti lè ṣe ìfẹ́ Ọlọ́run ní ìgbésí ayé rẹ. O sì ń bèrè fún ọgbọ́n wípé Ọlọ́run fún ara rẹ̀ yóò fún ọ ní ọgbọ́n àti òye láti rìn gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, gẹ́gẹ́ bí ìlànà Ọlọ́run. Bí a bá gbàdúrà tí a sì ké pe Ọlọ́run, ó dájú wípé yóò gbọ́ tí ọ wá. Báwo ni ìgbésí ayé àdúrà rẹ ti rí? Báwo ni o ṣe jẹ́ olóòótọ́ tó nípa àdúrà ní ìgbésí ayé ìgbàgbọ́ rẹ? Sọ fún Ọlọ́run pé kí ó sọ ọ́ di alágbára nínú àdúrà gbígbà. Bí ìlérí Ọlọ́run mú, ó ṣèlérí wípé òun yóò gbọ́ tiwa bí a bá ké pè é. Má ṣe jẹ́ àmọtara ẹni nìkan nínú àdúrà gbígbà. Kún fún àdúrà àti ẹ̀bẹ̀ fún àwọn ẹlòmíràn pẹ̀lú.

wá láti gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀, bí o bá fẹ́ gba Ọlọ́run gbọ́, bí o bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́, o ní láti kọ òrìṣà sílẹ̀. O ní láti kọ iṣẹ́ ọwọ́ ti ara rẹ sílẹ̀. O ní láti kọ àwọn ẹ̀sìn èké sílẹ̀. O ní láti kọ àwọn ẹ̀kọ́ èké sílẹ̀. O ní láti kọ àwọn nǹkan mìíràn tí o fi fẹ́ rọ́pò Jésù. O ní láti kọ wọ́n sílẹ̀. O ní láti kọ ẹ̀kọ́ ìṣìnà tí ó wà nínú ayé. O ní láti kọ wọ́n sílẹ̀ kí o sì rọ̀ mọ́ Jésù Kristì nìkan ṣoṣo. Nítorí wípé òun ni ẹlẹ́dà ohun gbogbo. Òun ni àwòrán Ọlọ́run tí a kò rí. Òun ni olórí ìjọ. Òun ni ẹni tí a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè ṣe wá pé. Òun ni ẹni tí a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè mú wa láti ayé yìí lọ sí ọ̀run rere. Òun ni ẹni tí a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè darí ẹ̀ṣẹ̀ wa jù wá. Ẹni tí ó lè mú wa kúrò bọ́ lọ́wọ́ ìdájọ́. Òun ni ẹni tí a fi fún wa tí ó lè mú wa wá sí ọ̀dọ̀ Bàbá. Nítorí bẹ́ẹ̀ ké pe Ọlọ́run kí o sì fi ìgbàgbọ́ rẹ nínú Jésù Kristì kí o fi hàn. Nítorí pé Jésù Kristì ni ẹlẹ́dàá ohun gbogbo. Nípasẹ̀ agbára rẹ̀ ni a fi kó àwọn nǹkan ṣọ̀kan papọ̀ títí di ìsinsìnyí. Bí o kò bá tí ní ìgbàlà sọ fún Ọlọ́run wípé o gba Jésù Kristì gbọ́ gẹ́gẹ́ bí ẹni tí a fi hàn nínú ọ̀rọ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí a fi hàn gẹ́gẹ́ bí ẹlẹ́dàá, olùgbàlà, olùdánisílẹ̀, olùdáǹdè àti onídàájọ́ tí ó dájọ́ gbogbo ayé ní ìkẹyìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. Nínú ìsìrẹsì Ọlọ́run, má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn ọ́ jẹ láti máa fi ohun mìíràn kún ìsìn Ọlọ́run. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn ọ́ jẹ wípé Jésù Kristì kò tó gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí olùdáǹdè, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, gẹ́gẹ́ bí olùfúnni ní iyè. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn ọ́ jẹ wípé ẹni láti tún máa wá àwọn áńgẹ́lì káàkiri wípé ọgbọ́n ìjìnlẹ̀ tó wà níbì kan yàtọ̀ sí nínú Jésù Kristì olúwa àti olùgbàlà wa. Nínú Jésù ni ẹ̀kúnrẹ́rẹ́ gbogbo nǹkan tí ó wà nínú Ọlọ́run ni ó pé sí. Ó ní a fi fún wa láti gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa àti láti dì wá mú títí dé òpin láti mú wa lọ sọ́dọ̀ Ọlọ́run níkẹyìn. Jésù Kristì yìí kan náà ni a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó fún wa lóore ọ̀fẹ́ àti agbára láti jẹ olóòótọ́ títí dé òpin. Bí o bá ṣàrọ̀ rẹ̀ tì nísinsìnyí tí o kọ̀ ọ́ sílẹ̀, rántí pé Jésù yìí kan náà ni yóò jẹ́ onídàájọ́ ní ọjọ́ ìkẹyìn. Jẹ́ kí ìgbàgbọ́ rẹ kí ó wà nínú Jésù Kristì, Olúwa, Olùràpadà, Olùgbàlà wa.

Ìwé Jóòbù orí ìkẹrin. Nígbà náà ni Elifasi ará Tema dáhùn wí pé, bí àwa bá fi ẹnu lé e láti bá ọ sọ̀rọ̀, ìwọ wà bínú jẹ́, ṣùgbọ́n ta ni ó lè pa ọ̀rọ̀ mọ́ ẹnu láì sọ? Kíyèsí, ìwọ ṣáà ti kọ́ ọ̀pọ̀ ènìyàn, ìwọ ṣáà ti mú ọwọ́ aláìlera le, ọ̀rọ̀ rẹ ti gbé àwọn tí ń ṣubú lọ dúró, ìwọ sì ti mú eékún àwọn tí ń wárìrì ìlera. Ṣùgbọ́n ní ìsinsìnyí ó dé bá ọ, ó sì rẹ̀ ọ́, ó kọlù ọ́, ara rẹ kò lélẹ̀. Ìbẹ̀rù Ọlọ́run rẹ kò á jẹ́ ìgbẹ́kẹ̀lé rẹ, àti ìdúróṣinṣin sí ìwà ọ̀nà rẹ kò á sì jẹ́ àbá rẹ. Èmi bẹ̀ ọ́, rántí, ta ni ó ṣègbérí láìṣẹ̀, tàbí níbo ni a gbé ké olódodo kúrò rí? Àní bí èmi ti rí i rí pé àwọn tí ń ṣe ìtúlẹ̀ ẹ̀ṣẹ̀, tí wọ́n sì ń fọ́n irúgbìn ìwà búburú, wọn a sì ká èso rẹ̀ náà. Nípa ìfẹ́ sí Ọlọ́run, wọn a ṣègbé, nípa ẹ̀mí ìbínú rẹ̀ wọn a parun. Bíbúramúramù kìnìún àti ohun òǹroro kìnìún àti ẹ̀yìn àwọn ẹgbọrọ kìnìún lè ká. Ogbó kìnìún kígbe nítorí àìrí ohun ọdẹ. Àwọn ẹgbọrọ kìnìún sì sanra ni a tú káàkiri. Ǹjẹ́ ní ìsinsìnyí a fi ohun lílùmọ̀ kan hàn fún mi, etí mi sì gba díẹ̀ nínú rẹ̀. Ní ìrò inú lójú ìran òru, nígbà tí orun ìjìká kún ènìyàn, ẹ̀rú bà mí àti ìwárìrì.

0: ti o mu gogo egungun mi wa pepe nigba na ni iwin kan koja lo ni waju mi irun ara mi dide ro sansan o nduro je sugbon emi ko le wo apere iri re aworan kan han ni waju mi idakeroro wa mo si gbo nkan wipe eni kiku le je olododo ni waju olorun eni a le mo ju eleda re bi kiyesi ohun ko gbekele awon iranse re ninu awon angeli re ni o si ri ese ambo ntori awon tin gbe inu ile amo eni ti ipile won ja si orupe ti yo di rirun kokoro an pa won run lati owuro di ale won gbe lai lai lai ri eni ka si ako ake okun iye won kuro bi won ku ani lai logbon
1: DCLM Radio. The spiritual welfare is our concern.
0: We job ori ikarun. Nje pe ni isisiyi bi enikan ba wa ti yo da Olorun tabi tani ninu awon eni mimo ti wo wo. Nitori pe ibinu pa alaimoye, irunu asi pa opo eniyan. Emi ti ri alaimoye ti o ta gbongbo mule, sugbon loju kan na o fi bujoko re bu. Awon omo re ko jina sinu ewu, asi te won mole loju ibode. Pe ni ko si alaabo kan. Ikore oko eni ti awon eni ti ebi npa jerun ti won si wonu egun lo iko awon igara si gbe ohun ini won mi bi iponju ko ti le tinu irupe jade wa ni ti iyonu ko si tinu ile hu jade wa sugbon abi eniyan sinu wahala keke bi ipepe ina ti ma ta soke sodo olorun ni emi le ma se awari ni owo olorun ni emi le ma fi oran mi le eni ti o se ohun ti o tobi ti a ko le se awari ohun iyanu lai ni iye ti n rojo si ile aye ti o si ran omi sinu ile kile lati gbe awon onirele leke ki a le gbe awon eni ibinu jega si ibi ailewu o yi imo awon alarekereke po bee ni owo won ko le mu idawole won se o mu awon ologbon ninu arekereke ara won ati imo awon ohunroro li o tari subu ni ogede npe won sure wo inu okukun ni osan won si n fowo tale ni osan gangan bi eni pe ni oru sugbon o gba talakala kuro ni owo ida lowo enu won ati lowo awon alagbara bẹẹni àbáwà fún tálákà àìṣòtítọ́ sì pa ẹnu rẹ mọ́ kíyèsí ìbùkún ni fún ẹni tí ọlọ́run bá wí nítorí náà má ṣe gan ìbáwí olódùmarè nítorí pé òun amúnilára kan a sì di ìdí ìtura ó ṣá lọ́gbẹ́ ọwọ́ rẹ̀ a sì mú jiná yóò gbà ọ́ nínú ìpọ́njú mẹ́fà àní nínú méje ibi kan kì yóò bá ọ nínú ìyàn yóò gbà ọ́ lọ́wọ́ ikú àti nínú ogun yóò gbà ọ́ lọ́wọ́ idà a ó pa ọmọ kúrò lọ́wọ́ iná ahán bẹ́ẹ̀ ni ìwọ kì yóò bẹ̀rù ìparun nígbà tí ó bá dé ẹ̀rín ìparun àti ti èèyàn ni ìwọ ò rìn bẹ́ẹ̀ ni ìwọ kì yóò bẹ̀rù ẹranko ilẹ̀ ayé nítorí pé ìwọ bá òkúta ìgbẹ́ mulẹ̀ àwọn ẹranko ìgbẹ́ yóò wà pẹ̀lú rẹ ní àlàáfíà ìwọ sì mọ̀ pé àlàáfíà ni ibùjókòó rẹ wà ìwọ sì máa ṣe ìbẹ̀wò ibùjókòó rẹ ìwọ kì yóò ṣìnà ìwọ sì mọ̀ pẹ̀lú pé irú ọmọ rẹ yóò sì pọ̀ àti àwọn ọmọ ọmọ rẹ yóò rí bí koríko ìgbẹ́ ìwọ wọ isà òkú rẹ lọ ní ògbólógbò ọjọ́ bí apó ọkà tí ó gbó tí a sì ń kó ní ìgbà ìkórè rẹ kíyèsí àwa ti ń wádìí rẹ bẹẹ ni ó rí gbà á gbọ kí o sì mọ pé fún ire ara rẹ ni.
2: bí a bá rí ẹnikẹ́ni tí ó ní ìbéèrè a ní àǹfààní láti fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè láàrin àwọn ọ̀dọ́ ṣe a ní ìbéèrè arákùnrin tí ó náwó sókè ní.
3: Ẹ káàárọ̀ sọ.
4: Ẹ káàárọ̀.
3: Ní ọ̀sán ìyá kó wa nípa àsọtẹ́lẹ̀ nípa ìdájọ́ àwọn aláìṣòdodo. Gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì mo fẹ́ béèrè nítorí pé ó máa ń jẹ́ nǹkan tó máa ń fún mi níporu nígbà míì tó jẹ́ pé a bá gbaṣẹ́. Nígbà tá a bá gbaṣẹ́ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ wa máa ń fún wa ní wàhálà gidi gan. Iṣẹ́ fridge and air condition ló máa ń fún wa ní wàhálà gidi gan débi pé tó bá di pé àti iṣẹ́ yẹn tán ní ṣọ́ọ̀bù tó jẹ́ pé iṣẹ́ yìí dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa. Ìgbà tá a bá gbé lọ sílé àwọn customer. Iṣẹ́ yìí kò tó bá débẹ̀ kò ní ṣiṣẹ́ ó jẹ́ pé àwọn iṣẹ́ yìí ó dẹ̀ máa fún wa ń wàhálà gan gidi tó jẹ́ pé àtẹmọ ọ̀nà ta lè gbàṣẹ àwọn iṣẹ́ yìí wọ́n á ń béèrè nítorí pé gbàmí gan torí wàhálà yìí a máa ń fi owó lé àwọn materials tá a máa ń rà yẹn a máa ń fowó lé torí pé tó bá dé pé wá ní problem lẹ́yìn yẹn a lọ gbé iṣẹ́ yẹn àwa ṣẹ̀ṣẹ̀ lọ ṣe owó tí a gbà yẹn àá fi lọ ṣiṣẹ́ yẹn so ibẹ̀ yẹn ò yé mi mọ́ tẹ bá lè ràn mí lọ́wọ́ kẹ tó wa bí a ṣe lè máa ṣiṣẹ́ yẹn tó jẹ́ pé kò fi ní a fi lè máa ṣe òdodo nínú àwọn iṣẹ́ tí a ń ṣe yìí.
2: Báwo ni ìbéèrè tí ẹ ń béèrè báwo ló ṣe jẹ mọ ohun tí a kọ lónìí.
3: Ẹhun tó fi jẹ mọ ohun tí a kọ lónìí nínú ìwé abákùkù yẹn orí kejì yẹn tá a bá wo ẹsẹ̀ kẹsàn-án yẹn ní ẹsẹ̀ kẹsàn-án. egbe ni fun awon ni tin je ere ajekuje si ile re ki o le ki o ba le gba itere ki ibi giga ki o le ba gba sile kuro lowo ibi so ibi ti mi mo ti mo bere mi jale ni pe ere ajekuje to je pe awa n sise ba se n sise gege bo ran olorun won so fun wa pe a n lati ma so oto ṣugbọn ibi ere ajekuje gege bi ise wa wo yin fun wa wala a ma n fi owo le debi pe tigba ti ise ba ni wala tan so owo ti a fi ma yanju ise so ibe yen ko ye mi pelu ibi ti mo kai
2: e se koko ninu abakoko ori keji ese ikesan egbe ni fun ani ti n je ere ijekuje si ile re ki o le ba gbe ite re ka ibi giga ki o le ba gba sile kuro lowo ibi ohun ti a n so nihin ni awon ti o fi owo to po ju owo goboyi le ohun ise ti won se to je wepe ere ti won je o koja ise ti won se eyi ni oro Olorun je ki o ye wa wepe iru awon eniyan be won re awon elomiran je lati gba owo owo won sugbon ise ti won se fun won ko to owo ti won gba lowo won o so fun awe pe iru awon eniyan be ti won fe di olowo ojiji won fe di olowo losan kan oro kan oni idajo Olorun o wa lori awon eniyan be bi o ba wo owe ori ikokanla ese ikini owe ori ikokanla ese ikini osuwon ike irirani loju olowa ṣùgbọ́n òṣùwọ̀n òtítọ́ ni dídùn inú rẹ̀ bí a bá ń fẹ́ ṣe iṣẹ́ ó yẹ kí a jẹ́ ẹni tí ó ń ṣe iṣẹ́ wa pẹ̀lú ọgbọ́n pẹ̀lú ètò pẹ̀lú ìmòye lórí ohun tí a ń ṣe bí o bá rí i wípé o fẹ́ tún ẹ̀rọ ṣe ó sì mọ̀ wípé ohun tó rà bí o bá jẹ́ ojúlówó irin iṣẹ́ tó rà láti fi dípò àwọn nǹkan tó bàjẹ́ nínú ẹ̀rọ ṣé o mọ̀ wípé àwọn àyídáyidà àwọn pàǹda wọn pọ̀ nígboro bí ó bá jẹ́ wípé ojúlówó ló fẹ́ rà o mọ̀ wípé oye tí ó ra ojúlówó yìí ó yàtọ̀ sí àwọn nǹkan tí wọ́n ti dà nítorí bẹ́ẹ̀ ó fi owó tí ó yẹ lórí iṣẹ́ tó ń ṣe kí ó ba lè ní èrè nítorí wípé ẹni tó ń ṣiṣẹ́ ó fẹ́ jèrè a ò sọ wípé kí a má jèrè iṣẹ́ tá à ń ṣe èrè jẹkújẹ tí a fẹ́ di olówó òjijì òun ni Ọlọ́run sọ fún awé pé kò tọ́ nítorí bẹ́ẹ̀ bí o bá rí o pé nínú iṣẹ́ tó ń ṣe èrè tó ń jẹ ó jẹ́ èrè tí ó mọ níwọ̀n èyí ò bá wí ìdájọ́ Ọlọ́run kò sì sí ńbẹ̀ ṣé o ti yé arákùnrin.
3: Bẹ́ẹ̀ni ó yé mi sá.
2: Láàrin àwa àgbà ṣé a ní ìbéèrè arábìnrin Ṣèkíá.
4: Ẹ káàárọ̀.
5: Yes. Ìbéèrè mi wá láti ibi kíkà wa nípa wípé ègbé ni fún ẹni tí ó fi ohun mímu fún aládùúgbò rẹ̀ tí ó sì fi ọtí líle fún un tí ó sì jẹ́ kí ó mu àmupara pẹ̀lú kí ìwọ ba lè wo ìhòhò wọn. Ẹjọ́ ìbéèrè mi wá láti pé mo ní ẹni tó ń ta ọtí ìgbàkigbà tí ń bá wàásù fún láti yí padà àti láti ṣe òwò mìíràn. Nǹkan tó máa ń fi yé mi ni wípé ṣé àwọn tó ń ṣe ọtí yẹn ṣá ti lọ wàásù fún wọn ná wọn ti gba ìwàásù wọn ṣe ọtí yẹn mọ́. Ẹjọ́ irú ọ̀rọ̀ wo mo lè bá sọ kó tó di pé ó fi ọ̀nà ìgbé yìí sílẹ̀.
2: Bínà bá jóni jó ọmọ ẹni tara ni làákọ́gbọ̀n nítorí bẹ́ẹ̀ ohun tí a ń sọ fún ni wípé òun nílò ìgbàlà nítòótọ́ ni àwọn tí wọ́n ń ṣe ọtí wọ́n nílò ìgbàlà wọ́n sì nílò oore ọ̀fẹ́ Ọlọ́run ẹnìkọ̀ọ̀kan ló yẹ kó ronúpọ̀ àdá nítòótọ́ ni àwọn wọ̀nyẹn wọ́n nílò ìrònúpọ̀ àdá òun pàápàá tí ẹ ń pọ̀ àṣù sí ó yẹ kí òun náà kí ó ronúpọ̀ àdá ṣùgbọ́n kí ó máa dẹ́jà kí ó máa sọ wípé bí ó bá yẹ kí n ronúpọ̀ àdá àwọn tó ń ṣe ọtí náà ń kọ́ a ó sọ fún un wípé ìgbàlá tiẹ̀ ló jẹ ẹ́ lógún nítorí bẹ́ẹ̀ ẹni tí ó bá ń ṣe ibi tí a ti sọ fún nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé ohun tí ó ń ṣe kò bójúmọ tàbí kò dára òun ni ó yẹ kí ó ronúpọ̀ àdá
4: nítorí bẹ́ẹ̀ tó yẹ kí ẹ ṣe ni wípé kí ẹ máa gbàdúrà fún kí ẹ sì máa tẹ̀ ẹ́ mọ́ létí wípé bí ìdájọ́ yóò bá dé yóò dé fún ẹnì kọ̀ọ̀kan olúkúlùkù ẹnì kọ̀ọ̀kan ni yóò sì jíhìn ara rẹ̀ níwájú ọlọ́run nítorí bẹ́ẹ̀ kò yẹ fún irú ẹni bẹ́ẹ̀ kí ó máa sọ wípé nítòótọ́ mo jẹ́ ẹlẹ́ṣẹ̀ àwọn mìíràn náà tí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ ńkọ́ nínú ìwé róòmù ni a ti rí ohun tí ọlọ́run sọ fún wa wípé ẹnì kọ̀ọ̀kan wa ni yóò jíhìn ara rẹ̀ ní iwájú ọlọ́run nítorí bẹ́ẹ̀ ó yẹ kí irú ẹni bẹ́ẹ̀ kí òun fún ara rẹ̀ kí ó ronú pòwàdà bí ó bá sì ronú pòwàdà agbẹ̀rí ọlọ́run jẹ́ wípé ọlọ́run yóò dáríjì òun pàápàá yóò ní ìgbàlà ní ẹ̀kúnrẹ́rẹ́ bí òun bá ní ìgbàlà òun á jẹ́ ìkan nínú àwọn tí ó jẹ́ alóore tàbí ajínrere tí ó ṣeéṣe kí ó lọ wàásù fún àwọn tí wọ́n ń gbé ọtí fún ṣùgbọ́n kí òun kí ó kọ́kọ́ gbé ìgbésẹ̀ àkọ́kọ́ kí ó ronú pọ̀dà arábìnrin ṣó ti yé yín
5: ó yé mi
4: ẹ ṣe púpọ̀ arákùnrin tí ó wà ń bẹ̀.
6: Ẹ káàárọ̀ sà.
4: Ẹ káàárọ̀.
6: Ìbéèrè mi sà ni pé nígbà tí wọ́n ń kọ́ wa ní ẹ̀kan yẹn wọ́n mẹ́nu ba nọ́ọ̀tì àti nípa bí àwọn ọmọ nọ́ọ̀tì bí wọ́n ṣe fún nọ́ọ̀tì ní ọtí mu tí ó sì jẹ́ pé wọ́n fi ní oyún ìbànújẹ́ fún bàbá wọn. Ìbéèrè mi wá ni pé ṣé nọ́ọ̀tì yìí ṣé ẹbí rẹ̀ ni àbí nípa àfi ọ̀rọ̀ Ọlọ́run kọ́ àwọn ọmọ rẹ̀ àbí àwọn ọmọ nọ́ọ̀tì ni wọ́n fa nǹkan yìí láti ìbẹ̀rẹ̀ torí pé tá a bá wo nọ́ọ̀tì a rí pé ó dúró nínú ẹ̀kọ́ rẹ̀ nínú bá a ṣe kà láti bẹ̀rẹ̀ a rí pé nọ́ọ̀tì ó fi ara mọ́ àpẹẹrẹ ó gbé ó ń gbùwà gẹ́gẹ́ bí ó kọ́ àpẹẹrẹ díẹ̀ lọ́dọ̀ Ábírámù ǹjẹ́ àwọn ọmọ rẹ̀ ní òpè kọ́ ni àbí kò fi ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wọn jinlẹ̀jinlẹ̀ débi pé wọ́n fi wúru ìwà báyìí.
4: Lọ́ọ̀tì ti kọjá lọ àwọn ọmọ rẹ̀ ti kọjá lọ èyí tó wà á sọ ńsìn ṣé ìyẹn mú wọn kúrò nínú bóyá ọ̀run rere tàbí ọ̀run àpáàdì tí ẹnì kọ̀ọ̀kan wà ohunkóhun tí ó wò kí a sọ nísinsìnyí ṣé ó yí ipò wọn padà lọ́hùn. Arákùnrin.
6: Rárá sà.
4: Nítorí bẹ́ẹ̀ kí a má máa béèrè ìbéèrè tí ò wúlò èyí tó kàn wá ni wípé àwa tí a ń gbé ìgbésí ayé wa nísinsìnyí kí ni ohun tí ó yẹ kí a ṣe kí Ọlọ́run fún ara rẹ̀ kó fún wa ní etí ìgbọ́ àti àyà ìgbàṣe kí a ju ti Lọ́ọ̀tì àti àwọn ọmọ ẹ̀ tí wọ́n ti kọjá lọ sí ayérayé nítorí pé ibi tí igi bá wó sí ibẹ̀ ni yóò rà sí ibi tí wọ́n wà nísinsìnyí kò sí àtúnṣe fún wọn àwa tí a ní àtúnṣe ló yẹ ká bẹ Ọlọ́run wípé a ti rí ara wa gẹ́gẹ́ bí a ti rí a sì ń bẹ Ọlọ́run fún àánú rẹ̀ àti fún orí ọ̀fẹ́ rẹ̀ kí a ju ti àwọn tí ó ti kọjá kí a jù ú sílẹ̀ kí a káràmáìsì kí ìgbàlà ti wá. Arákùnrin ṣóyè yín ẹ jẹ́ àdìdè dúró láti gbàdúrà. Ǹjẹ́ ẹnì kọ̀ọ̀kan wa tí a ti gbọ́ nípa ìdájọ́ Ọlọ́run lónìí níbo la ó ti lo ayérayé kí a fi àwọn tó ti kọjá sílẹ̀ kí a fi Lọ́ọ̀tì àwọn ọmọ rẹ̀ tàbí Noah tàbí àwọn ẹlòmíràn tàbí Dáfídì tàbí Ábírámù kí a fi wọ́n sílẹ̀ kí a ronú ọ̀rọ̀ tara wa ǹjẹ́ a ti ní ìgbàlà ǹjẹ́ a ti képe Olúwa ǹjẹ́ a jẹ́ ti Ọlọ́run ǹjẹ́ a ti ronú pòwàdà ǹjẹ́ ẹ̀mí Ọlọ́run ṣàkóso ìgbésí ayé wa.

pẹlú gbogbo àyà wa bí a bá fẹràn ọlọrun pẹlú gbogbo ọkàn wa a ó pa òfin ọlọrun mọ pẹlú gbogbo ọkàn wa bí ó bá sì ṣe pẹlú gbogbo inú wa agbára wa ni a fi fẹ ọlọrun a ní láti pa òfin rẹ mọ pẹlú gbogbo inú gbogbo agbára gbogbo òye gbogbo ìmọ tí ó wà nínú wa ìfẹ tòótọ ni ìfẹ tí ń gbọràn bí a bá fẹ ní tòótọ a ó ka ọ̀rọ̀ rẹ̀ sí a ó sì gbọ́ràn sí i lẹ́nu ju gbogbo ènìyàn lọ ìfẹ́ àtọkàn wá sí ọlọ́run ló ń wí pé àwa kò gbọdọ̀ má gbọ́ ti ọlọ́run ju ti ènìyàn lọ bí o bá rí àwọn kan tí wọ́n ń lo èdè yìí ní àkókò tí àwọn ẹbí tí wọ́n kọjú sí wọn ní àkókò tí àwọn aládùúgbò tí wọ́n dojú ìjà kọ wọ́n ní àkókò tí àwọn tí wọ́n jọ ń ṣe iṣẹ́ kan náà níbi ìsọ wọn tí wọ́n ń sọ fún wọn wípé ó ti ọ̀ rárá o ní láti ṣohun tá a fẹ́ ni tí ó rí irú ẹni bẹ́ẹ̀ tí ó ń sọ wípé àwa kò gbọ́dọ̀ ṣàìgbọ́ràn sí ọlọ́run ju ènìyàn lọ ó yẹ kí o mọ̀ wípé ìfẹ́ kristi nínú irú ẹni bẹ́ẹ̀ ló ń sọ̀rọ̀ bí a ti rí nínú àwọn apostẹ́lì iṣẹ́ àwọn apostẹ́lì orí karùn-ún nígbà tí a kì wọ́n nílọ̀ wípé wọn kò gbọdọ̀ dárúkọ Jésù wọn kò gbọdọ̀ fi orúkọ rẹ̀ kọ́ni mọ́ nígbà tí a sọ fún wọn wípé wọ́n ní láti pẹ̀yìndà sí Jésù kí wọ́n kọ iṣẹ́ tí Jésù tí ó gbélé wọn lọ́wọ́ kí wọn kí ó kọ sílẹ̀ a rí àwọn wọ̀nyí tí wọ́n ń sọ fún àwọn aninilára àwọn tí ń ṣenú ní bíni sí wọn wípé nínú ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n ṣùgbọ́n Pétérù àti àwọn apostẹ́lì dáhùn wọ́n sì wípé àwa kò gbọdọ̀ má gbọ́ ti ọlọ́run ju ti ènìyàn lọ ìfẹ́ ọlọ́run ló ń sọ̀rọ̀ nínú wọn kìí ṣe àwọn ìfẹ́ ọlọ́run ìfẹ́ kristi tí wọ́n mọ̀ wípé jésù ó ti ṣe nǹkan wọ̀nyí fún wọn láti fún wọn ní ìgbàlà èyí ni àwọn pàápàá pẹ̀lú ìfẹ́ ọlọ́run nínú ọkàn wọn ni wọ́n fi ń sọ wípé ìgbọ́ràn wọn wọ́n ti fi fún ọlọ́run nítorí bẹ́ẹ̀ àwọn ò jẹ́ ṣàìgbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run sì jẹ́ kí ó yé wa wípé àwa náà bí a bá lè gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ bí a bá ní irú ìfẹ́ bẹ́ẹ̀ òun yóò pa wá mọ́ ibi a bá fẹ́ràn ọlọ́run ní tòótọ́ gẹ́gẹ́ bí àwọn ènìyàn ti máa ń sọ a ó di ẹni tí ọlọ́run fún ara rẹ̀ tó ń bójútó a ó sì di àgbàdo inú ìgò èyí jẹ́ wípé ọwọ́ ọ̀tá ò ní lè ká wa ọwọ́ ṣó ò ní lè ká wa nítorí pé ṣó mọ̀ pé bí àgbàdo bí ó bá wà nínú ìgò bí adìyẹ bí ó bá ń rí àgbàdo yìí ó kàn rí i lásán ni kò sóhun tí adìyẹ lè ṣe èyí ni a fi ń sọ wípé bí o bá fẹ́ràn ọlọ́run tí ọlọ́run sì fẹ́ràn rẹ tí ó ń gbé inú rẹ tí òun sì ń gbé inú rẹ ó jẹ́ bí àgbàdo inú ìgò ayé kò ní lè ṣe nǹkan kan fún ọ ẹ̀ṣẹ̀ tàbí èṣù tàbí àjẹ́ tàbí oṣó wọn ò ní lè fọwọ́ kàn nítorí wípé èyí jẹ́ ogún àwọn tí wọ́n fẹ́ràn ọlọ́run kí a tó gbàdúrà ẹ jẹ́ kí a wo ìpèsè ọlọ́run ẹ jẹ́ kí a wo àwọn nǹkan tí ọlọ́run pèsè sílẹ̀ fún àwọn tí ó fẹ́ ní Kọ́rìntì kìíní orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ́ pé ohun tí ojú kò tí ì rí àti tí etí kò tí ì gbọ́ àti tí kò tí ì wọ ọkàn ènìyàn lọ àwọn ohun wọ̀nyí tí ọlọ́run pèsè sílẹ̀ fún àwọn tí ó ṣe kíni mo ní àwọn tí ó ṣe kíni àwọn tí ó fẹ́ bí o bá jẹ́ ẹni tí ó ti ní ìgbàlà bí o bá jẹ́ ẹni tí ó fẹ́ ọlọ́run mo kí ọ kú oríire nítorí wípé àwọn nǹkan tí ọlọ́run pèsè sílẹ̀ fún ọ kò sí ohun tó lè gbà lọ́wọ́ rẹ ohun tí ojú ò tí ì rí ohun tí etí ò tí ì gbọ́ ohun tí ò tí ì wọ ọkàn ènìyàn lọ ni àwọn nǹkan tí ọlọ́run pèsè sílẹ̀ fún ọ nítorí bẹ́ẹ̀ bí o bá tí ì ní ìgbàlà bí o bá tí ì gba ìfẹ́ ọlọ́run ìfẹ́ kristi fún ọ ó yẹ kí o gba ìfẹ́ kristi lọ́sàn yìí bí o bá sì jẹ́ ẹni tí ó ti gba ìfẹ́ kristi ṣùgbọ́n tí o tún ń wo ìta tí ó ń rò wípé nǹkan kan wà lóde lọ́hùn tó fẹ́ lọ mú lọ́hùn kò sí nǹkan kan bẹ̀ gbogbo nǹkan tó ń fẹ́ ó wà nínú ìjọba ọlọ́run èyí tó ní nísinsìnyí bó tilẹ̀ ti ní ìbùkún ń sọ fún ọ wípé ìbùkún tó tóbi jù bẹ́ẹ̀ lọ nítorí ìfẹ́ tó jinlẹ̀ nítorí ìfẹ́ tó ga ọlọ́run ti pèsè àwọn nǹkan wọ̀nyí sílẹ̀ ìbùkún ayérayé àti ìbùkún ti ìsinsìnyí ohun tí ojú kò tí ì rí tí etí kò tí ì gbọ́ àti tí kò tí ì wọ ọkàn ènìyàn lọ àwọn wọ̀nyí ni nǹkan tí ọlọ́run pèsè sílẹ̀ fún àwọn tí ó fẹ́ jo fẹ́ràn ọlọ́run tọkàn pẹ̀lú ọkàn rẹ pẹ̀lú agbára rẹ pẹ̀lú inú rẹ pẹ̀lú ohun ìní rẹ pẹ̀lú gbogbo ayé rẹ jo fẹ́ ọlọ́run jo sì ń fẹ́ láti pinnu fún ọlọ́run wípé òjò ìbá máa rọ̀ iná ìbá máa jó ìbá jẹ́ ọ̀sán gangan ìbá jẹ́ òru ọ̀gànjọ́ ìbá jẹ́ nígbàkigbà ìbá jẹ́ ìdájí àwọn ọ̀tá ìbá máa yí mi ká àwọn ẹbí ìbá máa kó tì mí mo ní láti fẹ́ ọlọ́run mo fi gbogbo ayé mi gbogbo ẹ̀mí mi gbogbo ọkàn mi gbogbo ara mi gbogbo nǹkan iwájú mo fún ọlọ́run pátápátá mo fẹ́ fẹ́ ọlọ́run ju bẹ́ẹ̀ lọ.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: We Job ori ikeje nje ija kan ko asi fun eyan lori ile ojo re pelu ko dabi ojo alagbase bi omo odo ti ma kanju boju wo ojije ati bi alagbase ti ma kanju wona owo ise re be ni amume ni osusu asan oru idani lagara ni asila sile fun mi nigba ti mo dubule emi wipe nigba wo ni emi o dide ti oru yo si koja o si to fun mi lati yisin yisohun titi yo fi de afemojumo okoro ati ogulutu erupe le a fi wo mi le aso awo mi bu o si di sisun ni ojo mi yara ju oko ehun so lo o si di lilo ni ainireti ranti pe afefe ni emi mi oju mi ki yo pada rirere mo oju eni ti o ri mi ki yo ri mi mo oju re temora mi emi ko si mo bi awo somo ti parun ti si fo lo be ni eni tin lo si ipo oku ti ki yo pada wa mo ki yo pada sinu ile re mo be ni ipo re ki yo mo mo nitori na emi ki yo pa enu mi mo emi o ma so ninu irora okan mi emi o ma se irahun ninu kikoro okan mi emi a ma se jokun tabi erin mi ti wo fi yin oluso ti mi nigba ti mo wi pe ibusun mi yo tu mi lara ite mi yo gbe eru irahun mi pelu nigba na ni iwo fi ala da mi niji iwo si fi ran oru deruba mi be ni okan mi yan isa okuju aye ikuju egungun mi lo o su mi emi ko le wa titi jowo mi je nitori pe asan ni ojo mi kini eniyan ti iwo ma ko kiki re ati ti iwo iba fi gbe okan re le ati ti iwo fi ma wa ibe wo le oro owuro ti iwo si ma dan wo nigba ku gba yo ti pe to ki iwo ki o to fi mi sile lo ti iwo fi jo mi je titi emi o fi le da ito mi mi emi ti se kini mi o se si o iwo olutoju eniyan e se ti iwo fi fi mi se ami ita si niwaju re bẹẹni emi si di eru wuwo si ara mi e se ti iwo ko si dari ire koja meji ki iwo ki o si mu aise dede mi kuro nje ni isisiyi ni emi iba sun ninu erupe iwo iba si wa mi kiri ni owuro emi ki ba ti si.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a wá síwájú yín nísinsìnyí, a ń bẹ̀ bẹ̀wé pé kí ẹ bá wa sọ̀rọ̀.
3: Bí ẹ̀sìn ti ń bá wa sọ̀rọ̀, a ń bẹ̀ bẹ̀wé pé pẹ̀lú ìgbàgbọ́ àti ìgbọràn gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tòótọ́, a ó tẹ̀síwájú láti ṣe ohun tí ẹ ń bá wa sọ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. A ti lo àkókò púpọ̀ ní ìgbà tí a ń dáhùn ìbéèrè lórí wíwá inú ìwé mímọ́ ti òní. Nítorí bẹ́ẹ̀ àkókò kúkúrú ni ó wà níwájú wa. Ní àkókò kúkúrú tí ó wà níwájú wa yìí ni a fi máa sọ̀rọ̀ lórí jíjọ̀wọ́ ara ẹni fún ìfẹ́ Ọlọ́run. Jíjọ̀wọ́ ara ẹni fún ìfẹ́ Ọlọ́run. Àwa tí a jẹ́ onígbàgbọ́, Bíbélì pè wá ní ọmọ Ọlọ́run. Láti ìgbà tí a ti gbàgbọ́ nínú Jésù Kristì, ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, ó jẹ́ ọ̀tá sí Ọlọ́run, ó sì jẹ́ ẹni tí kìí fẹ́ gba ìfẹ́ Ọlọ́run tàbí ìlànà Ọlọ́run ní ìgbésí ayé rẹ̀. Ìṣípayá tí Ọlọ́run ti fún wa nínú ọ̀rọ̀ rẹ̀, ó jẹ́ ohun tí ẹlẹ́ṣẹ̀ kìí fẹ́ gbà gẹ́gẹ́ bí ohun tí yóò tọ́ ní ọ̀nà tóóró tí ó lọ sí ọ̀run. Ènìyàn tí ó jẹ́ ẹ̀dá lásán-làsàn tí kò tí ì gba oore Ọlọ́run sí ìgbésí ayé rẹ̀, tí kò tí ì ní ìdáríjì ẹ̀ṣẹ̀, ó máa ń jẹ́ ẹni tí ń rìn ní ọ̀nà ti ara rẹ̀. Kò sí lè tẹríba fún ìfẹ́ Ọlọ́run àti ìṣàkóso ọ̀rọ̀ Ọlọ́run ní ìgbésí ayé rẹ̀. Èyí ni Bíbélì ṣe jẹ́ kí ó yé wa wípé ẹlẹ́ṣẹ̀ jẹ́ ọlọ̀tẹ̀ níwájú Olúwa. Bí kìí bá ṣe wípé irú ẹni bẹ́ẹ̀ ronúpìwàdà, ó sì gbàgbọ́ nínú Jésù Kristì tí ó kú fún wa lórí igi àgbélébò, irú ẹni bẹ́ẹ̀ kò lè di ọmọ Ọlọ́run. Bí a bá ń sọ wípé kí a ronúpìwàdà, èyí jẹ́ wípé kí a wá síwájú Olúwa, kí a jọ̀wọ́ ara wa sí ìfẹ́.

àánú rẹ̀. Ó pè wá, ó ní kí a súnmọ́ ọ̀dọ̀ òun. Mo ń bẹ Ọlọ́run wípé oore, àánú àti ọwọ́ ìfẹ́ tí Ọlọ́run náà sí wa, kí Ọlọ́run kí ó má jẹ́ kí orí wa kí ó kọ́. Paul wá ń sọ wípé nígbà tí ó wu Ọlọ́run, ẹni tí ó yẹ àmì sọ́tọ̀ láti inú ìyá mi wá, tí ó sì pè mí nípa orí ọ̀fẹ́ rẹ̀ láti fi ọmọ rẹ̀ hàn nínú mi. Kí èmi kí ó lè máa wàásù rẹ̀ láàrin àwọn kèfèrí lójú kan náà, èmi kò bá ara àti ẹ̀jẹ̀ gbìmọ̀ pọ̀. Àwọn wo lé ara àti ẹ̀jẹ̀? Bàbá, ìyá, ara, ẹbí, àwọn àna, àwọn ọ̀rẹ́ rẹ, àwọn ni ara àti ẹ̀jẹ̀. Ó ní lójú kan náà, nígbà tí mo ti gbọ́ ìpè, nígbà tí mo ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, nígbà tí a ti sọ fún mi wípé dìde kúrò nínú ìfọ́jú ọkàn tí ó wà, kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ, kí o gba Jésù Kristì Olúwa gbọ́, kí o sì bẹ̀rẹ̀ sí ní sọ ìtàn àgbélébù yìí fún àwọn ẹlòmíràn. Ó ní lójú kan náà, èmi kò bá ara àti ẹ̀jẹ̀ gbìmọ̀ pọ̀. Àwọn ara ó máa ń fa ni, àánú a máa ṣe ènìyàn nígbà tí àwọn ará, àwọn ọ̀rẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá ń sọ fún wa wípé ó ti ẹ̀rù ti ìyá ẹ, ó ti ẹ̀rù ti àwọn ọmọ tó bí kalẹ̀, ìgbésẹ̀ tó fẹ́ gbé yìí láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu rówó àti ẹ̀sọ́ tánà. Ìwọ obìnrin tó sọ pé o fẹ́ gbé ìgbésẹ̀, o fẹ́ ṣe àtúnṣe, o fẹ́ gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, kí ló fẹ́ jẹ? Láyé ọ̀dá tá a wà nínú ẹ̀ yìí, àbó gbọ́ pé àwọn ìjọba pàápàá wọ́n mọ ayé tá wọ́n mọ̀ lára, wọn ò jẹ́ gbàyàn síṣẹ́ ìsìn. Iṣẹ́ fátìrì ò tiẹ̀ lè rí, iṣẹ́ pé bo jí ojí mi kò tiẹ̀ sí. Nǹkan wọ́n níta ló tún sọ pé o fẹ́ gbé ìgbésẹ̀ kan, o fẹ́ febi para ẹ o. Inú ilé tó wà tó ń fún ẹ lóúnjẹ mẹ́ta lóòjọ́, ọmọ nìyí tó bí kalẹ̀, kí ló fẹ́ fi tọ́ wọn? Ìgbà tó bá ṣe àtúnṣe ìgbésí ayé ẹ, àwọn ará àtọ̀rẹ́ nìyẹn, àwọn ará àti ẹ̀jẹ̀ tí wọ́n á fẹ́ kí a bá wọn gba ìmọ̀ràn ká gbìmọ̀pọ̀ pẹ̀lú wọn. Ìwọ tí o ti gbọ́ ìpè láti wọ ìjọba Ọlọ́run, ìwọ ló sọ fún ọ wípé rárá, mo ti dẹrù ìjọba Ọlọ́run kalẹ̀, kẹ́nikẹ́ni kí ó má bá mi tu palẹ̀ mọ́. Ní ìṣe àwọn apostẹ́lì orí ìkarùn-ún láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ni mo ti ń kà á. Iṣẹ́ àwọn apostẹ́lì orí ìkarùn-ún ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n wípé àwa kò ti kìlọ̀ fún yín gidigidi wípé kẹ má ṣe fi orúkọ yìí kọ́ni mọ́, sì wò ó, ẹ̀yin ti fi ẹ̀kọ́ yín kún Jerusalemu, ẹ sì ń pète àti mú ẹ̀jẹ̀ ọkùnrin yìí wá sí orí wa. Àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn igi lẹ́yìn ọgbà nínú iṣẹ́ ìsìn sinagogu, àwọn ni wọ́n pe àwọn ọmọ Ọlọ́run yìí, àwọn ẹni ìgbàlà, àwọn tí Jésù ti fi ẹ̀jẹ̀ rẹ̀ rà padà, wọ́n pè wọ́n sí àárín àwùjọ. Wọ́n wá sọ fún ọ wípé èwo la ń gbọ́ tẹ́ ń ṣe yìí, èwo ló ń dánwò yìí? Àwa kò ti kìlọ̀ fún yín ni, a sì kìlọ̀ yí gidigidi, kì í ṣe díẹ̀, a sì sọ fún yín, a tẹ̀ mọ́ yín létí wípé ẹ̀kọ́ tẹ ń kọ́ yìí ó ti le jù, àwọn òyìnbó nìkan ni wọ́n lè ṣe. Ìwọ ẹni tá a bí dáadáa, ẹni tá a bí dáadáa ló ń kóbìnrin jọ, ta kó wọn jọ tí wọ́n á pọ̀ nílé. Bó fẹ́ kẹ́nìkan lọ pọnmi, wà á rẹ́ ní pè. Bó fẹ́ kẹ́nìkan lọ ṣẹ́gi, wà á rẹ́ ní pè. Bó bẹ̀ẹ̀ tẹnìkan òdùn, wà á yà sí yàrá tẹlòmíì. Ìwọ tá a bí dáadáa, àwọn òbí tó ń fún ẹ lóbìnrin tó pọ̀, wọ́n fẹ́ràn ẹ nì. Àṣebọ́kùnrin kú lo ara ẹni tí ò tiẹ̀ tí rẹ ni fẹ́. Ìwọ tí wọ́n sì wojú ẹ̀ tí wọ́n rí pé àwọn èèyàn dáadáa ni, àwọn ọmọlúàbí gbogbo, àwọn ọmọlúàbí tán ń sùn sílé ọtí, àwọn ọmọlúàbí tán jẹ́ ajígbèsè, àwọn ọmọlúàbí tán ṣe fàyàwọ́, àwọn ọmọlúàbí tó jẹ́ pé inú ẹ̀ṣẹ̀ ni wọ́n ń sùn, ni wọ́n ń jẹ, ni wọ́n ń mu. Wọ́n á sì máa sọ fún wa wípé àwọn òbí ẹ̀ wọ́n sì jẹ́ ọmọlúàbí púpọ̀, ó ní wọ́n ṣe ń fún ẹ̀. Wọ́n ti ẹ̀ ń sọ pàápàá nísìnyí wípé

lẹ́rìí ìyàwó méje tó ti fẹ́ ìkan tó ń bọ̀ lọ́nà. Bó bá sì ti ń kúnlẹ̀ wẹ́ nínú ilé àwọn ìsìn míì ni wọ́n sọ fún ẹ wípé ó máa ṣoríire o. Ẹni tó mọ́ra wo ni mo rí níwájú ẹ yìí nínú ìṣípayá láàrin ọ̀sẹ̀ bó bá ti délé ẹ kò ṣe lálejò dáadáa o nítorí wípé ọmọ pọ̀ nínú ẹ. Wọ́n sì máa sọ fún ẹ pé wọ́n fẹ́ràn ẹni ni wọ́n fi ń kólé ẹbẹ́ wọ́n di wàhálà rò ẹni. Àìsinmi, àìbalẹ̀ àyà, àìrójú àìráàyè ni wọ́n ń kólé ọlọ́run. Ni àwọn wọ̀nyí wá pọ̀ wípé àti sọ fún yín wípé ẹ̀kọ́ wò lẹ tún gbédé yìí wípé Jésù kan wà níbì kan tó máa ń gbani lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá. Ẹ má jẹ́ a tún gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu yín mọ́ o. Ṣé ẹ wá sọ àwa di ẹlẹ́ṣẹ̀? Ẹ wá mú ẹ̀jẹ̀ Jésù yẹn, ẹ wá mú wá sórí wa. Ṣé ǹsìn ò fẹ́ sọ wípé ìwọ ni alára mímọ́, àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀? Wọ ẹsẹ̀ 29, ṣùgbọ́n Pétérù àti àwọn apọ́stẹ́lì dáhùn, wọ́n sì wípé àwa kò gbọ́dọ̀ má gbọ́ ti Ọlọ́run ju ti ènìyàn lọ. Ó mà dára láti ní Ọlọ́run, láti ní ìpinnu, láti sọ wípé ní kíkú ní yíyè títí ọjọ́ ayé mi èmi kò gbọ́dọ̀ má gbọ́ ti Ọlọ́run ju ti ènìyàn lọ. Ohun tí mo wá ń fẹ́ wádìí ni wípé kí ni àbáyọrí sí ìgbọràn. Wo Exodus orí 19. Bí a bá gbọ́ràn, kí ni èrè rẹ̀? Kí ni ó jẹ́ ìní àti ìpín wa? Exodus orí 19, ẹsẹ̀ 5. Ǹjẹ́ nísinsìnyí, bí ẹ̀yin bá fẹ́ gba ohùn mi gbọ́ ní tòótọ́, tí ẹ ó sì pa má jẹ̀mú mi mọ́, nígbà náà lẹ́yìn ó jẹ́ ìṣúra fún mi ju gbogbo ènìyàn lọ nítorí gbogbo ayé ni ti èmi. Ẹ̀yin ó sì máa jẹ́ ìjọba àlùfáà fún mi àti orílẹ̀-èdè mímọ́. Wọ̀nyí lé ọ̀rọ̀ tí ìwọ ó sọ fún àwọn ọmọ Ísíráélì. Nígbà tí a bá gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti ń fi ìgbọ́ràn pàdé ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a ń gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ilé a ń di ìṣúra fún Ọlọ́run. Kí ni a ń pè ní ìṣúra? Bí o bá ti jẹ́ ẹni tí ó ní ohun kan tí ó ṣọ̀wọ́n fún ọ, ohun tí ó jẹ́ ìṣúra fún ọ, ó jẹ́ ohun tí ó máa ń fún ní ìtọ́jú púpọ̀. Gbà tí a bá di ìṣúra fún Ọlọ́run, a máa tọ́jú wa, a máa fún wa ní ohun tí ó yẹ wá ní ìgbà tí ó sì yẹ wá, a máa dáàbò bò wá, a máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa. Ní Exodus orí 17 ni a ti ń kà á láti ẹsẹ̀ 20. Exodus orí 17 láti ẹsẹ̀ 20. Kíyèsí ìmíràn áńgẹ́lì kan ṣíwájú rẹ̀ láti pa ọmọ lé ọ̀nà àti láti mú ọ dé ibi tí mo ti pèsè sílẹ̀. Mo ń fi ẹran ọ létí pé kí Jésù Kristì kí ó tó fayé sílẹ̀ kí ó tó lọ. Lé ó ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó sì ń sọ fún àwa náà pẹ̀lú wípé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín kí ó dàrú. Ẹ gba Ọlọ́run gbọ́, ẹ sì gbà mí gbọ́ pẹ̀lú pé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín. Èmi sì ń lọ láti lọ pèsè àyè sílẹ̀. Ní tí mo bá sì lọ láti lọ pèsè àyè sílẹ̀, èmi a sì tún padà wá wípé níbi tí èmi gbé wà kí ẹ̀yin kí ó lè wà níbẹ̀ pẹ̀lú. Àwa ń sọ fún wa wípé ní àkókò kan, ní ìgbà kan, ní ayé àwọn ọmọ Ísíráélì ni àwọn náà ní irú ìlérí bẹ́ẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìlérí yìí kò súnmọ́ tiwa, kò tó tiwa, wípé ilẹ̀ kan wà tí a pè ní ilẹ̀ ìlérí, ilẹ̀ Kénánì, tí a gbà lọ́wọ́ àwọn kan tí a sì ń fẹ́ láti fún wọn. Ṣé o mọ̀ wípé ọ̀run rere tí a sọ pé a fẹ́ lọ yìí, ogunlọ́gọ̀ àwọn áńgẹ́lì la lé jáde nínú rẹ̀? Èṣù.
ati idameta awon angeli le orun ni alejade asi so fun awi pe aye ti awon angeli won yi padanu re aye ti o lola aye ti o tobi ni Jesu Christi ni o lo pese fun wa sugbon olorun so fun awon mo israeli wi pe o n fi angeli kan si odo won ti o ma pa won mo le ona ti o si le mu won de ile bi ti won lo angeli ko lo mu awa lo si bi ti an lo nigba ti Jesu Christi ti o goke lo ti o lo pese aye sile fun wa le orun o wa ran olutunu si wa eni ta ma ko wa eni ta ma si wa leti eni ta fi wa mo ona eni ta ma to wa si ona emi mimo o fun wa lati se atona wa lo si orun rere asin kilo fun a wi pe ke a ma se mu emi olorun binu bi o ba mu emi olorun binu eni ti o se ipase re ti o to si ona lati lo si ijoba olorun lati lo si orun rere ta lo tuku fun o pari fun eni be ni ese kokan le ni ogun le o wa so fun a wi pe kiyesi ara lodo re ki o si gba ohun re gbo ma se bi ninu mo so fun wi pe emi olorun le a fun wa ni igba ti isinsin yi lati se atona wa lati tu wa ninu lati to wa lati je ki o ye wa ona ti an gba bi ati n gbo oro olorun emi olorun a ma tan ka ninu okan wa a ma fi oye ese ye wa a ma so pe ma lo sibe omo olorun ki se bayi bo ba ti n fe soro emi olorun a so pe omo olorun ki so be bo ba ti n fe lo raja oja ti o dara emi olorun ninu okan e ama ta e ninu olorun wi pe ma se be omo olorun ki se be bo ba fe jeun ti aye bo ba fe irin ti aye o fe woso bi ti aye emi olorun ti wa ninu okan re ta ma so fun wi pe ma se be o omo olorun ki se be o eni to ba n lo si ile ti a ti pese sile le orun ki se be bo ba ti n fe gbe iyawo ti o dabi eni wi pe enikan wa ni ita to je omo esu ti o je elese ti o tin so pe o ma dara o bi Samson ti so wi pe e fe fun mi ohun mi gidigidi ti baba ati iya re ti won mo olorun ton so pe o ri eyan laarin awon eniyan olorun lati fe o wa je laarin awon filistini awon elese awon ota olorun oni rara o e sa fe fun mi ohun mi gidigidi iyawo to fe fe obirin to fe fe o lo gba oju e lowo e agbara to ni tele tele ati emi olorun to ni tele tele o lo bo o ti e tun se ti e de bi ko ma wa awon ti won se ife ku fe kaakiri ibi to ti ba de lila pade niyan se iwo na mo pe eni to ba n wa iwa ku wa a ri irikuri nkan to mu eni to ni emi olorun tele tele eni ti o kun fun agbara olorun lati lo si ile eni ti n se ife ku fe ara lo n ti emi olorun o si ko salaye je olooto lati kin ni ilo sugbon o ni o ti o ohun mi gidigidi ohun mi gidigidi lo pa ni delila wa n so fun yi pe nibo ni agbara e ti e wa iwo to mo ile onisegun gba to ti gba in rere gba to ba fe lai gbagbo wa mo ile onisegun won a bere nbo lagbara e wa awa be si ni so fun eje jesu lagbara mi bíbélì ni ọ̀rọ̀ ọlọ́run ti tọ́ ni sọ́nà ò lágbára mi ẹ̀mí ọlọ́run ni bó o ti ń sọ yẹn bẹ́ẹ̀ ni èṣù ló ń gba lọ́wọ́ ẹ ó wá fa orí ẹ agbára lọ gbogbo ìmísí tí ó ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó lọ ẹ̀mí ọlọ́run lọ lẹ̀lílà yìí ni ó tún sọ pé sámsónì jí dìde àwọn fílísínì wọ́n ń dọdẹ rẹ̀ wọ́n dé sámsónì bá jí ó lọ́ wọn á ṣe bí ọkùnrin tẹ́mi ọlọ́run bá lọ ò lè ṣe bí ọkùnrin wọn ni tọ́ mi bá tẹ sáàmù ó tán ológun apáradà ni tẹ́mi ọlọ́run bá lọ ò tó bẹ́ẹ̀ wọ́n yí ẹ mọ́lẹ̀ wọ́n rìn ọ mọ́lẹ̀ lójú oorun wọ́n á pàdé ẹ bó o pe jésù jésù á ní ṣe bó o ti kọ̀ mí sílẹ̀ ṣe bó o ti fi obìnrin ṣe bó o ti fi dípò mi bó o sọ pé ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ àdàbà ọ̀run alóòtí o alóhùn kì í gbénú ìdọ̀tí ṣé bó o ti wọnú òkùnkùn lọ bó o sọ pé bàbá ṣàánú fún mi o ti kọ àánú sílẹ̀ ṣé bó o ti lọ gbé obìnrin kan o sì ti fi dípò àánú àti oore ọ̀fẹ́ ọlọ́run.
ni santo ni bajiride o ba mi ara agbara ode ni won mu ni won be si ni fise sin na wa won ayoju e mejeji na wa so fun pe o ya won akora won jo egbedogun eniyan won ni o ya o ma sere fun wa ah ba ton ba tun bi eni le oti pe orin te ma nko njo sin gba ton lo si lesi gba ton so e ko asun dabo eh Jesu fejere wa mi Jesu shanu fun panu e mo nbe wa ko ni fun wa gba ta won egbe ninu aye awon oni tete ton ba muti yo ton so pe aha Michael loruko e o oya mi wa kasa wa kasa 23 fun wa Oluwa loluso agutan mi emi ki o se alaini o ti se alaini ndi oti o ti se alaini ni egbe awon oni tete oni awon omo awon ni awon omo Israel ni won so oni awon ti o ko wale eru won won be oni lo wa won ni ka ko ni si oni fun won o oni emi o se ko ni si oni ni ile ajeji nbo ni won ti fe lo ko ni si oni oni to tin ko to mu inu re dun oni to nda laraya oni ihirere nbo lo ti fe lo ko ni Samsoni lo ba sere fun won ekun ba gbon anu ara re se o fowo bori re irun ironu pe wada o tin hu lori re o wa so pe olorun mo te mo fowo kan ite orun sugbon mi o le debe bo le kan soso yi mo fe gboran mo fe se ipinu tori pe o ti de ba mi nisisiyi awon ton kimi ni lo tele tele won o le tele mi debi awon ton wo aso olo fun mi tele tele gba ti mo ti peyin da ti mo ti koyin si rere won ti ju mi sile olorun bo ba le sanu fun mi lekan soso yi ti agbara orun agbara ti bori ese agbara ti bori esu agbara ti bori ota agbara ti duro sisin agbara ti le gboran bo ba le pada de lekan soso yi mo fe gboran o wa besi ni gbadura o wa so fun awon ti won dari re o ni ejo e fi owo mi ba awon opo ile mo tun fe dabira fun olorun mo tun fe sise fun olorun mi o kan fe ku ni iko alairise bo se n gbadura yen to ronu pada to so fun olorun wi pe bo ba le yo mi ninu eleyi o pari bi mo ti e ku nibi o san ki n ku si ni igbagbo o je mo idariji lati orun wa aso mo pe olorun alaanu ni pe bo ba kepe olorun o ni lati gbo bo tin kepe olorun awon ti won sere awon aborisa se awon okun ko mo tun madura won re nton gbadura awon mo ki lo nse won si mo won mo tun mo e o ba be si ni gbadura lese kese ni ina orun agba olorun lo so kale mo si mo gba olorun je leri wi pe bo ba so fun olorun wi pe iwo na ti sese tele tele iwo na ti peyin da tele tele wi pe agbara si ti lo bo ba so pe mo nfe gboran o di isura fun olorun yo sanu fun o angeli ni emi olorun eni ti ana lati orun wa lati to ipa sere de orun rere ko ni fi o sile o yo di owo re mu yo ma samona re yo bo ba tin fe gbese la ma so fun pe ibi ni ko gbese si bo ba tin fe si so a ma panu e mo bo ba tin fe lo sibi han ma lo sibe o bo ba si tin gboran o daju wi pe bi pe ba dun bi Jesu ba farahan ni awosan mo o lo ko tun ye ka ma soro pupo mo gbagbo wi pe gbogbo wa ta wa ni ni a fe gboran olorun wa nso fun pe ki a ma dabi Saul o ni ma jemu lai lai aran onise a so fun pe patapata gbogbo awon agutan awon eniyan awon ti won sodi si olorun awon ota olorun ko pa won run o ba lo awon eniyan na ba ko ti agutan yi da ma je apa agutan yi eleyi da oba gagi na je ka da si o ba ju olorun sile o ba n gbo ti eniyan olorun ba wa lo so fun Samuel pe o se mi laanu nitori mo yan Saul loba o ti peyin da si mi ko gboran si mi lenu kini eri olorun nipa ti e se o fe di ti Samson ni abotu o fe di bi Saul o ranti wo pe Saul ni aigboran kan soso to se yen ni igbeyin aye o tun lo wa awon aje awon oso kakiri o lo lohun o da o lohun o tun pada lo nbo orisa inu e lo ku si o
ko ba se nso yi ko foju ri jesu ko ri olorun o wa ninu isoro nisinsin yi sugbon bo se temi pelu eni olorun fun wa ni anfani o wo olorun ninu ola nla re ninu anu ninu ipamora re lati pe o wa sinu irere mo nbe olorun wi pe ori ni tu ori inu ti ma ba ti taje kolorun mu kuro ninu okan re bọlọrun si ti n pe wa lati gboran loni mo gbagbọ wi pe gbogbo ola n fe gboran en bo ba fe gboran wa so fọlọrun e je akunle ki a so fun olorun pe emi a gboran patapata ki olorun ki o yo kuro olorun bere igboran pipe le owo re ati le owo mi kepe wa so fun olorun ohun ti o ba dabi eni pe o wole ona re so fun olorun wi pe o tun se bi a tun se ba wa le ona re ni ti igbeyawo ni ti ise sise ni ti iwa hihu so fun olorun eje jesu kristi wa sibe lati we omo emi olorun ti n toni sona emi olorun olutunu o wa sibe lati to lati ran olowo lati je itileyin fun onigba ti o ba n gbe isise lati se atunse ma je ki won pa olokanda gboran si olorun lenu

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: We Job, ori ikesan, Job osi dan osi wepe, emi ma pe be ni ni toto. Ba woni eniyan yu ati she alari ni waji olorun. Yo ba shepe yo ba aja, onki yo le da lo unkan ninu ebe onran. Ologman ninu ati alagbara ni epa ni ohun, ta ni o shagidi si, ti o si gbefun ri. Eni ti o shi oke ni ide, ti won ko simo. Ti o tari won shubu ni ibinu re, ti o mele aye titi kuro ni ipo re, o won re si mi titi, ti o pase fun orun, ti o ko si la, ti o si di irawo mo, o ni kan soso ni o na oju orun lo, ti o si rin lori igbe okun, eni ti o da irawo aketuru, orioni, ati pleiade, ati iyara pupo ti gusu, eni ti n se ohun ti o tobi ju awari lo, ani ohun iyanu lai ni iye, ki e si, o n koja lo li eba odo mi. Emi ko si ri o si koja siwaju be ni emi ko ri oju re kiyesi o je agba lo tani yo fa pada tani yo bi pe kini won se ni olorun ko ni fa ibinu re seyin awon oniran lowo igberaga asi teriba labere abon tori emi ti emi o fi da lohun ti emi o fi ma sa oro awawi mi ba sa wiye bi o tile se pe mo se olododo emi ko gbodo da lohun ṣugbọn emi o gbadura ibe mi sodo ni dajọ mi bi emi ba si kepe ti on si da mi lohun emi ki yo si gbagbo pe on ti feti si ohun mi nitori pe o fi efufun la se mi tutu o so gbo emi de pupo lai nidi on ki yo je ki emi ki o fa emi mi ṣugbọn o fi on kikoro kun fun mi bi mo ba so ti agbara wo alagbara ni tabi ni ti idajọ tani yo da akoko fun mi lati ro bi mo ti le da ara mi lare enu ara mi ni yo da mi lebi bi mo wi pe olododo le emi yo si fi mi han ni eni odi olooto ni mo se sibe emi ko kiyesi emi mi iwa mi ni emi ba ma gan o nkan na ni nitori na ni emi se so ohun apa eni otito ati eniyan buburu pelu bi jamba ba pa ni lojiji yo rerin idanwo alaise afi aye le owo eniyan buburu o si bo awon onidajo re ni oju bi ko ba ri be jeta ni jeni sisiyi ojo mi yara ju nse lo won fo lo won ko ri re won koja lo bi oko esu tin sure lo bi ide ti on yara si ohun ode bi mi ba wi pe emi o gbagbe aro ibinu je mi emi o fi okan lile emi o si rara mi lekun ero ibinu je mi gogo ba mi emi mo pe iwo ki yo mu mi bi alaise bi o ba se pe eniyan buburu le mi je kini emi se lala lasan si bi mo ti le fi omi ojo didi we ara mi ti mo fi omi arowe owo mi mo sibe iwo gbe mi bo inu ihu ogodo aso ara mi yo so mi di eni rira nitori ohun ki se eniyan bi emi ti emi o fi da lohun ti awo fi pade ni idajo be ni ko si alatunse kan lagbede meji wa ti iba fi owo re le awa mejeji lara ki on sa mu opa re kuro lara mi ki iberu re ki o ma si se daya fo mi nigba na ni emi iba soro emi ki ba si beru re ṣugbọn kò rí bẹ́ẹ̀ fún mi. Ìwé Jobu orí ìkẹwàá agara ìwà ayé mi dá mi tán èmi ó tú àròyé mi sóde lọ́dọ̀ mi èmi ó máa sọ nínú kíkorò ìbínú dé ọkàn mi èmi ó wí fún ọlọ́run pé ó jàre má ṣe dá mi lẹ́bi fi hàn mí nítorí ìdí ohun tí ìwọ fi ń bá mi jà ó wá tọ́ sí ọ tí ìwọ ìbá máa tẹ̀ mọ́lẹ̀ tí ìwọ ìbá fi máa gan iṣẹ́ ọwọ́ rẹ tí ìwọ fi máa tan ìmọ́lẹ̀ sí ìmọ̀ ènìyàn búburú ojú rẹ a ṣe ojú ènìyàn bí tàbí ìwà máa ríran bí ènìyàn ti ríran ọjọ́ rẹ a dàbí ọjọ́ ènìyàn ọdún rẹ a dàbí ọdún ènìyàn tí ìwọ fi ń béèrè àìṣedédé mi tí ìwọ sì fi wá ẹ̀ṣẹ̀ mi rí ìwọ mọ̀ pé mi kì í ṣe oníwà búburú kò sì sí ẹni tí gbà kúrò lé ọwọ́ rẹ yóò ti dá mi tí ó sì mọ mí pọ̀ yí káàkiri síbẹ̀ ìwọ sì ń bà mí jẹ́ èmi bẹ̀ ọ́ rántí pé ìwọ ti mọ mí bí a mọ̀ ìwọ a sì tún mú mi padà lọ sínú erùpẹ̀ ìwọ kò a ti tú mi jáde bí wàrà ìwọ kò sì mú mi dìpọ̀ bí wàrà àkàṣì ìwọ ṣáà ti fi awọ àti ẹran ara wọ̀ mí ìwọ sì fi egungun àti iṣan ṣọgbà yí mi ká ìwọ ti fún mi lé ẹ̀mí àti ojú rere ìbẹ̀wò rẹ sì pa ọkàn mi mọ́ nǹkan wọ̀nyí ni ìwọ sì ti fi pamọ́ nínú rẹ èmi mọ̀ pé èyí ń bẹ lọ́dọ̀ rẹ bí mo bá ṣẹ̀ nígbà náà ni ìwọ ṣàmì sí mi ìwọ kì yóò sì darí àìṣedédé mi jì bí mo bá ṣe ẹni búburú ẹgbẹ́ ni fún mi bí mo bá sì ṣe ẹni rere bẹ́ẹ̀ ni èmi kò sì lè gbé orí mi sókè emi dàmú o sì wo ìpọ́njú mi. Nítorí tí ó ń pọ̀ sí ìwọ ń dẹmí kiri bí kìnìún àti pẹ̀lú ìwọ sì fi ara rẹ hàn fún mi ní ìyànjú. Ìwọ sì tún sọ àwọn ẹlẹ́rìí rẹ sí mi di ọ̀tun. Ìwọ sì sọ ìrunú rẹ di púpọ̀ sí mi. Ayípadà àti ogun dòtì mí. Ǹjẹ́ nítorí náà ìwọ ṣe bí mi jáde láti inú wá. Èmi ìbá kúkú ti kú, ojúkojú kìbá ti rí mi. Èmi ìbá dàbí ẹni tí kò sírí, àbá ti gbé mi láti inú lọ sí ìsà òkú. Ọjọ́ mi kò àkúrú bí dáwọ́ dúró kí o sì jọ̀wọ́ mi jẹ́ kí èmi fi àyà balẹ̀ díẹ̀ kí èmi kí o tó lọ síbi tí èmi kì yóò padà sẹ́yìn mọ́, àní sí ilé òkùnkùn àti òjìji ikú. Ilé òkùnkùn bí ọkùnrin ti kára rẹ̀ àti ti òjìji ikú láì ní ètò níbi tí ìmọ́lẹ̀ dàbí òkùnkùn.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Orí ìkọkànlá. Nígbà náà ni Sofari ara Naama dáhùn, ó sì wí pé, a lè ṣe kí a má ṣe dáhùn sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, a sì lè dáre fún ẹni tí ẹnu rẹ̀ kún fún ọ̀rọ̀ sísọ. Àmọ̀tán rẹ lè mú ènìyàn pa ẹnu wọn mọ́ bí ìwọ bá yọ sùtì sí ni, kí ẹnikẹ́ni kí ó má sì dojú ti ọ̀ bí. Nítorí ìwọ sá ti wí pé ọ̀rọ̀ ẹ̀kọ́ mi mọ́, èmi sì mọ́ ní ojú rẹ. Ṣùgbọ́n ó ṣe Ọlọ́run ìbàjẹ́ sọ̀rọ̀ kí ó sì yẹ ẹnu rẹ̀ sí ọ lára, kí ó sì fi àṣírí ọgbọ́n hàn ọ́ pé ó pọ̀ ju òye ènìyàn lọ. Nítorí náà mọ̀ pé Ọlọ́run kò béèrè tó bí ẹ̀bí rẹ. Ìwọ a lè fi àwárí rí ìdí Ọlọ́run. Ìwọ lè rí ìdí Olódùmarè dé pípé rẹ. Ó dàbí gíga ọ̀run. Kí ni ìwọ lè ṣe? Ó jinlẹ̀ ju ipò òkú lọ. Kí ni ìwọ lè mọ̀? Ìwọ̀n rẹ̀ gùn ju ayé lọ. Ó sì ní ìbojú òkun lọ. Bí òun bá ré kọjá tí ó sì sínà tàbí tí ó sì ṣe ìkójọpọ̀, ǹjẹ́ ta ni yóò da padà kúrò? Òun ṣàmú ènìyàn asán, ó rí ìwà búburú pẹ̀lú, òun kò sì ní ṣe làálàá láti ṣàárò. Ènìyàn lásán a ṣáà máa fẹ́ ṣe ọlọ́gbọ́n, bí a tilẹ̀ ti bí ènìyàn bí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́. Bí ìwọ bá tún ọkàn rẹ ṣe, tí ìwọ sì nawọ́ rẹ sọ́dọ̀ rẹ̀, bí àìṣedédé kan bá ń bẹ lọ́wọ́ rẹ, mú un kúrò sí ọ̀nà jínjìn rere. Má ṣe jẹ́ kí ìwàkiwà kí ó wà nínú àgọ́ rẹ. Nígbà náà ni ìwọ gbé ojú rẹ sókè láì ní àbàwọ́n, àní ìwọ dúró ṣinṣin, ìwọ kì yóò sì bẹ̀rù. Nítorí pé ìwọ gbàgbé òṣì rẹ, ìwọ sì rántí rẹ bí omi tí ó ti ṣàn kọjá lọ. Ọjọ́ ayé rẹ yóò sì mọ́lẹ̀ ju ọ̀sán gangan lọ. Bí òkùnkùn tilẹ̀ bù ọ́ mọ́lẹ̀, ní ìsinsìnyí ìwọ dàbí òwúrọ̀. Ìwọ sì wà láìléwu, nítorí pé ìrètí wà, àní ìwọ rin ilẹ̀ rẹ wò, ìwọ sì sinmi ní àlàáfíà. Ìwọ sì dùbúlẹ̀ pẹ̀lú, kì yóò sì sí ẹni tí yóò dẹ́rù bà ọ́. Àní ọ̀pọ̀ ènìyàn yóò máa wá ojú rere rẹ, ṣùgbọ́n ojú ènìyàn kéènìyàn yóò mófo, wọn kì yóò lè sálà, ìrètí wọn a sì dàbí ẹni tí ó jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́.
2: Ìwé Jóòbù orí ìkejìlá. Jóòbù sì dáhùn, ó sì wí pé, kò sí àní-àní níbẹ̀, ṣùgbọ́n ẹ̀yin ni àwọn ènìyàn náà, ọgbọ́n yóò sì kú pẹ̀lú yín. Ṣùgbọ́n èmi ní iyè nínú gẹ́gẹ́ bí ẹ̀yin, èmi kì í ṣe ọmọ ẹ̀yin yín. Àní ta ni kò mọ nǹkan bí irú wọ̀nyí? Èmi dàbí ẹni tí a fi ń ṣe ẹlẹ́yà lọ́dọ̀ aládùúgbò rẹ̀, tí ó képe Ọlọ́run tí ó sì dá lóhùn. A ń fi olóòótọ́ ẹni ìdúró ṣinṣin rẹ́rìn ẹlẹ́yà. Ẹ̀gàn ni ẹni òtòṣì tí ẹsẹ̀ rẹ̀ múra tán láti yọ́ nínú ìrù ẹni tí ara rọ̀. Àgọ́ àwọn ìgara ń gbèrú, àwọn tí ó sì ń mú Ọlọ́run bínú wà láì léwu. Àwọn ẹni tí ó sì gbá òrìṣà mú ní ọwọ́ wọn. Ṣùgbọ́n ní ìsinsìnyí, bí àwọn ẹranko léèrè, wọn ó kọ́ ọ ní ẹ̀kọ́ àti ẹyẹ ojú ọ̀run, wọn ó sì sọ fún ọ. Tàbí bá ilẹ̀ ayé sọ̀rọ̀ yóò sì kọ́ ọ, àwọn ẹja inú òkun yóò sì sọ fún ọ. Ta ni kò mọ̀ nínú gbogbo wọ̀nyí pé ọwọ́ Olúwa ni ó ṣe nǹkan yìí? Lọ́wọ́ ẹni tí ẹ̀mí wọn láàyè gbogbo gbé wà àti ẹ̀mí gbogbo aráyé. Etí kì í dán ọ̀rọ̀ wò bí, tàbí adùn ẹnu kì í sì tọ́ oúnjẹ rẹ̀ wò. Àwọn arúgbó lè ọgbọ́n wà fún, àti nínú gígùn ọjọ́ ni òye. Pẹ̀lú rẹ̀, Ọlọ́run lè ọgbọ́n àti agbára. Òun ní ìmọ̀ àti òye. Kíyèsí, ó bìwó, a kò sì lè gbéró mọ́. Ó sé ènìyàn mọ́, kò sì sí ìṣesílẹ̀ kan. Kíyèsí, ó dá àwọn omi dúró, wọ́n sì gbẹ. Ó sì rán wọn jáde. Wọ́n sì ṣẹ́bo ilẹ̀ ayé yípo. Pẹ̀lú rẹ̀ ni agbára àti ọgbọ́n. Ẹni tí ń ṣìnà àti ẹni tí mú ní ṣìnà tirẹ̀ ni wọ́n ṣe. Ó mú àwọn ìgbìmọ̀ lọ ní hòhò, a sì sọ àwọn onídàájọ́ di wèrè. Ó tú ìdí ọba, ó sì fi àmùrè gbà wọ́n ní ọ̀já. Ó mú àwọn àlùfáà lọ ní hòhò,
1: ó sì ti orí àwọn alágbára ba, ó mú ọ̀rọ̀ ẹnu ẹni ìgbẹ́kẹ̀lé kúrò, ó sì ra àwọn àgbààgbà ní iyè, ó bu ẹ̀gàn lu àwọn ọmọ aládé, ó sì tú àmùrè àwọn alágbára.
2: Ó hùdí
1: ohun tí ó ṣìgbẹ́ jáde láti inú òkùnkùn wá, ó sì mú òjìji ikú jáde wá sínú ìmọ́lẹ̀. Òun a mú orílẹ̀-èdè bí si, a sì rún wọn, wọn a sọ orílẹ̀-èdè di ńlá, a sì tún ṣẹ́ wọn kù. Òun a gba àyà olú àwọn ènìyàn ayé, a sì mú ọwọ́ káàkiri nínú ijù níbi tí ọ̀nà kò sí, wọn a máa fi ọwọ́ ta ilẹ̀ nínú òkùnkùn láìsí ìmọ́lẹ̀, òun a sì máa mú wọn tà sí ìrìn bí ọ̀mùtí.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ̀lé ọ̀run. A dúpẹ́ wípé ẹ ti ràn wá lọ́wọ́ títí dé àkókò yìí. A dúpẹ́ àwọn ọ̀rọ̀ tí a ti gbọ́. A dúpẹ́ àwọn ohun tí ẹ ti ṣe fún wa. A dúpẹ́ fún àwọn ìbùkún ńláńlá tí ẹ ti fún ẹnì kọ̀ọ̀kan wa. A dúpẹ́ fún ìdánilójú wípé ẹ wà pẹ̀lú wa. A dúpẹ́ wípé ẹ ò fi wá sílẹ̀. A dúpẹ́ wípé bí a ti ń retí, bí a ti gbàdúrà tí a rọ̀ mọ́ ìlérí yín, wípé ẹ ti ṣe ohun tí à ń béèrè. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. A sì ń gbàdúrà wípé àwọn ìbùkún tẹ̀mí tara èyí tẹ́ ti fún wa yóò jẹ́ àjẹmọ́nú lórúkọ Jésù, wípé a ò ní pàdánù ohunkóhun tẹ́ ti ṣe fún wa. Bí a ti dé ìparí àwọn ètò wa fún ti ìpàgọ́ àjíǹde yìí, à ń bẹ̀ yín wípé ọ̀rọ̀ ta ó gbọ́ nísinsìnyí kí ó ṣe iṣẹ́ àṣepé nínú ọkàn ẹnì kọ̀ọ̀kan wa. Bí ẹ ti rán wa jáde lọ láti ṣiṣẹ́ fún yín, à ń bèrè wípé ọgbọ́n àti agbára àti òye àti ìtara láti ṣe iṣẹ́ náà pẹ̀lú ìtẹ́wọ́gbà ẹ ó fi fún ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, lórúkọ Jésù ni a gbàdúrà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó mú wa rí ìbẹ̀rẹ̀, ó tún mú wa rí ìparí ìpàgọ́ wa. A sì dúpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ohun tí Ọlọ́run ti ṣe fún wa. Mo gbàgbọ́ wípé kò sí ẹni tó ń padà lọ sí ilé ní ọwọ́ òfo. A lè gbé ọ̀pá ebinisa wa sókè wípé títí dé yìí ni Olúwa ràn wá lọ́wọ́ dé. Bí a ṣe máa ń sọ ní ìlú wa wípé báyìí la ó máa rí, a ò ní rí báyìí báyìí. A ti sọ nípa àgbélébò àti ìgbàlà wa. A ti sọ nípa àgbélébò àti ìsọdimímọ́ wa. Nísinsìnyí a fẹ́ sọ nípa àgbélébò àti iṣẹ́ ìsìn wa. Nínú Yohánù orí kejìlá ẹsẹ̀ ìkẹrìnlélógún, ó ní lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, bí kò ṣe pé wóró àlìkámà bá bọ́ sínú ilẹ̀ tí ó sì kú, ó wà lé òun nìkan, ṣùgbọ́n bí ó bá kú, a so èso ọ̀pọ̀lọpọ̀. Iṣẹ́ ìsìn Kristi èyí tí a ń sọ níhìn-ín tó tóbi jùlọ sí ayé àti sí ìjọ Ọlọ́run, ó rọ̀ mọ́ àgbélébò àti ìrúbọ rẹ̀. Ikú Jésù ló mú ìgbàlà bá ara ayé. Ìrúbọ Kristi ló mú ìsọdimímọ́ bá ìjọ. Iyì àti Kristi jẹ ló fún wọn ní iyì, àti pé ìyọnu rẹ̀ ló fi iyì sí wa lẹ́nu. Nítòótọ́, gẹ́gẹ́ bí a ti kà á nípa Jésù, tí a sì ń kà á nípa ìjọ àwa tí a jẹ́ ọmọ lẹ́yìn rẹ̀, ó ní bí kò ṣe wípé wóró àlìkámà bá bọ́ sínú ilẹ̀ tí ó sì kú, yóò wà lé òun nìkan. Ó ní ṣùgbọ́n bí wóró àlìkámà yìí, bí ó bá bọ́ sílẹ̀, tí ó bá sì kú, yóò so èso ọ̀pọ̀lọpọ̀. Bí a ti ń sọ nípa Jésù, Bẹ́ẹ̀ náà ni ó yẹ kí a máa sọ nípa ti ara wa, nítorí wípé ohun tí ó ṣẹlẹ̀ sí orí, ó ní láti ṣẹlẹ̀ sí àwọn ẹ̀yà ara. Bí àwa náà, bí a bá fẹ́ ṣe iṣẹ́ ìsìn tí yóò léso, a gbọ́dọ̀ ṣe àgbéyẹ̀wò ọ̀gangan ibi tí àgbélébò wà nínú iṣẹ́ ìsìn wa. Àwọn tí wọ́n bá ń kọ àgbélébò, tí wọ́n ń yẹrí fún àgbélébò ìṣòro, tàbí àgbélébò àṣìgbọ́, tàbí àgbélébò inúnibíni àti ti ìnira, wọn kò lè ṣe iṣẹ́ ìsìn tó mọ́yán lórí nínú ìjọba Ọlọ́run. Èyí jẹ́ wípé àgbélébò àti iṣẹ́ ìsìn wa, wọ́n máa ń lọ ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́, wọn ò lè ya ara wọn. Bí o bá ti gbé àgbélébò sílẹ̀ lórí wípé iṣẹ́ ìsìn rẹ kò ní jẹ́ ìtẹ́wọ́gbà, bí o bá rọ ara lóye, bí ara kò bá di, bí o bá di òkú, nígbà náà ni iṣẹ́ ìsìn rẹ ni ó tó lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jésù Olúwa àti Olùgbàlà wa, èyí tí a ti kà, jẹ́ kí a ka ẹsẹ̀ tí ó tẹ̀lé. Ó ní, ẹni tí ó bá fẹ́ ẹ̀mí rẹ̀ yóò sọ ọ́ nù. Èyí ni ẹni tí ó bá ń ṣe àkẹ́bàjẹ́ ara, ẹni tí ó ń tọ́jú ara, kò fẹ́ ìṣòro, kò fẹ́ inúnibíni, kò fẹ́ wàhálà, kò fẹ́ àṣinigbọ́. Ó ní, ẹni tí ó bá ń ṣe bẹ́ẹ̀ yóò sọ ẹ̀mí rẹ̀ nù. Ó wá ń sọ fún wa pé ẹni tí ó bá sì kórira ẹ̀mí rẹ̀ lé ayé yìí ni yóò pa á mọ́ títí dé títí ó fi di iyì àìnípẹ̀kan. Nínú ẹsẹ̀ 24, ó ní, bí ẹnikẹ́ni bá ń sìn mí, kí ó máa tọ̀ mí lẹ́yìn. Bí ẹnikẹ́ni bá fẹ́ láti sin Olúwa, kí ó máa tọ Olúwa lẹ́yìn. Kí ni à ń pè ní títọ Olúwa lẹ́yìn? Nítorí pé títọ lẹ́yìn àti sísìn wọn ń lọ ní ojú ọ̀nà kan náà. Ní Lúkù orí kẹsàn-án ẹsẹ̀ 23, ó sì wí fún gbogbo wọn pé, bí ẹnìkan bá ń fẹ́ láti máa tọ̀ mí lẹ́yìn, kí ó sẹ́ ara rẹ̀, kí ó sì gbé àgbélébò rẹ̀ ní ìjọ gbogbo, kí ó sì máa tọ̀ mí lẹ́yìn. Èyí jẹ́ kí ó yé wa wípé láì sí àgbélébò, kò sí wípé à ń tọ̀ lẹ́yìn. Bí a ò bá sì tọ̀ lẹ́yìn, a ò lè ṣe iṣẹ́ fún Olúwa. Bí a ò bá sì ṣe iṣẹ́ fún Olúwa, a kì yóò lè dádé lọ́jọ́ ìkẹyìn. Ó wá yé wa nígbà náà wípé láì sí àgbélébò, kò sí adé. Ìrora, ìyà, ìpọ́njú, tí a bá farada nínú iṣẹ́ ìsìn wa sí Ọlọ́run àti sí ènìyàn, ni yóò mú kí iṣẹ́ ìsìn wa kí ó lérè. Ìfaraẹniróbọ nínú iṣẹ́ ìsìn Ọlọ́run, ó níye lórí púpọ̀ níwájú Ọlọ́run. Bí a ó ṣe máa wo ipa mẹ́ta nínú ìwàásù òní, ẹ jẹ́ kí a máa fi ọkàn bá a lọ. Ìkíní, ṣíṣe iṣẹ́ ìsìn pẹ̀lú ìgbọ́ràn àti gbígbé àgbélébò. Ṣíṣe iṣẹ́ ìsìn pẹ̀lú ìgbọ́ràn àti gbígbé àgbélébò. Ìkejì, sísin Ọlọ́run àti ìjọ Ọlọ́run pẹ̀lú ìfaraẹniróbọ. Sísin Ọlọ́run pẹ̀lú ìjọ Ọlọ́run pẹ̀lú ìfaraẹniróbọ. Ìkẹta, ṣíṣàpọn láti gba àwọn tí ó nùlà lọ́nà kọ́nà. Ṣíṣàpọn láti gba àwọn tí ó nùlà lọ́nà kọ́nà. Bí a ṣe ń wo àwọn ipa mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí lórí wípé ohun tí a ń pè ní àgbélébò, ó rọ̀ mọ́ ìkọ̀ọ̀kan nínú wọn. À ń sọ nípa ìgbọràn, à ń sọ nípa gbígbé àgbélébò, à ń sọ nípa ìfaraẹniróbọ, a sì ń sọ nípa ṣíṣàpọn. Kí a wò ó ní ọ̀kọ̀ọ̀kan. Ṣíṣe iṣẹ́ ìsìn pẹ̀lú ìgbọràn àti gbígbé àgbélébò. ki o ye ni kokan wa wi pe aigboran o ma nba ise esin wa je aigboran o ma je ki ise esin wa ki o ma ni itewogba ati ki ko agbelebo ki ko iya tabi inu ni bini o ma je ki ise esin wa ki o ma je itewogba ni waju olowa sise ise esin pelu igboran ati gbigbe agbelebo awon ese bibeli ti afeka nisisiyi ni won so fun wa awon ohun ti ani lati se saju sisin olorun tabi saju sise ise esin si olorun ninu episteli kini si awon ara tesalonika ni anka ori kini ese ikesan episteli kini si awon ara tesalonika ori kini ese ikesan nitori pe awon ti kara won royin nipa wa iru iwole ti awa ti ni sodo yin bi eyin si ti yi pada si olorun kuro ninu ere kuro ninu iborisha kuro ninu ere lati ma sin olorun alaye ati otito oye wa nigba na we pe bi ki ba se we pe a ko orisha sile gbogbo awon orisha to wa lowo wa ni le wa ni idile wa bi ki ba se pe a ko won sile isin wa ko le je itewogba a ki sin olorun ki a tun ma borisha le kan na oye ki a mo we pe olorun ni oba ki a se ko gbogbo orisha sile ije we pe ki a ro gbogbo awon orogun to le ma ba olorun ta kangbon ki a ro won loye nitori we pe a ko le sin olorun pelu mamoni ninu luko ori kerin de logun luko ori kerin de logun ese iketala ko si iranse kan ti o le sin olowa meji aya sebi yo korira okan yo si fe ekeji tabi yo fi ara mo okan yo si yan ekeji ni ipo si eyin ko le sin olorun pelu mamoni ese ni lati kuro lowo wa ani lati di eni otun eni igbala ki a ko awon ohun ti oro olorun lodi si ki a ko won sile ki a to bere si ni se ise esin si olowa ninu Joshua ori ikerin le logun Joshua ori ikerin le logun ese ikerin la nje nitori na eberu olowa ki esi ma sin le ododo ati le otito ki esi mu orisa won ni kuro ti awon baba yin sin ni hakeji odo ni ati ni Egypti ki esi ma sin olowa bi ati so ninu majemo lailai be na ni antenu mo ninu majemo titun wi pe bi aba fe sin olowa ani lati ko ese sile ani lati ko ise ara sile asi ni lati ko awon orisa sile ese iketa le logun nje nitori na emu olorun ajiji ti nbe laarin yin kuro ki eyin si yi okan yin si olowa olorun israeli awon eniyan na si wi fun Joshua pe olowa olorun wa le awa o ma sin ohun re le awa o si ma gbo bi a ti ri awon kan wonyi oye wa wi pe lai si iriri atunbi iriri igbala tabi iyipada okan ti o daju ko sese lati sin olorun ni itewogba Deuteronomy ori kewa Deuteronomy ori kewa ese ikejila ati ese ogun bi aba ti nka won ni ki iwo fun are ki o je ki emi olorun ki o ma tumo awon oro yi dele dele ninu okan re ki o mo awon ti olorun bere ki o to di we pe o gbo wole ise ese olowa Deuteronomy ori kewa ese ikejila ati ese ogun nje nisisin yi Israeli kini oluwa re nbere lowo re bi ko se lati ma beru re bi yesi nkan akoko ni yi we pe ki o ma beru oluwa olorun re ikeji lati ma rin li ona re gbogbo ki a to so wi pe ansin olorun ohun akoko ki a ma beru re ikeji ki a ma rin ni ona re gbogbo gbogbo ilana ti o la sile ki a rin ninu re oni lati ma fe ohun ti olorun ba fe ki a fe ohun ti olorun ba ko ki a ko o tun wa so fun wa wi pe ati lati ma sin lati ma se olowa olorun re pelu aya re gbogbo ati pelu okan re gbogbo ori o meta to saju ki a to so wi pe ansin olorun tabi an se sesi si olorun oni lakoko ki a beru re lekeji ki a rin ninu gbogbo ona re iketa ki a fe oni leyin na ni a o ma sin pelu gbogbo okan ati pelu gbogbo aya wa ni ese ogun ki iwo ki o ma beru oluwa olorun re oni ki iwo ki o ma sin oran wa leti we pe ni sisin oluwa o lo papo pelu ki a ma beru ka ma beru oluwa ati ki a ma sin oni ki iwo ki o faramo ma se faramo orisa ma se faramo aye ma se faramo awon nkan to wa ninu aye oni ki a ma beru re ki a ma sin ki a ma faramo ninu Joshua Joshua 2:15 ese ikarun ki ekiye sara gidigidi lati pa ase ati ofimo ti Mose iranse Oluwa fifun yin lati fe Oluwa Olorun yin ati lati ma rin ni gbogbo ona re ati lati ma pa ase re mo ati lati ma faramo ati lati sin se ori ohun ti bibeli nso ju abere niko ki o to so fun wa wi pe ki a ma sin oni lakoko ki a pa ase re mo ki a pa ofin re mo o tun so fun wa wi pe ki a fe ki a ma yin ki a ma rin ni ona re gbogbo ati ki a tun ma pa awon ase re mo ki a faramo oni leyin na ki a ma sin pelu aya yin gbogbo ati pelu okan yin gbogbo nitori na eni kokan wa ti ati wa sin ti an gbaradi ti an mura sile ti an so wi pe a o sin Oluwa o ye ki o ye wa wi pe ririn ninu ona Oluwa sise igboran si oro Olorun ati nini igbagbo igboran wi pe awon nkan wonyi lo ma nje ki ise esin wa ki o je ojulowo ati itewogba ni waju Olorun ki wa ni eredi ti ani lati rin ti ani lati se ti ani lati huwa gege bi ati nso ninu bibeli gege bi ati ka eredi eyi ni wipe eni ti o ba je omo Olorun eni ti o ba ti ni igbala toto ki se ti ara re mo o je ti Olorun ninu Corinthians 1 ori kefa ese ikokandilogun ati ese ogun oni tabi eyin ko mo pe ara yin ni temple emi mimo ti nbe ninu yin ti eyin ti gba lowo Olorun eyin ki si se ti ara yin bi a ba ti di eni igbala bi oruko wa ba wa ninu iwe iye Olorun bi a ba ni emi Olorun ti o nje ri pelu emi wa wi pe ati di omo Olorun o nso fun wa wi pe a ki se ti ara wa nitori ati ra yin ni iye kan nitori na eyin Olorun logo ninu ara yin ati ninu emi yin ti se ti Olorun o ye ki a mo ede enu eni ti o je onigbagbo ati iranse Olorun ninu Samueli 2:15 ni ati nka ese ikerinla ati ese ike dogun o nti anka nihi o je apere fun wa bi enikokan o je apere o nti o ye ki a ma so fun Jesu Christi oluwa ati olugbalawa ni igba gbogbo o si je apere iru iwa ti o ye ki a ni ninu ijo pelu awon adari wa ninu ijo wo lati ese ikerinla Samueli keji Samueli keji orike dogun ese ikerinla Dafidi si we fun gbogbo won awon iranse re ti o wa lodo re ni Jerusalem pe edide e je ki a sa lo nitori pe ko si eni ti yo gba wa lowo Absalom e yara ki a lo kuro ki ohun ma ba yara le wa ba ki o ma si mu ibi ba wa ki o ma si fi oju eda pa ilurun nihi ni an ri Dafidi bi o ti le je wi pe o ni isoro o ni wahala bi o ti le je wi pe omo bibi inu re lo dide si awon eniyan woyi ti a pe ni iranse Dafidi sibe won mo wi pe awon je iranse ati wi pe Dafidi o nje oba lori won won o ka wahala ti Dafidi ni ailera alebo ti Dafidi ni won gba wi pe o si je oba lori won wo ede enu won ki o le ye o wi pe awa ti agba Jesu gege bi olowa ati olugbala wa iru ede yi lo ye ko wa lenu wa ni ese ke dogun awon iranse oba si we fun oba pe gege bi gbogbo eyi ti oluwa wa oba nfe wo awa iranse re ti mura tan o ye ke amo we pe bi a ba nba oluwa soro ke amo we pe o je olugbala wa o je oba fun wa bi awon ti o wa ninu aye bi won o ti le gba gbo awa gba Jesu gbo ke a si mo we pe gege bi eni ti o se ise iranse o ye ke a so fun o we pe gege bi gbogbo eyi ti oluwa wa oba nfe nitori o le oba awon oba oluwa awon oluwa ki a si so fun o we pe iranse re ti mura tan ati ninu ijo pelu bi abani adari lori wa tabi oluso agutan lori wa o ye ki a le mo we pe bi oluso agutan bi o ba tin lana sile we pe ise esin ti a o se niyi ki se we pe ki a ma jiyan ki a ma so we pe rara ona miran wa to ye ka gbe iru ise be gba o ni ki a ma dahun bi awon iranse Dafidi bi won ti dahun ki a so we pe ohun gbogbo ti oluwa tabi ti adari wa ba nfe awa iranse re amuratan ninu awon oba kini ori ogun awon oba kini ori ogun ese ikerin oba Israel si da o si dahun o si we pe oluwa mi oba gege bi oro re ti re li mi ati ohun gbogbo ti mo ni awa ti a je omo olorun iru oro yi ni o ye ki o wa lenu wa we pe olorun wa oluwa wa oba lori wa oba lori ijo we pe ti re li awa ati ohun gbogbo ti ani nigbati iyi ba ye wa yeke yeke a o fi gbogbo okan wa teriba fun gbogbo ofin ati ilana re nitori pe awon omo aye o karamaisiki iru ijo wa ara eni ati iru igboran ati iru ise ese be si olorun o daju wi pe won o tako wa won o se inu nibi ni si wa won o gbo ewuro si wa loju won o si gbiyanju lati da lati di wa lona ni gbogbo ona awon wahala ati inu nibi ni won yi ni a npe ni agbelebo a si ni lati gbe awon agbelebo won yi ki a ma tele Jesu ki a si ma tesiwaju ninu ise isin olorun nisisiyi ipa keji ninu iwaaso wa sisin olorun ati ijo olorun pelu ifara eni robo sisin olorun pelu ijo olorun je ki o ye o wi pe bi a ba nso wi pe sisin olorun a nso nipa sisin ijo olorun nitori wo pe a o le pa ala sarin awon mejeji bi o ba sin olorun ori lati sin ijo olorun ninu chronicle keji ori ikarun din logoji chronicle keji ori karun din logoji ese iketa o si we fun awon omo lefi ti nko gbogbo israeli ti se mimo si oluwa o nso nihin awon iranse awon ti won se ise esin ni ile israeli o pe won ni awon omo lefi awon yi ni ati ya soto fun ise esin oluwa o nso fun won wi pe egbe apoti eri mimo ni lo sinu ile na ti solomoni omo dafidi oba israeli ti ko ki yo si je eru li ejika yin nitori tele tele won ma gbe apoti eri mimo yi le ejika ni sugbon won so wi pe ki won ki o gbe lo si temple ti solomoni ti o ti ko oni esin oluwa olorun yin nisisin yi ati israeli awon eniyan re oni esin oluwa bi e ba si tin sin oluwa

sí ẹni tó ń tẹ̀lé Jésù, ìránṣẹ́ Jésù, ìránṣẹ́ Ọlọ́run, irú ìkà bẹ́ẹ̀ kìí ṣe ènìyàn ló ń ṣe é sí, ó ń ṣe ìkà bẹ́ẹ̀, ó ń ṣe é sí Olúwa fúnrara rẹ̀. Bí o bá sì ṣore, bí o bá ṣe ṣe àánú, bí o bá ṣe ṣe ẹ̀sìn, bí o bá tọ́jú ọmọ Ọlọ́run kan, Ọlọ́run ló ń tọ́jú, Ọlọ́run ló ń fi ìfẹ́ hàn fún, nítorí wípé ohun tí a bá ṣe fún ọmọ Ọlọ́run, Ọlọ́run fún ara rẹ̀ la ṣe fún. Nínú Matthew 25, ẹsẹ̀ 40, èyí ni a rí ọ̀rọ̀ Jésù tó sọ fún wa pé báyìí ni ó rí lọ́jọ́ ìkẹyìn, ohun kéékèèké tí a ṣe, ohun ńláńlá tí a ṣe, yálà ó dára yálà kò dára, bí a bá ṣe é sí ọmọ Ọlọ́run, a ṣe é sí Ọlọ́run. Ọba yóò sì dáhùn, yóò sì wí fún wọn pé lóòótọ́ ni mo wí fún yín, níwọ̀n bí ẹ̀yin ti ṣe é fún ọ̀kan nínú àwọn arákùnrin mi wọ̀nyí tí ó kéré jùlọ, ẹ̀yin ti ṣe é fún mi. Níwọ̀n bí ẹ̀yin ti ṣe fún àwọn arákùnrin mi, àwọn ọmọlẹ́yìn Jésù, ohun wọ̀nyí tí wọ́n ṣe, wọ́n ṣe é sí Jésù. Wo ẹsẹ̀ 55, ẹsẹ̀ 55, nígbà náà ni yóò dá wọn lóhùn wípé lóòótọ́ ni mo wí fún yín, níwọ̀n bí ẹ̀yin kò ti ṣe é fún àwọn, fún ọ̀kan nínú àwọn tí ó kéré jùlọ wọ̀nyí, ẹ̀yin kò ṣe é fún mi. Àwọn wọ̀nyí wọn ò mọ ẹ̀kọ́ tí a ń kọ́ yìí, kí ó tó di wípé ìkópa ojú wọn dé. Wọ́n rò wípé bí àwọn bá rí Jésù, àwọn ó fẹ́ràn Jésù, bí àwọn bá rí Jésù, àwọn ó ṣe iṣẹ́ ìránṣẹ́ fún Jésù, láì mọ̀ wípé iṣẹ́ ìránṣẹ́ tí a ṣe, oore tí a ṣe, àánú tí a ṣe, àdúrà tí a gbà, ìtọ́jú tí a ṣe fún àwọn ọmọ Ọlọ́run, Ọlọ́run fúnra rẹ̀, Olúwa fúnra rẹ̀ la ń ṣe nǹkan wọ̀nyí fún. Àwọn tí a sì kọ̀ tí a kò ṣe, Ọlọ́run ni a kò ṣe nǹkan wọ̀nyí, ni a kò ṣe fún. Nínú Iṣẹ́ àwọn Apostoli, 9:4-5, Iṣẹ́ àwọn Apostoli, 9:4, ó sì ṣubú lulẹ̀, èyí ń sọ nípa Saulu. Ó gbọ́ ohùn tí ó ń fọ̀ sí i pé, Saulu, Saulu, èé ṣe tí ìwọ fi ń ṣe inú níbí ni sí mi? Saulu kò tí ì rí Jésù lójúkojú, ṣùgbọ́n ó ṣe inú níbí ni sí àwọn ìjọ. Ohun tí Saulu ṣe sí àwọn ìjọ, Jésù sọ wípé òun ló ṣe é sí. Ó ní, Saulu, Saulu, èé ṣe tí ìwọ fi ń ṣe inú níbí ni sí mi? Ó sì wípé, ìwọ ta ni, Olúwa? Olúwa sì wípé, èmi ni Jésù, ẹni tí ìwọ ń ṣe inú níbí ni sí. Ohun ìrora ni fún ọ láti tàpá sí ẹ̀gún. Àwa náà mọ̀ wípé a máa ń sọ ní èdè Yorùbá wípé ẹni tí a bá fẹ́ ìyá rẹ̀ ni ọmọ rẹ̀ wu ni. Nítorí bẹ́ẹ̀, ohun tí a bá ṣe sí ọmọ, ìyá la ṣe é sí. A máa ń sọ pẹ̀lú wípé ẹni tí ó rí ewúrẹ́ ẹni tí ó nà án lọ́pàá, eléwúrẹ́ ni onítọ̀hún kórira. Nítorí bẹ́ẹ̀, ohun tó bá ṣe sọmọ Ọlọ́run, ohun tó bá ṣe sí ìjọ Ọlọ́run, Ọlọ́run fúnra rẹ̀ ló ń ṣe é sí. Ó yẹ kí a wo ipa méjì ti iṣẹ́ ẹ̀sìn Ọlọ́run tí ó pín sí, tàbí iṣẹ́ ẹ̀sìn sí ìjọ Ọlọ́run tí ó pín sí. Ìkíní, sísin ìjọ lápapọ̀ gẹ́gẹ́ bí ara kan. Bí a bá ń sọ nípa sísin ìjọ Ọlọ́run, èyí pín sí méjì. Ìkànnì wípé a ń sin ìjọ Ọlọ́run lápapọ̀ bí ara kan. Ìkejì ni wípé a ń sin olórí jorí ọmọ ìjọ kọ̀ọ̀kan. Yẹ kí a wò ó ní kọ̀ọ̀kan. Ìkíní, sísin ìjọ lápapọ̀. Nínú Iṣẹ́ àwọn Apostoli, 20, 9:11, bí mo ti ń fi ìrẹ̀lẹ̀ ọkàn gbogbo sin Olúwa àti omijé púpọ̀ pẹ̀lú ìdánwò tí ó bá mi nípa

ìdènà àwọn Júù. Bí èmi kò ti fà sẹ́yìn láti sọ ohunkóhun tí ó ṣàǹfààní fún yín, àti láti máa kọ yín ní gbangba, èyí jẹ́ bí a ti ń wàásù nísinsìnyí, ó jẹ́ wípé a ń ṣe iṣẹ́ ìránṣẹ́ fún ìjọ lápapọ̀ láti máa kọ yín ní gbangba. Ṣùgbọ́n ó tún wá sọ fún wa wípé láti máa kọ yín láti ilé dé ilé, èyí jẹ́ wípé a ń ṣe iṣẹ́ ìsìn fún ẹnì kọ̀ọ̀kan tàbí sí ẹnì kọ̀ọ̀kan nínú ìjọ. Nínú Galatia orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàlá, nítorí a ti pè yín sí òmìnira ara, kìkì pé kí ẹ má ṣe lo òmìnira yín fún ààyè sípa ti ara, ṣùgbọ́n ẹ máa fi ìfẹ́ sí ọmọnìkejì yín. Níkọ̀ọ̀kan, ó yẹ kí a mọ̀ wípé a ní láti sin ẹnì kọ̀ọ̀kan nínú ìjọ, a ní láti ṣe iṣẹ́ ìránṣẹ́, iṣẹ́ ìsìn fún ẹnì kọ̀ọ̀kan nínú ìjọ, a ní àwọn ojúṣe kan nínú iṣẹ́ ìránṣẹ́ gbangba sí ìjọ lápapọ̀. Ó ṣeéṣe kí a wà nínú ẹgbẹ́ àwọn akọrin, ó ṣeéṣe kí a wà nínú ẹgbẹ́ àwọn tí ń ṣọ́nà, ó ṣeéṣe kí a wà nínú ẹgbẹ́ àwọn tí ń fàdúrà jagun, ó ṣeéṣe kí a máa darí ìdàpọ̀ ojú ilé, ó sì ṣeéṣe kó jẹ́ wípé adarí ẹkùn la fi wá ṣe, ó ṣeéṣe kí a jẹ́ oníwàásù. Àwọn irú iṣẹ́ tí a ń sọ wọ̀nyí, wọ́n jẹ́ iṣẹ́ ìsìn tí a ń ṣe sí ìjọ lápapọ̀, ṣùgbọ́n iṣẹ́ Ọlọ́run kò parí síbẹ̀. Bí a ti ní ojúṣe tí a ń ṣe fún ara lápapọ̀, bẹ́ẹ̀ ni a ní èyí tí a ń ṣe sí ẹnì kọ̀ọ̀kan fún ẹnì kọ̀ọ̀kan ní inú iṣẹ́ ìsìn wa. Bí Jésù Kristì, bí ó ṣe ní iṣẹ́ ìsìn sí gbogbo àgbáyé, bẹ́ẹ̀ ló ní sí ìjọ, bẹ́ẹ̀ ló sì ní sí ẹnì kọ̀ọ̀kan. Èyí jẹ́ àpẹẹrẹ tàbí àpèjúwe fún wa. A ní iṣẹ́ ìsìn tí a ní láti ṣe sí gbogbo àgbáyé, ẹ lọ kí ẹ wàásù ìrere fún gbogbo ayé. A ní èyí tí a ní láti ṣe nínú ìjọ, nítorí ó fi àwọn kan ṣe bí apostoli, bí wòlíì, bí ajíhìnrere, bí olùkọ́ni àti bí olùṣọ́ àgùntàn, kí a lè ṣe ara Jésù ní pépé. Ṣùgbọ́n bí a ti ní iṣẹ́ ìránṣẹ́ sí ayé, iṣẹ́ ìránṣẹ́ sí ìjọ, àti iṣẹ́ ìránṣẹ́ sí ẹnì kọ̀ọ̀kan, ó yẹ kí a mọ̀ wípé ìrẹ̀lẹ̀ ní láti gbé wa wọ̀, àbí a ní láti gbé ìrẹ̀lẹ̀ wọ̀ kí a lè ṣe iṣẹ́ yìí. Àpẹẹrẹ yìí ni Jésù fún wa nínú Jọ̀hánù orí kẹtàlá láti ẹsẹ̀ ìkejìlá. Ó ní Jọ̀hánù orí kẹtàlá ẹsẹ̀ ìkejìlá, nítorí náà lẹ́yìn tí ó ti wẹ ẹsẹ̀ wọn tán, tí ó sì mú agbádá rẹ̀, tí ó sì tún jókòó, ó wí fún wọn pé, ẹ̀yin mọ̀ ohun tí mo ṣe sí yín, èyí jẹ́ pé ẹ ha mọ ohun tí mo ṣe sí yín, ṣé ẹ ti rí ohun tí mo ṣe sí yín? Ẹ̀yin ń pè mí ní Olúwa, olùkọ́ni àti Olúwa, ẹ̀yin wí rere, bẹ́ẹ̀ ni mo jẹ́. Ǹjẹ́ bí èmi tí ṣe Olúwa àti olùkọ́ni yín bá wẹ ẹsẹ̀ yín, ó tọ́ kí ẹ̀yin pẹ̀lú sì máa wẹ ẹsẹ̀ ara yín, nítorí mo ti fi àpẹẹrẹ fún yín kí ẹ̀yin kí ó lè máa ṣe gẹ́gẹ́ bí mo ti ṣe sí yín. Ó yẹ kí ó yé gbogbo ẹnì kọ̀ọ̀kan wa wípé a kò lè dúró gangan bí òpó iná ojú títì kí a sọ wípé a ń wẹ ẹsẹ̀ fún ẹlòmíràn. Nítorí bẹ́ẹ̀, iṣẹ́ ìsìn wa, ó gba wípé kí a rẹlẹ̀, ó gba wípé kí a bẹ̀rẹ̀, ó gba wípé kí a tẹríba, kí a tó lè ṣe iṣẹ́ ìsìn tó pé, iṣẹ́ ìsìn tó péye, àti iṣẹ́ ìsìn tó jẹ́ ìtẹ́wọ́gbà. Wípé bí a bá ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀, gbogbo ẹ̀mí tinú mi ni ó ṣe, a gbọ́dọ̀ kọ́ sílẹ̀. Gbogbo ẹ̀mí tí ń gbéraga, a ní láti kọ́ sílẹ̀, láti mọ̀ wípé iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ wa, nínú ìjọ tàbí sí ayé, sí ẹlẹ́ṣẹ̀ tàbí sí àwọn ọmọ Ọlọ́run, ó gbà wípé kí a rẹlẹ̀, ó gbà wípé kí a tẹríba, ó gbà wípé kí a jẹ́ olóòótọ́ sí Ọlọ́run.
ke si se ise na gege bi Jesu oluwa wa ati olugbala wa bi ohun ti se ise na nisisin ya nlo si ipa keta sisa pon lati gba awon ti onula lona kona bi ya tin wo nkan yi awo apere Jesu Christi fun ara re nitori won pe o so fun wa o ni ohun ti fi apere lele ke awa na ke a ma se gege bi ohun ti se ninu Matthew ori ogun ese ikeje din logbon ani gege bi omo eniyan ko ti wa ke a se iranse fun bi ko se lati se iranse fun ni ati lati fi emi re se irapada opolopo eniyan oni omo eniyan yin so nipa Jesu ko wa pe ke a ma se iranse fun ohun sugbon ohun fe ohun gba lati se iranse fun wa iranse ti o se fun wa ni o je ki a ni igbala iranse ti o se fun wa lo je ko wa lori igi agbelebu fun eni kokan wa iranse to se fun wa lo je ko ta eje re sile ki a ba le ni igbala isodotun isodi mimo iyipada to peye ninu Corinthians keji ni iwe mimo tun ran wa leti ohun ti Jesu je tele tele ati ohun ti o se ki a ba le ni oro iye ainipekun Corinthians keji ori kejo ese ikesan nitori eyin mo ore ofe oluwa wa Jesu Christi pe bi ohun ti le je oloro ri sugbon nitori yin oditalaka ki e ki ele ki a le so yin di oloro la nipa aini re eyi ni ise esin ti Jesu Christi to se bi o ba ka itan Jesu papa nigbati a fi han nigbati a mu ati nigbati Peteru yo ida ti o be enikan leti bi Jesu ti so wi pe ohun lagbara fun ara ohun lati koya bi ohun ba fe koya sugbon bi ohun ba ko iya na o je wi pe igbala koni le je ti wa nitori be Jesu ko ko iya gbogbo iya to je nigbati a bi o mo wi pe iya aboje an gbe kaakiri o mo wi pe iya ile je pelu nitori wi pe o ni omo eniyan koni ibi ti yo fi ori re le iya aso je iya gbogbo nkan lo je Jesu ati wi pe nigbati a fi han nigbati a mu nigbati a kan mo agbelebo o ni o se se fun ohun lati pe awon legion angeli ki won ki o le je ranwo fun ohun bi on ba fe se be sugbon Jesu ko fe ko iya ki o ba le se iranse fun eni kokan wa o ma n gbo ti awon eyan ma n so wi pe awon koya onigbagbo ki se be eyi ni a fi n gbo wi pe elomiran so wi pe ohun ore koya tabi ogun koya tabi olu koya tabi ade koya sugbon a so fun pe bi o se ti Jesu ni ohun o koya o gba iya je oruko Jesu ni ore jiya ki se ore koya nitori igbala wa ni Jesu sese iru nkan wonyi awa na ko ye ki a je omo koya omo jiya lo ye ki a ma je nitori igbala awon elomiran nitori igbala wa ni Jesu sese iru nkan wonyi awa na ko ye ki a je omo koya omo jiya lo ye ki a ma je nitori igbala awon elomiran nitori idande awon elomiran nitori wipe ki awon elomiran ki won ki o ba le kuro ninu ipo osi ti won wa ki won ki o le lo si orun rere ki won ki o le wa si apa ati oluwa o ye ki a setan ki a le saapon ki a le se ohunkohun ti o gba wa ti o na wa lona kona lati gba awon ti o nu lati gba won opolopo lo kawo gbera nipa ti emi ti won se awawi we pe a ori se se fọlọrun ni sugbon o ye ki a mo we pe enikokan wa bi o ba kawo gbera owo to dile ni isu ma nri lo Jesu si n so fun wa o ni e se
ti o fi duro lati oni moni lai rise ninu Matthew ori ogun lati ese ikefa lo ti je ki oye wa oni o si jade lo lakoko wakati kokanla ojo oni awon ori awon lai rise miran ti o nduro o si wi fun won pe ise ti eyin fi duro lati oni moni lai rise won si wi fun pe nitori ko si eni ti o fun wa li agbase e je wi pe bi iwo na bi o ba nse ro awa wi bayi o ti la oju re lati ri oko ti o pon fun ikore o si ti se ti re lati gbo ohun ti emi olorun so eyi ni o fi so fun won ni ese ikeje yi o wi fun won pe e lo pelu sinu ogba ajara eyi ti o ba to li emi ni eyin o si ri gba oke aimoye awon elese ni ayika wa ni o nduro fun oro igbala won fe gbo bi a o se gba won la won fe gbo oro ihirere Jesu wa n so fun awe pe ki a lo lati waasu fun won ninu Matthew ori kewa lati ese ikefa sugbon e kukuto awon agutan ile Israel ti o nu lo bi eyin si tin lo e ma waasu we pe ijoba Olorun ku si dede oni bi a o ti tuka nihi bi a o ti ma lo si ile wa bi a o ti kuro ni ipago ki a ma lo ki a ma waasu irere ki a ma so fun won wi pe ijoba Olorun ku si dede ese kejo e ma se dida ara awon olokun e so awon adete di mimo e si ji awon oku dide ki e si ma le awon emi esu jade o wa so fun awe pe ki se to lowo ki se we pe bi a ba tin se tan ki a ma toro owo lowo awon ti a n sise iranse fun ofe le eyin igba ofe le ki e fi fun ni so se se be mo ni so se se be ninu Luke ori kewa ese ikeji ati ese iketa o si we fun won pe ikore po awon elese won pojo awon eni ti o ti di eni igbala nitori be ikore po awon ti won duro lati gbo oro yin rere oro ti yo gba won la oro ironu po ada oro igbagbo ikore po awon ti won lo si ile isin ṣùgbọ́n tí ó jẹ́ wípé ọ̀rọ̀ ìrere ẹ̀kọ́ ìrere bí wọ́n ṣe ní ìgbàlà kò tí yé wọn wọ́n pọ̀ ìkórè pọ̀ ṣùgbọ́n àwọn alágbàṣe kò tó nǹkan nítorí náà ẹbẹ olúwa ìkórè kí ó lè ran àwọn alágbàṣe sínú ìkórè rẹ̀ mo gbàdúrà wípé ó jẹ́ ìkan nínú wọn lára àwọn tí ó lọ wá àwọn tí ó sọnù àwọn tí ó wà nínú ẹ̀ṣẹ̀ àwọn tó ń pàfọ̀ nínú ẹ̀ṣẹ̀ lára àwọn tí ó lọ wá wọn tí ó mú wọn wá sílé sí ọ̀dọ̀ Jésù nínú Luke orí kẹẹ̀ẹ́dógún láti ẹsẹ̀ ìkẹrin ọkùnrin wo nínú yín tí ó ní 100 àgùntàn bí ó bá sọ ọ̀kan nù nínú wọn tí kì yóò fi 99 ìyókù sílẹ̀ nínú ijù tí kì yóò sì tọ́sẹ̀ èyí tí ó nù lọ títí yóò fi rí ohun tí ọlọ́run sọ fún wa ni wípé kí a tọ àwọn tí ó nù lọ kí a wá wọn kí a wàásù sí wọn kí a gbàdúrà fún wọn kí a ṣe ohun gbogbo ní ipa wa tí a lè ṣe títí a ó fi rí wọn títí a ó fi jèrè wọn sínú ìjọba ọlọ́run nígbà tí ó sì ti rí i tán ó gbé eléjìká rẹ̀ ó ń yọ̀ ayọ̀ kan tí a ní ni wípé àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n rí ìgbàlà bí ò bá sí irú ìgbàlà bẹ́ẹ̀ fún àwọn tí ń ṣègbè kò sí ayọ̀ kan tí o lè ní gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run nígbà tí ó sì dé ilé ó pe àwọn ọ̀rẹ́ àti aládùúgbò rẹ̀ jọ ó ń wí fún wọn pé ẹ bá mi yọ̀ nítorí tí mo rí àgùntàn mi tí ó ti sọnù mo wí fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ayọ̀ yóò wà lé ọ̀run lórí ẹlẹ́ṣẹ̀ kan tí o ronú kò wàdà ju lórí olóòótọ́ 99 lọ tí kò ṣe àìní ìrònú pọ̀ wàdà èyí ni iṣẹ́ tó jẹ wá lógún iṣẹ́ ìjèrè ọkàn
iṣẹ́ tó ṣe pàtàkì jùlọ, iṣẹ́ tó súnmọ́ ọkàn Ọlọ́run jùlọ. Olúwa ń fẹ́ kí a gbàgbé ìrora wa. Olúwa ń fẹ́ kí a fi ìlépa ti ayé kí a fi sílẹ̀, kí a farada ìpọ́njú, kí a farada ẹ̀yà, kí a pinnu, kí a jẹ̀jẹ̀ wípé a ti ṣetán láti náwó, láti nọ́ra fún ìgbàlà àwọn ẹlòmíràn, àbá àti ṣetán. Olúwa ń fẹ́ kí a tara ṣàṣà láti fi ọ̀nà ìgbàlà han àwọn ẹlẹ́ṣẹ̀ tí ń ṣègbé, gẹ́gẹ́ bí Paul, gẹ́gẹ́ bí Esther, bí wọ́n ti pa ìdíwọ́ gbogbo ti sápá kan, tí wọ́n sì bá Ọlọ́run dá májẹ̀mú wípé wọ́n ó jẹ́ ohun èlò ìgbàlà fún ìgbàlà, ohun èlò ìgbàlà fún ìgbàlà ọkàn àwọn ẹlẹ́ṣẹ̀. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run sọ wípé kí a pa gbogbo ìdíwọ́, kí a pa wọ́n tì sápá kan, kí a ba lè jẹ́ ohun èlò ìgbàlà fún ọkàn àwọn ẹlẹ́ṣẹ̀. Ọlọ́run bè lọ́wọ́ rẹ wípé kí o dìde, wípé kí o ṣe, kí o ṣe kíá, kí o lọ sọ fún àwọn ẹlẹ́ṣẹ̀, kí a jẹ́ ilé tí ọmọ. Ọlọ́run jẹ́ kí a jẹ́ ilé tí ọmọ, kí a má jẹ́ agbọ́mágbà. Bí o bá jẹ́ ilé tí ọmọ, gbọ́ bí Olúwa ti ń bẹ̀bẹ̀, iṣẹ́ wà fún gbogbo wa. Gbọ́ bí ẹ̀mí ti ń wí pẹ̀lú wípé jẹ́ ìpè náà báyìí, mo ṣetán láti ṣiṣẹ́ fún ọ Jésù, èmi dé, ràn mí. Mo fẹ́ láti ṣe ìfẹ́ rẹ ní pípé, n ó lọ síbi tó o bá ràn mí. Mo ṣetán láti ṣiṣẹ́ fún ọ Jésù, èmi dé, ràn mí. Bọ́ọ̀nà tilẹ̀ ṣókùn, ẹ̀rù kò bà mí, mo ṣetán fún iṣẹ́ Olúwa. Ohùn kan pè ọ nísinsìnyí, fetí sí ohùn náà, ó ń sọ sí ọ létí jẹ́jẹ́, jẹ́ ìpè náà báyìí pé mo ṣetán láti ṣiṣẹ́ fún ọ Jésù, èmi dé, ràn mí. Ọkàn púpọ̀ wọ́n ń kú nínú ọ̀sẹ̀, yára láti ṣe ìrànwọ́ nítorí àkókò ń kọjá lọ. Dìde nísinsìnyí kí o sọ fún Jésù báyìí pé mo ṣetán láti ṣiṣẹ́ fún ọ Jésù, èmi dé, ràn mí. Mo fẹ́ láti ṣe ìfẹ́ rẹ ní pípé, wọ́n lọ síbi tí o bá ràn mí. Mo ṣetán láti ṣiṣẹ́ fún ọ Jésù, èmi dé, ràn mí. Bọ́ọ̀nà tilẹ̀ ṣókùn, ẹ̀rù kò bà mí, mo ṣetán láti ṣiṣẹ́ fún ọ Jésù. Ẹ̀mí Ọlọ́run pè ọ́, ó ń sọ fún ọ wípé kí o dìde láti ṣiṣẹ́ fún Ọlọ́run, nítorí ìkórè pọ̀, alágbàṣe ò tó nǹkan. Ó wá ń sọ fún ọ wípé kí o múra sílẹ̀, kí o ṣetán láti jìyà, kí o ṣetán láti farada ìpọ́njú, kí o ṣetán láti ná ohunkóhun tí ó gbà ọ́, tí ó ná ọ, kí o ṣetán láti náwó, láti nọ́ra, láti gba àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn tó ń kú nínú ẹ̀ṣẹ̀, láti gba àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn tó wà nínú òkùnkùn, láti gba àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn tí wọn ò mọ nípa Jésù Olùgbàlà Olúwa wa. Kí o ṣetán, kí o múra sílẹ̀ láti ṣe ohunkóhun tí ó gbà, láti ná ohunkóhun tí ó ná, láti sọ fún àwọn ẹlẹ́ṣẹ̀ wípé ìgbàlá wà lẹ́sẹ̀ àgbélébò. Pè wọ́n wá, mú wọn wá, jẹ́ kí wọn kí ó gbọ́ ọ̀rọ̀ ìgbàlà láti ẹnu rẹ. Olúwa ràn ọ níṣẹ́ ṣe ò fẹ́ kọ iṣẹ́ fún Ọlọ́run. Olúwa ràn ọ níṣẹ́ ń pè ọ́ wípé kí o jẹ́jẹ́, kí o sọ fún Ọlọ́run wípé mo ṣetán láti ṣiṣẹ́ fún ọ Jésù, mo dé o, ràn mí.

0: Ìwé Jobu. Orí ìkẹtàlá. Wo, ojú mi ti rí gbogbo èyí rí, etí mi sì gbọ́, ó sì ti yé. Ohun tí ẹ̀yin mọ̀, èmi mọ̀ pẹ̀lú. Èmi kìí ṣe ọmọ ẹ̀yin yín, ní tòótọ́, èmi ò bá Olódùmarè sọ̀rọ̀, èmi sì ń fẹ́ bá Ọlọ́run sọ àsọyé. Ẹ̀yin ni oníhùmọ̀ èké, oníṣègùn lásán ni gbogbo yín. Ó ṣe, ẹ̀bá kúkú pa ẹnu yín mọ́ pátápátá, èyí ni ní ìbá sì ṣe ọgbọ́n yín. Ẹ gbọ́ àwíyé mi ní ìsinsìnyìí, ẹ sì fetí sílẹ̀ sí àròyé ẹnu mi. Ẹ̀yin fẹ́ sọ ìsọkúsọ fún Ọlọ́run, kí ẹ sì fi ẹ̀tàn sọ̀rọ̀ gbé. Ẹ̀yin fẹ́ ṣojú ṣáájú rẹ̀, ẹ̀yin fẹ́ gbìjà fún Ọlọ́run. Ó wá dára tí yóò fi kúdi yín sílẹ̀, tàbí kí ẹ̀yin tàn án bí ẹnìkan ti tan ẹnìkejì. Yóò máa bá yín wí ní tòótọ́ bí ẹ̀yin bá ṣojú ṣáájú ènìyàn ní kọ̀kọ̀. Ìwọ ọlá rẹ̀ kì yóò bà yín lẹ́rù bí. Ipáya rẹ̀ kì yóò pa yín láyà. Ìrántí yín dàbí eérú. Ìlú odi yín dàbí ìlú odi amọ̀. Ẹ pa ẹnu yín mọ́ kúrò lára mi kí èmi kí ó lè sọ̀rọ̀. Ohun tí ń bọ̀ wá bá mi kí ó máa bọ̀. Ǹjẹ́ nítorí kí ni èmi ṣe ń fi eyín mi bu ẹran ara mi jẹ, tí mo sì gbé ẹ̀mí mi lé ara mi lọ́wọ́? Bí ó tilẹ̀ pa mí, síbẹ̀ èmi ó máa gbẹ́kẹ̀lé, ṣùgbọ́n èmi ó máa tẹnumọ́ ọ̀nà mi níwájú rẹ̀. Èyí ni yóò sì ṣe ìgbàlà mi pé àgàbàgebè kì yóò wá síwájú rẹ̀. Ẹ gbọ́ ọ̀rọ̀ ẹnu mi ní ìfàyàbalẹ̀ àti àsọpé mi ní etí yín. Wò ó ní ìsinsìnyí, èmi ti làdí ọ̀ràn mi sílẹ̀, èmi mọ̀ pé a ó dá mi láre. Ta ni ohun tí yóò bá mi ṣàròyé? Ǹjẹ́ ní ìsinsìnyí, èmi fẹ́ pa ẹnu mi mọ́, èmi ó sì jọ̀wọ́ ẹ̀mí mi lọ́wọ́. Ṣùgbọ́n ọ̀kan ni, má ṣe ṣe ohun méjì yìí sí mi. Nígbà náà ni èmi kì yóò sì fi ara mi pamọ́ kúrò fún ọ. Fa ọwọ́ rẹ sẹ́yìn kúrò lára mi, má sì jẹ́ kí ẹ̀rù rẹ kí ó pa mi láyà. Nígbà náà ni kí ìwọ kí o pè, èmi ó sì dáhùn. Tàbí jẹ́ kí n máa sọ̀rọ̀, kí ìwọ kí o sì dá mi lóhùn. Mélòó ni àìṣedédé àti ẹ̀ṣẹ̀ mi? Mú mi mọ ìrékọjá àti ẹ̀ṣẹ̀ mi. Nítorí kí ni ìwọ ṣe pa ojú rẹ mọ́, tí o sì yàn mí lé ọ̀tá rẹ? Ìwọ fa ewé ya tí afẹ́fẹ́ ń fẹ́ sìn ín sọ́hùn-ún. Ìwọ sì máa lépa àkémọ́lẹ̀ pòpòrò gbígbẹ. Nítorí pé ìwọ kọ̀wé ohun kíkorò sí mi, o sì mú mi ní àìṣedédé ewé mi. Ìwọ kan àbàmọ́ mi lẹ́sẹ̀ pẹ̀lú. Ìwọ sì ń wo ipa ọ̀nà ìrìn mi lé àwòfín. Ìwọ sì ń fi àlàyé gìgísẹ̀ mi ká, àní yí ẹni tí a ti run ká, bí ohun tí ó bu, bí aṣọ tí kòkòrò jẹ bàjẹ́.
1: DCLM Radio, the spiritual warfare is our concern.
0: Orí ìkẹrìnlá. Ènìyàn tí a bí nínú obìnrin, ọlọ́jọ́ díẹ̀ ni, ó sì kún fún ìpọ́njú, ó jáde wá bí ìtànná ewéko, a sì ké lulẹ̀, ó sì ń fò lọ bí òjìji, kò sì dúró pẹ́. Ìwọ sì ń ṣíjú rẹ wo irú èyí ni, ìwọ sì mú mi wá sínú ìdájọ́ pẹ̀lú rẹ. Ta ni ó lè mú omi mọ́ láti inú àìmọ́ jáde wá? Kò sí ẹnìkan. Ǹjẹ́ a ti pinnu ọjọ́ rẹ̀? Iye oṣù rẹ ń bẹ ní ọwọ́ rẹ, ìwọ ti pààlà rẹ, bẹ́ẹ̀ ni òun kò lè kọjá rẹ. Yí padà kúrò lọ́dọ̀ rẹ, kí ó lè sinmi títí yóò fi pé ọjọ́ rẹ bí alágbàṣe. Nítorí pé àbá wà fún igi bí a bá ké lulẹ̀, pé yóò sì tún sọ, àti pé ẹ̀ka rẹ̀ titun kì yóò dá. Bí gbòǹgbò rẹ tilẹ̀ di ogbó nínú ilẹ̀, tí kùkùté rẹ sì kú ní ilẹ̀, síbẹ̀ nígbà tí ó bá gbóòórùn omi, yóò sọ, yóò sì yọ ẹ̀ka jáde bí ewéko. Ṣùgbọ́n ènìyàn kú, a sì ṣàn dànù. Àní ènìyàn jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́, òun a dà. Bí omi ti tán nínú ipa odò, tí odò sì fà tí sì gbẹ, bẹ́ẹ̀ ni ènìyàn dùbúlẹ̀ tí kò sì dìde mọ́. Títí ọ̀run kì yóò fi sí mọ́, wọn kì yóò jí, a kì yóò jí wọn kúrò lójú oorun wọn. Ìwọ ìbá fi mí pamọ́ ní ipò òkú, kí ìwọ kí ó fi mí pamọ́ ní ìkọ̀kọ̀, títí ìbínú rẹ yóò fi ré kọjá. Ìwọ ìbá lànà ìgbà kan sílẹ̀ fún mi, kí o sì rántí mi. Bí ènìyàn bá kú, yóò sì tún yè bí. Gbogbo ọjọ́ ìgbà tí a là sílẹ̀ fún mi ni èmi ó dúró dè títí àmúdọ̀tun mi yóò fi dé. Ìwọ ìbá pè, èmi ìbá sì dá ọ lóhùn. Ìwọ sì ní ìfẹ́ sí iṣẹ́ ọwọ́ rẹ. Ṣùgbọ́n ní ìsinsìnyí, ìwọ ń kàyè ìṣiṣẹ́ mi. Ìwọ kò fa ọwọ́ rẹ kúrò nítorí ẹ̀ṣẹ̀ mi. A fi ìdí dídì ìrékọjá mi nínú àpò, ìwọ sì rán àìṣedédé mi pọ̀. Àti ní tòótọ́, òkè ńlá tí ó ṣubú, ó dasán. A sì ṣí àpáta kúrò ní ipò rẹ̀. Omi a máa yìnrìn òkúta. Ìwọ sì mú omi ṣànbo ohun tí ó kù jáde lórí ilẹ̀. Ìwọ sì sọ ìrètí ènìyàn di òfo. Ìwọ sì ṣẹ́gun rẹ̀ láéláé. Òun sì kọjá lọ. Ìwọ pa àwọn ojú rẹ̀ dà. O sì rán ọ lọ kúrò. Àwọn ọmọ rẹ̀ bọ́ sí ipò ọlá. Òun kò sì mọ̀. Wọ́n sì rẹ̀ sílẹ̀. Òun kò sì kíyèsí lára wọn. Ṣùgbọ́n ẹran ara rẹ̀ ni yóò rí ìrora. ọkàn rẹ̀ ni yóò sì máa ní ìbìnújẹ́ nínú rẹ̀. Ìwé Jóòbù orí ìkẹẹ̀dógún. Nígbà náà ni Elifasi ará Tema dáhùn wípé ọlọ́gbọ́n a máa sọ̀rọ̀ ìmọ̀ asán kí ó sì máa fi afẹ́fẹ́ ìlà ọrùn kun ara rẹ̀ nínú. Òun lè máa fi àròyé sọ̀rọ̀ tí kò lé èrè tàbí pẹ̀lú ọ̀rọ̀ nínú èyí tí kò lè fi ṣe rere. Àní ìwọ ṣàìbẹ̀rùtì, ìwọ sì dé àdúrà lọ́nà níwájú Ọlọ́run. Nítorí pé ẹnu ara rẹ ni ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, ìwọ sì yan ahọ́n alárekérekè ní ààyò. Ẹnu ara rẹ ni ó dá ọ lẹ́bi, kì í ṣe èmi. Àní ètè ara rẹ ni ó jẹ́rìí tì ọ́. Ìwọ ẹṣẹ̀ ọkùnrin tí a kọ́ bí tàbí a dá ọ ṣáájú àwọn òkè. Ìwọ gbúrò àṣírí Ọlọ́run rí tàbí ìwọ a dá ọgbọ́n dúró sọ́dọ̀ ara rẹ. Kí ni ìwọ mọ̀ tí àwa kò mọ̀? Òye kí ni ó yí ọ tí kò sí nínú wa? Eléwu ogbó àti ògbólógbó ènìyàn wà pẹ̀lú wa tí wọ́n gbójú bàbá rẹ lọ. Ìtùnú Ọlọ́run wa kéré lọ́dọ̀ rẹ, ọ̀rọ̀ kan sì ṣe jẹ́jẹ́ jù lọ́dọ̀ rẹ. Éṣe tí àyà rẹ fi ń dà ọ́ kiri, tàbí kí ni ìwọ tẹjúmọ́ wò fín tí ìwọ fi yí ẹ̀mí rẹ padà lòdì sí Ọlọ́run tí o fi ń jẹ́ kí ọ̀rọ̀kọ́rọ̀ kí ó máa bọ́ lé ẹnu rẹ bẹ́ẹ̀? Kí ni ènìyàn tí yóò fi mọ́ àti ẹni tí Atinú obìnrin bí tí yóò fi ṣe olódodo? Kíyèsí òun, Ọlọ́run kò gbẹ́kẹ̀lé àwọn ẹni mímọ́ rẹ̀, àní àwọn ọ̀run kò mọ́ ní ojú rẹ̀. À ń bọ̀ torí ènìyàn, ẹni ìríra àti eléèrí tí mú ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi. Èmi ò fi hàn ọ́, gbọ́ ti èmi, èyí tí èmi sì rí, òun ni èmi ó sì sọ. Tí àwọn ọlọ́gbọ́n ti pa ní ìtàn láti ọ̀dọ̀ àwọn bàbá wọn wá, tí wọn kò sì fi pamọ́. Àwọn tí a fi ilẹ̀ ayé fún nìkan, àlejò kan kò sì là wọn kọjá. Ènìyàn búburú ń ṣe làálàá, pẹ̀lú ìrora ní ọjọ́ rẹ̀ gbogbo, àti iye ọdún ni a dá sílẹ̀ fún àninilára. Ìró ìbẹ̀rù ń bẹ ní etí rẹ̀, nínú ìrora ni aláparun àdìde sí. O kò gbàgbọ́ pé òun ó jáde kúrò nínú òkùnkùn, a sì ṣa sápá kan fún idà. Ó ń wò káàkiri fún oúnjẹ, wípé níbo ni ó wà. Ó mọ̀ pé ọjọ́ òkùnkùn súnmọ́ tòsí. Ìpọ́njú pẹ̀lú ìrora ọkàn yóò mú un bẹ̀rù. Wọ́n sì ṣẹ́gun rẹ̀ bí ọba tí múra ogun, nítorí pé ó ti nawọ́ rẹ̀ jáde lòdì sí Ọlọ́run, ó sì múra rẹ̀ lé lòdì sí Olódùmarè. Ó súré, ó sì fi ẹ̀yìn gíga kọ lù ú, àní fi ike kókó apata rẹ̀ tí ó nípọn. Nítorí tí ó ń fi ọ̀rá rẹ̀ bo ara rẹ̀ lójú, ó sì ṣe jabajaba ọ̀rá rẹ̀ sí ẹ̀gbẹ́ rẹ̀. Òun sì gbé inú ahoro ìlú ìta kété àti nínú ilé ìlé tí ènìyàn kò gbé mọ́, tí ó múra tán láti di àlàpà. Òun kò lè là, bẹ́ẹ̀ ni ohun ìní rẹ̀ kò lè dúró pẹ́, bẹ́ẹ̀ ni kò lè mú pípé rẹ̀ dúró pẹ́ lórí ilẹ̀ ayé. Òun kì yóò jáde kúrò nínú òkùnkùn, ọwọ́ iná ni yóò jó ẹ̀ka rẹ̀, àti nípasẹ̀ ẹ̀mí ẹnu rẹ̀ ni yóò máa kọjá lọ kúrò, kí òun kí ó má ṣe gbẹ́kẹ̀lé asán. Ó tan ara rẹ̀ jẹ, nítorí pé asán ni yóò já sí èrè rẹ̀. A ó mú un ṣe ṣáájú pípé ọjọ́ rẹ̀, ẹ̀ka rẹ̀ kì yóò sì tutù, yóò sì gbọn tàlùbọ́ èso rẹ̀ dànù bí àjàrà, yóò sì rẹ ìtànná rẹ̀ nù bíi ti igi ólífì, nítorí pé àjọ àwọn àgàbàgebè yóò túká, iná ni yóò sì jó àgọ́ àbẹ̀tẹ́lẹ̀. Wọ́n lóyún ìwà ẹ̀ka, wọ́n sì bí ẹ̀ṣẹ̀, ikùn wọ́n sì pèsè ẹ̀tàn.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Wé Job, orí ìkẹrìndínlógún. Nígbà náà ni Job dáhùn, ó sì wí pé, èmi ti gbọ́ irú ohun púpọ̀ bẹ́ẹ̀ rí, ayọnilẹ́nu onítùnú ènìyàn ni gbogbo yín. Ọ̀rọ̀ asán lè ní òpin, tàbí kí ni ó gbó ọ láyà tí ìwọ fi dáhùn. Èmi pẹ̀lú lè sọ bí ẹ̀yìn, bí ọkàn yín bá wà ní ipò ọkàn mi. Èmi lè kó ọ̀rọ̀ mi pọ̀ sí yín lé ọrùn, èmi a sì mi orí mi sí yín. Èmi ìbá fi ọ̀rọ̀ ẹnu mi gbà yín ní ìyànjú, àti ṣíṣe ètè mi ìbá sì tu ìbìnújẹ yín. Bí èmi tilẹ̀ sọ̀rọ̀, ìbìnújẹ mi kò rù. Bí mo sì tilẹ̀ dákẹ́, níbo ni ìtùnú mi dé? Ṣùgbọ́n ní ìsinsìnyí, ó dá mi lágara.
2: Ìwọ Ọlọ́run mú gbogbo ẹgbẹ́ mi takété.
0: Ìwọ sì fi ìkíwé jẹkún mi lára, tí ó jẹ́rìí tì mí, àti rírù tí ó yọ lára mi. Ó jẹ́rìí tì mí rí ojú mi. Ìbínú rẹ̀ yóò fà mí ya, ó sì ṣọ̀tá mi. Ó pa eyín rẹ̀ keke sí mi, ọ̀tá mi sì gbójú rẹ̀ sí mi. Wọ́n ti fi ẹnu wọn yan sí mi. Wọ́n gbá mi ní ẹ̀rẹ̀kẹ́ ní ìgbà ẹ̀gàn. Wọ́n kó ara wọn jọ pọ̀ sí mi. Ọlọ́run ti fi mí lé ọwọ́ ẹni búburú, ó sì mú mi ṣubú sí ọwọ́ ènìyàn ẹlẹ́ṣẹ̀. Mo ti jókòó jẹ́, ṣùgbọ́n ó fà mí já, ó sì dì mí ní ọrùn mú, ó sì gbọ̀n mí túútú, ó sì gbé mi kalẹ̀ ṣe àmì ìtasí rẹ̀. Àwọn tafàtafà rẹ̀ dúró yí mi káàkiri, ó là mí láyà pẹ̀rẹ̀. Kò sì dá sí, ó sì tú òróró ara mi dà sílẹ̀. ibaje lori ibaje ni o fi ba mi je o sure kolu mi bi omiran mo ran aso apobo ara mi mo si re iwo mi sile ninu erupe oju mi ti pon fun ekun ojiji ku si se si ipe npeju mi ki se nitori aiso ti tokan ni owo mi adura mi si mo pelu ile aye iwo ma se bu eje mi ki ekun mi ma se ni ipo kan nje ni sisin yi kiyesi eleri mi nbe le orun eri mi si nbe loke orun awon ore mi nfi mi sesin ṣugbọn oju mi nda omi je sodo olorun iba se pe enikan le ma se alagbawe fun enikeji lodo olorun bi eniyan kan ti se alagbawe fun enikeji re nitori nigbati iye odun die re koja tan nigba na ni emi lo si ibi ti emi ki yo pada bo
2: iwe job
0: ori 17 emi mi baje ojo mi parun isa oku duro de mi nitooto awon eleya wa lodo mi oju mi si temo imuni binu won nje ni sisin yi fi lele ni onigbowo fun mi lodo re tani oluwa re ti o ba mi so owo po nitori pe iwo ti se won laya kuro ninu oye nitori na iwo ki yo gbe won leke eni ti o fi awon ore han fun igara oni oju awon omo re yo mu ofo o si so mi di eni owe fun awon eniyan niwaju won ni mo dabi eni tuto sile oju oju mi suba ibai pelu nitori ibinu je gbogbo ẹya ara mi si dabi ojiji awon olododo yo yanu si eye eni alaise si binu si awon agabagebe olododo pelu ni yo di ona re mu ati olowo mimo yo ma lera siwaju sugbon bi o se ti gbogbo yin eyi pada ki e si tun bo ni isisin yi emi ko le ri ologbon kan ninu yin ojo ti emi ti koja iro mi ti faja ani iro inu mi aso oru di osan won ni imole sumo ibi ti okunkun de bi mo tile ni ireti ipo oku ni ile mi mo ti tebusun mi sinu okunkun emi ti wi fun idibaje pe iwo ni baba mi ati fun kokoro pe iwo ni iya mi ati arabinrin mi ireti mi ada ni isisin yi bi o se ti ireti mi ni tani yo ri o sokale sinu ogun ipo oku nigba ti ajumo simi po ninu erupe ile
1: This TLM Radio, your spiritual welfare is our concern.
3: Olorun wa laanu, baba wa ni toto. Adupe wo pe atun wa siwaju yin loni lati ko eko bibeli. Amo we pe oro yin jinle. O si gaju ogbon eda lo. Ati we pe emi yin nikan soso ni o le se awari itumo oro ti e ti ko sile. Ebe wa ni pe bi a ti wa loni e o fun wa ni iranwo emi yin ki oro yi ki o ba le ye wa ati ki okan wa ki o ba le gba ki o ba le di mu ki o ba le sasaro lori re ki o ba le fi ohun gbogbo ti a nko si ise adupe wo pe e ti gbo ti wa ni oruko Jesu Christi oluwa wa loni a n tẹsiwaju ninu ẹkọ bibeli wa a n kọ ẹkọ ninu kolose ori kẹta lati ẹsẹ ikẹtadinlogun kolose ori kẹta ẹsẹ ikẹtadinlogun ohunkohun ti ẹyin ba si n ṣe li ọrọ tabi ni iṣe ẹ maa ṣe gbogbo wọn ni orukọ Jesu oluwa e ma fi ope fun olorun baba nipase re ese oro kan soso yi ni ohun ti a n wo loni ninu oro olorun nihin ni a ri ese iwe mimo kan ti o se akojopo awon ofin ti ijoba olorun ni kukuru gege bi o ti ye e ni a fi pe akori ohun ti a n soro lori re loni ni ase kari aye fun gbogbo onigbagbo ilana olorun yi ni ofin kan ninu ti o ni se pelu ise wa oro enu wa ero okan wa ati gbogbo ayidayida wa ni gbolohun kokoro je ki n la aye oba yi we pe a ri pe ofin olorun bibeli o po eti o n je itoni fun wa ni ohun to ye ki a se gege bi onigbagbo sugbon ki o ma ba le ki enikeni ki o ma ba le ni ariwisi oro olorun we pe o ti poju ko yi ohun ohun o mo bi ohun se le se ohun gbogbo ti olorun pa lase nitori pe ko se se fun ohun lati ranti awon ase olorun ti o po to bayi eni o fi je wi pe ninu majemu lai lai ni olorun fun mose ni ofin mewa ninu ofin mewa yi ofin merin akoko won ni se pelu ise wa si olorun ofin ikarun si ikewa to je mefa ninu awon mewa won yi ni o ni se pelu ara wa pelu aladugbo wa pelu awon eniyan gege bi ti wa olorun mu ki gbogbo awon ase re awon ilana re awon ofin re o mo wa si ofin mewa won yi ki o ba le sese lati ranti bi o ba si je eni tin ka bibeli eni tin ko eko bibeli daradara o ri wi pe gbogbo awon iwasu ati alaye ti awon mo le fi nse ti awon alufa nse ti awon woli nse tabi ti a fi nse idajo fun awon mo israeli tabi ti a fi nla won loye tabi ti a fi ngba won ni iyanju awon iti ako ni gbogbo majemu lai lai won je awon itumo ati alaye lori awon ofin mewa ti ati fun won sugbon mo fe ki o ranti pe nigba ti jesu christi de o tun se akojopo gbogbo oro olorun gbogbo ofin olorun o se akojopo won si ofin meji pere bawo lo se so o so fun ni o ni meji ni awon ofin won yi ikini ni pe ki a fe olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo agbara wa bi a ba se be a o ri wi pe ofin kini ikeji iketa ikerin eni ti o ba fe olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo iye pelu gbogbo agbara re a o ri wi pe awon ojuse re si olorun o se nitori wi pe eni ti o ba fe olorun ki yo pe oruko oluwa lasan eni ti o ba fe olorun ni tooto ki o ni olorun miran pelu olorun orun eni ti o ba fe oluwa olorun ni tooto ki yo ya ere kan fun ara re yala ti e ti o wa ni isale ile abi ni inu okun tabi ni ori oke tabi ni oju orun eni ti o ba fe olorun ni tooto yo ranti ojo isimi lati ya asimi mo yo ranti we pe o ye ki a sin olorun o ye ki a bu ola fun olorun eyi ni jesu christi fi so wipe ofin akoko ni wipe ki a fe olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo agbara wa o wa so fun wa wipe ikeji si dabi re nipa wipe a o fe eni keji wa gege bi ara wa eni keji wa ti an wi yi o tumo si gbogbo eniyan iba se baba tabi iya bi a ba feran baba ati iya ni tooto ni ife ti o kun ti o peye a o bowo fun won a o teriba fun won a o gboran si ohun ti won so fun wa ti o wa gege bi oro olorun bi a ba fe eni keji wa a o ni ja lole bi a ba fe eni keji wa a o ni se pan saga pelu iyawo re bi a ba fe eni keji wa a o ni se agbere tabi pan saga pelu oko re bi a ba fe eni keji wa a o ni gbemi re bi a ba fe eni keji wa a o ni jeri eke si eni ti a feran bi a ba fe eni keji wa ni tooto a o ni se oju kokoro ohunkohun ti se ti eni keji wa eni jesu christi ni o fi so fun wa wipe gbogbo ofin olorun gbogbo ase olorun a ko won jo papo si ona meji yi ikini ife si olorun ikeji ife si eniyan gbogbo sugbon mo fe ki o fiye si wipe oro kan wa ninu akojopo ikini ife si olorun ti o tun wa ninu akojopo ikeji ife si eni keji wa oro na ni ife eyi je wipe gbogbo ofin olorun gbogbo mase olorun gbogbo ase olorun ni akojopo si oju kan soso ti o daduro lori ife nihin ni ese ti a nko loni ni paul apostoli bi o tun je ki o ye wa wipe ohun gbogbo ti a ti n keko nipa re ohun gbogbo ti o je ilana ohun gbogbo ti o je ase ohun gbogbo ti o je ohun ti a fi lele fun wa gege bi onigbagbo wipe ki a ma rin ninu re wipe a le mu gbogbo won wa si ese oro olorun kan sosio ye kin to ka si o leti kolose ori keta ese keta dilogun oni bi o ba je wi pe ati ko e kokan bi a ba ti gbo ilana kan lati inu bibeli bi a ba ti ri ase kan lati enu olorun bi a ba ti fun wa ni imole ihinrere oni eyi ni akojopo ohun ti a ti nso fun wa ohun kohun ti eyin ba si nse li oruko li oro tabi ni ise e ma se gbogbo won li oruko Jesu Oluwa e ma fi ope fun Olorun Baba nipase re gba ti o so fun a wi pe ohun kohun bolohun yi ni se pelu gbogbo awon ti o wa ninu Kristi eni ti koni yi pada okan ko le se ohun ti Olorun fe ki a se nihin ani lati koko ni iyipada okan ti o se san ki o to le se se fun wa lati fi gbolohun ti a kaye lati fi si se o ko le rin bi onigbagbo nigbati o ko ti igbagbo sugbon nigbati o ba ti gba igbala nipa igbagbo ninu Kristi irin re gbodo duro lori ase yi we pe ohun kohun ti eyin ba si nse li oro tabi ni ise e ma se gbogbo won li oruko Jesu Oluwa e ma fi ope fun Olorun Baba nipase re onigbagbo ni lati ma se ohun gbogbo ni oruko Jesu Kristi ki won ma fi ope fun Olorun ni ojojumo li oruko Jesu Oluwa ki a ma gbadura li oruko ati ni ase Kristi ati ni abe ileri ti Kristi ti se fun wa ki a ma fi akoko ati isin fun Olorun nitori oruko Kristi bi o ba se se fun enikeni lati fi ohun gbogbo ti o ni gbogbo ohun ini re ohunkohun ki o fi sile lai si oruko Kristi ninu aye iru eni be o ye ki a mo wi pe ohun gbogbo ti a fi sile be o je asan oni ki a ma se ohun gbogbo labe ase Kristi Kristi ni oba fun onigbagbo fun Kristeni nitori be ise Kristeni laye yi ki se ise adase a je iriju fun Kristi a si gbodo se ohun gbogbo labe ifowosi Kristi gege bi eni ti o je apere wa ti o pe nitori be eni ti o ba so wi pe o nje onigbagbo tabi pe o nje Kristeni o gbodo wa ninu ohun ti o gbodo se ohun gbogbo gege bi ohun ti a ko yi ko gbodo wa fun ara re nigba ti a so wi pe ohun gbogbo tabi ohun kohun ti eyin ba nse le oro tabi ni ise ki a ma se gbogbo won li oruko Jesu Oluwa gbolohun yi je ibawi fun awon ti ki se nkankan ni oruko Kristi ati fun awon ti ma nsogo ninu oruko eniyan tabi ninu ara ninu eran ara je ki n se alaye die fun ninu nipa ohun ti mo so yi awon elomiran bi won ba gbadura ti won ronipowada bi o ba bi won wi pe e se ti o fi ronipowada ani ijo lo ni ki ronipowada ani alufa oluso agutan ni o ni ki ronipowada ko mo wi pe bi a ba n wa si ronipowada a n wa si ronipowada li oruko Jesu Kristi Oluwa nitori eyi ni ase ti o fun wa eyi ni ohun ti o fi lele ki o to lo ninu Luke ori kerin le ni ogun ese iketa dini adota ati ki a wasu ironu pe wada ati idariji ese li oruko re li orile ede gbogbo be lati Jerusalem lo e je wi pe eni ti ronu kuada o ronu kuada nitori wi pe eyi ni oro Oluwa eyi ni ase Oluwa eyi ni ohun ti Jesu Kristi ni ki a se li oruko ohun elomiran bi o ba se atunse o se se ki o da owo ti o ti ji ki o da pada o se se ki o bebe lati odo oko re wi pe ohun ti re opo ohun je tele tele o se se ki o se atunse lona kan tabi lona miran awon miran ti won ko ni oye oro Olorun oro Olorun won so wi pe awon se atunse nitori wi pe ijo deeper o kan dandan gbon fun awon lati se atunse e je oro ti o muni sina nitori pe ki se ijo ni o ran o lati se atunse oro olorun ofin olorun ife olorun oni o kan dandan gbon fu onigbagbo wi pe ani lati se atunse elomiran boya o ti so oro kan ti ko dara fun awon ana re tele tele o si nfe lo be won o nfe se atunse yo lo ba awon ana re yo so wi pe eyin ana e dariji mi nitori bi mo ti so oro tele ise mi tele ko dara ṣugbọn gba ti mo ti de ijo dipa wa ran mi nisinse we pe kin se atunse rara o mu won sina ko yi o nkan ti o nse ohun ti oro olorun so ni we pe ki a ni eri okan rere si olorun ati si eniyan nitori be ohun ko ohun ti eyin ba nse li oro tabi ni ise e ma se gbogbo won li oruko jesu oluwa elomiran won wa bi lere we pe arabinrin lagbaja se ko si nkan o bo ba so wi pe kilode te so be gba ti a o ri ki o lo yeti yerun wura ati egba owo ati egba orun ati wi pe a o ri ki o ma ju irun re nina ki o ma se nkan won yi ijo ti mo nlo ni ijo ti mo nlo loko fun mi lati ma lo nkan bayi lati ma lo nkan bayi rara oni ohun ko ti eyin ba nse aso ti eyin ba nwo irin ti eyin ba rin boya o nso wi pe o fe wa ni iwon ton won si ni o fe lo awon nkan oso aye won yi nitori kini o ni e ma se gbogbo won le oruko jesu oluwa idahun ti o ye ke a fun awon ti o nbere oro lowo wa ni wi pe nitori pe jesu kristi ko fun wa jesu oluwa wa jesu oba wa jesu eni tin sakoso igbesi aye wa Jesu eni tin topase wa eni tin dari wa ohun ti o ye ke a so ohun ti o ye ke a se irin ti o ye ke a rin Jesu Kristi eni ti o je oba ati olugbala fun wa ohun lo ko fun wa lati rin irin alai gbagbo nitori be o ye ki ede enu wa ki o yi pada o ye ki oro enu wa ki o yi pada o ye ki a je ki o di mimo fun awon ti o nbere lowo wa idi ti a fi nse ohun kan tabi omiran ki a je ki o ye won wi pe gba ti a ti di onigbagbo gba ti a ti di atunbi gba ti a ti fi aye wa si owo Jesu Kristi ohun gbogbo ti a nse o wa lori ase olorun o wa lori wi pe a nse gbogbo won li oruko oluwa ati fun ogo Jesu Kristi oluwa oro ti a ka yi ninu kolose ori keta ese iketa din logun o je ki a wo eko wa oni ni ipa meji ikini ofin ti se amona ojuse kristiani ofin kan yi ni o ko gbogbo ojuse onigbagbo ni o ko jari ni o je ki a mo wi pe bi a ba fe soro kan bi a ba fe wo aso kan bi a ba fe lo si ibikibi bi a ba fe se ise kise kan ohun gbogbo ohun ko ti a fe se ofin kan soso yi ni o se amona wa ikeji fifi imore han si olorun nipase kristi je ki a wo ikini ofin ti se amona ojuse kristiani ojuse onigbagbo mo ro wi pe o mo eni ti a npe ni kristiani eni ti a npe ni onigbagbo je ki tun ran leti ninu kolose ori keta lati eso ikejila ki o ba le yi o awon ti a nsoro nipa re lati kolose ori keta ese kejila nitori na bi ayanfe olorun eni mimo ati olufe egbe okan yonu wo iseun irele inu tutu ipamora nihi ni awon ti a ba soro ni ati se apejuwe iru eniyan ti won je ni akoko a pe won ni ayanfe olorun bi a ba fe nikan ni eni ti ayan fe o ye ki a mo wipe awon wonyi ni ayan ti a mu kuro lati inu aye ogunlogun awon eniyan ni won rin gege bi awon eniyan eleran ara eda lasan awon ti o si wa ninu aye sugbon awon onigbagbo ni awon ti olorun fun ara re ti o yan kuro ninu aye bi abako awon omo kan jo ni ile iwe ti a si ni ise kan ti o se pataki fun awon omo wonyi awon die ninu won oluko sese ki o wa siwaju won ki o yan omokunrin yi omobirin yi omokunrin tohun ni omobirin nihin ki o yan won ki o so fun awon ti o ku we pe oun yan awon eniyan won yi awon omo kekeke won yi fun ire ije ti o se pataki fun ise kan ti o se pataki fun ojuse kan ti ile iwe ti o fe ki won ki o se gege be na ni nigba ti a wa pelu aye ti a wa ninu okunkun ti a wa labe isiru esu ni olorun ninu ife re olorun ninu agbara re ni o wa yan eni kokan wa lati inu idile kokan lati inu ebi kokan lati inu ogun logo awon eniyan ti o wa ninu aye ti o yan wa lati fe wa ke ma ba dabi ti aye awon ti a npe ni kristeni awon ti a npe ni onigbagbo ni awon ti a ti pe jade kuro ninu aye kuro ninu ese kuro ninu okunkun awon ti a ti yan pelu agbara ati ife olorun ki se be nikan o so fun a wi pe eni mimo ati olufe eni mimo ati olufe je kin la aye o oro meji yi won papo si oju kan bi o ba mo wi pe oba kan o feran re o ri wi pe ohun ti o nse koni je e ti o ma bi oba yi ninu nitori wi pe oba yi o feran re pupo tabi o sese ki baba kan ki o feran re bi o ba ri pe baba yi feran re nitori ife ti o ni si o o ma se ohun gbogbo gege bi baba yi tin fe gba ti olorun ti yan wa ti o se fe wa ti a je olufe ni waju re ati lowo re a o ri wi pe ohun gbogbo ti a nse o je mimo o je pepe nitori a o fe se si eni ti o fe wa to be ge ti o fi ran omo bibi re kan soso si wa ki abale ni iye ni pekun nigba ti a gba gbo awon wonyi ni a wa ba soro ni ese iketadinlogun wi pe ohun gbogbo ti eyin ba nse eyin ti o je ayanfe olorun eyin ti o je eni mimo eyin ti o je onigbagbo eyin ti o je kristeni eyin ti a ti wo ese yin nu eyin ti a ti koroko yin ni iwe iye olorun eyin ti o je eka lara ajara jesu kristi ohun gbogbo ti eyin ba nse li oro tabi ni ise e ma se gbogbo won li oruko jesu olowa eyi ni ofin olorun fun wa eyi ni ase olorun fun wa iru ojuse enikokan be nilo igbagbo ninu kristi ati ipese ore ofe ati ti emi re nitori wipe ko sese lati wo olorun ninu ara wa ninu agbara ti ara wa afi bi a ba ni emi olorun ati ore ofe olorun ani lati se ohun gbogbo gege bi ase kristi ni agbara re ati fun ogun olorun nikan soso ati nipa apere ti o peye ti o ti fi lele fun wa eyi ni itumo wipe ke a se won ni oruko jesu olowa ye ki tun se alaye fun o jo be si ye ki a wo ese iketadinlogun yi ohunkohun ti eyin ba nse li oro ati tabi ni ise e ma se gbogbo won li oruko jesu olowa mo fe ki o ye oro yi wo jesu kini se ti a npe ni jesu oni e o poruko re ni jesu nitori pe oni o gba awon eniyan re la kuro ninu ese won awa ti ati gba jesu kristi oluwa gbo awa ti ati dari ese wa ji wa awa ti ati mu ese wa kuro nipa etutu ti o peye ti jesu kristi se lori igi agbelebo awa ni a so fun wipe gba ti ati dari ji wa gba ti ati yi wa pada gba ti ati wo ese wa nu gba ti a ti fun wa ni iye ni pekun ni oruko jesu kristi o nitori be ohun gbogbo ti a wa ma se lati isinsin lo lati akoko idariji ati iwenumo yi ohun gbogbo ye ki a ma se won ni oruko jesu o tun wa so pe le oruko jesu olowa bi a ba so wi pe jesu je olowa oro yi olowa o tumo si eni ti n sakoso o tumo si eni ti o gun wa gege bi oba ni igbese aye wa o tumo si eni ti lana nkan sile fun wa oluwa alakoso eni ti n tokpase wa eni ti n pase fun wa eni ti o ni ase lori wa ni a npe ni oluwa nitori be o ye ki a mo wi pe gba ti a ti gba jesu gege bi oluwa gege bi alakoso gege bi alase lori wa ohun gbogbo ti a o se ohun gbogbo ti a o so irin gbogbo ti a o rin asokaso ti a o wo egbekegbe ti a o lo ibikibi ti a o gbe ibikibi ti a o lo isekiye ti a o se ohun gbogbo ti a o se o ye ki a ma se ni oruko ni ase ni ilana ati ni isakoso ti o wa ati ase ti o wa lati odo Jesu Christi eni ti a fi se oluwa ati olugbala wa bi o ba je eni ti o ti je wo Christi we pe o ti gba ola bi o ba je eni ti o ti je wo Christi we pe ohun ni alakoso re ohun ni oba re ohun ni alase lori re o ye ki o mo we pe o da wa o le se ohunkohun ti o nfe ninu ara re o le so oro ti o nfe fun ara re o lati se ohun gbogbo ni

èrò kan a wá sínú ọkàn rẹ wípé kí n dìde láti lọ sí ibi ìdáná. Àbí bí ó bá jẹ́ pé èbi ló ń pa ọ́, bí ò bá di wípé èrò kan wá sínú ọkàn rẹ wípé ó tó àkókò láti jẹun, ò ní lè ṣe é. Èyí ni a fi ń sọ wípé èrò tí ó ń wá sínú ọkàn wa, èyí ni ó máa mú àwọn nǹkan tí à ń ṣe ni ó máa mú wọn wá sí ojúṣe. Èrò tí ó yẹ kí ó wà nínú ọkàn wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ ni wípé a ti gba Jésù gẹ́gẹ́ bí ẹni tí ó dáríjì wá, gẹ́gẹ́ bí ẹni tí ó wọ ẹ̀ṣẹ̀ wa nù, gẹ́gẹ́ bí ẹni nípa orúkọ rẹ̀ ni a ti kọ orúkọ wa nínú ìwé ìyè lọ́run, àti wípé torí agbára rẹ̀, torí ohun tí ó ṣe fún wa, òun ni a fi wá sí abẹ́ ìṣàkóso ìjọba rẹ̀. Èrò yìí ni ó yẹ kí ó ṣe ohun gbogbo ní ìgbésí ayé rẹ. Bí o bá fẹ́ sọ̀rọ̀, èrò yìí ni ó yẹ kí ó jẹ́ ìpìlẹ̀ ọ̀rọ̀ tí ó ń sọ. Ohunkóhun tí ó bá fẹ́ ṣe, èrò wípé Jésù Kristì ni Olúwa, Jésù Kristì ni Olùgbàlà mi, òun ni ó yẹ kí ó pilẹ̀, òun ni ó yẹ kí ó jẹ́ ìpìlẹ̀ àwọn gbogbo ìṣe rẹ. Jẹ́ kí n fún ọ ní àpẹẹrẹ. Ó ṣeé ṣe àwọn àna rẹ ni wọ́n wá sí ilé, wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo, wọ́n fẹ́ fi ọ ṣe wàhálà. Kí o tó lè sọ ọ̀rọ̀ kankan, ó yẹ kí o mọ̀ wípé ẹnìkan wà tí ó ń ṣàkóso ìgbésí ayé rẹ, ẹnìkan wà tí ó láṣẹ lórí rẹ. Èyí ni Jésù Kristì nínú ọkàn rẹ. Ó béèrè wípé Olúwa, kí ni kí n sọ tí kì yóò mú ẹ̀gàn bá orúkọ rẹ? Kí ni kí n ṣe tí kì yóò mú ẹ̀gàn bá orúkọ rẹ? Ìwà wo ni ó yẹ kí n hù? Ọ̀rọ̀ wo ni ó yẹ kí n sọ? Ìṣe wo ni ó yẹ kí n ṣe? Ìgbé wo ni ó yẹ kí n wà tí kì yóò mú ẹ̀gàn bá orúkọ mímọ́ tí a fi ń pè ọ́? Èyí ni a fi ń sọ wípé ohunkóhun, ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe lé ọ̀rọ̀ nínú ẹbí, lé ọ̀rọ̀ pẹ̀lú àwọn ọ̀tá, lé ọ̀rọ̀ pẹ̀lú àwọn tí ó wà ní ibi iṣẹ́, lé ọ̀rọ̀ pẹ̀lú àwọn tí ó wà nínú ìjọ, lé ọ̀rọ̀ pẹ̀lú àwọn tí ó wà gẹ́gẹ́ bí onígbàgbọ́, lé ọ̀rọ̀ pẹ̀lú àwọn tí ó wà gẹ́gẹ́ bí aláìgbàgbọ́ ní ibikíbi tí a bá wà, ohun gbogbo tí ẹ̀yin bá ń ṣe, lé ọ̀rọ̀ tàbí ní ìṣe níbikíbi. Ìbáàjẹ́ ní àsìkò ọdún, ìbáàjẹ́ ní àárín ọdún ni, ìbáàjẹ́ lóòrọ̀, lọ́sàn-án tàbí lálẹ́, ohun gbogbo, ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn lé orúkọ Jésù Olúwa. A ò dá ohun kan sí, a ò dá ohun kan yàsọ́tọ̀ wípé a lè ṣe èyí láìronú Kristì, a lè lọ sí ìhín láìronú Kristì, a lè jẹ oúnjẹ yìí láìronú Kristì, a lè mu ọtí wáìnì yìí láìronú Kristì. Onírara àti wá sí abẹ́ ìṣàkóso, abẹ́ àṣẹ Jésù Kristì Olúwa. O fẹ́ rìnrìn àjò ni, ṣé yóò mú ògo bá Ọlọ́run? O fẹ́ wọṣọ kan ni, ṣé yóò mú ògo bá orúkọ Ọlọ́run? O fẹ́ sọ̀rọ̀ kan láti ẹnu rẹ sí ẹni tí ń ṣe núnibíni sí ọ ni, kí o tó sọ̀rọ̀ yìí ronú, ṣé yóò mú ògo bá orúkọ Olúwa? O fẹ́ bá ẹnikẹ́ni dọ́rẹ̀ẹ́ ni, ṣé ìbádọ́rẹ̀ẹ́ papọ̀ yìí, ṣé yóò mú ògo bá Olúwa? Wọ́n sọ fún ọ wípé kó wá sin nǹkan kan ní abúlé, tàbí kí o wá bọ òrìṣà ní abúlé, ó yẹ kí o ronú sí i wípé bí n bá ṣe nǹkan yìí, bí n bá lọ sí ọ̀dọ̀ ẹni yìí, ṣé yóò mú ògo bá orúkọ Olúwa? Wọ́n sọ fún ọ wípé ẹnìkan wà gẹ́gẹ́ bí ìyálóde, ẹnìkan wà gẹ́gẹ́ bí bàbá àṣàlẹ̀, ẹnìkan wà gẹ́gẹ́ bí gbogbo ìṣe, wípé ì máa ṣe báyìí, ì máa ṣe tọ̀hún. Wa tí o bá lọ bá, yóò mú gbogbo ìṣòro rẹ kúrò. Ó yẹ kí o béè lọ́wọ́ rẹ wípé bí n bá lọ sí ọ̀dọ̀ ìyá yìí, bí n bá lọ sí ọ̀dọ̀ ọkùnrin yìí, ṣé yóò mú ògo bá Ọlọ́run, bá Olúwa, ẹni tí ó ti pè mí jáde kúrò nínú òkùnkùn wá sí ìmọ́lẹ̀? O ní nítorí bẹ́ẹ̀ kí a tó gbé ìgbésẹ̀ kan, nítorí bẹ́ẹ̀ kí a tó sọ̀rọ̀ kan jáde láti ẹnu wa, nítorí bẹ́ẹ̀ kí a tó ṣe ohunkóhun, ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn lé orúkọ Jésù Olúwa. Ó ṣeéṣe kí ó jẹ́ wípé èdè àìyedè ni ó fẹ́ wà láàrin ìwọ àti ẹnìkan, kí ẹnì kejì tí o ń bá sọ̀rọ̀ yìí kí ó fìjà pẹ́ta, kí ó bẹ̀rẹ̀ sí ní kígbe lé ọ lórí pé ẹ̀yìn báyìí ni òun fẹ́, òun á bá ọjà, òun á ṣe tíbí, òun á ṣe tọ̀hún. Kí o tó lè dá lóhùn, kí o tó lè sọ̀rọ̀, ó yẹ kí o béè lọ́wọ́ rẹ wípé nínú ipò tí mo wà yìí, nínú ìjàngbọ̀n wàhálà tí ó délẹ̀ yìí, kí ni ó yẹ kí n sọ tí ó mú ògo ọlá bá Olúwa, ẹni tí ó pè mí kúrò nínú ayé wá sínú ìjọba rẹ̀? Nítorí bẹ́ẹ̀ onígbàgbọ́ kì í ṣe ohunkóhun láì ronú jinlẹ̀ bóyá nǹkan tí òun ṣe yìí yóò mú ògo àti ọlá àti ìyìn bá orúkọ Olúwa, ẹni tí ó pè wá gẹ́gẹ́ bí

ọmọlẹ́yìn rẹ̀ wò Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹtàlélógún. Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹtàlélógún. Ohunkóhun tí ẹ̀yìn bá ń ṣe, ohunkóhun kò dá kankan sí, kò yọ ẹ̀kankan sílẹ̀, ohunkóhun tí ẹ̀yìn bá ń ṣe, ẹ máa fi tọkàntọkàn ṣe é gẹ́gẹ́ bí fún Olúwa, kì í ṣe fún ènìyàn. Oyé yìí kò yé àwọn ènìyàn púpọ̀. Ènìyàn fi máa ń rí wípé ojúsàájú àti àgàbàgebè ó pọ̀ nínú nǹkan tí wọ́n máa ń ṣe. Ènìyàn fi máa ń rí wípé bí wọ́n bá rí wípé olùṣọ́ àgùntàn ó ń bọ̀, wọ́n máa sásìyín, wọ́n máa sásọ̀hún, wọ́n máa ṣe bí áńgẹ́lì. Bí wọ́n bá rí wípé kò sí olùṣọ́ àgùntàn nítòsí, wọ́n burú ju nǹkan míì lọ. Ṣùgbọ́n ó sọ fún wa, ó ní kò yẹ kí ó rí bẹ́ẹ̀. Ó ní kì í ṣe wípé à ń ṣe nǹkan kan, à ń ṣe fún àlùfáà, à ń ṣe fún olùṣọ́ àgùntàn, à ń ṣe fún adarí, tàbí à ń ṣe fún ìjọ. Ẹlòmíràn bí a bá sọ wípé kí ó darí ìdàpọ̀ ojú ilé, ohun tí a máa ń rí ni wípé bí ó bá rí wípé kò sí àwọn tí ń ṣe ìbẹ̀wò, kò ní tètè débẹ̀. Àwọn nǹkan tí ó yẹ kí ó ṣe kò ní ṣe é dáradára gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí ó ṣe é. Nítorí kíni? Nítorí irú ẹni bẹ́ẹ̀ ó ń ṣe ojúsàájú. Ojú ènìyàn ni irú ẹni bẹ́ẹ̀ ń wò. Ṣùgbọ́n ó sọ fún wa, ó ní bí a bá ní Jésù Olúwa gẹ́gẹ́ bí alákòóso, gẹ́gẹ́ bí aláṣẹ, gẹ́gẹ́ bí adarí, gẹ́gẹ́ bí ẹni tí ń tọ́ wa, ó ní ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe, ẹ máa fi tọkàntọkàn ṣe é gẹ́gẹ́ bí fún Olúwa, kì í ṣe fún ènìyàn. Àwọn ẹlòmíràn, èyí ni a fi máa rí pé wọ́n jẹ́ aláìṣòótọ́ sí ọkọ wọn. Ọ̀rọ̀ tí wọ́n bá àwọn ọkùnrin mìíràn sọ ní ìgboro, ọkọ wọn ò gbọ́dọ̀ gbọ́. Kíni ṣe? Nítorí wọn ò mọ ìpè tí a fi pe onígbàgbọ́. Wọn ò mọ̀ wípé ọ̀rọ̀ kọ̀rọ̀ tí a bá ń sọ, iṣẹ́kíṣẹ́ tí a bá ń ṣe, ohunkóhun tí a bá ń ṣe, ó yẹ kí a máa fi tọkàntọkàn ṣe é gẹ́gẹ́ bí fún Olúwa, kì í ṣe fún ọkọ, kì í ṣe fún aya, kì í ṣe fún ènìyàn. Àwọn ẹlòmíràn, bí ó bá jẹ́ wípé olùṣọ́ àgùntàn gangan ni ó wá sí ìjọ tí ó ń sọ wípé ohun tí a ní láti fi tọrẹ fún iṣẹ́ Olúwa, kí a nà sókè, kí a gbàdúrà, wọ́n á fi owó gọbọi, wọ́n á fi sílẹ̀, nítorí pé olùṣọ́ àgùntàn fún ara rẹ̀ ni ó ń sọ. Ṣùgbọ́n bí ó bá ti jẹ́ ìránṣẹ́ Ọlọ́run mìíràn nínú ìjọ, gẹ́gẹ́ bí ọkùnrin tàbí gẹ́gẹ́ bí obìnrin, ni ó ń sọ nǹkan wọ̀nyí, wọ́n á fi nǹkan tí kò jọjú, wọ́n á fi sílẹ̀. Nítorí kíni? Wọn ò mọ̀ wípé níbikíbi tí a bá wà, ìgbàkigbà tí ì bá jẹ́, ohunkóhun tí a bá ń ṣe, kí a máa ṣe gbogbo wọn tọkàntọkàn gẹ́gẹ́ bí fún Olúwa, kì í ṣe fún ènìyàn. Kọ́rìntì kínní orí kẹwàá ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n. Nítorí náà, bí ẹ̀yin bá ń jẹ, tàbí bí ẹ̀yin bá ń mu, tàbí ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe, ẹ máa ṣe gbogbo wọn fún ògo Ọlọ́run. Èni ó jẹ́ ohun tí ó bani nínú jẹ́. Bí a bá ń rí ìgbésí ayé àwọn ẹlẹ́sìn tí ó jẹ́ wípé ní ìrọ̀lẹ́ wọn a jókòó sí di ayò, àwọn ẹlẹ́sìn tí ó jẹ́ wípé wọn a jókòó sí di lúdò, bí o bá sì rí wọn, wọ́n jẹ́ ẹni tí ń ka bíbélì kí a tó wàásù nínú ìjọ wọn, wọn a sì bẹ̀rẹ̀ sí ń dápara, wọn a máa ṣépè, wọn a máa sọ ọ̀rọ̀ tí kò dára níbi tí wọ́n ti ń tayò, tí wọ́n ti ń ta lúdò, wọn a máa bú ìyá ara wọn. Bí o bá sì rí ẹnìkan nínú wọn tí o bá sọ wípé arákùnrin, mo rò wípé ìwọ ni ìkan nínú àwọn díákónì nínú ìjọ rẹ, anibẹ́ẹ̀ni, a ní ojúṣe Sunday, ojúṣe ọjọ́ ìsinmi, ọjọ́ Àìkú nìyẹn. Ṣùgbọ́n níhìn-ín àti parí ìsìn, nítorí bẹ́ẹ̀ a ní láti gbádùn ara wa. Kò yé wọn wípé bí a bá ń jẹ tàbí bí a bá ń mu, ohunkóhun tí a bá ń ṣe, kí a máa ṣe fún ògo Ọlọ́run. Ṣé ó wà fún ògo Ọlọ́run? Bí a bá ń bu ara wa, bí a bá ń dápara, bí a bá ń tayò, bí a bá ń sọ àwọn nǹkan tí a kò gbọdọ̀ gbọ́ lẹ́nu ọmọ Ọlọ́run, bí a bá wà nínú ilé ìsìn, a ó máa ka ìwé mímọ́, bí a bá jáde kúrò ní ilé ìsìn, a ó máa sọ ọ̀rọ̀ àgálámàṣà, ọ̀rọ̀ tí kò dára, kò yẹ kí ó rí bẹ́ẹ̀. Ó ní nítorí bẹ́ẹ̀, bóyá à ń jẹun ni, ó yẹ kí ó wà fún ògo Ọlọ́run. Àwọn ẹlòmíràn,
je ku je imukumu o wa lowo won won ma ti oju le de ju le won ma je bo won ma je sahara won ma je ebo awon ebo awon keferi awon papa awon osese ki won tun ma je awon nkan miran ti o je wi pe awon elesin miran e ti won fi nrubo ge fun idarije ese won tun wa gba lo won ma je eyi o si fogo olorun eyi o fi han wi pe awon kristi awon miran oti nko emu nko ogogoro nko ti won mu won si so wi pe awon je omo olorun ko ye ki o ri be oni nitori na bi eyin ba nje tabi bi eyin ba mu tabi ohunkohun ti eyin ba nse o sese ki o je akoko idana akoko igbeyawo a o ri awon elomiran ohun ti won ma je ohun ti won ma mu won ma so wi pe o je akoko igbeyawo nitori inu wa n dun nitori be ani lati je ohun ti a fe ani lati mu ohun ti a fe bi o ba je omo olorun bi o ba je eni ti a ti fi eje jesu kristi ra pada bi o ba je eni ti o je ayan fe nitooto eniyan mimo ati olufe ohunkohun ti eyin ba n se ni igba ki igba ti iba je o ye ki a ma se nkan wonyi li oruko oluwa ati fun ogo olorun e ki a tun pada si kolose ori keta kolose ori keta ese iketa din logun ohunkohun ti eyin ba n se li oro tabi ni ise e ma se gbogbo won li oruko jesu oluwa apa keji e ma fi ope fun olorun baba nipase re fifi imore han si olorun nipase kristi ye ni apa keji ti an wo nihin apa keji yi o je ki o ye wa wi pe ani lati ma fi ogo fun olorun ki a ma fi ope fun olorun ki a ma fi iyin wa han ni igba gbogbo si olorun o ye ki a se ohun gbogbo le oruko kristi ki gbogbo igbe aye wa ki gbogbo oro enu wa ki gbogbo ise wa ki o ba le ma fi imore han si olorun nipase kristi bi a ba n so nipa idupe awon elomiran oye oye won nipa wipe ki a ma dupe lowo olorun a ma n ri awon elomiran bi won ti n se bi o ba je wipe won ni omo olorun pese omo fun won won ma so fun wa wipe awon fi ojo kan sile ti won fe fi imore han won fe dupe lowo olorun fun ohun ti olorun ti o ti se fun won ohun ti won si n se yi ohun ti a ri ni wipe won a ma fi owo sile won ro wipe bi won ba ti fi owo sile bi awon ti le mu oti amupara bi awon ti le n se ohun ti ko to bi awon ti le n ja awon ti fi imore won han rara ko ri be o ye ki o ye wa gege bi eni ti a ko leko ihin rere ti o si gba eko ihin rere wipe ki se kobo tabi naira ti a fi sile nikan ni a fi n dupe lowo olorun irin wa iwoso wa ise wa a fi ma n dupe lowo olorun awon elomiran won a so wipe awon n dupe lowo olorun awon egba owo egba orun awon nkan miran ti o je wipe awon ologun awon keferi ni o ma n lo nkan wonyi awon aborisa ni o ma n lo nkan wonyi won a ko korun won a ko kora won ma wa si lesi ti a wa so pe ewo lo wa se a ni eni ni ojo idupe ni o ko nkan ti awon aborisa ti won wo ni o ko kora ko ye ko ri be elomiran bi a ba so wipe won dupe lowo olorun won a pe apeje won ma fi owo sopo won ma lulu won ma jo won ma korin won ma muti won ma so wipe awon dupe lowo olorun a ki a fi nkan wonyi sile fun awon ti o ni eko ihin rere idupe lodo olorun o wa ni ojojumo nipa oro enu wa o ye ki a ma dupe lowo olorun nipa ise wa o ye ki a ma dupe lowo olorun nipa irin ese wa o ye ki a ma dupe lowo olorun nipa isore lojojumo fun awon ti ko ni nkan lowo to wa o ye ki a ma dupe lowo olorun nipa iwa iteriba nipa kika bibeli nipa adura gbigba nipa igbesi aye wa ti a fi sowo olorun lati ma wo oro olorun gege bi o ye ki a ti mu oro olorun lo eyi ni a fi n dupe lowo olorun sugbon oye ko ye awon elomiran nitori be ani lati yin olorun ninu gbogbo ibi kika wa yi o n so fun wa
nipa iru ipo ti a gbodo fi olorun si nigba ti a ba nfi ope fun a gbodo ri gege bi baba ohun gbogbo ti a ni ni agba lowo re gege bi baba ninu Kristi oluwa wa ifara eniji wa ni gbogbo ise wa ati ise wa o ye ki o wa fun ogo olorun ki a ba le fi emi ati ami imore wa han si olorun nitori be e ma fi ope fun olorun nipase Jesu Kristi o ye ki o ye wa nigba na we pe ohun ti a nse oro ti a nso lenu irin ti a rin awon nkan won yi o sese ki won ki o ma taboko si olorun tabi ki won ki o ma fi ope fun olorun ninu orin dafidi ori ogofa dikan okan esan orin dafidi ori ogofa dikan eje ki a wo ese ogojo o le merin ese ogojo o le merin okan efa erin nigba meje lojo le mi yin o nitori ododo idajo re ohun ti o so fun anihin ni pe ni igba gbogbo laaro ni losan ni lale ni ati ni igba miran ni ojojo ni o ye ki a ma yin oruko olowa bi a rije ki a yin olowa bi a orije ki a dupe lowo olorun fun eyi ti a rije lana eyi ti a rije ni odun ti o koja bi ise wa lowo wa ki a yin olowa bi o ba dabi eni wipe ise o to lowo wa nisisi ki a dupe wipe ohun lo sa ti mu wa duro ohun lo ti gbe wa duro ohun lo n pese fun wa lati igba ti a o ti nise ki a dupe lowo olorun bi a ba yo ninu Kristi ti a ri wipe olorun gbadura ileri re o muse fun wa ki a ma dupe lowo olorun bi o ba dabi eni wipe nkan kan fale die ki a ma dupe lowo olorun ki a ma so fun olorun wipe a o mo ibi re ti o fi dabi eni wipe a ni nkan ti o fale die sugbon sibe ki a ma dupe lowo olorun ninu Tesalonika kini ori karun ni a ti n wo ese ikeji dini ogun Tesalonika kini ori karun ese ikeji dilogun e ma dupe ninu ohun gbogbo o ni e ma dupe ninu ohun gbogbo ti o ranti wipe gba ti a gbe Paul ohun Sila sinu tubu ti a ju won sinu tubu won dupe lowo Olorun ni ma dupe ninu ohun gbogbo bi o ba dabi eni pe inu nibi ni wa lati odo awon ota agbelebo e ma dupe ninu ohun gbogbo bi o ba si dabi eni wipe ko sinu nibi ni nkan lo daadaa fun wa e ma dupe ninu ohun gbogbo ani wahala die ninu ebi ni ki a ma fi were pe Olorun lejo e ma dupe ninu ohun gbogbo tabi o dabi eni wipe ayo wa ninu ebi irepo wa ninu ebi isokan wa ninu ebi e ma dupe ninu ohun gbogbo tabi o dabi eni wipe awon onigbagbo ni won rogba yi wa ka ti gbogbo won dabi ore fun wa ti won toju wa e ma dupe ninu ohun gbogbo o si dabi eni pe nigba miran awon ti o wa larowo to wa won ri wa won mo isoro ti a n la koja won mo omi jinjin afoni foje ti a rin koja sibe e ma dupe ninu ohun gbogbo ki a ma raun ki a ma so oro ti ko dara ni akoko iponju oni nitori eyi ni ife olorun ninu Kristi Jesu fun yin olorun ti ko wa loni o ti se alaye ohun pupo fun wa o ti je ki oro yi ese oro yi kan soso ki o ye wa wipe ohunkohun ti eyin ba n se li oro tabi ni ise ki e ma se gbogbo won leroko Jesu olowa e ma fi ope fun olorun baba nipase Jesu Kristi e je ki a dede duro ki a so fun olorun wipe gba ti oro yi ti ye wa ti o ti la aye wa bayi wipe a o se ohun gbogbo gege bi o ti n ko wa wipe ohunkohun ti a o se oro koro ti o jade lenu wa irin ti a o rin ibi ti a o lo aso ti a o wo ounje ti a o je ohun ti a o mu egbe ti a o ba dore egbe ti a o ba rin ohun gbogbo ti a o se a o ma se won fun ogo Oluwa a o ma se won labe isakoso eko oro Olorun
a o je ki oro Olorun ki o je odiwon igbesi aye wa ni igba gbogbo bi o ba ti ni igbala so fun Olorun je wa awon ese ki o kan won sile patapata ki a ba le da oni ide ki a ba le gba okan re la eni ti a ti pa Olorun bi ki dese nitori ko le dese a ti pa Olorun bi iru Olorun gbe inu re nitori be so fun Olorun ki ori wi pe o ti di eda otun o ti di eniyan oto oro enu re ise re iwoso re irin ti o rin ohun gbogbo ti o nse lati sinsin lo fi ara re di fun Olorun wi pe won o wa fun ogo Olorun ati wi pe iwa re yo fi han wi pe o dupe lowo Olorun ni igba gbogbo.

0: Abayirayé, ẹni tí ó fẹ́ wa, tí ó mọ̀ wá, nínú òṣè àti ẹ̀ṣẹ̀ tí a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n tí ó ṣe àríkún wa jọjọ, tí ó sì ràn Jésù Kristì, ọmọ bíbí rẹ̀ lójoojúmọ́, kí a má bàa ṣègbé, ṣùgbọ́n kí a lè ní ìyè àìní pẹ̀lú, a dúpẹ́ lọ́wọ́ rẹ. Wípé àwa ni ó ṣe ní olóríire láti gbọ́ ohun tí à ń gbọ́,
1: láti rí ohun tí à ń rí, ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n àti ọ̀mọ̀wé ò mọ̀. Orí ta wá lọ́rẹ lọ́fẹ̀ẹ́, a dúpẹ́ fún Bíbélì, ìwé ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń tọpasẹ̀ wá gẹ́gẹ́ bí ó ti tó àti bí ó ti yẹ. A dúpẹ́ fún ẹgbẹ́ ìránṣẹ́ yìí tí ó gbé dìde láti máa fi ọ̀nà hàn, kí a má ba ṣìnà, kí a má ba ṣègbé, gba pé àtìyìn wa ní orúkọ Jésù. Àtúndé láṣàálẹ̀ yìí, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìrànwọ́, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìtọ́ni, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ẹ̀kọ́, wá kọ́ wa, wá tọ́ wa, wá ṣe amọ̀nà wa. A sì ń bẹ̀ wípé bí o ti ń kọ́ wa, oore ọ̀fẹ́ àti àánú, agbára àti ìrànwọ́ tí ó yẹ wá láti lè ṣe ohun tí ó ń kọ́ wa, fi fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ní orúkọ Jésù. A dúpẹ́ pé o ti gbọ́, ní orúkọ Jésù Kristì Olúwa wa, àmí. A ń kọ́ ẹ̀kọ́ ní àṣálẹ̀ yìí lórí ìríran fún àwọn afọ́jú. Ìríran fún àwọn afọ́jú. Ní ọjọ́ ológo kan, ni àwọn tí ó fọ́jú ṣùgbọ́n tí wọn kò mọ̀ wípé ojú wọn fọ́, nítorí pé a ò ṣe amọ̀nà wọn, wọn ò sì fi igi tilẹ̀ dé ilé ìsìn tí wọ́n lọ. Ṣùgbọ́n bí àwọn wọ̀nyí ti péjọ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ni ẹnìkan dé àárín wọn, abàmì ẹ̀dá, ṣùgbọ́n tí òye òye wọn, tí wọn ò sì ríran rí ẹni tí ó wọlé dé yìí gẹ́gẹ́ bí ẹni tí ó yàtọ̀. Àwọn ń fi pé bí afọ́jú tí ó ń fi ọ̀nà han àwọn. Ṣùgbọ́n ohun tí ó yà wá lẹ́nu, tí ó sì ṣe wá ní kàyéfì, ni wípé bí ẹni yìí ti dé àárín wọn, ni àwọn ènìyàn tí ó ti gbé ìwé lọ́wọ́, ìwé tí ó ń ṣe amọ̀nà ènìyàn sí ọ̀run rere, ṣùgbọ́n tí wọ́n kà á, tí ìdìndìjú tí ó wà lójú wọn tí ò jẹ́ kí wọ́n mọ ọ̀nà sí ọ̀run rere. Síbẹ̀síbẹ̀, tí ohun tí ó jẹ́ amọ̀nà tí ó wà lọ́wọ́ wọn, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bí òwe tàbí bí àlọ́ lé orí, ìtumọ̀ rẹ̀ kò yé wọn. Ṣùgbọ́n bí àwọn afọ́jú wọ̀nyí tí wọ́n pọ̀ ní ọ̀kẹ́ àìmọye, bí wọ́n ti wà ní inú gbọ̀ngàn tí wọ́n jókòó síbẹ̀, ni a gbé ìwé yìí lé ẹni tí ó wọlé yìí. Ni ó bá ṣí ìwé yìí ní Lúùkù orí kẹrin, mo ń kà á láti ẹsẹ̀ 16, ó sì wá sí Násárẹ́tì, níbi tí agbétọ dàgbà bí ìṣe rẹ̀ ti rí. Ó sì wọ inú sinagogu lọ lé ọjọ́ ìsinmi, ó sì dìde láti kàwé. A sì fi ìwé wòlíì Aísáyà fún un. Nígbà tí ó sì ṣí ìwé náà orí ibi tí a gbé kọ ọ́ pé, ẹ̀mí Olúwa ń bẹ lára mi, nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìn rere fún àwọn òtòṣì, ó sì ti rán mi láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnú jẹ́ àti láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn ìtúnríran fún àwọn afọ́jú àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́. Mo fẹ́ kí o fiyè sí ohun tí wọ́n kà ní ọjọ́ náà, ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ni orí ẹsẹ̀ ọ̀rọ̀ tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ̀ yìí nípa èyí tí Jésù Kristì, ọmọ Ọlọ́run, ìyè, òtítọ́ àti ọ̀nà. Ẹni tí a sọ fún wa wípé a fi ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu. Olùdámọ̀ràn, ọmọ aládé, àlàáfíà, bàbá ayérayé, Ọlọ́run alágbára. A sì sọ fún wa wípé àlàáfíà ń bẹ lé ọwọ́ rẹ̀ pẹ̀lú. Òun ló sọ fún wa wípé a gbé òun dìde láti fi ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ya àwọn Farisí àti àwọn Sadusí lẹ́nu, nítorí wípé àwọn Farisí jẹ́ ẹni tí ó tilẹ̀ máa ń jẹ́ wípé bí o bá ti ìfọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí o bá lọ sí ìpéjọpọ̀ wọn, bí o bá lọ ní oyè ìgbà, ó dájú wípé wọ́n á sọ di afọ́jú. Bí o bá sì ti fọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí o tó dé àárín àwọn Farisí àti àwọn agbowóde, ó dájú wípé wọ́n á mọ jì sínú ikòtò kí o tó padà sílé. Nítorí Jésù Kristì sọ fún ọ wípé àwọn wọ̀nyí ni afọ́jú tí ó ń fi ọ̀nà han afọ́jú tí wọ́n sì ń rì sínú ikòtò tí wọ́n ń ṣègbé. Ó sì sọ fún wa gbangba wípé àwọn wọ̀nyí ni ó sọ àwọn tí ó ń tẹ̀lé wọn di ọmọ ọ̀run àpáàdì ní ìlọ́po méjì. Ṣùgbọ́n bí ó ṣe ti Jésù ni, bí o bá wá, o ní fi ìríran fún àwọn afọ́jú. Ní orin Dáfídì, orí 146, ẹsẹ̀ ìkẹjọ, bí o bá ní ìṣòro nípa ṣíṣí Bíbélì, kí o sọ fún ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ó ràn ọ́ lọ́wọ́. Orin Dáfídì 1:6, ẹsẹ̀ ìkẹjọ. Olúwa ṣí ojú àwọn afọ́jú, Olúwa sì gbé àwọn tí a tẹ̀ lórí ba dìde. Olúwa fẹ́ àwọn olódodo. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ìkan nínú àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì tí Ọlọ́run máa ń ṣe. Ó máa ń ṣí ojú àwọn afọ́jú. Ní Isaiah 42:42, ni wòlíì tí ó rí ìṣípayá ọ̀rọ̀ Ọlọ́run ni ó ń sọ fún wa gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ tí ó ń fi agbára Ọlọ́run hàn. Ní Isaiah 42:40, ẹsẹ̀ 6-8, Èmi Olúwa ni ó ti pè ọ́ nínú òdodo, Èmi ó sì di ọwọ́ rẹ mú, Èmi ó sì pa ọ́ mọ́, Èmi ó sì fi ọ́ ṣe májẹ̀mú àwọn ènìyàn, ìmọ́lẹ̀ àwọn kèfèrí, láti la ojú àwọn afọ́jú. Láti mú àwọn òǹdè kúrò nínú túbú àti àwọn tí ó jókòó lé òkùnkùn kúrò ní ilé túbú. Èmi lé Olúwa. Èyí lé orúkọ mi. Ogó mi lé èmi kì yóò fi fún ẹlòmíràn. Bẹ́ẹ̀ ni èmi kì yóò fi ìyìn mi fún èrè gbígbẹ́. Ẹsẹ̀ 16:16 orí yìí kan náà. Emi o si mu awon afoju ba ona ti won ko mo wa. Emi o to won ninu ipa ti won ko ti mo. Emi o so okunkun di imole ni iwaju won. Ati ohun wiwo de titọ. Nkan won yi le emi o se fun won. Emi ki o se ko won sile. Li awon ese ti mo ti ka fun o ninu majemu titun ati majemu lai lai ninu oro Olorun ti o ye ti o si lagbara ti ki toni je oro Olorun ti ki ye awon wonyi ni ati ri ileri pupo wi pe emi Olorun wa ni ara Jesu Kristi ni ilopo ti o re koja ti Abrahamu ti o re koja ti Mose ti o re koja ti Joshua ti o re koja ti Elijah ti o re koja ti Elisha emi Olorun ti o wa ni ara Jesu Kristi ti o re koja ti Davidi ti o re koja ti woli kankan ti a ti ri ninu aye ri ti o re koja ti iranse Olorun ti o wa yala ni majemu lailai tabi ni majemu titun emi Oluwa ti o si wa lara Jesu yi lo je ki o so fun wa wi pe Oun yo fi iriran fun awon afoju. Somo ki a to mo we pe bawo ni a se le gba iran wo ni owo Jesu bi a ba foju ki o le la oju wa. O ye ki a mo awon wo ni Bibeli n pe ni afoju nitori o se se. Nigba ti o gbo wi pe a fe soro lori iriran fun awon afoju o sese ki o dide ki o gbe bibeli re ki o ma lo si ile wi pe igba ti won ba fe so eyi to kan mi ma pada wa nitori pe oju mi o fo mi o ti e ti igbe gaga si oju ri ko si bo se le jina to bi n ba wo e lo kan ma mo pe lagbaja lo n bo yen awon eyan ti e ma so wi pe o dabi eni pe oju merin ni mo fi se oju meji nitori be bi a ba fe soro lori wi pe iriran fun awon afoju o sese ki o so wi pe eyi ni okan mi o si kan o bo ba gbo wi pe Jesu n se nkan kan o ye ki o ye ara re wo wi pe nje ohun ti Jesu n se yi ti o n fi iriran fun awon afoju nje mi o fe ni ipin nibe mo si gbagbo wipe onikaluko wa ni o fe ni ipin ninu ore Jesu ati ibukun ti Jesu Kristi mu wa sugbon je ki o ye o wipe Jesu ni o ma nfi iriran fun awon afoju sugbon mo nbere ibere wipe awon wo ni Olorun ka si afoju awon wo ni iwe mimo kan mo wo leti wipe afoju ni o sa lo si odo Jesu ki Jesu ki o ba le fun o ni iriran ni ori Isaiah ti mo nka fun o ni ori ikeji le ni ogoji lati ese ikeji din ni ogun o wi pe gbo eyin aditi ki e si wo eyin afoju ki eyin ki o le ri tani afoju mo gbagbo wipe ibere yi ni o wa ni okan re be a tin kigbe ti an kilo ti an kera la ti an so wipe Jesu Kristi ma nfi iriran fun awon afoju o nbi mi lere wipe ta ni afoju gbo idahun ti Olorun fun o ni ese kokandini ogun ta ni afoju bi ko se iranse mi tabi aditi bi iko ti mo ti ran ta ni afoju bi eni pipe ti o si foju bi iranse Oluwa o n so fun o iye ki o mi o to n so fun o wi pe o ni ta ni afoju bi iranse mi o ni awon ti mo ran nise awon ti mo gbe oro Olorun le lowo awon ti mo fi oro igbala ki won ma kede re ti mo so fun o ni ko si afoju bi ti won awon mo lefi awon eya juda awon ti Olorun gbedide ni ile Israeli wi pe ki won je alore ati ajihin rere fun awon egbe won toku ni olorun wa nke si won o ni egbo eyin aditi won ba wo fe fe fe won so pe tani olorun ba soro o leyin ni o ni eri eyin afoju won ni tani olorun pe ni afoju o ni eyin iranse mi ni awon ni wasu awon ti won gbe bibeli awon ti won gbadura awon ti won se ise esin o ni awon ni o npe ni afoju o ni tani aditi bi iko ti mo ran tani afoju bi eni pipe eni to so wipe ona mi mo okan mi si mo gara mo ti le pe papa bi olorun ba nbere wipe awon ni won pe ninu awon wo ni won pe ninu ise esin mo je kan olorun wa so wipe iwo to je kan ninu awon ti won pe ni ise esin iwo to mo bi ati kasamu iwo ti o si mo bi ati ko awon elomiran le oro olorun iwo ti o pe ninu orin kiko iwo ti o pe ninu ise ajirere iwo ti o pe ninu ise esin o ni iwo ni afoju ti mo fe ki jesu ki o la loju bi o ba je be o je wi pe mo ni lati joko mo si ni lati gbo mo si ni lati pe jesu ki o wa si igbesa aye mi wi pe oju mi fo mo si fe ki jesu ki o la wese ogun ni riri nkan popo sugbon iwo ko kiyesi o ri nkan popo awon iranse oluwa ri nkan popo sugbon won ko kiyesi nitori be ni o fin pe won ni afoju ni sise eti sugbon o n ko gbo ninu iwe woli esa yi kan na ni ori ikerin din ni ogota 56 lo nso fun wa ni ese ikewa mo si gbagbo wi pe ko se eni ti o fe ba olorun jiyan abi o wa kin to ka ese yi mo fe ki o wo jamba ati ese ti o nse awon ti won ba olorun jiyan awon ti olorun so wi pe afoju e wa kin la yin ni oju ti won jiyan wi pe o nda o emi ko mi o kin se afoju emi ti mo nse ise esin emi ti o je pe lati kekere lati sami fun mi emi to je pe lati kekere iyawo ti mo gbe papa arede lagbera wa ti won fun ani oruka ninu ile esin emi le n pe lafoju emi ni mo n gbe opa fun alufa wa ni akoko ikore o ni oju se ti mo nse gbo o awon ti won ba olorun jiyan ni Isaiah ori ikarun din ni adota 45 ese ikesan Isaiah ori ikarun din ni adota ese ikesan igbe ni fun eni tin ba eleda re ja apadi ninu awon apadi ile amo yo ha wi fun eni ti o mo pe kini iwo nse tabi ise re pe ohun ko li owo o nso fun a wi pe egbe egun idajo wa lori eni ti n ba eleda re ja eni ti n jiyan eni ti olorun pe ni afoju pe ki o wa gba irina to n jiyan to so pe rara o emi ko olorun fi eti e se ti e mo riran to se ari eni ti o riran to ti o fe iriran lodo jesu so wa nbi rara o biru eni be ba wa o pada lo le nitori wi pe olorun oni ko ni ba eni kankan se ti olorun ba n to si ona wi pe afoju ni to ni rara to ni o riran eyi ni o se awon farisi wo ni johanu ori kesan mo se n pada bo ni Isaiah ori ikerin din ni ogota sugbon wo johanu ninu majemu titun johanu ori kesan lati ese ikokandini ogoji jesu wi pe nitori idajo ni mo se wa si aye yi ki awon ti ko riran le riran ati ki awon ti o riran le di afoju ninu awon farisi ti o wa lodo re gbo nkan won yi won si wi fun pe awa pelu foju bi jesu wi fun won pe iba se pe eyin foju ẹyin kì bá ti lé ẹsẹ ìbá ṣe pé ẹgbà wípé ẹfọjú ẹbá ti jẹ́ wẹ̀ṣẹ̀ yín kíákíá kí a sì gba ọkàn yín là ẹ̀ṣẹ̀ yín ìbá ti di píparẹ́ ẹyin kì bá ti lé ẹ̀ṣẹ̀ ìbá ṣe pé ẹ̀yin fọ́jú ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin wípé àwa ríran nítorí náà ẹ̀ṣẹ̀ yín wà síbẹ̀ bí a bá ń jiyàn bí a bá ń sọ wípé a jẹ́ ẹni tí ó ríran nígbà tí a jẹ́ afọ́jú ó sọ wípé ìbàjẹ́ àti ìdájọ́ àti ẹ̀ṣẹ̀ wa yóò wà síbẹ̀ ṣùgbọ́n bí ọlọ́run ti ń pe afọ́jú tó ń kíre pé mo wà ń bí o ṣàánú fún mi làmí lójú jẹ́ kí n ríran irú ẹni bẹ́ẹ̀ ló máa ń gbà ánú mo sì gbàgbọ́ wípé ẹnikẹ́ni tó wà ń bí láṣálẹ̀ yìí bí ò bá fi nǹkan kan bo ara ẹ̀ mọ́lẹ̀ tí ò bá fi ẹ̀tẹ̀ sílẹ̀ kí ó máa pálapàlapà bí ò bá wá wí àwa wí àti àwíjàre bí ó bá sọ wípé òun jẹ́ aríran nígbà tí ó jẹ́ afọ́jú bí ó bá jẹ́ gba ara rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ti gbà á bí ó bá pe ara rẹ̀ ní orúkọ tí ọlọ́run pe òun mo gbà wípé àánú wà ní àṣálẹ́ yìí oore ọ̀fẹ́ sì wà pẹ̀lú wo Aísáyà orí ìkẹrìndínlọ́gọ́ta láti dáhùn ìbéèrè tí a béèrè ní ìṣáájú wípé ta ni afọ́jú ẹsẹ̀ ìkẹwàá Aísáyà orí ìkẹrìndínlọ́gọ́ta ẹsẹ̀ ìkẹwàá afọ́jú lé àwọn alóore rẹ̀ òpè ní gbogbo wọn òdì ajá ni wọn tí kò lè yí gbó wọn a máa sùn wọn ń dùbúlẹ̀ wọn ń fẹ́ máa tò gbé àwọn alóore àwọn oníwàásù là ń pè bẹ́ẹ̀ àwọn tó ń lu aago ní òwúrọ̀ kùtùkùtù wípé ẹ̀rọ̀nú pìwàdà ìjọba ọlọ́run kù sí dẹ̀dẹ̀ ẹ jí nínú oorun yín kí ẹ gbàdúrà ẹ ké pe olúwa jésù ń bọ̀ àwọn wọ̀nyí ni a ń pè ní alóore àwọn tí wọ́n ń pè wá wípé kí a wá sin ọlọ́run àwọn tí wọ́n ń jáde wàásù ṣùgbọ́n nígbà tí ọlọ́run wò wọ́n délé délé tí ó wo inú ọkàn wọn tí ó wo ìwà wọn tí ó wo ìrìn ẹsẹ̀ wọn tí ó wo ìwọṣọ wọn tí ó wo ìṣiṣẹ́ wọn tí ó wo ìgbéyàwó wọn tí ó wo ìkóbìnrin jọ wọn tí ó wo bí wọ́n ṣe ń bímọ bí wọ́n ṣe ń tọ́mọ ó wà ní afọ́jú lé àwọn alóore rẹ̀ ó sì ń sọ wípé òpè ni wọ́n nǹkan tó sì ṣe wá láàánú ni wípé àwa tí a ń fẹ́ ìtọ́sọ́nà ó ṣe wá láàánú wípé àwọn afọ́jú ni à ń tẹ̀lé Jésù sì jẹ́ kí ó di mọ̀ fún wa wípé bí afọ́jú bá fi ọ̀nà han afọ́jú àwọn méjèèjì wọ́n ṣe kí ni wọ́n já sínú kòtò wọ́n ṣègbé ìgbàlà òsì fún afọ́jú tí afọ́jú ń fi ọ̀nà han wí fún mi ẹni tó ń ṣépè tó ń kọ ẹbọn ṣe ń gbàdúrà ẹni tí ilé ẹ ò tòrò tó ń sọ fún ọ ẹbí lè tiẹ̀ ṣe lè tòrò ẹni tó ń mu ọtí àmúyíra tó sì ń sọ fún ọ ọ̀nà tó fi lè kó ara rẹ ní ìjánu ẹni tó ṣìnà tó sì ń sọ fún ọ wípé bó o bá fẹ́ mọ ọ̀nà láti lọ sí ọ̀run rere ó yá máa bọ̀ jẹ́ kí n fi ọ̀nà hàn ó sì ń ṣìnà ẹni tí ó ń tọ̀ sára tí ó mu àmúyíra tí ìgò ló jẹ́ olúwa ẹ̀ sìgá ewé tí wọ́n ń já nínú igbó o ló ń tẹ̀lé káàkiri lọ́lọ́rùn ló ń fi ìkanràn kan tó sọ pé òun ṣògo èyí ní sì wọ́n lòun fẹ́ kọ ẹbọn ṣe ń gbàdúrà ó lòun fẹ́ kọ ẹbí lè tiẹ̀ bá ṣe tòrò ó lòun fẹ́ kọ ẹbí wàá ṣe lè kápá àwọn ọmọ tiẹ̀ àwọn alóore tọ́lọ́run sọ nípa wọn nìyẹn ó wá ń sọ wípé afọ́jú lé àwọn alóore rẹ̀ mo sọ pé ohun tó ṣe wá láàánú ni wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fẹ́ lọ sí ìjọba ọlọ́run ni wọ́n lọ ń bá àwọn wọ̀nyí pé kí wọ́n kí ó tọ́ wọn sí ọ̀nà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ìgbàgbọ́ ayébáyé yìí ọ̀nà tòótọ́ láti lọ sí ìjọba ọ̀run àti béèyàn ṣe bá Jésù pàdé tó ní ìgbàlà tó ń bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ wípé mo ṣe alárìnbá pàdé ẹ̀ mo sì kó ẹ kú oríire ìwọ tó wá tó sọ pé o fẹ́ mọ̀nà ìwọ tó gbà wípé afọ́jú ni ọ́ ó yẹ kó ṣe wá ní kàyéfì ẹlòmíràn tí ò bá mọ̀ pé òun jẹ́ afọ́jú ńgbà tó wá síbí ní àṣálẹ̀ yìí tí àwọn tí wọ́n pè ní ọmọ kéékèèké ọmọ àná tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹbí wọ́n ṣe ń gbéyàwó o sì ti bí wọn o ti bírú wọn dànù tó tiẹ̀ ti sọ wọ́n sómi irú àwọn wọ̀nyí tí wọ́n ń kọ èlò ti lọ bá dókítà tí wọ́n ti fàyọ tí wọ́n ti junù tó tiẹ̀ rí wọn mọ́ àwọn wọ̀nyí kéékèèké ni wọ́n wá dúró síwájú ẹ̀ tán sọ wípé ká máa mú sùúrù ká tó gbéyàwó ká máa gbàdúrà ká jẹ́ kí ọlọ́run kí ó tọ́ wa bí a bá fẹ́ fi àwọn ọmọ wa fún ọkọ a fẹ́ fi wọ́n fún aya tàbí ohunkóhun tí a fẹ́ lọ ṣe ìdáná ó yẹ kí a jẹ́ kí ọlọ́run kí ó tọ́ wa kí a má fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ kí a má sì fẹ́ ẹni tí ó ti kọ ọkọ rẹ̀ tàbí aya rẹ̀ tí ó ti kọ̀ ọ́ sílẹ̀ bí ó bá jẹ́ pé o gbà pé afọ́jú ni ó ní jókòó wà á sọ pé èwo ni èyí tó dé bá mi yìí àbùkù ńlá gbà kú ọmọdé yìí tó ń yọwọ́ sèmi àgbàlagbà wípé bàbá ẹ̀ka ìwé yìí fún wa ó máa ṣe o bí ò bá jẹ́ ìgbàgbọ́ yìí náà kò burú ṣá bó o bá gbà pé o jáfọ́jú ò ní jókòó bẹ́ẹ̀ àbí ó ṣeé ṣe láti jókòó bẹ́ẹ̀ irú àwọn èèyàn tí wọ́n rò pé wọ́n lajú pé àwọn ò tún ní ìtọ́sọ́nà kankan mọ́ bí wọ́n bá dé tán rí irú àwa kéékèèké wọ̀nyí tí à ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wọ́n mú fìlà wọn ni wọ́n á sì lọ sílé wọn pé mi ò mọ̀ pé ẹgbẹ́ àwọn ọmọ kékeré ló wà níbẹ̀ àwọn ẹgbẹ́ ọmọ mi wọ́n ní kí n jókòó ká máa pàtẹ́ ká máa dìde ká máa kọrin ká máa ṣí bíbélì ó máa ṣe o ṣùgbọ́n pé ìwọ tí ọlọ́run ṣe lórí rẹ tó jẹ́ kó ní ìrẹ̀lẹ̀ ó jẹ́ kó fẹ́ gba ti ìjọba ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé gbédigbédi tó máa ń gbé àwọn ẹlẹ́ṣẹ̀ tí kì í jẹ́ kí wọn kí ó fẹ́ gbọ́rọ̀ ọlọ́run kò jẹ́ kó bà lé ọ èyí tó máa ń jẹ́ kán sá káàkiri tí wọn ò ní mọ̀nà ìjọba ọlọ́run ó jẹ́ kí orí rẹ kí ó wálẹ̀ ó jẹ́ kí ọkàn rẹ kí ó balẹ̀ ìgbà tí wọ́n sọ wípé ẹ ṣí ìwé ọ̀rọ̀ ọlọ́run o bẹ̀ sí ní ṣe o bẹ̀ sí ní kà á bí wọ́n ti ń kà á tí ó ń gún ọ bí abẹ́rẹ́ tí ó ń ṣá ọ ládàá tí ó ń ṣá ọ láàké bẹ́ẹ̀ ni ó ń sọ pé ọlọ́run ibi tí mo kù sí bá mi yọ́ dànù bó tilẹ̀ ń ṣòro bó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan tí wọ́n ń sọ yìí ó dàbí ẹni pé ǹjẹ́ èmi tí mo ti dàgbà ǹjẹ́ kò ti pẹ́ jù ó wá ń sọ fún ẹ pé mi ò ní jẹ́ kó pẹ́ jù fún mi ìgbà tọ́lọ́run ti mú mi wá ni ó fẹ́ ṣe mí lólóríire ni mo kí ọ kú oríire nítorí pé ó dé ibi tí Jésù ti máa ń lani lójú bó o bá ti dé tó ti fọkàn ẹ balẹ̀ tó sì ń fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ó dájú wípé ọmọ ìgbàlà ò ní ṣègbé ṣùgbọ́n bó o bá mọ̀ bẹ́ẹ̀ bí àwọn olùkọ́ wa bí wọ́n ti ẹ̀kéré ju èyí ni mo ṣe bí Josiah ọmọ ọdún mẹ́jọ nígbà tó ń jọba àbí bẹ́ẹ̀ kọ́ mo ṣe bí ọmọ kékeré ni Dáfídì nígbà tí ó lọ gba gbogbo àwọn ọmọ Ísíráẹ̀lì kúrò lọ́wọ́ Gòláàtì tí ó ń fẹjú mọ́ wọn tí ó fẹ́ pa wọ́n mo ṣe bí Jésù pàápàá tí wọ́n ń wò tí wọ́n sọ pé ṣé bí ọmọ Màríà ni èyí ni ó rántí pé ọmọ ọgbọ̀n ọdún ni nígbà tí ó dúró ní iwájú àwọn ènìyàn tí ó ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó ń ṣí bèlì fún wọn tí ó ń pe àwọn àgbàlagbà àwọn arúgbó àwọn ìyábìnrin àwọn bàbá tí ó ń pè wọ́n wípé kí wọn kí ó wá kí wọn kí ó ṣòronú padà ẹ̀ṣẹ́ wọn bí ò bá jẹ́ pé wọ́n mọra wọn ní afọ́jú ni wọn ò ní gbọ́ nǹkan tó ń sọ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ní àṣálẹ̀ yìí ó jẹ́ kí a mọ àwọn wo ni a ń pè ní àwọn afọ́jú wo Kọ́ríntì kejì orí ìkẹrin Kọ́ríntì kejì ní májẹ̀mú titun orí ìkẹrin ẹsẹ ìkẹta sí ìkẹrin ṣùgbọ́n bí ìhìn rere wa bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ ìhìn rere wípé kí a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa kí a kọ̀ ọ́ sílẹ̀ kí a gba Jésù Kristì gbọ́ kí ó lè gbà wàhálà kí ó lè gba gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá lọ́wọ́ wa bí irú ẹ̀kọ́ bẹ́ẹ̀ bí ó bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ wípé bí a bá ti ní ìgbàlà tán wípé a tún láti wá ojú olúwa láti lè ní ìsọdi mímọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ kí gbòǹgbò ìkorò àbínibí tí ó wà nínú wa kí ọlọ́run kí ó lè fi ọwọ́ agbára rẹ̀ àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù kí ó lè fi fà á tu kúrò kí ìfẹ́ ti ọlọ́run kí ó lè jọba nínú ọkàn wa kí a lè fẹ́ ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn pẹ̀lú gbogbo àyà pẹ̀lú gbogbo iye wa àti pẹ̀lú gbogbo agbára wa ìhìnrere ti ìsọdi mímọ́ yìí bí ó bá farasin fún ẹnikẹ́ni ó farasin fún àwọn tí ó nù àwọn tí ó sọnù. Bí o bá ń gbọ́ wípé àǹfààní tí ó wà nínú ìre ni pé nípa ìná rẹ̀ lè mú wa láradá bí oore ọ̀fẹ́ ti ìwòsàn pẹ̀lú agbára Ọlọ́run oore ọ̀fẹ́ tí a fi wo nìsàn pẹ̀lú ìná Jésù Kristì bí ó bá farasin fún ẹnikẹ́ni ó farasin fún àwọn tí ó nù. Bí o bá ń gbọ́ wípé ẹ̀mí Ọlọ́run kan wà tí a ń pè ní ẹ̀mí mímọ́ tí ó máa ń darí ẹni tí o sì ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú ìrere wípé àwọn tí a ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá àwọn ní ṣe ọmọ Ọlọ́run. Bí ẹnikẹ́ni bá fẹ́ gbéyàwó tàbí ó fẹ́ ṣiṣẹ́ tàbí ó fẹ́ rìnrìn àjò àbí ó fẹ́ da òwò pọ̀ pẹ̀lú ẹnìkan tàbí ẹlòmíràn tí kò sì mọ ìtọ́ni Ọlọ́run tí kò mọ bí ẹ̀mí Ọlọ́run ṣe ń ṣe amọ̀nà ó ń sọ fún wa wípé ẹ̀kọ́ ìhìnrere wípé ẹ̀mí Ọlọ́run máa ń ṣe amọ̀nà fún àwọn tirẹ̀ bí ó bá farasin ó farasin fún àwọn tí ó nù. Ẹ̀kọ́ ìhìnrere sì ni wípé ọkùnrin kan aya kan ọkọ kan nítorí wípé ẹ̀kọ́ yìí ń sọ fún wa pé àwọn méjèèjì yóò sì di mélòó ara kan ṣé ó sọ pé àwọn mẹ́wẹ̀ẹ̀wá yóò sì di ara kan ṣé ó sọ bẹ́ẹ̀. Bí ó bá jẹ́ wípé ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ ìhìnrere wípé ọkùnrin kan aya kan bó bá farasin ó yẹ kí o mọ àwọn tó farasin fún. Ìgbà tí Ọlọ́run dá Ádámù obìnrin mélòó ló dá pẹ̀lú ẹ̀ ṣé Ọlọ́run ò lágbára Ọlọ́run ò sì ní iyè nínú kò ní òye wípé nínú gbogbo àgbáyé ọkùnrin kan ṣoṣo tó dá èyí tí ìbá fi ọgọ́rùn-ún ìyàwó ta lọ́rẹ mo ṣe bí Sọlọ́mọnì ni ó ní wọn tó ẹgbẹ̀rún. Mo sì rò pé bí ẹnikẹ́ni bá fẹ́ aya púpọ̀ Ádámù yẹ kó ní aya púpọ̀ ṣùgbọ́n nítorí pé ìlànà àti ètò Ọlọ́run fún Ádámù ní éfà kan ṣoṣo. Mo sì fẹ́ kí o ṣe àfiyèsí wípé nígbà tí ìkún omi tó fẹ́ pa ayé rẹ́ pátápátá Ọlọ́run rí ẹnìkan tí ó rí ojú rere ní ọ̀dọ̀ rẹ̀ tí ó sì ní oore ọ̀fẹ́ ní ojú rẹ̀ èyí ni a ń pè ní Noah. Ó sì ní àwọn ọmọkùnrin mélòó gẹ́gẹ́ bí ọmọ wọ́n jẹ́ mélòó. Noah àti àwọn ọmọ rẹ̀ ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta wọ́n jẹ́ mélòó. Mẹ́rin bí o bá mọ ìtàn bíbélì dáradára àwọn ènìyàn mélòó ni ó wà nínú ọkọ̀ ìgbàlà tí ìkún omi tí ò parẹ́ àwọn mélòó. Àwọn mẹ́jọ ọkùnrin mẹ́rin obìnrin mẹ́rin ọkùnrin kan pẹ̀lú aya rẹ̀ kan ṣoṣo. Gbogbo àwọn tí wọ́n fẹ́ aya púpọ̀ tí wọ́n kó wọn kúnlé tán wá dàbí ṣọ́ṣọ̀ṣọ́ primary school tó dàbí kí ọkùnrin kí ó wà láàrin ilé kó má mọ oyè àwọn ọmọ tí ó bí wọ́n pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ kó má sì mọ ìyàwó kí ìyàwó ṣe máa sọ pé kò jẹ́ ọbẹ̀ tèmi mo mọ̀ wípé ti ìyálé nìkan ló yí sìn ín ó dára kán máa ṣoògùn síra wọn. Gbogbo àwọn bẹ́ẹ̀ omi ìkún omi náà bá lọ pátápátá. Àwọn tí wọ́n yè tí wọ́n ní ìgbàlà ní àkókò náà ni àwọn tó jẹ́ wípé ọkùnrin kan aya kan. Bó bá sì rántí ayé ti Lọ́ọ̀tì nígbà tí Ọlọ́run fẹ́ fi iná pa Sódómù àti Gòmórà rẹ̀ wọ́n pọ̀ ń bẹ àwọn tó fẹ́ wọn mẹ́ta mẹ́rin mẹ́wàá tàbí ogún tàbí ọgbọ̀n kò sí kan tó bọ́ nínú ìdájọ́ Ọlọ́run àbí wọ́n bọ́ rárá. Lọ́ọ̀tì tó fẹ́ aya kan ṣoṣo àti ọmọ rẹ̀ méjì tí ó wà nítòsí àwọn ni wọ́n yọ kúrò nínú ẹ ṣùgbọ́n aya kan tá a ti ń wí náà pàápàá ó kúrò nínú iná Sódómù àti Gòmórà ṣùgbọ́n ohun tó gbàgbé sínú ayé wọn ò júlẹ̀. Ó ṣeéṣe a ò kó yẹtí sétí yẹtí lè wà lọ́kàn ẹ̀. o ko le si sorun le si le wa ninu okan e ibi ti isura e ba wa ibe ni okan e ma wa bo ba ni won sita awon won ti Jesu Kristi ba de awon onfa to nfa awon elese sile ti ki ti oni je kan lo niyan gba to ni kan si suru lere oni kan se bute meta oni yawo kan si ibomi bi Jesu ti e fe de bo ti e npe o ni gbo ipe nitori pe igbe iyawo pupo adio leti ara oniye afo loju oni mona e ti o ti e je iyawo kan soso ajo ti won da owo to da si bi kan ko jule oni gbogbo e aparun gbogbo awon omo odo to ni awon ile ta ko awon dukia ta ni lo nso pe oko mi se bo ma se pari ni bi awon angeli ti so pe sare e jade e ma se ilora idajo nbo ni loti papa anu olorun po afa seyin loti ti o jade lati lo wa su fun awon eniyan wi pe olorun fe fi idajo ina pa ilu yin re bo si se de tan ni o ya o e wa jade o ko me to ma mu bo se mu ele o jule o tun mu ti bi o tun jule awon angeli le won ni re pe jade baba ye jade ina nbo oni mo nbo mo nbo ko me to ma mu nu e gba to ya ti o me to ma se ni awon angeli di lo mu pe o ya jade sa sala fun emi re ni iyawo kan na to fe o dupe pe lot o ni ale ni sodomu ati gomora iwo to so pe iyawo kan lo fe to lale nta gbangba adekun kedere abewo lojo ti Jesu ba de opolopo ani sister nko sister o wa ni ijoba Olorun ni ase igbeyawo odo agutan loke nigba ti Jesu Kristi ba de boda wa to ma wa su fun anko to ma wa su ninu boss to si je wi pe gba ti won fe ko ile Olorun wa olofi okuta igunle olofi lele boda o wa o la le nta eyin ni o mo se e te n fi ayin pe iyawo kan ni mo ni iyawo kan ni mo ni e joko be Jesu kun ko mo okan e o mo bi to rin de o mo bi to sa lo loru o gba to ju yawo e le to lo sibi kan o mo nkan to lo se o le pamọ fun eniyan sa foju la awon eyan to n pamọ fun awon na okunkun riran sugbon gba ti Jesu ba de iya lenu ni lojo na awon ti won ti waasu jake jado ile Nigeria gba ta ba de ohun ti a ba fe won ko ekun agbon awon omo ijo miran gba ti alufa ton ba fe ku alufa miran nigba ti o ba ri awon deacon awon ti o je pe awon osise won ti o ba fe won ku to lo bi Jesu pe awon osise mi da awon osise o peye won o kese jari won o si nibi awon alaga bage bi awon alafarase awon foju ti won mo pe won foju won o wa ina wa majo iya iparun ise nise titi ayeraye ika abamo awa wa lenu opolopo ani ki mo ki se bi

ó parí nìyẹn. Gbogbo èyí tá a fi ìgbà àti àkókò kójọ níṣẹ́jú kan bí iṣẹ́ èèyàn iṣẹ́ àtọ̀dúnmọ́dún bó ṣe ń jóná nìyẹn. Àbí eré ni, àbí àwàdà ni, àbí àti ẹ̀ ńláńlá ni. À á sì jẹ́ òmùgọ̀, à á ju kínní ilẹ̀ bẹ́ẹ̀, wọ́n sì ní ẹ má bojú wọ̀nyìn. Tá a bá tiẹ̀ bojú wọ̀nyìn ńkọ́, kí ló máa ṣẹlẹ̀? Ó bá dán wò, ó bá dán tán. Bó ti bojú wọ̀nyìn, ó bá di ọ̀wọ́n iyọ̀. Ìwọ náà wò ó, ará mi, Lot ń lọ níwájú. Ó rí wípé kò gbọ́ ìró ẹsẹ̀ ìyàwó mọ́. Ó mọ̀ wípé nǹkan kan ti ṣẹlẹ̀, kò sì tó bẹ́ẹ̀ láti bojú wọ̀nyìn. Òní ló ń sọ fún wa pé kí n dé tẹ̀ wá sẹ́kọ̀ọ́ ìbéèlì, ìyàwó mi ni ò jẹ́ kí n wá jókòó bẹ́ẹ̀. Ẹ sì sá àdẹ̀ rí yín ẹ wá sẹ́kọ̀ọ́ bíbélì ọjọ́ nà ẹ wá àgbàláyé wà ẹ jẹ́ kó wà nínú ọkàn yìí ọkàn mi ni ò jẹ́ kí n wà jókòó bẹ́ẹ̀ ọjọ́ kan ń bọ̀ tó ní mọ ọkọ tó ní mọ aya tíná bá ń jó tíya ń jẹ̀yàn tí wọ́n ń payín kéke tí wọ́n ń ṣiṣẹ́ oró tí wọ́n sọ pé omi o oró kò sẹ́ni tá a tú ẹnìkan lára torí pé ọjọ́ àánú á ti kọjá pátápátá. Ode wá gbàlà ẹ kó wá láwa yọrí kó sì ní ìgbàlà kí wá ẹ kó yí padà ìyàwó mi kejì ni kò ní jù mí lẹ ó fẹ́ràn mi púpọ̀ ìfẹ́ ọ̀run àpáàdì ni bó ṣe bojú wọ̀nyìn nìyẹn o. Ni Jésù bá wá rán wa létí kí Jésù kó tó lọ wípé ẹran ti aya lọ́ọ̀tì o ẹran ti o mú ń bọ̀ o. Ní àkókò tí Jésù bá ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ó dàbí aya lọ́ọ̀tì. Àdúrà mi ni pé kó má ṣe pẹ̀lú wọn. Ó ní tí ìhìnrere tí a ń sọ nípa ẹ̀yí ìhìnrere wípé ọkùnrin kan aya kan bí ó bá farasin ó farasin fún àwọn tí ó sọnù. Ẹsẹ̀ ìkẹrin nínú àwọn ẹni tí Ọlọ́run ayé yìí ti sọ ọkàn àwọn tí kò gbàgbọ́ di afọ́jú kí ìmọ́lẹ̀ ìhìnrere Kristi tí ó lógo ẹni tí ṣe àwòrán Ọlọ́run kí ó má ṣe mọ́lẹ̀ nínú wọn. Mo ń gbàdúrà fún ọ pé kí o má ṣe pẹ̀lú wọn. Ìhìnrere tí ó lógo yìí ọ̀rọ̀ Ọlọ́run tí ó máa ń wẹ ẹni mọ́ tí ó máa ń gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹni ọ̀rọ̀ Ọlọ́run tí ó máa ń fi ìyà ẹni pẹ̀kun jíǹ kí oníkálukú tí ó bá gbàgbọ́ kí ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Ṣùgbọ́n ó sọ fún wa wípé tí ìhìnrere ti à ń wàásù rẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó máa ń tún ayé ẹni ṣe tí ó máa ń yí ni padà. Ẹsẹ̀ ìkẹrìnlá ẹ jọ̀wọ́ wọn sí i. Àfọ́jú tí ń fọ̀nà han àfọ́jú ni wọ́n. Ó mọ̀ o ni wọ́n ṣe ń kélé ọ lórí wípé ó ń lọ sí ẹgbẹ́ ìkẹ́kọ̀ọ́ bíbélì. Bó bá lọ tó kú bá kú fún ẹ kò sẹ́ni tá a bá ẹ lọ. Ọ̀rọ̀ ìyè là ń sọ nípa èyí ọ̀rọ̀ ìyè à ní pẹ̀kún. Èmi a sọ pé bó bá lọ síbẹ̀ bó bá gbọ́ràn sí èyí tí àwa afọ́jú ta ń sọ fún ẹ níbí bó bá lọ sí ọ̀hún tó lọ ń kẹ́kọ̀ọ́ bíbélì bó bá bímọ wọn ní wábẹ́ kó jáde má wà. Ṣebí báwọn èèyàn wá bá wa kọ́mọ jáde ṣebí Jésù wá wá. Ẹ̀mí Ọlọ́run á sì wà ńbẹ̀. Bàbá ayérayé olùdámọ̀ràn á sì wà pẹ̀lú wa. Àwọn áńgẹ́lì Ọlọ́run ò sì ní fi wálẹ̀. Mi ò rò pé a tiẹ̀ ń fẹ́ kí àwọn ọ̀mùtí kó wá náà pàápàá. Àbí wọ́n fẹ́ kọ́mọ tiẹ̀ jáde pẹ̀lú àwọn ọ̀mùtí. Àlùfáà tó ń ṣépè yẹn ló fẹ́ kó wá bẹ́ẹ̀ kọ́mọ jáde. Èyí tó ṣe lùyàwó ẹ̀ nílé tán tó gba ní sálúbàtà. A wá kúrò mẹ́ẹ̀ a wá lòun wá bẹ́ẹ̀ kọ́mọ jáde. Bó bá súre àdúrà ò lè gba Ṣọ́lọ́run kì í gbọ́ tẹlẹ́ṣẹ̀. Wọ́n á sì sọ fún wa pé bó bá lọ kẹ́kọ̀ọ́ bíbélì bó bá lọ síbi tí wọ́n ti ń sọ ọ̀rọ̀ ìgbàlà bó bá lọ bó bá bímọ ni wọ́n bẹ́ẹ̀ kó jáde jókòó lé ẹ̀ bó bá ní wá kọ́mọ jáde. Ṣebí mọ́ bá wá náà ìnáwó náà máa kó wá sí. Wọ́n ní wá kán má bèèrè bí ò tẹ̀jú bisikíìtì díẹ̀ àbí wọ́n ń wá lẹ́nu òfo. Àwọn onígbàgbọ́ nìkan ló lè wá lẹ́nu òfo àbí kì í ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n báwọn bá ti wá tí wọ́n ti ń jókòó náà ń bèèrè wípé pèsè nǹkan kan sílẹ̀ ni àbí àmì jẹ ìrẹsì.

0: fún ọ ẹ ní ìgbàgbọ́ sí ọlọ́run ṣé ó dàbí ẹni pé àìní àti ìpọ́njú ni ó ń bá ọjà ẹ ní ìgbàgbọ́ sí ọlọ́run ṣé níbi iṣẹ́ ni wọ́n ti kó tì ọ́ tí wọ́n sọ wípé iṣẹ́ yóò bọ́ lọ́wọ́ rẹ ẹ ní ìgbàgbọ́ sí ọlọ́run ṣé wọ́n rìn ọ́ mọ́lẹ̀ lójú oorun ni àbí wọ́n ń pọ́n ọ lójú oorun àbí àwọn ẹ̀mí kẹ́mí ni wọn ò jẹ́ kó gbádùn ni ó ń rò wípé báwo ni ó ṣe bọ́ lọ́wọ́ àwọn nǹkan wọ̀nyìí ó ní ohun kan ni kí o ṣe ní ìgbàgbọ́ sí ọlọ́run ìbàjẹ́ láàárọ̀ ìbàjẹ́ lọ́sàn-án ìbàjẹ́ ní àṣálẹ́ ní ìgbàgbọ́ sí ọlọ́run ìbàjẹ́ ní ìlú tàbí ní ìletò ní ìgbàgbọ́ sí ọlọ́run ìbàjẹ́ láàrin àwọn ọ̀rẹ́ tàbí láàrin àwọn ọ̀tá ó dàbí ẹni pé àwọn ọ̀tá ló sowọ́ papọ̀ tí wọ́n ń sọ wípé wọn ò ní jẹ́ kí o lọ sí iwájú wọn ò ní jẹ́ kí o ní ìtẹ̀síwájú ní ìgbàgbọ́ sí ọlọ́run àyíkáyè ipòkípò tí o bá bá ara rẹ nínú ẹbí ni láàrin àwọn ọ̀rẹ́ ni níbi iṣẹ́ ni níbikíbi tí o bá wà àyíkáyè tí o bá bá ara rẹ ohun kan ló lè ṣe kí o lè ní kí o lè borí àwọn ọ̀tá kí o lè borí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ ní àyíká rẹ ohun kan náà nìyí pé ní ìgbàgbọ́ sí ọlọ́run wo ẹsẹ̀ ìkẹtàlélógún nítò lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí ṣídìí kí o sì bọ́ sínú òkun kí tí kò bá sì ṣiyèméjì lé ọkàn rẹ̀ ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe yóò rí bẹ́ẹ̀ fún un níhìn-ín ni jésù kristi sọ wípé àṣẹ kan náà tí ó wà lẹ́nu àwọn wòlíì nígbàání àṣẹ yìí lè wà ní lẹ́nu ẹnì kọ̀ọ̀kan wa ṣé o mọ̀ wípé àṣẹ wòlíì ni à ń kà níhìn-ín tí ó ń sọ wípé ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí pé ṣídìí kí o sì bọ́ sínú òkun tí kò bá sì ṣiyèméjì nínú ọkàn rẹ̀ tí ó sì gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe ó ní yóò rí bẹ́ẹ̀ fún bí o bá wo ìgbésí ayé mose èyí la rí ní ìgbésí ayé mose bí o bá wo ìgbésí ayé joshua èyí la rí ní ìgbésí ayé joshua bí o bá wo ìgbésí ayé elijah tàbí elisha tàbí danieli tàbí ezekieli isaiah jeremiah ohun kan yìí ni a rí ní ìgbésí ayé wọn wípé bí wọ́n bá ti sọ ọ̀rọ̀ kan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ọlọ́run fi sí wọn lẹ́nu wípé wọn kì í ṣiyèméjì wọn á gbàgbọ́ wípé nǹkan yìí yóò rí bẹ́ẹ̀ jésù ń sọ fún wa wípé ẹnì kọ̀ọ̀kan wa a lè ní àṣẹ àti agbára ìsọtẹ́lẹ̀ tí àwọn wòlíì gbani wípé bí àìsàn bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa bí àìní bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa bí àwọn ọ̀tá bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa bí àṣe ìrí bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa bí àgbàna bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa bí ohunkóhun gẹ́gẹ́ bí ìṣòro bí ó bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa wípé a lè sọ fún òkè yìí pé ṣídìí kí a sì gbàgbọ́ kí a má ṣe iyèméjì wípé yóò sì rí bẹ́ẹ̀ wẹ́sẹ̀ 24 nítorí náà mo wí fún yín ohunkóhun tí ẹ̀yin bá tọrọ nígbà tí ẹ bá ń gbàdúrà ẹ gbàgbọ́ pé ẹ ti rí wọn gbà náà yóò sì rí bẹ́ẹ̀ fún yín èyí ni ìlérí ọlọ́run fún wa ó ní nítorí bẹ́ẹ̀ ohunkóhun tí ẹ̀yin bá ń bèrè nígbà tí ẹ̀yin bá ń gbàdúrà ẹ gbàgbọ́ wípé ẹ ti rí wọn gbà náà yóò sì rí bẹ́ẹ̀ fún yín ṣé ìgbàlà ló ń bèrè ni o fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ gbàgbọ́ bí o bá ti gbàdúrà tán ìsọdimọ́ ló ń bèrè ni gbàgbọ́ bí o bá ti sọ fún ọlọ́run àbí agbára ẹ̀mí mọ́ látòkè wá ló ń bèrè lọ́wọ́ ọlọ́run gbàgbọ́ bí o bá ti sọ fún ọlọ́run àbí àìsàn ló wà lágọ̀ọ́ ara rẹ tí ó ń fẹ́ kí ọlọ́run kí ó mú kúrò gbàgbọ́ ó sàti wípé èmi ni olúwa tí mú yín lára dá ó ní àdúrà ìgbàgbọ́ yóò sì wo aláìsàn náà sàn ó ní bí o bá ti dẹ́ṣẹ̀ a ó sì dáríjì ó ní àdúrà olódodo ó lágbára púpọ̀ gbàgbọ́ bí o bá ti gbàdúrà ó ní àmì wọn yóò máa bá àwọn tó gbàgbọ́ lọ lórúkọ mi wọn ó máa lé ẹ̀mí èṣù jáde lórúkọ mi ó ní wọn bá mu ohun olóró kan kì yóò pa wọn lára wọn ó gbọ́wọ́ lé aláìsàn ara wọn yóò sì dá bí o bá ti gbàdúrà ó yẹ kí o gbàgbọ́ ó ní o sọ fún wa jẹ́ kí n tún kà á sí ọ létí lẹ́ẹ̀kan sí i nítorí náà mo wí fún yín ohunkóhun tí ẹ̀yin bá tọrọ nígbà tí ẹ bá ń gbàdúrà ẹ gbàgbọ́ pé ẹ̀yin ti rí wa gbà náà ẹ̀yin ti rí wọn gbà náà ó ní yóò sì rí bẹ́ẹ̀ fún yín nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a dìde dúró ó yẹ kí a sọ fún ọlọ́run wípé a ń fẹ́ nǹkan báyìí tàbí nǹkan báyìí ni bóyá ìgbàlà ló ń fẹ́ ni ìsọdimọ́ ló ń fẹ́ ni agbara emi olorun lo nfe ni ipese lo nfe ni abi o nfe gbe yawo ni o si mo eni to fe o nbe lowo olorun o nfe loko ni tabi o ti ni ebi o si ti bimo o ye ki o so fun olorun we pe o nfe nkan wonyi o ni ohun kon teyin ba bere bi e ba gbagbo e ori ogo lowa bi e ba gbagbo e ori ogo lowa ranti we pe je ki ileri olorun ki o wa ninu okan re je ki ileri olorun ki o dapo mo igbagbo ninu okan re gba oro yi gbo tokan tokan bi ko ti le yi o bi o ti le bi o ti sese gba oro yi gbo tokan tokan ki o si ma reti imuse re nitori pe olorun ti o se leri ki seke gba oro yi gbo bi o ti le je wi pe awon ojiyan awon oporo awon ti se meji won wa ni ayika re won si so fun pe boya ko le sese gbagbo o ri ogo oluwa ni igbese aye re bi o ba tin bere ohun yi lowo oluwa ki o gbagbo ki o si ma yin oluwa logo o ri we pe isegun yo je ti re
1: Ẹjẹ́ kí á dìde dúró.
2: Lónìí bí a ti gbọ́ ẹ̀rí tí àwọn ẹlòmíràn ń jẹ́ wípé Ọlọ́run dá wọn ní èdè ó gba ọkàn wọn là ó pèsè fún wọn ó mú wọn lára dá àwa pàápàá bí a ti wá lónìí ó yẹ kí a gbàgbọ́ wípé ní agbára Ọlọ́run kò sí ohun tó ṣòro láti ṣe. Ẹjẹ́ kí a gbóhùn wá sókè láti gbàdúrà láti sọ fún Ọlọ́run ẹ̀bẹ̀ yóò wò kí a ní kí a sọ fún Ọlọ́run kí ó lè gbọ́ tiwa kí ó lè dá wa ní ìdè kí ó sì lè ṣàánú fún wa.

Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kì í bà á tì. Wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé àwọn tí ilé ń létí ọ̀nà ń nà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣùwọ̀n lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀ yín wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá, yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yín ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀ràn wá kí ó hàn sí ọ̀nà yín ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá. Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá. Nítorí tí èmi ó la ilẹ̀ Egypt já lé òru náà, èmi ó sì kọlu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Egypt ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Egypt, lèmi ó ṣe ìdájọ́ ìmìlì Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Egypt. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí, mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé, nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá, ni ó ń sọ fún wa wípé, nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì, ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí, tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye. Ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a pa láṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pàdánù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn. Nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní. Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní. Ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Egypt jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon woyi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani woyi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronica keji chronica keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko e je ki o ye wa wi pe bi awon mo Israeli won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwa ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi pe wa se aye yi ni awon mo Israeli ni won se npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturu ti iba de ba won ki o po won koja ohun ti a fi so yi ni wi pe ki o ma se si enikeni ninu wa ti yo wa sihin lasan adura mi ni wi pe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wi pe awon omo Israeli won yi bi o ti le je wi pe a se ilana fun won eyi ti iba fun won ni anfani ati ibukun awon nkan wonyi ko je ti won nitori wi pe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se nsoro Olorun yi je ki o ye wi pe opolopo ti won wa sihin ni won ma padanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wi pe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun n beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun o wi pe nigba ko gba ti o ba ri ninu oro Olorun wi pe Oluwa si so pe yala o n ba Mose soro tabi o n ba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o n ba soro tabi Dafidi tabi Danieli tabi enikeni bi o ba ti n ri wipe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori wipe oro ti Olorun ba so yo se yebiye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin ni a ri wipe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wipe eyi ni oro Olowa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wipe Olowa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo eyi jasi nigba ti a so wipe won wa ni ile Egypt eyi so wipe won wa ninu isinru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìsìrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypt jẹ́ kí ó ti yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeéṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeéṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí ń wóni sàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt ó ṣeéṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypt ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe ibùjókòó tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpàá ìdá ilẹ̀ egypt ló ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ israeli wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpàá ìdá àwọn ẹlẹ́bọlógun ayé yìí ni wọ́n yí ọká ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ israeli ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run wípé bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mose ń gbọ́ bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aaroni ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé kí ọlọ́run kí ó bá wa mú o kúrò ní orúkọ jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ egypt kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láìmọ̀ jésù ò ní iyè láìmọ̀ jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò yìí tí ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn ni ọlọ́run sọ fún ọ wípé ní oṣù yìí gan-an tí a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn
ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye ainipekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to shanfani yo deba igbesi aye re ni akoko na ni olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba si kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ijere ni ki esiro odo agutan na ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu eworẹ eyin o fi pamọ titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fito ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewebe kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a n pe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo Israeli koja oni a so fun wi pe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se ite ogba ni waju Olowa a se so fun wi pe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mo da won loju wipe bi apanirun ba tin la ile Egypt koja wipe apanirun yi koni de odo won wo ese ikokanlelogun titi de iketalelogun o ni nigba na ni Mose pe gbogbo awon agba Israeli o si wi fun o pe e jade lo yin mo odo agutan fun ara yin gege bi idile yin ki ese pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awokoto e o fi eje na ti o wa ninu awokoto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti Olowa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje lara aterigba ati lara opo iha mejeji Olowa yo si re koja enu ona na ki yo si je ki apanirun ki o wole yin wa lati kolu yin eyi ni ileri ti a fun won wipe nigbati apanirun ba ri eje na ki o je ki o le wole lati pa won run lati da won lejo ki o je ki o le wole lati se won lose bayi ni awon omo Israeli se eyi ni o fun won ni igbala kikun ti o si je ki won ki o bo lowo apanirun ti o la ile Egypt koja awon omo Israeli ati opo awon elesin loni ni o n padanu ibukun olorun nitori pe won ko se afiyesi gbogbo ohun ti olorun pa lase fun won ki ibukun wonyi ki o le je ti won eje ki a wo ni finifini awon ohun mefa ti a le ri keko ninu re awon afiyesi ti a ko gbodo gboju foda ikini ni wipe a o pa odo agutan
eyi ni o je fun igbala won ranti wi pe bi odo agutan ti le je alai laba won alai le ri bi akoba pa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon won yi iba ku pata pata sinu awon isiro ati iponju ti won wa ni ile Egypt wo ni exodus le kan si exodus ori kejila lati ese ikefa eyin o se fi ipamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo se pa li asale ranti wi pe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu asedede ati iponju won kuro eyi ni an toka si Jesu wi pe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi oluwa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba Jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan soso le o fun ni igbala bi ki se wi pe iko re fun wa lori agbelebo awon miran ma nso wi pe won gba Jesu gege bi woli nla sugbon ki se iriran tabi isotele tabi iwasu ti Jesu Kristi se gege bi woli ni o fun wa ni igbala bi ki se nipa iku re ni ori igi agbelebo ti pe lasiko aye awon omo Israeli bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile Egypt koja wo ni Korinti kini ori karun ese ikeje oni nitori na emu iwo kara tijo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwo kara nitori ati fi ire koja wa ani Kristi robo fun wa ye ki o ye wi pe Jesu Kristi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti atasile oun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo ayeraye ti nbo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wi pe odo agutan yin ni lati wa ni alai laboko odo agutan ti a nso nipa re yi ni lati wa lai ni aiboko kankan rara to pada si exodus ori kejila ese ikarun exodus ori kejila ese ikarun oni ailaboko ni ki odo agutan yin ki o je akọ ọlọdun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti Olorun be lọwọ ọmọ Israel ni wepe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile Egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyin toka si Jesu Kristi nitori pe Jesu Kristi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye Kristi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re o ni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni Hebrew toka si ni ori keje Hebrew ori keje lati ese ikerin din logbon nitori pe iru olori alofa be le o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbega ju awon orun lo eyi ni eje Jesu Kristi sese yebiye fun wa eyi ni o fi je wipe
ẹ̀jẹ̀ iye bí iye yìí ni a fi ń gbà wàhálà kúrò lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run. Nínú Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbòkù tí kò sì lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Kristi. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn, rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀ kò sí olùdásílẹ̀ ẹ̀sìn, olùdásílẹ̀ ìjọ, tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n, àìléèrí, àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristi nìkan ṣoṣo, ó ní ọ̀dọ́ àgùntàn aláìlábòkù, ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ. Sì rántí wípé nígbà tí a kan Jésù Kristi mọ́ àgbélébùú, a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní, wo Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lẹ ó jẹ́, ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ ọ̀kan nínú egungun rẹ̀. Ẹ̀yin kò gbọdọ̀ fọ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì, nípa ìsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà, wọ́n ní ìdáǹdè, a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíbítì ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn, wọn kò gbọdọ̀ fọ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Jẹ́ kí a wo Yohánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù, wọ́n tí wọ́n sì rí i pé ó ti kú ná, wọn kò ṣẹ́ egungun itan rẹ̀. Kí ni ìtumọ̀ èyí? Ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Nǹkan wọ̀nyí sì ṣe kí ìwé mímọ́ kí ó lè ṣẹ, tí ó wípé a kì yóò fọ egungun rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn náà. Nítorí wípé àwọn àfiyèsí púpọ̀ tí ó wà nínú Májẹ̀mú láéláé, àwọn wọ̀nyí ni a rí nínú Májẹ̀mú titun tí ó ń tọ́ka sí Jésù Kristi, ẹni tí ó kú fún wa láti yọ wá kúrò nínú Íjíbítì, láti yọ wá kúrò nínú ìpọ́njú, láti yọ wá kúrò nínú ayé, láti mú wa kúrò nínú òkùnkùn tàbí àwọn nǹkan tí ó wà nínú ayé. Àfiyèsí kẹrin, ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí kò tó. Bí kì í bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti òpó ilé náà, mo sọ fún ọ ní ìṣáájú wípé a ní láti pa ọ̀dọ́ àgùntàn náà, ṣùgbọ́n èyí kò tó. Ìkejì ó pé ọ̀dọ́ àgùntàn náà láti jẹ́ aláìlábòkù, aláìléèrí, aláìlẹ́gàn, èyí kò tó. Ìkẹta wípé a kò fọ egungun rẹ̀, ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ni a ń sọ fún wa wípé bí ẹ̀jẹ̀ yìí bá wà nínú àwo kòtò, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà ilé wọn, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àwọn òpó ilé wọn, síbẹ̀síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pa ọ̀dọ́ àgùntàn náà, bí ó tilẹ̀ jẹ́ pé a ti gba ẹ̀jẹ̀ rẹ̀ sí ibì kan, bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣe àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run, bí a kò bá lo ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa láṣẹ, síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí ìbá ṣe ìgbé pátápátá. Wo Exodus orí kejìlá láti ẹsẹ̀ ìkejìlélógún. Ẹ̀yin ó sì mú ìdì ewé hísọ́pù, ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò, ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà.
ati opo iha mejeji enikeni ninu yin ko gbodo jade lati enu ona ile re titi yo fi di oworo nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigba ti o ba si ri eje na lara aterigba ti lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki o si je ki apanirun ki o wole yin ki o wole yin wa lati kolu yin ohun ti a so ni wi pe ni toto ni Jesu Kristi ti ku ni toto ni o ti ta eje re sile sugbon o ku sowo re lati fi igbagbo ro mo Jesu ati lati fi igbagbo we ninu eje Jesu ki ami eje Jesu ki o le wa li okan re tabi li ara re ni Hebrew ori kokanla ese ikeji dinlogbon ni a so wi pe nipa igbagbo le o da ase irekoja sile ati ibo won eje ki eni tin pa awon akobi omo ki o ma ba fi owo kan won nipa igbagbo le ada nkan won yi sile nipa igbagbo le a fi awon eje won yi kun aterigba ile ati opo mejeji ti o wa li enu ona nipa igbagbo ni won duro ninu ile nibi ti ami eje na wa nipa igbagbo ni won gbe gbogbo awon isise won yi ki olopanirun ki o ma ba wole to won lo eyi si jasi fun wa wi pe awa paapa ni won gba ti atimo wi pe ati pa Jesu Kristi ati ta eje re sile o je ojuse wa lati ni igbagbo ninu eje na nitori nipa igbagbo yi ninu eje Jesu Kristi le a le fi ni igbala tabi idande tabi ipamo tabi iwosan je ki o yi o wi pe iki ba se wi pe o gbadura o je wa awon esere fun olorun o si so fun olorun wi pe o se olanu wi pe o ti je elese ti o boruju o si so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o bi ki ba se wi pe o se be apanirun yo wo ile re bi ki ba se wi pe o gbagbo ninu eje Jesu Kristi idajo aye raye yo to wa pelu sugbon bi o tin so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o logan ni eje yi o we okan re mo ti a o mu ese re kuro ti igbagbo yi yo so di eniyan oto eni ti o ni igbala olorun ninu lokan ni ile re ikarun jije eran odo agutan na akoko ko si fun wa lati ka opolopo ibi ti o ye ki aka sugbon ranti wi pe aso fun won wi pe won ni lati je eran ara odo agutan na wo Exodus ori kejila ni ese ikejo won o si je eran na ti a fi ina sun le oru na ati akara aiwo ewebe kikoro ni ki won ki o fi je kini itumo yi wi pe won o je odo agutan na ranti pe odo agutan ja si Jesu Kristi o n toka si Jesu Kristi fun wa ki wa ni itumo wi pe won ni lati je odo agutan na wo Johanu ori kini lati ese ikini le atete ko se le oro wa oro si wa pelu olorun olorun si le oro na ese ikerinla oro na le o di ara o si n ba wa gbe awa si n wo ogo re ogo bi ti omo bibi kan soso ati lodo lati odo baba wa o kun fun ore ofe ati otito itumo wi pe ki a je odo agutan na ni wi pe oro ti o so fun wa awon alaye ti o se ni kikun fun wa wi pe ki a gba awon oro wonyi sokan nitori pe o so ni ori kefa Johanu ese ketaleni ogota ori kefa ti Johanu ese ketaleni ogota emi ni nso ni di aye ara ko ni ere kan oro won ni ti mo so fun yin emi ni
iye sini oro olorun ti an so fun wa lati enu jesu christi oro olorun ti o ranse si wa onu ye ki agba si okan wa eyi ni o n toka si wipe bi ati wa labe ami eje jesu christi nipa igbagbo be ni an lati fi odiwon aye wa si oro olorun be ni an lati fi oro olorun se odiwon igbesi aye wa o n so fun wipe oro na ti emi so fun yin iye ni o ni emi si ni pelu ikefa ni wepe won ni lati je akara aiwo pelu re gbogbo yi ni ati ka fun wa ni exodo ori kejela a si ti ka fun wa ninu korinti kini ori karun korinti kini ori karun lati ese ikeje si ikejo lati je akara aiwo Korinti kini ori karun lati ese keje nitori na emu iwokara atijo kuro ninu yin ki eyin ki o le je iye fun titun gege bi eyin ti je aiwokara nitori ti ati fi ire koja wa ani Kristi robo fun wa nitori na e je ki a se ajo na ki se pelu iwokara atijo be ni ki se pelu iwokara aran kan ati iwa buburu bi ko se pelu aiwokara ododo ati otito opolopo ni won ma nlo si lesin ti won ma so wi pe won gbagbo ninu eje jesu sugbon iwa buburu eti an pe ni iwokara atijo o wa ni igbese aye won aran kan tabi ki a ma huwa ti ko ba bibeli ti ko ba oro olorun mo eyi si wa ni igbesi aye won sugba n so fun wi pe bi a ba fe je anfani ti a se fe ni ibukun ti o wa ninu ire koja ti a n ko nipa re loni wi pe ani lati je eni ti o ko ese sile wi pe aiwokara aran kan iwa boboro agbere panshaga ole opofo oju kokoro awon nkan won yi ko gbodo si ni igbesi aye wa bi abati se awon afiye si won yi ki wa ni awon anfani ati ibukun ti o wa lori wa bi aba wa labe eje odo agotan ni kia kia je kia wo exodo ori kejila le kan si lati ese iketala oni eje na ni yo se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba si ri eje na nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati emi ba ri ise ododo ara eni oni nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati mo ba ri ise anu ti o nse fun awon alagbe oni nigbati mo ba ri eje na ko so ti omi adura tabi abela oni nigba ti mo ba ri eje na ko so nipa aso funfun nigba ti mo ba ri eje na ko so nipa ki a je elese lasan oni nigba ti mo ba ri wi pe oni igbagbo ninu eje jesu christi ti a ta sile nigba ti emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigba ti mo ba kolu ile Egypt eni ti ko ba si labe abo eje Jesu o dabi eni ti o n gbe ile kan ile ti ko ni ilekun ile ti ko ni ferese ile ti ko ni orule kini a ti mo iru eni be si iru eni be yo wa ninu ewu popo ikini ewu ole nitori wepe ko si ilekun ko si ferese nitori be yo rorun fun ole lati wole o je mo wepe bi o ba si labe eje Jesu Christi ole tabi apanirun ni eti an pe ni satani yo le wole yo si le ma se gudugudu meje ni igbesi aye re yo ma da o lamu yo ma pon oloju nitori pe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje Jesu Christi o je bi eni ti n gbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o n gbe iru ile be awon eranko buburu gege bi ejo won le wole won si le se olose iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje Jesu Christi
ejo lailai ni iyi ni esu yo ma wole ni igba gbogbo pelu awon emi esu yo ma wole bi abari eni ti o ngbe ile ti ko ni orule eye yo ma fi be se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile to ko ni orule ile ti ko ni perese ti o je wipe awon eye awon eye ojorun yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon won yi njiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o gbe ile ti ko ni orule tabi ti ko ni perese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo Jesu awon ti won ko si labe eje odo agutan na nitori wepe ojo idajo olorun ojo ajakale arun iji aisan onja ni ile iru eni be bi arabasan ti o ngbe ile ti ko ni ilekun bi arabasan bi ti o ngbe ile ti ko ni perese tabi ti ko ni orule o mo wi pe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori wi pe ko si eje Jesu ti o bo won ko si eje Jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki enikokan wa ti a ko ti si ni abe abo eje Jesu ki a sa wa si ibi ti anu ki a je ki eje Jesu ki o bo wa ki a je ki eje Jesu ki o pa wa mo nitori wipe eni ti ko ba si ni abe abo eje Jesu o fi ara re sinu ewu ati iru ese ti o nse iru awon eniyan be ko lo nka eje ki a wo Dafidi ori Dafidi ori kejidini ogorin ori Dafidi ori kejidini ogorin ki a wo nkan ti o sele si awon eniyan woyi ni ese ikokandini aadota o mu kikoro ibinu re wa sori wa si won lara irunu ikanu iponju nipa riran angeli ibi sinu won eyi so nipa awon omo Israeli eyi so nipa awon omo Egypt se gafara fun mi awon ti ko si labe eje odo agutan na so wipe ohun ti o je ipin won ni irunu ibinu gbogbona olorun ikanu ati iponju popo nitori be je ki eyi ki o je ki o sare wa sabe abo ti o wa ninu eje Jesu Christi ki dande ipamo igbala olorun ki o le je tire ikeji ni wipe awon wonyi ti ko si ni abe abo ti o wa ninu eje odo agutan na won bo si idajo idajo ninu aye yi eyi ni ipa ikini eyi ni ilepa ikini ti o ma le won ba idajo ti inu aye yi ikeji idajo ninu aye ti nbo bi o ba wo Exodus so fun wa ninu ori keji lati ati kale kan o so wipe idajo yi o ba awon omo Egypt wipe a o pa akobi gbogbo awon ile won nitori be bi o ba wa si abe abo ti o wa ninu eje Jesu abo kuro ninu idajo ninu aye yi ati idajo ninu aye raye yo le je tire bi a se le bo lowo idajo olorun ni pe ki a gba Jesu Kristi gbo ki a ba le bo lowo ibinu olorun opolopo ni won se wahala ninu aye yi ti o dabi eni wipe nkan o tora won ni igbese aye won eredi eyi ni wipe idajo olorun ti aye isinsin yi o wa lori won bi won ba si ku siru ipo be idajo aye raye ni o je ipin won pelu iketa a fi yato si aarin awon omo Israeli ati ti Egypt nipa wipe eje odo agutan na o je abo fun won ninu aye wahala wa iponju wa aisan wa ise jamba popo lo wa sugbon bi o ba fe ki iyato ki o wa laarin igbese aye tire ati igbese aye awon ti o wa ninu aye iyato ti o le ni ni wipe ki o wa se abe abo
ti o wa ninu eje Jesu Christi nipa be ni awon nkan tin sele si awon ti o wa ninu aye ki o le fi sele si o ninu Exodus rike edogun ese ikerin dilogbon o si wi pe bi iwo ba teti sile gidi gidi si ohun oluwa olorun re ti o ba si se eyi ti o to li oju re iwo ti iwo ba peti si ofin re ti iwo ba si pa gbogbo ase re mo emi ki yo fi okan ninu arun won ni ti mo mo wa sara awon ara Egypt si o lara nitori emi le olowa ti o mo lara da awon ti o wa ninu aye aisan popo ni o wa lara won aisan ko gbogun aisan ti pani lo wa lara won bi iwo paapa ko ba fe ma jiya bi iwo paapa ko ba fe ni iponju bi awon ti o wa ninu aye ohun ti o ye ki o se ni pe ki o wa si abe abo ti o wa ninu eje Jesu Christi ikerin iwosan je ti awon omo Israeli won yi nitori we pe won wa labe eje odo agutan na ninu orin Dafidi lekan si orin Dafidi ori karun dini adofa orin Dafidi ori karun dini adofa arun le ni ogorun ese iketa le ese iketa dilogoji o si mu won jade ti awon ti fadaka ati wura ko si si ailera kan ninu eya re bawo ni o seseese fun ogunlogo awon eniyan won yi egberun lona meta lati wa ni ara dida sasa lai ni aisan kankan ni ago ara won nitori eje Jesu ti a fi bo won ti a fi daabo bo won eyi ni o je ki o seese ni igbesi aye won ranti pe bi iwo paapa ba fe ni iwosan kuro ninu gbogbo arun ohun ti o ni lati se ni lati gbagbo ninu eje Jesu Christi ti a

Christi kú. Wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn tí a pa nítorí ẹ̀ṣẹ̀ wa, tí a ta ìjẹrẹ̀ sílẹ̀ nítorí tiwa, àti wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa. Bí o bá ti ń fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ náà, tí ó ń sọ fún Ọlọ́run tí ó ń kó ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, bẹ́ẹ̀ ni ìgbàlà Ọlọ́run, ìwòsàn látòkè wá, ìdáǹdè tòótọ́ yóò jẹ́ tirẹ̀. Ẹ jẹ́ kí a dìde dúró láti bá Ọlọ́run sọ̀rọ̀. Rántí pé Jésù Kristi nìkan ṣoṣo ni ọ̀dọ́ àgùntàn tí a pa fún wa. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè gbà á kúrò nínú ìdájọ́ Ọlọ́run. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìgbàlà. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìdáǹdè. Sọ fún Ọlọ́run, àwọn ìwúkàrà tí ó wà ní ìgbésí ayé rẹ, mú wọn kúrò. Ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ, àrán kan tí ó wà ní ìgbésí ayé rẹ, ojú kòkòrò tí ó wà ní ìgbésí ayé rẹ, àgbèrè tàbí panṣágà tí ó wà ní ìgbésí ayé rẹ, àwo ohun àìtọ́ tí ó wà ní ìgbésí ayé rẹ, bí o bá ti ń jẹ́ ó tí o ti ń kàn wọ́n sílẹ̀, bẹ́ẹ̀ ni ó mú ìwúkàrà kúrò ní ìgbésí ayé rẹ, tí o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ wípé a ta ẹ̀jẹ̀ Jésù Kristi sílẹ̀ fún ọ. A ta ẹ̀jẹ̀ Jésù Kristi sílẹ̀ fún ọ. A ta ẹ̀jẹ̀ Jésù Kristi sílẹ̀ fún ọ. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí, kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ, kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé. Kí o bá lè bọ́ lọ́wọ́ apanirun tí ń káàkiri ayé lóde òní. Kí ìyàtọ̀ kí ó bá lè wà láàrin ìwọ àti àwọn tí ó wà nínú ayé. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ. Bí o bá ní àìsàn ní àgọ́ ara rẹ, ẹ̀jẹ̀ yìí kan náà tí a ta sílẹ̀ ni yóò wọ̀ ọ́ sàn. Ṣùgbọ́n rántí wípé bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ̀lé ọwọ́ rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi kì yóò lè jẹ́ tirẹ. Bí iṣẹ́ búburú, ìwà búburú, ìrìnkúrìn, ìfẹ́kùfẹ́ bá wà ní ìgbésí ayé rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi kì yóò lè jẹ́ tirẹ. Ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá ké pe Olúwa, bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ, ìgbàlà kíkún yóò jẹ́ tirẹ. A ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, a ó gba ọkàn rẹ là, ó di àtúnbí. Gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ, àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá. Àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò. Ọlọ́run yóò máa tọ́jú rẹ. Bí apanirun ti ń kọjá ní ìgboro, bí agbẹ̀sán ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ, bẹ́ẹ̀ ni yóò máa rí ọ kọjá. Nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristi. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, àìsàn ká àìsàn yówù kó jẹ́. Bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá. Àìsàn yóò re ọ kọjá bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristi. Lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́, ìpọ́njú yóò re ọ kọjá.

0: DCLM Radio, the spiritual warfare is our concern.
1: We Job, ori ikejidinlogun nigba na ni Bill Daddy ara Shua down o si wi pe nigba wo ni eyin o to fi idi oro ti ero nigba eyin re ni awo to ma so nitori kini a se nka wa si bi eranko ti a si nka wa si bi eni egan ni oju yin iwo n fara re ya pere pere ninu ibinu re ki a ko aye sile nitori re bi tabi ki a si apata kuro ni ipo re ni toto imole eniyan buburu ni a pa kuro owo ina re ki o si tan imole imole yo sokunkun ninu ago re fitila re ni a o si pa pelu re irin ese agbara re yo de fifan imo on ti kara re ni yo bi isubu nipa ese on ti kara re o ti bo sinu awon o si rin lori okun dide okun ege ni yo mu ni gigise awon igara yo si segun re adekun sile fun lori ile a si wa ofin fun loju ona eru nla yo ba ni iha gbogbo yo si le de ese re ailera re yo di pipa fun ebi iparun yo dide duro si ni iha re yo je iya ara re akobi iku ni yo je agbara re run eyi ti o ti gbekele ni a o fa to kuro ninu ago re yo si to oba eru nla ni lo yo si ma joko ninu ago re eyi ti ki se tire imi orun ni a o fun kaakiri si ara ile re gbongbo re yo gbe nisale a o si ki eka re kuro loke iranti re yo parun kuro ni aye ki yo si oruko re ni igboro ilu a o si le lati inu imole sinu okunkun a o si le kuro le aye ki yo ni omo bibikunrin tabi ajobikunrin ninu awon eniyan re pe ni ko si enikan ti o ku ninu agbo ile re enu yo ya awon iran
2: ti iwo orun
1: si igba ojo re
2: gege bi eru iwariri ti ba
1: awon iran ti ila orun ni toto iru be ni bujoko awon eniyan buburu eyi si ni ipo eni ti ko mo olorun
3: iwe Jobu
1: ori ikokandinlogun nigba na ni Jobu dahun o si wipe yo ti pe to ti eyin o fi ma ba mi ninu je ti eyin o fi ma fi oro kun mi ni ijanja igba mewa ni eyin ti n gan mi oju ko ti yin ti e fi je mi niya ki a si fi sibe pe mo sina ni toto isina mi wa lara emi ti kara mi bi o tile se pe eyin o sogo si mi lori ni toto ki o si ma fi egan mi gun mi loju ki e mo ni isisiyi pe olorun ni o bi mi subu o si na awon re yi mi ka kiyesi emi n kigbe pe owo alagbara ṣugbọn a ko gbọ ti emi mo kigbe soke bẹẹ ni ko si idajọ o ṣọgba di ọna mi ti emi ko le kọja o si mu okunkun ṣu si ipa ọna mi o ti bọ ogo mi o si ṣe ade kuro ni ori mi o ti ba mi jẹ ni iha gbogbo emi si pin ireti mi le a o si fatu bi igi o si tina bọ ibinu rẹ si mi o si ka mi si bi ọkan ninu awọn ọta rẹ ẹgbẹ ogun rẹ si dapọ si mi wọn si tẹgun si mi wọn si doyi agbo mi ka o mu awọn arakunrin mi jina si mi rere ati awọn ojulumọ mi di ajeji si mi ni toto awọn ajọbi mi fa sẹyin awọn afaramọ ọrẹ mi si di onigbagbe mi awọn ara inu ile mi ati awọn ọmọbinrin iranṣẹ mi ka mi si ajeji emi ja si ajeji eniyan ni oju wọn mo pe iranṣẹ mi oun ko si da mi lohun mo fi ẹnu mi bẹẹ ẹmi mi su aya mi ati oorun mi su awọn ọmọ inu iya mi ani awọn ọmọde fi mi ṣẹsin mo dide wọn si sọrọ ẹgan si mi gbogbo awọn ọrẹ idimọpọ mi korira mi awọn olufẹ mi si kẹhinda mi egungun mi lẹ mọ awọ ara mi ati mọ ẹran ara mi mo si bọ pẹlu awọ ehin mi ẹ ṣaanu fun mi ẹ ṣaanu fun mi ẹyin ọrẹ mi nitori ọwọ ọlọrun ti ba mi nitori kini ẹyin ṣe lepa mi bi ọlọrun ti ẹran ara mi ko tẹ ẹyin lọrun iba ṣe pe a le kọwe ọrọ mi ni isisiyi iba ṣe pe a le da sinu iwe ki a fi kalamu irin ati ti oje kọ wọn sinu apata fun lailai ati emi emi mọ pe oludande mi n bẹ ni aaye ati pe oun bi ẹni ikẹyin ni yoo dide soke lori erupẹ ilẹ ati lẹyin igba awọ ara mi ti a ti ke kuro bi iru eyi ati laili ẹran ara mi ni emi o ri ọlọrun ẹni ti emi o ri fun ara mi ti oju mi o si wo kii si ṣe ti ẹlomiran ọkàn mi si daku ni inu mi bi ẹyin ba wi pe awọ ti lepa rẹ to ati pe gbongbo ọrọ naa ni a ṣa ri ni ọwọ mi ki ẹyin ki o bẹru ida nitori pe ibinu ni mu ijiya ida wa ki ẹyin ki o le mọ pe idajọ kan nbẹ
0: DCLM Radio, the spiritual warfare is our concern.
3: We Jobu
1: ori ogun nígbà náà ni Sofari ara Naama dáhùn, ó sì wí pé, nítorí náà ni èrò inú mi dá mi lóhùn, àti nítorí èyí náà ni mo sì yára sí gidigidi. Mo ti gbọ́ ẹ̀sán ẹ̀gàn mi, ẹ̀mí òye mi sì dá mi lóhùn. Ìwọ kò mọ èyí rí nígbà àtijọ́, láti ìgbà tí a so ènìyàn lọ́jọ̀ sílẹ̀ ayé, pé orin ayò ènìyàn búburú, ìgbà kúkúrú ni, àti pé ní ìṣẹ́jú kan ni ayò àgàbàgebè. Bí ọlá ńlá rẹ̀ ti lè gòkè dé ọ̀run, tí orí rẹ̀ sì kan àwọ̀ sánmọ̀, ṣùgbọ́n yóò ṣègbé láíláí bí ìgbé ara rẹ̀, àwọn tí ó ti rí i rí yóò wí pé òun adà, yóò fò lọ bí àlá, a kì yóò sì rí i, àní a ó lè lọ bí ìran òru, ojú tí ó ti rí i pẹ̀lú kì yóò sì rí i mọ́, bẹ́ẹ̀ ni ibùjókò rẹ̀ kì yóò sì rí i mọ́, àwọn ọmọ rẹ̀ yóò máa wá àti rí ojú rere lọ́dọ̀ tálákà, ọwọ́ rẹ̀ yóò sì kó ẹrù wọn padà, egungun rẹ̀ kún fún agbára ìgbà èwe rẹ̀, tí yóò ba dùbúlẹ̀ nínú erùpẹ̀, bí ìwà búburú tilẹ̀ dùn lé ẹnu rẹ̀, bí ó tilẹ̀ pa á mọ́ nísàlẹ̀ ahọ́n rẹ̀, bí ó tilẹ̀ dá a sí tí kò sì kọ́ ọ sílẹ̀, tí ó pa á mọ́ síbẹ̀ lé ẹnu rẹ̀, ṣùgbọ́n oúnjẹ rẹ̀ nínú ikùn rẹ̀ ti yí padà, ó já sí òróró pamọ́lẹ̀ nínú rẹ̀, ó ti gbé ọ̀rọ̀ mi, yóò sì tún bí i jáde, Ọlọ́run yóò pọ̀ yọ jáde láti inú rẹ̀ wá, ó ti fa oró pamọ́lẹ̀ mu, ahọ́n gúntè ni yóò pa á, kì yóò rí odò wọn ni, ìṣàn omi, odò ṣíṣàn oyin àti ti òríà mọ́. Ohun tí ó ṣiṣẹ́ fún ni yóò mú padà, kì yóò sì gbé èmì, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ó ní, kì yóò sì yọ̀ nínú rẹ̀, nítorí tí ó nini lára, ó sì ti kẹ̀yìndà tálákà, nítorí tí ó fi agbára gbé ilé tí òun kò kọ́, nítorí òun kò mọ ìwà pẹ̀lẹ́ nínú ara rẹ̀, kì yóò sì gbà nínú èyí tí ọkàn rẹ̀ fẹ́ sílẹ̀, ohun kan kò kù fún jíjẹ rẹ̀, nítorí náà, ọ̀rọ̀ rẹ̀ kì yóò dúró pẹ́, nínú títò ìkun rẹ̀ yóò wà nínú ìhalẹ̀, ọwọ́ gbogbo àwọn oníyọnu ni yóò dìde sí i lórí, yóò sì ṣe pé nígbà tí ó máa fi kún inú rẹ̀ yóò ní, Ọlọ́run yóò fa ríru ìbínú rẹ̀ sí i lórí, nígbà tí ó bá ń jẹun lọ́wọ́, yóò sá kúrò lọ́wọ́ ohun ogun irin, ọrùn àkọ irin ni yóò ta àpò yọ, ó fà á yọ, ó sì jáde kúrò lára, àní idà dídán ní jáde láti inú òróró wá, ẹ̀rù ńlá ń bẹ ní ara rẹ̀, òkùnkùn gbogbo ni a ti pamọ́ fún ìṣúra rẹ̀, iná tí a kò fẹ́ ni yóò jorun, yóò sì jẹ èyí tí ó kù nínú àgọ́ rẹ̀ run, ọ̀run yóò fi ẹ̀ṣẹ́ rẹ̀ hàn, ayé yóò sì dìde dúró sí i, ìbísí ilé rẹ̀ yóò kọjá lọ, àti ohun ìní rẹ̀ yóò ṣàn dànù lọ lé ọjọ́ ìpinnu Ọlọ́run, èyí ni ìpín ènìyàn búburú láti ọ̀dọ̀ Ọlọ́run wá, àti ogún tí a yàn sílẹ̀ fún un láti ọ̀dọ̀ Olúwa wá.
3: Ìwé Jóòbù.
1: Orí ìkọkànlélógún. Ṣùgbọ́n Jóòbù dáhùn, ó sì wí pé, ẹ tẹ́tí sílẹ̀ dẹ̀dẹ̀ sí ohùn mi, kí èyí kí ó já sí ìtùnú yín, ẹ jọ̀wọ́ mi kí èmi sọ̀rọ̀, lẹ́yìn ìgbà tí mo bá sọ tán, ìwọ máa fi ṣẹ̀sìn ìṣòó. Yóò ṣe ti èmi ni, àròyé mi ṣe sí ènìyàn bí, tàbí èyí ti ṣe ti ọkàn mi kì yóò fi ṣe àìbalẹ̀. Ẹ wò mí fín kí ẹnu kí ó sì yà yín, kí ẹ sì fi ọwọ́ lé ẹnu yín. Àní nígbà tí mo rántí, ẹ̀rú bà mí, ìwárìrì sì mú mi lára, nítorí kí ni ènìyàn búburú fi wà lé ààyè tí wọ́n gbọ́, àní tí wọ́n di alágbára ní ipá, irú ọmọ wọn fi ìdí kalẹ̀ lé ojú wọn pẹ̀lú wọn, àti ọmọ ọmọ wọn ní ojú wọn, ilé wọn wà láìní ewu, bẹ́ẹ̀ ni ọ̀pá ìná Ọlọ́run kò sí lára wọn, akọ màálù wọn a máa gùn, kìí sì í ṣe, abo màálù wọn a máa bí, kìí sì í ṣẹnu, wọn a máa rán àwọn ọmọ wọn wẹ́wẹ́ jáde bí agbo ẹran, àwọn ọmọ wọn a sì máa jó, wọ́n mú ohun ọ̀nà orin tímbrẹ́lì àti dùrù, wọ́n sì ń yọ̀ sí ohun ìfèrè, wọ́n lo ọjọ́ wọn nínú ọ̀rọ̀, ní ìṣẹ́jú kan, wọ́n a lọ sí ipò òkú. Nítorí náà ni wọ́n ṣe wí fún Ọlọ́run pé lọ kúrò lọ́dọ̀ wa nítorí pé àwa kò fẹ́ mọ ipa ọ̀nà rẹ. Kí ni Olódùmarè tí àwo fi máa sìn, èrè kí ni a ó sì jẹ bí àwa bá gbàdúrà sí. Kíyèsí, àlàáfíà wọn kò sí nípa ọwọ́ wọn, ìmọ̀ ènìyàn búburú jìnà sí mi réré. Ìgbà mélòó mélòó ni a ń pa fìtílẹ̀ ènìyàn búburú kú, ìgbà mélòó mélòó ni ìparun wọn dé bá wọn, kí Ọlọ́run sì máa pín ìbínú jẹ́ nínú ìbínú rẹ̀. Wọ́n dàbí àkékù oko níwájú afẹ́fẹ́ àti bí ìyàngbò tí ẹ̀fúfù ńlá ń fẹ́ lọ. Ọlọ́run to ìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ jọ fún àwọn ọmọ rẹ̀, ó san án fún un, yóò sì mọ̀ ọ́n, ojú rẹ̀ yóò rí ìparun ara rẹ̀, yóò sì máa mu nínú ríru ìbínú Olódùmarè, nítorí pé àlàáfíà kí ni ó ní nínú ilé rẹ̀ lẹ́yìn rẹ̀. Nígbà tí a bá ké iye oṣù rẹ̀ kúrò ní agbede méjì, ẹnikẹ́ni lè kọ Ọlọ́run ní ìmọ̀, òun ní ṣàǹṣe ìdájọ́ ẹni ibi gíga, ẹnìkan kú nínú pípẹ́ agbára rẹ̀ tí ó wà nínú ìrora àti ìdákẹ́ pátápátá, ọpọ́n rẹ̀ kún fún omi ọmú, egungun rẹ̀ sì tutù fún ọ̀rá, ẹlòmíràn sì kú nínú kíkorò ọkàn rẹ̀ tí kò sì fi inú dídùn jẹun, wọn ó dùbúlẹ̀ bákan náà nínú erùpẹ̀, kòkòrò yóò sì ṣubò wọ́n. Kíyèsí, èmi mọ èrò inú yín àti àríkèrèkè tí ẹ̀yin fi gbadúlùmọ̀ sí mi, nítorí tí ẹ̀yin wí pé níbo ni ilé àwọn ọmọ aládé, ati nibo ni agbo awon eniyan buburu ni gbe wa eyin ko bere lowo awon tin koja lo ni ona eyin ko ma mi won pe eniyan buburu ni a fi pamo fun ojo iparun a o si mu won jade ni ojo riru ibinu tani yo so ipa ona re ko le oju tani yo si san pada fun ni eyi ti o ti se sibe a o si sin ni ona ipo oku yo si ma so orori oku ogulu to ofin yo dun mo gbogbo eniyan yo si ma to leyin bi eniyan iniye ti lo si waju re e a ti se ti eyin fi ntu mi ninu lasan bi o se pe ni idahun yin eke ku nibe
0: This CLM Radio, the spiritual warfare is our concern.
4: Eje ki agbadura baba wa ati olorun o wa atun wa se waju yin nisinsiyi lati ko eko eko ti o se yebiye bi ati le gbe igbese aye wa ti o fun yin ni inu didun ti o si fi han we pe ani ore ofe lati odo yin bi ati n gbo nisinsiyi e se wa lele ti omo kese fun ale ore ofe lati je eni tin gboran adupe opo e ti gbo iruko Jesu Kristi Oluwa wa eje ki a si bibeli wa si orin Dafidi ori keta le ni adoje orin Dafidi ori keta le ni adoje o kan eta eta kiyesi o ti dara o si ti dun to fun awon ara lati ma jumo gbe ni irepo o dabi ororo ikunra iyebiye li ori ani ti o san de irungbon irungbon aroni ti o si san si eti aso re bi iri amoni ti o san sori oke sioni nitori nibe ni oluwa gbe pase ibukun ani iye lai lai loni mo fe soro lori isokan laarin awon ara ninu oluwa isokan laarin awon ara ninu oluwa bi ati pejo loni ninu ijokan na bi ati pejo loni gbogbo wa lese agbelebo ohun ti o ye wa ni we pe bi ati wa ni irepo ke a tun wa ni isokan bi ati njo sin papo ke ari wi pe irepo ati isokan awon eniyan mimo wi pe a fun laaye o si joba laarin wa gege bi ara ninu oluwa o ye ke a mo wi pe isokan ni ohun ti olorun fe ati wi pe bi olorun ba gbe inu wa ti olorun si wa laarin wa o daju wi pe olorun ti ki se olupilese orudurodo olorun ti ki fon awon eniyan re tooto ti ki fon won ka o daju wi pe olorun yi bo ba wa ninu wa laarin wa o daju wi pe yo je ki isokan wa laarin wa bi a ba n pe enikan ni onigbagbo ti a pe elomiran na ti a pe ni onigbagbo bi won ti le je alejo sira won tele tele ti bi won ti le je ota papa si ara won tele tele o daju wi pe nigbati eje Jesu Kristi ti we ni mo ti yi ni pada bi o ba ti we awon wonyi mo ti o si ti yi won pada o daju wi pe won ki se ota mo won ki se alejo si ara won mo sugbon won je ara ninu oluwa nitori wi pe ati gba okan won la awon to ti jina si ara won tele tele yala nipa ibi yala nibi ti won ti jade wa awon ti o je pe boya awon kan wa lati ila orun awon miran wa lati iwo orun nigba ti ore ofe ti gba nila nigba ti o ba ti wo inu eni kankan won ohun ti a ma ri ni wo pe o ma n so won sokan papo nitori be o ye ki a le gbe ninu ife olorun ati ninu idapo irepo ati isokan awon eniyan mimo isokan je ohun ti o se yebiye o si je ibokun ti o je wi pe awon ti o wa ninu aye yi won ko ri nitori ohun ti a ri ninu aye ni ija ohun ti a ri ninu aye ni isota ohun ti a ri ninu aye ni wi pe a ma n ri iyapa laarin aladugbo si aladugbo a ma n ri ikosile laarin oko si aya a ma n ri wi pe omo papa a di asuta kò ní ní ìrẹ́pọ̀ tàbí ìṣọ̀kan pẹ̀lú àwọn òbí. Àwọn nǹkan wọ̀nyí ni ó ń jẹ́ kí ìbànújẹ́ kí ó pọ̀ nínú ayé. Ṣùgbọ́n bí a bá ti di ọmọ Ọlọ́run, bí a bá ti gba ọmọ aládé àlàáfíà láti wá fi ọkàn wa ṣe ibùgbé, tí ó sì wà nínú ọkàn wa, tí ó ń tọ́ wa, tó ń ṣàkóso ọ̀rọ̀ tí a ń sọ, ìrìn tí a rìn, ohun tí a ń ṣe, àti ìṣesí wa sí àwọn ẹlòmíràn, a ó rí wípé ìṣọ̀kan ni yóò jẹ́ àbáyọrí sí irú ìrírí bẹ́ẹ̀ ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa. Ìṣọ̀kan pẹ̀lú Kristi, ó máa ń fa ìṣọ̀kan láàrin àwọn ará. Lónìí, bí a ti ń wo ọ̀rọ̀ yìí, ó yẹ kí a wo kíni èrèdí ìṣọ̀kan àwọn ará, kíni èrèdí ìṣọ̀kan àwọn ará, ará nínú Olúwa. Kí ló sì máa ń fa èyí kejì? Kí ló máa ń fa ìyapa, ìṣọ̀tá láàrin àwọn tí wọ́n jọ ń gbé papọ̀, tàbí kí a kó sọ wípé láàrin àwa tí a jẹ ọmọ Ọlọ́run? Ìkẹta, kí ni àwọn ìbùkún tí ó rọ̀ mọ́ ìṣọ̀kan láàrin wa? Ìkíní, kí a wo ìdí tàbí àwọn èrèdí fún ìṣọ̀kan àwọn onígbàgbọ́. Kí a wo orin Dáfídì níbi tí a ti kà, orí kẹtàléní àádóje, òkan ẹ̀ẹ́ta ẹ̀ẹ́ta. Kí a wo ẹsẹ̀ ìkíní, kíyèsí, ó ti dára, ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀. Bí Dáfídì, bí ó ti rí àwọn ènìyàn Ọlọ́run tí ó rí wípé wọ́n wà ní ìṣọ̀kan papọ̀, tí ó sì mọ àwọn èrè tí yóò bá àwọn tí wọ́n wà ní ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan, ó wò wọ́n báyìí, ó ní ó ti dára tó, ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀. Jẹ́ kí n ṣe àlàyé fún ọ, kí o lè mọ èrèdí tí Dáfídì tí ó fi sọ báyìí, nítorí àwọn tí ó ti ka Bíbélì dáradára, tí wọ́n sì lóye bí Bíbélì ti rí, wọ́n jẹ́ kí a mọ̀ wípé Dáfídì ló kọ orin yìí tí a ń kà lónìí. Ṣé o mọ̀ wípé Dáfídì, ó mọ ìtàn àwọn ọmọ Ísíráẹ̀lì? Ìtàn ọmọ Ísíráẹ̀lì ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Ábráhámù. Ṣé o rántí wípé nínú ìdílé Ábráhámù pàápàá, àìní ìṣọ̀kan ó farahàn? Ṣé o rántí wípé Ágáì àti Sáràì, wọ́n ní wàhálà, àìní ìṣọ̀kan ó farahàn? Ṣé o rántí wípé Ábráhámù àti Lọ́ọ̀tì pàápàá, àìní ìṣọ̀kan ó tún farahàn? Kìí ṣe bẹ́ẹ̀ nìkan, nígbà tí wọ́n ti tẹ̀dó sí ilẹ̀ Íjíptì, tí a sì sọ fún Mósè wípé kí o dá wọn sílẹ̀, ṣe o rántí wípé nígbà tí àwọn ọmọ Ísíráẹ̀lì méjì tí wọ́n ń jà, ni Mósè ń sọ wípé ṣe bí ara nìyí, èé ṣe tí ẹ fi ń jà? Níhìn ni a tún rí gbólóhùn tí ọkùnrin yìí tí ó pè sí Mósè, èyí tún sọ fún wa wípé wọ́n àìwà bí Ọlọ́run àti àìní ìṣọ̀kan ó farahàn. Kìí ṣe bẹ́ẹ̀ nìkan, nígbà tí Mósè tún padà wá láti ibi Midiani tí ó ti sá lọ, tí ó wá láti dá wọn sílẹ̀, láti tú wọn sílẹ̀, ìgbà tó ṣe àtú wọn sílẹ̀, bí o bá wo ìrìn àjò wọn nínú aginjù, ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ìkùnsínú máa ń jáde wá, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àìní ìṣọ̀kan ni ó máa ń farahàn. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, bí wọ́n ti tẹ̀dó sí ilẹ̀ Kenani, ìgbà tó yá wọ́n bẹ̀rẹ̀ sí ní yan ọba, ìgbà tí wọ́n yan Saulu ọba àkọ́kọ́, a rí àwọn kan tí wọ́n pè ní ọmọ Beliali, wọ́n ní àwọn ògbà, àwọn ògbà kí irú ẹni báyìí kí ó jọba, ìgbà tó yá a rí wípé ọba Saulu ó papòdà. Àwa yan Dáfídì, ìgbà tí a kọ́kọ́ yan Dáfídì, ó tó ìwọ̀n bí ọdún méje ààbọ̀, tí ó jẹ́ wípé àwọn kan wọ́n gba Dáfídì, àwọn kan wọn kò gba Dáfídì, ṣùgbọ́n ìgbà tó wá yá ni a rí wípé Ọlọ́run mí sí gbogbo wọn pátápátá, ni a rí pé àti ẹ̀yà ìkíní, ìkejì, ìkẹta, gbogbo àwọn ẹ̀yà méjìlá ni wọ́n fohùn ṣọ̀kan papọ̀ tí wọ́n gba Dáfídì. Ó wá jẹ́ kí ìtẹ̀síwájú kí ó wà fún ìjọba Dáfídì. Níhìn ni Dáfídì wá sọ wípé ó ti dára tó. Ìbá ṣe wípé ìrẹ́pọ̀, ìdàpọ̀ àti ìṣọ̀kan yìí ó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ohun tí ìbá ṣeéṣe fún wa láti gbé ṣe, ìtẹ̀síwájú tí ẹnì kọ̀ọ̀kan wa ìbá ti ní, àti àwọn èrè tí ẹnì kọ̀ọ̀kan ìbá ti jẹ àǹfààní rẹ̀, ó ní ó ti dára tó, ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀. bi a ba so pe ohun kan dara o se se ki ohun na ki o ma dun je ki n se apere fun o bi omo ba n se aisan bi a ba so wi pe ah omo yi ihoro agbemi ti a fe fun o yi o dara o nitori wi pe yo je ki ara re le ni kia kia omo o se se ki omo ki o da lohun pe eh o se se o dara sugbon ko dun o ma ba ni lenu je se o mo wi pe o to ni omo yi so ohun yi dara sugbon ko dun o tun se se ni ona miran ki a ri wi pe omo yi o nje awon nkan aladun a si ri pe awon nkan aladun ti omo yi nje o ma beyin je o ma ba nkan je ninu agbo ara a wa so fun mo yi pe ah ki lo nje ohun to nje o dara eh oni to to ni o dara sugbon o dun nkan ti mo so fun ni pe o se se ki awon nkan kan dara sugbon ki won ki o ma dun o si se se ki nkan kan ki o dun sugbon ki o ma dara sugbon David n so pe eyi ti a so nipa re loni irepo idapo awon eniyan mimo ki se wi pe o dara nikan soso o tun dun bakan na o ni kiyesi o ti dara to bi a ba so pe nkan dara bi a ba so pe o ti dara to eyi je wi pe o dara to je pe ko si bi kan ti a le ri ninu re o si ti dun to fun awon ara lati ma jumo gbe ni irepo bi a o ti e ka nkan miran e ti a kaye mo ro wepe o ye ki o to awon baba wa ma so fun a wepe aboro to fun omo lo abi ni aya ati oko bi abaro nkan yi ki a so wepe o ti dara to o si ti dun to fun oko ati aya lati ma jumo gbe ni irepo ki eni keni ki o ma ri arin won a le so wepe o ti dara to o si ti dun to fun ebi oko aya ati awon omo fun ebi lati ma jumo gbe ni irepo ki eni keni ki o ma ri arin won a le so ninu ijo wi pe o ti dara to o si ti dun to fun awon ara ninu oluwa awa ti a wa ninu ijo awa ti a je omo olorun o ti dara to o si ti dun to ki a jo ma gbe ni irepo ki a jo ma gbe ni isokan ki eni keni ki o ma ri arin wa ki esu ki o ma le ri arin wa ki awon emi okunkun ki won ki o ma le ri arin wa sugbon o se ni laanu awon eniyan won ko mo wi pe ohun ti a n soro nipa re yi wi pe o dara pupo o si dun pupo iba se pe won ni oye iba se pe ati la won loju iba se pe won je ki emi olorun ki o ba won soro o mo wi pe ohun ti a ni lati se ti a ni lati la kaka fun ohun ti a ni lati se a pon ohun gbogbo ti a le se ki a se ni wi pe ki a wa ni irepo ki a si wa ni isokan je ki n ti ebi o le re kan awon wo ni David n so wi pe yo wa ni isokan tabi irepo o ni awon ara awon wo ni a n pe ni ara awa ti a gbo ede yoruba bi a ba so wi pe ara ile mi ti ki ba se wi pe a n lo ede yi ni agalamasa bi ki ba se wi pe a n fi sefe wi pe ara ile e o tun ti de o bi ki ba se be bi o ba je pe ni tooto ni a n so pe ara ile mi o je wi pe eni ti a ni isokan papo nitori boya jade lati inu iya kan na boya a ri wi pe eje kan na ni o wa ninu ara wa tabi ni ede wa wi pe o ri la oju e ni o mo wi pe omo lagbaja ni emi na ro be wi pe ara ile ni eni ti a n pe ni ara ni ninu oluwa ni eni ti a ti fi eje jesu kristi so di omo olorun eni ti o wa ninu ese tele tele eni ti o n gbe ninu ese tele tele sugbon ti o ti ba jesu pade ti o ti ronupo ada ti o ti gba jesu kristi gbo gege bi oluwa ati olugbala iru eni be o ti di ara ninu oluwa nitori o ti di ibatan fun jesu kristi ye ki a wo Matthew ori kejila lati ese ikejidini aadota sugbon o dahun o si wi fun eni ti o so fun pe tani iya mi ati tani awon arakunrin mi o si na owo re si awon omo ehin re o wi pe e wo iya mi ati awon arakunrin mi eyi ni awon ara ninu oluwa o awon ti o ti gba jesu kristi gbo awon ti o ti di omo leyin jesu kristi nitori enikeni ti o ba n se ife baba mi ti n be le orun oun naa li arakunrin mi ati arabinrin mi ati iya mi awon wonyi ni molebi fun jesu kristi nitori wipe won ti gba gbo èyí ni ìfẹ́ bàbá wípé kí a gba Jésù Kristi ọmọ rẹ̀ nìkan ṣoṣo wípé kí a gbà á gbọ́ èyí ni ìfẹ́ bàbá wípé kí a ronú pàdà àwọn ẹ̀ṣẹ̀ wa kí a gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà nítorí wípé Ọlọ́run ti rán Jésù gẹ́gẹ́ bí ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ ó ní ẹnikẹ́ni tí ń ṣe ìfẹ́ bàbá mi ti ń bẹ lé ọ̀run jẹ́ kí n bí ọ́ ní ìbéèrè kan ṣé ẹni tí ò gba Jésù Kristi gbọ́ ṣé ó ń ṣe ìfẹ́ bàbá ti ń bẹ lé ọ̀run ó ṣeé ṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó fún àwọn alágbe lówó ó ṣeé ṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó máa gbàdúrà lẹ́ẹ̀márùn-ún lójoojúmọ́ ṣùgbọ́n kò gba Jésù Kristi gbọ́ ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo kò gba Jésù Kristi gbọ́ ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ kò gba Jésù Kristi gbọ́ ẹni tí Ọlọ́run sọ nípa rẹ̀ wípé wò ó ẹni tí inú mi dùn sí gidigidi ẹni tí ò gba Jésù Kristi gbọ́ ẹni tí a ò tí ì fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀ ẹni tí a ò tí ì sọ dọmọ Ọlọ́run nípa ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ ètùtù irú ẹni bẹ́ẹ̀ kò ṣe ìfẹ́ Ọlọ́run ṣùgbọ́n ẹni tí ó tún bá níwájú Jésù ẹni tí ó wólẹ̀ fún Jésù ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ẹni tí ó kọ ìbọ̀rìṣà sílẹ̀ ẹni tí ó kọ àwọn nǹkan ayé wọ̀nyí tí ó kàn wọ́n sílẹ̀ tí ó rọ̀ mọ́ Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa gẹ́gẹ́ bí olùgbàlà gẹ́gẹ́ bí olùdánisílẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ni a sọ pé ó ń ṣe ìfẹ́ Ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ pàápàá ari wípé àwọn ọ̀rọ̀ tí Jésù Kristi sọ nípa bí ó ṣe yẹ kí a gbé papọ̀ bí ó ṣe yẹ kí a jẹun ohun tí ó yẹ kí a ṣe ibi tí ó yẹ kí a lọ àwọn ìwé ìwé àwọn nǹkan tí ó ti sọ sílẹ̀ tẹ́lẹ̀ wípé ó yẹ kí àwọn ọmọ ẹ̀yìn kí wọn kí ó máa ṣe irú ẹni tí ó bá ń ṣe nǹkan bẹ́ẹ̀ òun ni a sọ wípé ó ń ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ lé ọ̀run ó ní àwọn wọ̀nyí lé arákùnrin mi àti arábìnrin mi jẹ́ kí n tún láàyè ọ dáadáa nínú Kọ́rìntì kejì orí kẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún nítorí náà ẹ jáde kúrò láàrin wọn kẹ ẹ sì ya ara yín sọ́tọ̀ lé olúwa wí kẹ ẹ má sì ṣe fi ọwọ́ kan ohun àìmọ́ èmi ò sì gbà yín èmi ò sì jẹ́ bàbá fún yín ẹ̀yin ò sì máa jẹ́ ọmọkùnrin mi àti ọmọbìnrin mi lé olúwa olódùmarè wí àwọn wọ̀nyí ni ara nínú olúwa o àwọn tí ó ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ àwọn tí ó ti bọ́ lọ́rùn dọ́rẹ̀ nípa kíkọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀nù àwọn tí a ti gbà wọ́n là àwọn tí a ti kọ orúkọ wọn ní ìwé ìyè lọ́rùn àwọn wọ̀nyí ni ara ṣe rántí ohun tí a kà ní àkọ́kọ́ ó ní ó ti dára tó ó sì ti dùn tó fún àwọn ará èyí ni àwọn tí ó ti bá Jésù Kristi pàdé àwọn ará nínú Olúwa láti wà ní ìrẹ́pọ̀ láti wà ní ìṣọ̀kan ní inú ìjọ wa níhìn-ín ni a ti máa ń tẹ̀mọ́ wa létí wípé bí a bá ti di ọmọ Ọlọ́run wípé a kì í tún máa ní ìyapa láàrin ara wa kí a máa sọ wípé lágbájá ibo ni o nítorí bẹ́ẹ̀ mi ò lè bá ibo ṣe tàbí kí a máa sọ pé lágbájá haúsá ni o mọ̀ òkè òkun ló dàgbà sí i bó o bá bá irú ẹni bẹ́ẹ̀ ṣe nǹkan o ti mọ̀ wípé ìwọ náà ẹni tọwọ egun ju tiẹ lọ ẹni tí síbí ẹ tó gùn ju tiẹ lọ lẹjọ mu gàrí nínú àwo kan náà ó parí fún ẹ a kì í gba àwọn ènìyàn láàyè nínú ìjọ wa níhìn-ín láti máa lo irú èdè bẹ́ẹ̀ nítorí kíni nítorí wípé kò ṣe nǹkan kan kò jámọ́ nǹkan kan ìbáàjẹ́ ìlà oòrùn tàbí ìwọ oòrùn tàbí gúúsù tàbí àríwá ni ẹnikẹ́ni ti wá bí a bá ti di ọmọ Ọlọ́run adìẹ bí nínú Ọlọ́run nínú Gálátíà orí kẹta ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n kò lè sí Júù tàbí Eléni ẹ̀rú tàbí òmìnira ọkùnrin tàbí obìnrin nítorí pé ọ̀kan ni gbogbo yín jẹ́ nínú Kristi Jésù a sọ fún wa wípé ìbáàjẹ́ Júù tàbí Eléni àwọn wọ̀nyí ni wọ́n wà ní àkókò ti Pọ́ọ̀lù èyí ni ó fi ń kọ sí wọn wípé bí a bá rí ẹnìkan nínú ìjọ tí ó jẹ́ Júù bí a bá rí ẹnìkan nínú ìjọ tí ó jẹ́ Eléni bí a bá rí ẹnìkan nínú ìjọ tí ó ti àríwá tàbí gúúsù tàbí òkè òkun tí ó wá láti ibẹ̀ kí a má ṣe máa dá ẹnikẹ́ni yà sọ́tọ̀ kí a mọ̀ wípé kò sí Júù tàbí Eléni ẹ̀rú tàbí òmìnira kí a rò wípé lágbájá àwọn púrúǹtì nì ṣùgbọ́n èmi ẹni tó gbajúmọ̀ lèmi nítorí bẹ́ẹ̀ mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú lágbájá ó ní kí a má tún máa lo irú èdè bẹ́ẹ̀ bí a bá ti di ọmọ Ọlọ́run ó ní kí a má sì fi ìyàtọ̀ sí ọkùnrin tàbí obìnrin àwọn ẹlòmíràn ó máa ń ṣe ni lánàá ó sì máa ń yà wá lẹ́nu bí ó bá ṣeé ṣe bóyá wọ́n rí obìnrin kan ni ó ń ṣe ìfilọ̀ wọ́n á máa sùn bí ó bá tọ́ wọn a ní fi mí sílẹ̀ ṣe bí obìnrin ló ń sọ̀rọ̀ nínú ìgbàgbọ́ a kì í sọ bẹ́ẹ̀ ninu ile esin ti a ti mo olorun ninu ijo ti a ti gbe bibeli laruge ti a ti mo wi pe bibeli ni o nsakoso wa akoso oro enu wa akoso ise wa ohun gbogbo ti a nse wi pe bibeli ni o topase wa a ki soru oro be nitori oni ko si okunrin tabi obirin o oni yala oti bi wa ni obi oti ton wa ni oni gbogbo yin eje ara ninu oluwa eyi ni o fi ye ki isokan ki o wa laarin wa o korinti kini ori kini ese ikewa korinti kini ori kini ese ikewa mo se beyin ara awon ara lo nba soro ko sese fun awon ti o mo oluwa awon ti won ki se ani oluwa ko sese fun won lati wa ni irepo ko sese fun won lati wa ni isokan oni mo beyin ara le oruko oluwa oluwa wa Jesu Christi ki gbogbo yin ma soro ohun kan na fiyesi daradara ki gbogbo yin ma soro ohun kan na adupe lowo olorun wi pe ninu ijo wa ni ijo jemo ati o wa ninu ijo yoruba ati o wa ninu ijo ti awon elede gesi ohun kan na la ma nso bi o ba je ni to ti fiyesi daradara o ri wi pe bi a ba fe ko eko bibeli ni ojo aje eyi ti a n so ni ede gẹẹsi eyi na ohun kan na la n so ni ede yoruba bi o ba wa ni ti ojobo ti o je ojo isoji ati ise iyanu somo ohun kan na la ma n so ki se wipe ki a fun awon ti elede gẹẹsi ni eko kan ki a fun awon elede yoruba ni eko miran eko kan na ni gbogbo wa ni a n gbe yewo bi o tile je wipe a ti pin ara wa ni elekun jekun o ri wipe lati ekun kan si omiran ohun kan na la n ko ni ki se wipe ki a ma ko awon kan ni ekun ti isale ki a ko won ni nkan kan ki a tun ko awon ekun miran ni oke kan nibi kan ki a tun ko won ni nkan miran o ni ki gbogbo wa ki a ma soro ohun kan na eko kan na ni o bibeli kan na ni oro kan na la n so ki se wipe gba ti emi gba ti mo wa si dipa mi o ba yen wa gbogbo wa ikan na la mu menu ikan na la n so o ni ki eya pa ki o ma se si ninu yin sugbon ki e le ma ki a le se yin pe ni inu kan na ati imo kan na wo oro kan na inu kan na imo kan na eko kan na ni gbogbo wa ni a n gbe yewo ni a joko ti eyi ni isokan tooto laarin awa laarin ara ninu oluwa nitori wipe a je omo olorun a ko je ki iyapa ki o wa sugbon so fun mi ki lo ma n fa iyapa laarin awon elomiran o ye ki a fiyesi awon nkan won ni daradara ki a koko wo boya ari arabirin abi arakun arabirin won je meji won ti iloko won je omidan won jo n gbe ninu ile kan na ari wipe gbonmi si omi oto o ma n sele laarin won ni igba kugba ki lo ma n fa iru nkan be tabi o je wipe arakunrin kan ati arakunrin miran ni won jo da owo papo iwo n se ise egbenagbena emi na n se ise egbenagbena gba ti a jo wa lototo ari wipe awon ise ko lo ko jagara ko lo dede a wa so wipe gba to a jo je arakunrin kan na to si je wipe ise kan na la jo n se a o se dowo bo ise yi papo ka pa owo wa papo gba ti a jo papo ki lo de to je wipe ojojumo sa ni won ma n pari ija fun wa wipe lagbaja tun ti de o tun ti ko ise de mi o mo pe bayi lo ma ri ki lo de to je awa ta je arakunrin kan na bo je aranso papo ni tabi o lagbara lati gba shobu ti e loto ti bi na o si lagbara lati gba ile itaja ti re loto a so wipe ka jo gba ile itaja yi ibade wa lorun ta ba se be nitori be ka jo joko sibe nkan ti wo ba ni ko mata nkan ti mi na ba ni ki mata a wa ri wipe ede wa oyera o dabi ni pe ona wa papo a si so wipe ati mo jesu ati ba jesu pade tabi ki a kuro ni ti isowo ki a kuro ni ti okunrin si okunrin ti won jo n gbele obirin si obirin ti won jo n gbele ki a so ti oko ati aya ki lo de ki a so wipe iwo ni jesu emi na ni jesu okan ni jesu iyawo ni jesu sugbon irepo isokan ko si ninu ile gbungbungun ni bi ti bi tin lo e ka ro e ka ro ki lo de e jire ni mo jire omo olorun ojojumo lo jire ki lo de se ori pe mi o jire ni oju mi ni àbí orí ìbànújẹ́ lójú mi ni. Báwo la ṣe ń sọ̀rọ̀ sí àwa bẹ́ẹ̀? Àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, kí ni dé tí àlàáfíà àti ìfẹ́ àti ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan, kí ló dé tí ò sí láàrin wa? Tàbí nínú ìjọ, kí a rí wípé àwa tí a ti di ọmọ Ọlọ́run, ìgbà mìíràn tí n bá ń káàkiri gba, mo lọ láti inú ìjọ kan sí ìjọ mìíràn, mo sì rí arábìnrin kan, ó ń lọ, mo sì béè lọ́wọ́ adarí ẹkùn pé arábìnrin tó ń lọ ni, ó ti tó ọdún méje mẹ́jọ tí ó ti dénú ìjọ yìí, ó sì jẹ́ ẹni tí a rò pó jáfáfá ní Ọlọ́run. Èwo ló ń ṣe nínú ìsìn àwọn onígbàgbọ́? Ṣé ìdàpọ̀jú ló wà ní? Wọ́n ní ó pẹ́ ta ti ń bá sọ̀rọ̀, ṣùgbọ́n èdè tiẹ̀ ò yé wa, èdè wa náà kò yé. Nítorí bẹ́ẹ̀, ṣe ló dára ìyàsọ́tọ̀? Kì í bẹ́nikẹ́ni jókòó, kì í bẹ́nikẹ́ni sọ̀rọ̀, kì í bẹ́nikẹ́ni wéwè ohunkóhun, nítorí wípé ó rò wípé òun ni òun mọ̀ jù láàrin àwa tí a wà ní ìjọ elédè Yorùbá nìyí. Kí ló dé torí bẹ́ẹ̀? Kí ló máa ń fa àwọn àìṣọ̀ àìní ìṣọ̀kan tàbí ìyapa láàrin àwọn onígbàgbọ́? Yẹ kí a wò wọ́n ní ìkọ̀ọ̀kan nínú Genesis orí 37. Genesis orí 37 láti ẹsẹ̀ ìkẹta. Ísírẹ́lì sì fẹ́ Jósẹ́fù ju gbogbo àwọn ọmọ rẹ̀ lọ, nítorí tí í ṣe ọmọ ogbó rẹ̀, ó sì dá ẹ̀wù aláràbarà aṣọ fún un. Nígbà tí àwọn arákùnrin rẹ̀ rí i pé bàbá wọn fẹ́ ju gbogbo àwọn arákùnrin rẹ̀ lọ, wọ́n kórìíra rẹ̀, wọn kò sì lè sọ̀rọ̀ sí i lé àlàáfíà. Níhìn-ín ni a rí ìdílé Jákọ́bù. Àwọn ọmọ rẹ̀ méjèèjìlá ni a rí wípé wọ́n ní wàhálà. Ohun tí ó sì fa wàhálà yìí ni ojúsàájú tí ó wà láàrin Jákọ́bù bàbá àti Jósẹ́fù ìkan nínú àwọn ọmọ. Ni kì í ṣe nítòótọ́ ni Jósẹ́fù jẹ́ ẹni rere. Nítòótọ́ ni Jósẹ́fù la rí wípé ẹni tí ó jẹ́ bí ẹni tá a lè pè ní ọmọ Ọlọ́run, tó ní ìwà rere, tí kò darapọ̀ pẹ̀lú ìwà búburú àwọn ọmọ tó kù. Ṣùgbọ́n kì í ṣe nítorí èyí ni Jákọ́bù bàbá rẹ̀ ni ó fi ń ra nǹkan fún un tí ó fi yàtọ̀ sí àwọn tó kù. Wọ́n ní nítorí ó jẹ́ ọmọ ogbó rẹ̀. Ó máa ń ṣẹlẹ̀ láàrin ẹbí wa nígbà mìíràn, ó ṣeéṣe kí ó jẹ́ wípé ẹnìkan ó ti ní ọmọ mẹ́rin. Gbogbo àwọn ọmọ mẹ́rin wọ̀nyí ni wọ́n jẹ́ obìnrin, ó ti ń gbàdúrà, ó ti ń gbà àwẹ̀, ó ti ń gba ìmọ̀ràn, ó ti ka bíbélì, ó ti ṣe ohun gbogbo tó lè ṣe tí ó tọ̀nà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run láti lè bí ọmọkùnrin. Gbà tí ó máa bí ọmọ karùn-ún ni ó rí wípé ọkùnrin ni ọmọ yìí, inú rẹ̀ ti dùn ré kọjá. Ṣùgbọ́n bí ọmọkùnrin yìí, bí ó ti ń dàgbà, bí ó bá ti lọ sí ibi iṣẹ́, bó bá ti dé, a ní lágbájá ńkọ́, ọmọkùnrin ẹ̀ ló ń béèrè yìí. Ó wá di pé àwọn ọmọbìnrin mẹ́rẹ̀ẹ̀rin ìṣáájú wọn ò já mọ́ nǹkan kan. Irú ẹni bẹ́ẹ̀ a máa fa ìyapa nínú ẹbí rẹ̀, irú ẹni bẹ́ẹ̀ a máa fa ìkórira láàrin àwọn ọmọ mẹ́rin àkọ́kọ́ àti ọmọkùnrin yìí. Bí ó bá ti ń jẹun, àwọn ọmọ márùn-ún wọ́n ti jẹun o, bí òun ti ń jẹun á tún pe ọmọkùnrin yìí, a ní wájú oko tí mi ń bí, a tún jẹ ẹran á pọ̀ sí lẹ́nu, a ní nítorí bẹ́ẹ̀ má sọ fún àwọn tó kù o, ṣùgbọ́n mo fẹ́ràn rẹ, ìwọ nìkan ni, ìwọ ni àròlé mi, ìwọ ni ọkùnrin. Gba ọmọ ìyá tún lọ sọ fún àwọn tó kù, a ní nítòótọ́ ni wọ́n dàgbà ju òun lọ, ṣùgbọ́n òun lọ́la ju wọn lọ, nítorí pé òun ni àròlé bàbá. Ní ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀, ó fẹ́ fa ìyapa nínú ẹbí, tàbí ó ṣeéṣe kí ó jẹ́ pé ìyá fẹ́ bá ọmọkùnrin. Má fọ ọkàn o, má fọ ọkàn, mo mọ àwẹ̀ tí mo gbà, mo mọ àdúrà tí mo gbà kí n tó bí ọmọkùnrin yẹn. Ẹnikẹ́ni tó wá fẹ́ náà lọ la àwọn ọmọbìnrin tó jẹ́ tó mú tẹ̀lé ẹ. Nítorí bẹ́ẹ̀, èyí ọkùnrin ò gbọdọ̀ fọ ohunkóhun tó bá ṣe jẹ́ kí n dé kó sọ fún mi. Irú ọmọ bẹ́ẹ̀ a máa ń ba irú ọmọ bẹ́ẹ̀ jẹ́ ni, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó máa ń fa ìyapa nínú ẹbí. Jẹ́ kí n tún ṣe àpèjúwe mìíràn fún ọ. Ó ṣeéṣe bóyá ọmọkùnrin kan ó ṣẹ̀ṣẹ̀ gbéyàwó, màmá tiẹ̀ ó wá jókòó tì í nínú ilé. Bí ó bá ti ń bọ̀ láti ibi iṣẹ́, a ní màmá ńkọ́, ìyàwó a ní ohun tóun tiẹ̀ wá pàdé ẹ̀ lójú ọ̀nà, ohun tóun bomi fún ẹ pé kó mu omi. Gbà tó ṣe dé láti ibi iṣẹ́, ó tiẹ̀ kí òun màmá ló ń béèrè, ṣó fẹ́ràn màmá jù mí lọ ni? Màmá mi ni o, màmá mi ni o, mi ò jẹ́ gbàgbé màmá, nítorí pé oṣù mẹ́sàn-án ló fi gbé mi. Gbà tó mọ̀ pé ó jẹ́ gbàgbé màmá, ó ṣe fẹ́ mi sílé. Irú nǹkan bẹ́ẹ̀ ó máa ń fa ìyapa nínú ẹbí ni. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ṣọ́ra. kí a rí wípé ojúsàájú kan kò sí, kí a sì rí wípé a kò gba ohunkóhun láyè láti fa èyí apá wọ inú ẹbí wa. Kí a máa fi ìfẹ́ hàn, kí a jẹ́ kí ìrẹ́pọ̀ àti ìdàpọ̀ àti ìfẹ́ kí ó wà nínú ẹbí. Wo ìwé òwe, ìwé òwe orí 16 ẹsẹ 28. Aláyídáyídá ènìyàn dá ìjà sílẹ̀, a sọ̀rọ̀ kẹ́lẹ́ ya àwọn ọ̀rẹ́ ní ipa. Bí a bá rí wípé ẹnìkan wà ní inú ilé wa tí ó jẹ́ wípé bí ọkọ bá ti lọ síbi iṣẹ́, ẹni yìí ó sì pe ara rẹ̀ ní ọmọ Ọlọ́run, bí ọkọ bá ti dé káàbọ̀, etí ẹ̀ mélòó méjì ni, kí ló fi ń gbọ́ ọ̀rọ̀? Bí o bá mọ nǹkan tí ìyàwó rẹ̀ máa ń ṣe àti nǹkan tó máa ń sọ àti gbogbo ìrégbè tó máa ń wí nígbà tó o bá sinlé, hàn wá rí pé obìnrin yìí kì í ṣe èèyàn rere o. Gbogbo nǹkan wọ̀nyí ni wọ́n gbìn sínú, o mọ̀ wípé a fi ọ̀rọ̀ kẹ́lẹ́ bani jẹ́ tàbí a sọ̀rọ̀ kẹ́lẹ́, o máa ń pínyà ìyàwó àti ọkọ ni. O ṣe sọ wípé mẹ́nu ẹ̀ mẹ́nu mi ò fẹ́ ṣe olùṣọ́ àbí adènà àbí ọlọ́pàá fún ìyàwó mi. Ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé bóyá ọkùnrin kan nínú ilé ó ń bá ọkọ rẹ̀ ṣe iṣẹ́ ní ibi iṣẹ́ kan náà, ó wọ́n sọ fún ọ wípé etí ẹ̀ mélòó, bí o bá mọ nǹkan tí ọkọ rẹ̀ ń ṣe níbi iṣẹ́, ó ní àwọn ojú mi níta o. Bó bá gbẹ́kẹ̀lé ọkùnrin ìta sọ pé dípà dípà dípà ló ń lọ, wípé kò ṣeé gbẹ́kẹ̀lé o, nítorí pé ní ojoojúmọ́ obìnrin kan wà níbi iṣẹ́ wa, wọ́n máa ń jọ jẹun lórí tábìlì kan náà. Àbí bẹ́ẹ̀ ni, àbí bẹ́ẹ̀ kọ́. Bí o bá ń gba irú nǹkan bẹ́ yẹn láyè tí o sọ fún wípé mi ò fi ẹ́ ṣe ọlọ́pàá akọ́dà fún ọkọ mi, panu rẹ mọ́. Bí o bá ṣe bẹ́ẹ̀, irú ẹni yìí yóò pín ìwà ti ọkọ rẹ, yóò pín yín níyà. Ó ní nítorí a sọ̀rọ̀ kẹ́lẹ́ ya àwọn ọ̀rẹ́ nípa. Nítorí bẹ́ẹ̀ ò yẹ kí a ṣọ̀rọ̀, kí a má gba àwọn asọ̀rọ̀ kẹ́lẹ́ àfi ọ̀rọ̀ kẹ́lẹ́ banijẹ́, kí a má gba wọn láàyè láti máa sọ̀rọ̀ ọkọ, láti máa sọ̀rọ̀ ìyàwó wa. Bákan náà ni nínú ìjọ, bóyá ẹnìkan òun tiẹ̀ kì í rí ohun rere nípa ẹnikẹ́ni, ojoojúmọ́ ṣá a ni adarí mo fẹ́ rí yín o, adarí iṣẹ́ ìgbàgbé mo fẹ́ rí yín o. Bó bá sì béè lọ́wọ́ arábìnrin pé kí lẹ tiẹ̀ ń rí adarí fún lójoojúmọ́, tekutẹyẹ ló ń sọ. Bó gbọ́ ti bí kò tí ì mọ̀ bóyá nǹkan tó ń gbọ́ ojú òtítọ́ ni àbí kò jẹ́ òtítọ́ ni. A ní mo tún ti gbé mi ìdé o, mo tún gbọ́ pé lágbájá ilé lágbájá ló ń sùn. Mo tún ti gbọ́ o, lágbájá ní 11:00 òru àná ló tó kúrò nílé tẹmẹdù, ojoojúmọ́ ṣá ló ń rí nǹkan sọ. Ṣé o kì í dúró sílé tiẹ̀? Àbí o kì í gbàdúrà? Àbí o kì í ka bíbélì? Àbí ẹ̀mí Ọlọ́run kì í gún ẹ ní kẹsẹ́ wípé kí o fi ẹnu mẹ́nu pé èyí nì náà tó? Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé irú àwọn tí ó ń gbọ́ tekun sọ fẹ́ yẹ, àwọn tó máa ń dalé oníléru ni, àwọn tó máa ń fa ìyapa láàrin àwọn ènìyàn mímọ́, àwọn ọmọ Ọlọ́run ni. Yẹ kí a wo ìwé òwe orí 17 ẹsẹ 9, ìwé òwe orí 17 ẹsẹ 9. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ ó wá ìfẹ́, ṣùgbọ́n ẹni tí ó tún ọ̀ràn kú sílẹ̀ ó ya ọ̀rẹ́ nípa. Ohun tí a ń sọ ni pé bóyá nǹkan kan ṣẹlẹ̀ láàrin ọkọ àti aya, ọmọ kan sì ń bá wa gbénú ilé, ọmọ tó ń bá wa gbénú ilé yìí ó jẹ́ ọmọ tó lọ́jọ́ lórí, ó jẹ́ ọmọ tí ó gbọ́n díẹ̀, ó sì mọ kí ló ti ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti aya. Bí ọkọ bá tilẹ̀ fẹ́ gbàgbé àwọn nǹkan tá a ti bọ̀ mọ́lẹ̀, àwọn nǹkan tá a ti dáríjì láàrin ọkọ àti aya, gbà tí bóyá ń sọ̀rọ̀ míì ni ọmọ ìyá kan tó fa nǹkan ìjáde ni, a tún sọ wípé nísìn ó wá ń ṣe bẹ́ni pé ó fẹ́ràn ọkọ, nísìn ó wá ń ṣe bẹ́ni pé ó ń wá ń jẹ, nísìn ó wá ń ṣe bẹ́ni pé ó ṣe féfé, èyí tó ṣe lọ́sẹ̀ tó kọjá ńkọ́ bọ́ọ̀tì ẹ̀ ti parí ẹ̀, ṣùgbọ́n ó rántí ṣe èèyàn burúkú ni ẹ kẹ àmọ́ ẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ tó tún wú àwọn nǹkan tá a ti bọ̀ mọ́lẹ̀, òkú ọ̀sẹ̀ méjì, òkú ọjọ́ 15 ó tún hu jáde, irú ẹni bẹ́ẹ̀ ó máa ń dá ìjà sílẹ̀ ni, irú ẹni bẹ́ẹ̀ ó máa ń ya ọ̀rẹ́ nípa. Tàbí bóyá inú gbogbo a ti ń dùn, bóyá ẹnìkan jẹ́ apẹ̀yìndà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti padà wá sínú ìjọ, àwa inú gbogbo wa ń dùn, à ń yọ̀, à ń sọ pé a ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Arákùnrin lágbájá wípé èyí apá èdè àìyedè ó bẹ́ sílẹ̀ láàrin wọn. Nǹkan tí ó sì mú kí èyí apá àti èdè àìyedè yìí bẹ́ sílẹ̀ ni wípé Wọ́n jẹ́ àwọn tí ó máa ń sọ wípé bí kò bá dìgbà tí Paul wàásù, àwọn ò ní ṣe nǹkan tó yẹ kí wọ́n kí ó ṣe. Àwọn ẹlòmíràn á sì sọ wípé èmi ò tiẹ̀ gbádùn ìwàásù Paul, ṣùgbọ́n Apollo olóhùn iyọ̀ òun ni mo gbádùn rẹ̀. Ọjọ́ tó bá ti bọ́ sí orí àga ìwàásù, tó bá ti jẹ́ Apollo ló ń sọ̀rọ̀ ni bó wàásù wákàtí kan wákàtí méjì oorun ò jẹ́ wá sójú mi. Èmi a sì sọ pé àti Paul àti Apollo kò tiẹ̀ sí èyí tí mo tiẹ̀ fẹ́ gbọ́ nínú wọn. Ọjọ́ wo làwọn ìyẹn mọ Kristi? Ṣùgbọ́n Pétérù, ẹni tí ó jẹ́ wípé ó ti bá Jésù wà lórí ọkọ̀ ojú omi, ó ti rìn lójú omi, ó sì wà bẹ́ngbà tí Jésù Kristi tó sọ àkàrà márùn-ún àti ẹja wẹ́wẹ́ méjì tó sọ di púpọ̀ tí a fi bọ́ àwọn 5,000 ènìyàn. Ìyẹn ni mo lè gbọ́rọ̀ rẹ̀, ṣùgbọ́n àwọn tán ṣẹ̀ṣẹ̀ dìde níjẹta lánàá wípé káwọn náà kán gorí àga wàásù. Ó ṣe mi ò tiẹ̀ jẹ́ gbọ́ irú ọ̀rọ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀. Paul wá ń sọ fún ọ wípé kí ló dé torí bẹ́ẹ̀? Ṣé kìí ṣe Jésù Kristì ni a gbàgbọ́ ni? Bí mo ti ń sọ nǹkan wọn, yóò ṣe é ṣe kí wọn náà kí o máa sọ wípé ó mà ṣe o, irú ìjọ wo nìyẹn? Irú ìjọ àwọn ará Kọ́rìntì? O mọ̀ wípé bákan náà ni tirẹ̀. Nígbà tí a fi àwọn adarí ẹkùn tí a yàn wọ́n, tí a sọ wípé lágbájá ni adarí ẹkùn tó wá ń ṣe ṣe ọ, wípé ó mà ṣe o, wọn ò rí ẹlòmíì nínú gbogbo òjọ, ó wá di lágbájá ní tèmi. Bí kì í bá ṣe wípé olùṣọ́ àgùntàn wa àgbà, bí kì í bá ṣe wípé òun ló ń wàásù, òun ló ń ṣí bẹ́ẹ̀lì, bí wọ́n tiẹ̀ ń tọ́ka sí bẹ́ẹ̀lì, mi ò kún jẹ́ ṣí rí bẹ́ẹ̀lì. Kí ni wọ́n mọ̀? Kí ni wọ́n fẹ́ sọ? Nítorí mi ò ní fi tí wọ́n ṣe, ṣùgbọ́n tí olùṣọ́ àgùntàn àgbà nìkan òun ni mo lè gbọ́ tiẹ̀. Bí ó bá jẹ́ òun ló ń wàásù, wọ́n máa wá. Ṣùgbọ́n tí ó bá jẹ́ àwọn kéékèèké, àwọn ìpẹ́ẹ̀rẹ̀, àwọn tó ṣẹ̀ṣẹ̀ di onígbàgbọ́ tàbí tó ṣẹ̀ di adarí ní ìjẹta níjẹrin, mi ò tiẹ̀ ní gbọ́ tí wọ́n. Irú èdè bẹ́ẹ̀ ó máa ń fa ìyapa nínú ìjọ. Tàbí bóyá o fẹ́ kí wọn kí ó gbàdúrà fún ọ ni, ó dìgbà tí n bá rí olùṣọ́ àgùntàn, ó dìgbà olùṣọ́ àgùntàn ọwọ́ wọn dín nísìn fọ́wọ́n wọn bá dìgbà bí n bá kú mo kú, ṣùgbọ́n bí n bá rí olùṣọ́ àgùntàn kó gbàdúrà fún mi, ẹlòmíì ò lè gbàdúrà fún mi. Kí ló dé tá à ń ṣe bẹ́ẹ̀? Ṣé kì í ṣe orúkọ Jésù ni gbogbo wa fi ń gbàdúrà ni? Àti olùṣọ́ àgùntàn, àti adarí nínú ẹkùn, àti adarí ìdàpọ̀ ojúlé, bàbá fẹ́ gbàdúrà, orúkọ Jésù náà ni. Bàbá fẹ́ gbàdúrà, ìlérí Ọlọ́run tí a rí nínú Bíbélì náà ni. Èéṣe tí a fi afẹ́ sọ olùṣọ́ àgùntàn di Ọlọ́run kò dára bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀, kí a má jẹ́ kí ìyapa kí ó wá sínú ìjọ wa. Kí a mọ̀ wípé ẹnikẹ́ni tí wọ́n bá fi síbẹ̀, ẹnikẹ́ni tí Ọlọ́run bá darí wa, wípé kí ó wà níbẹ̀ gẹ́gẹ́ bí adarí, ó yẹ kí a gbọ́ tirẹ̀. Nítorí àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń fa ìyapa láàrin àwọn ènìyàn Ọlọ́run. Mo sì gbàgbọ́ wípé bí a ó ti gbàdúrà, bí a ó ti sọ fún Ọlọ́run, bí a ó ti ní kí Ọlọ́run dárí àwọn àṣìṣe wa tẹ́lẹ̀tẹ́lẹ̀, kí ó dárí wọn jì wá, kí ó sì jẹ́ kí a máa gbé ìgbé ọ̀tún, kí a máa hu ìwà ọ̀tún, kí a máa rin ìrìn ọ̀tún, kí a máa ṣe gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, kí a jẹ́ kí ìrẹ́pọ̀ wà. Mo gbàgbọ́ wípé ìbùkún yanturu lọ́pọ̀lọpọ̀ yóò wá sí ìgbésí ayé wa lórúkọ Jésù. Kí a tó mú ìwàásù wá sí òpin, àti pé kí a tó gbàdúrà, kí ni àwọn ìbùkún tí ó máa ń sopọ̀ mọ́ ìrẹ́pọ̀, ìṣọ̀kan, ìdàpọ̀ láàrin àwọn ènìyàn mímọ́, láàrin àwọn ará nínú Olúwa? Jẹ́ kí a tún padà síbi tí a ti bẹ̀rẹ̀. Orin Dáfídì orí 43. Orin Dáfídì orí 43 láti ẹsẹ̀ ìkẹta láti ń kà á nísinsìnyí. Bí ìrì Amoni tí ó ṣàn sórí òkè Sioni, nítorí níbẹ̀ ni Olúwa gbé pàṣẹ ìbùkún àní ìyè láéláé. Ohun tí olórin Dáfídì ń sọ fún wa níhìn ni wípé bí a bá ní ìṣọ̀kan, bí a bá wà ní ìrẹ́pọ̀, ọkùnrin sí ọkùnrin, obìnrin sí obìnrin, ọkọ sí aya, àwọn òbí sí àwọn ọmọ, àwọn ará nínú Olúwa, adarí sí àwọn ọmọ ìjọ, àwọn ọmọ ìjọ sí àwọn adarí, gẹ́gẹ́ bí àwọn ẹ̀yà ara ti wà nínú ara, bí a ṣe jẹ́ ẹ̀yà ara Kristi, gbogbo wa kí a wà ní ìṣọ̀kan. Ó ní bí a bá wà ní ìṣọ̀kan, ó ní inú dídùn yóò wà. Bí a bá wà ní ìṣọ̀kan, ayọ̀ Olúwa yóò máa jọba ní ìgbésí ayé wa. Bí a bá wà ní ìṣọ̀kan, a ó rí wípé bá a ti ń kúnlẹ̀, bá a ti ń gbàdúrà, bẹ́ẹ̀ ni Olúwa ń gbọ́. Nítorí wípé Ọlọ́run ní inú dídùn púpọ̀ púpọ̀ sí ìṣọ̀kan, ìrẹ́pọ̀ ní láàrin àwọn ènìyàn mímọ́. Ṣé o mọ̀ Jésù pàápàá ti sọ fún wa, ó ní bí àwa méjì, ẹni méjì, bí a bá fohùn ṣọ̀kan papọ̀, ká a béèrè ohun kan nínú ayé yìí, wípé òun yóò ṣe é fún wa. Nítorí bẹ́ẹ̀ ìyapa ni ó máa ń fa kí a má tètè dáhùn àdúrà wa. bi abani isokan a o ri wepe awon ileri olorun yo ma je beeni fun wa bi abani isokan ni igbesi aye wa laarin ebi wa pelu awon ara ninu oluwa a o ri wepe ibisi olorun a o ri wepe ibukun olorun a o ri wepe owara ojo ibukun lati oke wa yo ma wa fun eni kokan wa o se dide duro ko so fun olorun o se so fun olorun wepe o wa ni isokan pelu awon eniyan mimo ma se duro de awon elomiran wo eh awon ni won je bi gbogbo eto koja ati gbagbe e ati beri e nitori be gba ti ati beri gbogbo nkan won yi ka so fun olorun wi pe nisisin yi o afeje ti olorun afe idapo afe ife afe isokan ayo olorun yo si ma je agbara ati okun wa didi duro so fun olorun ba olorun soro bi o ba ti ni igbala so fun olorun wi pe o n fe igbala bi o ba ti ni isodi mimo o se so fun olorun wi pe o n fe ki a so okan re di mimo ki isokan pipe ki o le wa laarin iwo ati olorun laarin iwo ati awon ara pelu
3: we jobu ori ikejilelogun nigba na ni elifasi ara tema dan wi pe eniyan le se rere fun olorun bi ologbon ti se rere fun ara re ohun ayo ani fun olodumare pe olododo ni iwo tabi ere ni fun

0: ọkùnrin tí ó bú ọmọ lẹ̀. Ọlọ́run kò á jẹ́ ẹni gíga ọ̀run. Ṣáwo orí àwọn ìràwọ̀ bí wọ́n ti ga tó, ìwọ sì wí pé Ọlọ́run ti ṣe mọ̀. Òun a lè ṣe ìdájọ́ láti inú àwọsánmọ̀ dúdú wá bí àwọsánmọ̀ tí ó nípọn ní ìbúra fún un tí kò fi lè ríran, ó sì rìn nínú àyíká ọ̀run. Ìwọ fẹ́ rin ipa ọ̀nà ìgbani tí àwọn ènìyàn búburú ti rìn tí a kélulẹ̀ kúrò nínú ayé láìpẹ́ ọjọ́ wọn. Ìpìlẹ̀ wọn ti dé bí odò ṣíṣàn. Àwọn ẹni tí ó wí fún Ọlọ́run pé lọ kúrò lọ́dọ̀ wa, kí ni Olódùmarè yóò ṣe fún wọn? Síbẹ̀, ó fi ohun rere kún ilé wọn. Ṣùgbọ́n ìmọ̀ ènìyàn búburú jìnà sí mi. Àwọn olódodo rí i, wọ́n sì yọ̀. Àwọn aláìlẹ́ṣẹ̀ sì fi wọ́n rẹ́rìn ẹlẹ́yà pé lótìtọ́ àwọn ọ̀tá wa ni a ké kúrò, iná yóò sì jó ìyókù wọn run. Fa ara rẹ súnmọ́ Ọlọ́run, ìwọ sì rí àlàáfíà. Nípa èyí ni èrè yóò wá bá ọ. Èmi bẹ̀ ọ́, gba òfin láti ẹnu rẹ̀ wá, kí o sì to ọ̀rọ̀ rẹ̀ sí àyà rẹ. Bí ìwọ bá yí padà sọ́dọ̀ Olódùmarè, a sì gbé ọró. Bí ìwọ bá sì mú ẹ̀ṣẹ̀ jìnà réré kúrò nínú àgọ́ rẹ, tí ìwọ bá tẹ́ wúrà dáradára sílẹ̀ lórí erùpẹ̀ àti wúrà ófìrè lábẹ́ òkúta odò, nígbà náà ni Olódùmarè yóò jẹ́ ìṣúra rẹ, àní yóò sì jẹ́ fàdákà fún ọ ní ọ̀pọ̀lọpọ̀. Lótìtọ́, nígbà náà ni ìwọ ní inú dídùn nínú Olódùmarè, ìwọ sì gbé ojú rẹ sókè sọ́dọ̀ Ọlọ́run. Bí ìwọ bá gbàdúrà rẹ sọ́dọ̀ rẹ̀, yóò sì gbọ́ tirẹ̀, ìwọ sì san ẹ̀jẹ̀ rẹ, ìwọ sì gbìmọ̀ ohun kan pẹ̀lú, yóò sì fi ìdí múlẹ̀ fún ọ. Ìmọ́lẹ̀ yóò sì mọ̀ sí ipa ọ̀nà rẹ. Nígbà tí ipa ọ̀nà rẹ bá lọ sísàlẹ̀, nígbà náà ni ìwọ wí pé ìgbésókè ń bẹ. Ọlọ́run yóò sì gba onírẹ̀lẹ̀ là, yóò sì gba ẹni tí kìí ṣe aláìjẹ̀bi là, a ó sì gbà á nípa mímọ́ ọwọ́ rẹ̀.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Wé Jóbù. Orí ìkẹtàlélógún. Nígbà náà ni Jóbù sì dáhùn wí pé, àní lónìí ni ọ̀ràn mi korò, ọwọ́ mi sì wúwo sí ìkérora mi. Èmi ìbá mọ ibi tí èmi ìbá wọ Ọlọ́run rí, kí èmi kí ó tọ̀ ọ́ lọ sí ibùjókòó rẹ̀, èmi ìbá sì to ọ̀ràn náà níwájú rẹ̀, ẹnu mi ìbá sì kún fún àròyé, èmi ìbá sì mọ ọ̀rọ̀ tí òun ìbá fi dá mi lóhùn, òye ohun tí ìbá wí a sì yé mi. Yóò àfi agbára ńlá bá mi wíjọ́ bí àgbẹ̀dọ̀, kìkì òun ó kíyè sí mi. Níbẹ̀ ni olódodo lè bá a wíjọ́, bẹ́ẹ̀ ni èmi ó sì bọ́ lé ọwọ́ onídàájọ́ mi láéláé. Sì wò, bí èmi bá lọ sí àìlà ọ̀run, òun kò sí níbẹ̀, àti sí ìwọ ọ̀run ni èmi kò sì róye rẹ̀. Ní àríwá, bí ó bá ṣiṣẹ́ níbẹ̀, èmi kò rí i. Ó fi ara rẹ̀ pamọ́ ní àgúsù tí èmi kò lè rí i, ṣùgbọ́n òun mọ ọ̀nà tí èmi ń tọ̀. Nígbà tí ó bá dán mi wò, èmi ó jáde bí wúrà. Ẹsẹ̀ mi ti tẹ̀lé ipasẹ̀ ìrìn rẹ̀, ọ̀nà rẹ̀ ni mo ti kíyè sí tí n kò sì yà kúrò. Bẹ́ẹ̀ ni èmi kò padà sẹ́yìn kúrò nínú òfin ẹnu rẹ̀, èmi sì pa ọ̀rọ̀ ẹnu rẹ̀ mọ́ ju òfin inú mi lọ. Ṣùgbọ́n onínú kan ni òun, ta ni yóò sì yí i padà, èyí tí ọkàn rẹ̀ sì ti fẹ́, èyí náà ní í ṣe. Nítòótọ́, ohun tí a ti yàn sílẹ̀ fún mi ní í ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ẹrú bẹ́ẹ̀ ni ó wà ní ọwọ́ rẹ̀, nítorí náà ni ara kò ṣe rọ̀ mí níwájú rẹ̀. Nígbà tí mo bá rò ó, ẹ̀rù á bà mí, nítorí pé Ọlọ́run ti pa mi ní àyà, Olódùmarè sì ń dààmú mi. Nítorí tí a kò ti ké mi kúrò níwájú òkùnkùn, bẹ́ẹ̀ ni kò pa òkùnkùn biribiri mọ́ kúrò níwájú mi.
2: Ìwé Jóbù.
0: Orí ìkẹrìnlélógún. Èé ṣe bí ìgbà kò pamọ́ lọ́dọ̀ Olódùmarè tí àwọn ojúlùmọ̀ rẹ̀ kò rí ọjọ́ rẹ̀. Wọ́n á ṣí àmì àlà ilẹ̀, wọ́n á fi agbára kó agbo ẹran lọ, wọ́n sì bọ́ wọn, wọ́n á sì dá kẹ́tẹ́kẹ́tẹ́ aláìní baba lọ, wọ́n á sì gba ọ̀dà màlúù òpó ní ohun ògò, wọ́n á bí aláìní kúrò lójú ọ̀nà àwọn tálákà ayé àsapamọ́pọ̀. Kíyè sí bí kẹ́tẹ́kẹ́tẹ́ ìgbẹ́ nínú ijù ni wọ́n jáde lọ sí iṣẹ́ wọn, wọ́n á tètè dìde láti wá ohun ọdẹ. Ijù pèsè oúnjẹ fún wọn àti fún àwọn ọmọ wọn. Olúkúlùkù a sì ṣa ọkà oúnjẹ ẹran rẹ̀, wọ́n á sì ká ọgbà àjàrà ènìyàn búburú. Níhòhò ni wọ́n máa sùn láì ní aṣọ tí wọn kò ní ìbúra nínú òtútù. Ọwọ́ ara òjò òkè ńlá sì pa wọ́n, wọ́n sì lẹ̀ mọ́ àpáta nítorí tí kò sí ààbò. Wọ́n já ọmọ aláìní baba kúrò ní ẹnu ọmú, wọ́n sì gba ohun ẹ̀rí ní ọwọ́ tálákà. Wọ́n rìn kiri níhòhò láì sí aṣọ, àwọn tí ebi ń pariwo ìdí ọkà, àwọn ẹni tí ń fùn róró nínú àgbàlá wọn tí wọ́n sì ń tẹ fún tí àjàrà, òǹgbẹ sì ń gbẹ wọ́n. Àwọn ènìyàn ń kérora láti ìlú wá, ọkàn àwọn ẹni tí ó gbọgbẹ́ kígbe sókè, síbẹ̀ Ọlọ́run kò fiyè sí ìwèrè náà. Àwọn ni ó wà nínú àwọn tí ó kọ ìmọ́lẹ̀, wọn kò mọ ipa ọ̀nà rẹ̀, bẹ́ẹ̀ ni wọn kò dúró nípa ọ̀nà rẹ̀. Panipani a dìde ní àfẹ̀mọ́júmọ́ pa tálákà àti aláìní, àti ní òru adiolè. Ojú alágbèrè pẹ̀lú dúró de òféfé ọjọ́, ó ní ojú ẹnìkan kì yóò rí mi, ó sì fi ìbojúbojú rẹ̀. Ní òkùnkùn, wọn arúnlẹ̀ wọlé tí wọ́n ti fi ojú ṣọ́ fún ara wọn lé ọ̀sán, wọn kò mọ ìmọ́lẹ̀, nítorí pé

0: bí òru dúdú ní òwúrọ̀ fún gbogbo wọn. Nítorí tí wọ́n sì mọ ìbẹ̀rù òru dúdú, ó yára lọ bí ẹni lójú omi. Ìfibú ni ìpín wọn ní ayé, òun kò rìn lọ mọ́ lé ọ̀nà ọgbà àjàrà. Ọ̀dá àti ooru ní mú omi òjò dídì gbẹ, bẹ́ẹ̀ ni ìsàn òkú irun àwọn ẹlẹ́ṣẹ̀. Inú ìbímọ yóò gbàgbé rẹ̀, kòkòrò ni yóò máa fi adùn jẹun lára rẹ̀. A kì yóò rántí rẹ̀ mọ́, bẹ́ẹ̀ ni a ó sì ṣẹ́ ìwà búburú bí ẹni ṣẹ́ igi. Ẹni tí ó kú ìwà búburú sí àgàn tí kò bírí, tí kò ṣe rere sí opó, ó fi ipá rẹ̀ fa alágbára lọ pẹ̀lú, ó dìde kò sí ẹni tí ẹ̀mí rẹ̀ dá lójú, ó sì fi ìwà ìléwu fún un, àti nínú èyí ni a ó sì tì í lẹ́yìn, ojú rẹ̀ sì wà ní ipa ọ̀nà wọn. A gbé wọn lékè nígbà díẹ̀, wọ́n kọjá lọ, a sì rẹ̀ wọ́n sílẹ̀, a sì mú wọn kúrò ní ọ̀nà bí àwọn ẹlòmíràn, a sì ké wọn kúrò
1: bí orí ṣíri ìtú ọkà bàbà.
0: Ǹjẹ́ bí kò bá rí bẹ́ẹ̀ nísinsìnyí, ta ni yóò mú mi ní èké tí yóò sì fi ọ̀rọ̀ mi ṣe aláìnídìí?
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Orí ìkẹẹ̀dọ́gbọ̀n. Nígbà náà ni Bildadi ará Ṣúà dáhùn wípé, ìjọba àti ẹ̀rù ń bẹ lọ́dọ̀ rẹ̀, òun ní ṣe ìlàjà ní ibi gíga gíga rẹ̀. Àwọn ọmọ ogun rẹ̀ á ní iye bí, tàbí ara ta ni ìmọ́lẹ̀ rẹ̀ kò mọ́ sí, ẹ á ti ṣe tí a fi dẹ́ ènìyàn láre lọ́dọ̀ Ọlọ́run, tàbí ẹni tí a bí láti inú obìnrin wá
1: yóò ṣe mọ́.
0: Kíyèsí, òṣùpá kò sì lè tan ìmọ́lẹ̀, àní àwọn ìràwọ̀ kò mọ́lẹ̀ lé ojú rẹ̀, à ń bọ̀ torí ènìyàn tí í ṣe ìdin àti ọmọ ènìyàn tí í ṣe kòkòrò. Ìwé Jóòbù orí ìkẹrìndínlọ́gbọ̀n. Ṣùgbọ́n Jóòbù sì dáhùn wípé, báwo ni ìwọ ń ṣe ìrànlọ́wọ́ ẹni tí kò ní ipá? Báwo ni ìwọ ń ṣe gba apá ẹni tí kò ní agbára? Báwo ni ìwọ ń ṣe ìgbìmọ̀ ẹni tí kò ní ọgbọ́n? Tàbí báwo ni ìwọ ń sọ̀dí ọ̀ràn ní ọ̀pọ̀lọpọ̀ bí ó ti rí? Ta ni ìwọ ń bá sọ̀rọ̀ àti ẹ̀mí ta ni ó ti ọ̀dọ̀ rẹ wá? Àwọn aláìlágbára ti ìsà òkú wárìrì lábẹ́ omi pẹ̀lú àwọn tí ń gbé inú rẹ̀. Ìhòhò ní ipò òkú níwájú rẹ̀, ibi ìparun kò sì ní ìbòjú, òun ni ó na ìhà àríwá ọ̀run ní ibi òfurufú, ó sì fi ayé rọ̀ lé ojú òfo, ó di omi ìyómipọ̀ nínú àwọsánmọ̀ rẹ̀ tí ó nípọn, àwọsánmọ̀ kò sì ya nísàlẹ̀ wọn, ó sì fa ojú ìtẹ́ rẹ̀ sẹ́yìn, ó sì tẹ àwọsánmọ̀ rẹ̀ sí i lórí, ó fi ìdè yí omi òkun ká títí dé àlà ìmọ́lẹ̀ àti òkùnkùn. Ọ̀hún òpó ọ̀run wárìrì, ẹnu sì yà wọ́n sí ìbáwí rẹ̀, ó fi ipá rẹ̀ dàmú omi òkun, nípa òye rẹ̀ ó lo agbéraga jálẹ̀jálẹ̀, nípa ẹ̀mí rẹ̀ ni ó ti ṣe ọ̀run lé ọ̀ṣọ́, ọwọ́ rẹ̀ ni ó ti dá ejò wíwọ́ ọ̀nì. Kíyèsí, èyí ni òpin ọ̀nà rẹ̀, ohun èyí tí a gbọ́ ti kéré tó, ṣùgbọ́n ara ipá rẹ̀ ta ni òye rẹ̀ lè yé.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Orí ìkẹtàdínlọ́gbọ̀n. Pẹ̀lúpẹ̀lú, Jóòbù sì tún sọkún ọ̀rọ̀ òwe rẹ̀, ó sì wí pé, bí Ọlọ́run ti ń bẹ ẹni tí ó gba ìdájọ́ mi lọ, àti Olódùmarè tí ó bà mí ní ọkàn jẹ́, níwọ̀n ìgbà tí ẹ̀mí mi ń bẹ nínú mi, àti tí ẹ̀mí Ọlọ́run ń bẹ ní ihò imú mi, ètè mi kì yóò sọ̀rọ̀ èké, bẹ́ẹ̀ ni ahọ́n mi kì yóò sọ̀rọ̀ ẹ̀tàn, kí a má rí pé èmi ń dá yín ní àárẹ̀, títí èmi ó fi kú, èmi kì yóò ṣí ìwà òtítọ́ mi kúrò lọ́dọ̀ mi, òdodo mi ni èmi dìmú ṣinṣin, èmi kì yóò sì jọwọ́ rẹ̀ lọ́wọ́, àyà mi kì yóò sì gan ọjọ́ kan nínú ọjọ́ ayé mi, kí ọ̀tá mi kí ó dàbí ènìyàn búburú, àti ẹni tí ń dìde sí mi kí ó dàbí ẹni aláìṣòdodo. Nítorí pé kí ni ìrètí àgàbàgebè, nígbà tí Ọlọ́run bá kí ẹ̀mí rẹ̀ kúrò, nígbà tí ó sì fà á jáde, Ọlọ́run yóò agbó àdúrà rẹ̀ nígbà tí ìpọ́njú bá dé sí i, òun a lè ní inú dídùn sí Olódùmarè, òun a lè máa képe Ọlọ́run nígbà gbogbo. Èmi ó kọ́ yín ní ẹ̀kọ́ ní ti ọwọ́ Ọlọ́run, èyí tí ń bẹ lọ́dọ̀ Olódùmarè ni èmi kì yóò fi pamọ́. Kíyèsí, gbogbo yín ni ó ti rí i, nítorí kí lè ẹ̀yin ṣe já sí asán pọ̀ bẹ́ẹ̀, èyí ni ìpín ènìyàn búburú lọ́dọ̀ Ọlọ́run, àti ogún àwọn aninilára tí wọn ó gbà lọ́wọ́ Olódùmarè. Bí àwọn ọmọ rẹ̀ bá de púpọ̀ fún idà ni, àwọn ọmọ ọmọ rẹ̀ kì yóò yó fún oúnjẹ, àwọn tí ó kù nínú tirẹ̀ ni a ó sìnkú nínú àjàkálẹ̀ àrùn, àwọn opó rẹ̀ kì yóò sì sọkún. Bí ó tilẹ̀ kó fàdákà jọ bí erùpẹ̀, kí ó sì dá aṣọ jọ bí amọ̀, kí ó máa dá, ṣùgbọ́n àwọn olóòótọ́ ni yóò lò ó, àwọn aláìṣẹ̀ ni yóò sì pín fàdákà náà. Òun kọ́ ilé rẹ̀ bí kòkòrò aṣọ, àti bí àgọ́ búkà tí olùṣọ́ pa, ọlọ́rọ̀ yóò dùbúlẹ̀, ṣùgbọ́n òun kì yóò tún ṣe bẹ́ẹ̀ mọ́. Ó ṣíjú rẹ̀, òun kò sì sí, ẹ̀rù ńlá bá bí omi ṣíṣàn, ẹ̀fúfù ńlá jí gbé lọ lé òru, ẹ̀fúfù ìlà ọ̀run gbé lọ, òun sì lọ, àti bí ìjì ńlá o si fa kuro ni ipo re nitori pe Olodumare yo polu ki o si dasi o iba yo lati sa kuro ni owo re awon eniyan yo si sape si lori won si se se o si kuro ni ipo re
3: eje ki agbadura Olorun baba wa adupe wepe awa si akoko ti o se pataki bayi bi ati fe wo inu iwe mimo Ambebe wepe gege bi o ti ma se alaye gege bi o ti ma ka oro Olorun gege bi a o ti ma ko ni wepe e o fun olukuluku wa ni ore ofe lati fi aye sile fun emi mimo lati se itumo nkan wonyi fun wa lati la wa loye lati la wa loju lati je ki okunkun okan wa ki o poora anbe yin wo pe gege be tin tan imole oro yin sinu okan wa we pe a o dide pelu iranlowo Olorun a o rin ni ona ti o ye ona ti o lo si ile ogotara we pe bi o ti ma se wa loju bi o ti ma la wa loye wi pe a o tele ona yi gan ti e la sile fun wa wi pe gbogbo okan tin sako okan tin se egboran okan tin se ori kunkun si oro Olorun e o le won jina si wa loruko Jesu adupo pe ti gbo e gba pe ati yin wa e si ma ba wa lo ninu gbogbo ita o se ni titi isin yo fi pari oko Jesu Christ Oluwa wa lati ibere odun yi ni Olorun ti nfi oju rere ore ofe ati anu re han fun wa nitori wipe o nfun wa ni aye lati wo awon nkan ti o se pataki ti o se koko ninu oro Olorun lati ibere odun yi Olorun ti fun wa ni awon apere ati awon orisirisi eko ninu iwe mimo lati je ki a mo ipo ti awon elese ti won wa nipa ti emi o si ti je ki a mo ife re ati ilana re nipa idande ati igbala okan wa bi ati nkeko si ti ati nri awon ohun ijile nipa eda abinibi ti eniyan ati nipa awon ese ati ibi ti o wa ninu okan omo eniyan be na la tun ri ife Olorun ni fifi aye sile lati ran olugbala si aye ke a ba le gba awa ti ati sako lo awa ti ati sonu awa ti ati jina rere si Olorun ke a ba le gba wala loni anwo itunriran fun ifoju okan itunriran fun ifoju okan o ye ke a mo we pe awa eniyan nipa ti eda yala ajeju ni tabi aje keferi yala aje alawo funfun abi aje alawo dudu ni ile Africa enikeni ti ba aje ti o wa lori ile aye yi ti o je okan ninu awon omo Adamu ari wipe bibeli so fun wa wipe iru eni be o je alai lagbara iru eni be o je alai ni oluranlowo iru eni be o je afoju nipa ti emi eni ti ko ni ireti wipe yo le sese lati ri imole ogo ihinrere ti Olorun bi ki ba se wipe o ba Jesu Kristi pade nitori abi wa ni afoju nipa ti emi eni ti abi ni afoju ti ko mo baba eni ti abi ni afoju ti ko mo olugbala eni ti abi ni afoju ti ko mo olufe okan re eni ti abi ni afoju ti ko mo ona iye ona igbala ni eni kokan wa ni o je asimo wipe gege bi oro Olorun ko sese fun eda kan lati la wa loju nipa ti emi bi ki ba se wipe a ba Jesu pade ye ki nka yi fun gege bi apere ninu Johanu ori kesan ese ikejile logbon lati igba ti aye ti se a ko si gbo pe enikan la oju eni ti a bi le afoju ri lati igba ti aye ti se okunrin yi so wipe a ko gbo bi ki ba se wipe o n ba Jesu pade a ko gbo wipe eni ti a bi le afoju wipe enikan la loju ohun ti o ye ki o ye wa ni wipe awa ti a je elese awa ti a jade lati inu ese ti a ti mu ese bi eni mu omi ti an je se bi eni jeun lati kekere wa o ye ke mo we pe abi wa gege bi afoju ko si sese fun enikeni ko sese fun esin kan ko sese fun irubo kan ko sese fun agbara ti wa tabi oye ti wa tabi imo wa ki a fi la ara wa loju nipa ti emi nitori be igbala kuro ninu ese idande kuro ninu ifoju okan o wa lati odo kristi ni kan soso sugbon kini awon aworan ti a fi han wa nipa ti emi nipa awon afoju kisi ni ohun ti o fa ifoju okan ati kini awotan tabi iwosan fun okan okunkun eni o mu ki a wo oro olorun ni ipele meta ikini aworan ifoju nipa ti emi ikeji awon ohun ti o fa ifoju okan iketa iwosan fun okan okunkun wa je ki a lo si ipele kini aworan ifoju nipa ti emi ohun ti a so nihin ni wi pe enikokan wa gege bi eni ti a bi lati inu obirin enikokan wa gege bi eni ti o wa si aye yi nipase adamu ati efa enikokan wa gege bi eni ti o gbe ago ara erope yi wo abiwa le afoju bi ati biwa ni afoju a ko mo rere yato si boburu afoju ni ini bi ati biwa ni afoju a ko mo ona igbala ona iye ona ti a orin ti a o le lo sodo olorun taara a ko mo eyi ni a npe ni afoju nipa ti emi je ki a wa awon aworan ti bibeli ti o la sile fun wa ti o ya fun wa nipa ti awon afoju nipa ti emi ninu Isaiah iwe woli Isaiah ori ikokandilogota lati ese ikewa anwa ogiri kiri bi afoju awa si nwa ona bi eni ti ko li oju awa nkose losan gangan bi eni pe loru ni ibi ahoro bi oku eyi ni a fi se apere ati apejuwe ifoju okan ti o ti deba enikokan ninu aye bi o ba wo aworan ti a ya sile yi aworan nipa re aworan nipa elese kokan aworan nipa eda kokan ti o wa ninu aye o so wi pe awa nwa ogiri bi afoju o je wi pe a ori ibi ti a nlo o si so wi pe awa nwa ona bi eni ti ko li oju o tun wa so wi pe awa nkose losan gangan bi a ba so wi pe a nkose losan gangan osan gangan ti a nso nipa ti emi ni o so wi pe kristi ti wa si aye imole aye yi o ti so okunkun o ti so di osan gangan ati fun ani bibeli ati fun ani oro olorun ati fun ani awon asaju nipa ti emi ati ri apere awon aposteli ninu majemu titun asi ti ri awon ti won ti mo ona igbala sugbon bi o ti le je wi pe a wa le osan gangan sibe sibe awa nkose asi nwa ona kiri bi eni ti ko li oju elomiran afi ijosile afi bi ti a tin wa asu eko ti oye koro eko oro olorun afi sile atun ma ka kiri bi eni ti o nwa ona ala ona igbala sile fun o wa ninu awon iwe kekeke iwe ipolongo ihinrere o wa ninu iwe feregede ti a ma npin fun awon eniyan o wa ninu iwe wa ninu iwe mimo o wa ninu bibeli o wa ninu cassette ti a ti gba sile sugbon sibe sibe afoju nipa ti emi apa nkan won yiti atun ma wa ona kiri gege bi eni ti ko li oju eni apere ati apejuwe ati aworan awon ti ko lolorun awon ti ko ni igbala awon ti ko mo ona iye awon ti a pe ni afoju nipa ti emi e je ki a wo Ezekiel Ezekiel ori kejila lati ese ikeji Ezekiel ori kejila ese ikeji omo eniyan iwo n gbe aarin olote ile ti won ni oju lati ri ti won ko si ri won ni eti lati gbo won ko se gbo nitori olote ile ni won nihin ni a so fun Ezekiel to je woli laarin awon omo Israeli awon omo Israeli ni o ye ki a ro we pe o ye ki o mo ona igbala nitori awon ni ati fi majemu laila ile afile lowo majemu laila yi ni o so nipa odo agutan olorun tin bo wa si aye lati gba olukuluku wala majemu laila yi ni o so nipa eni na ti o ti o bi lati nu wundia ti yo je ki agba wa kuro lowo ese ati lowo esu osogbon bi o ti le je wi pe agbe bibeli fun won afinu olorun han won ala won loye afun ni ilana ati ase ati ofin olorun sugbon sibe sibe won je olote won je alagidi won je asetinu eni won je ala igboran omo nitori be ni olorun fin so wipe Ezekiel wa laarin awon olote ile Israeli awon ti o ni oju lati fi ri ona igbala sugbon ti ko si ri eni apere ati apejuwe fun wa lati mo we pe enikokan ti abi lati inu obirin we pe afoju ni bi aban so yi ni pati awon Israeli bi aban so yi ni pati awon ti a ti fi ilana olorun han bi aban so yi ni pati awon omo lati ran diran fun Abrahamu bawo ni ke a so ni pati awon keferi awon ti ko lolorun awon to je wi pe igi ati ope ni won bo awon ti o je wi pe igbekele won wa ninu okuta igbekele won wa ninu ohun asan ti aye yi melo melo ni ke a so bi a ba pe awon Israeli ti o ni woli ti o ni awon adari ti o ni awon ti o nko won ni oro olorun bi a ba pe won ni afoju kini ke a pe awon keferi ti ko lolorun ti ko ni imo ti ko ni majemu olorun e je ki o ye wa wi pe ati Jew ati keferi aje afoju abiwa gege bi afoju e je ki a wo Ekun Jeremiah ori kerin lati ese iketala Jeremiah ori kerin lati ese iketala nitori ese awon woli re ati ese dede awon alufa re ti won ti ta eje awon olododo sile le arin re won tin rin kiri be afoju ni ita won si di alai mo fun eje to be ti eniyan ko le fi owo kan aso won nihin ni atun je ki o ye wa ni ese ikerin layi we pe ese gbile kan ni odo awon mo Israeli awon ti ati la ona igbala fun sugbon won ko ona igbala awon ti o je wi pe aran woli si won eyi ti woli ba fi se iyi pada ni ile Israeli awon woli papa won di elese won re ofin olorun koja aturan alufa si won awon alufa papa eyi ti won iba fi mu aise dede kuro awon alufa papa won tun dakun aise dede ile Israeli eni olorun fe wa wi pe awon wonyi rin kiri bi afoju ni ita sugbon ki se be nikan bi a ba wa arin wa awon ti o ye ko ma to wa sona gege bi adari ni orile ede awon ti o ye ko ma to wa sona ki o ma fi ona olorun han wa gege bi alufa gege bi awon ti o ti keko gboye ninu eko bibeli ti won ti di bishop ti won ti di opo ti won ti ni opolopo oye ati ipo ninu ijo ki ha se awon na ni won baye je ki a se awon na ni won ta eje sile ki se laarin won lati ri agbara okunkun ki se laarin won lati ri awon to lo mule pelu awon oso pelu awon aje ni bi a ba ri be laarin awon bishop laarin awon alufa laarin awon woli ki a se awon woli leti okun lo tun kobirin jo eni a fin so fun a wi pe gba ti woli ati alufa ti won tin dakun aise dede ile na we pe awon eniyan papa won rin kiri be afoju ni ita bi o ba wo igboro wa o ri awon ti o rin kiri be ni we pe won ni bi re won ji laaro won ma rin kaakiri nbo ni won tin bo nbo ni won wa nbo ni won lo kini de ti won wa se aye yi nigba wo ni aye yo pari fun won nigba wo ni a o fi ipepe won te a o pe won lo si orun won ko mo won kan rin kaakiri be ni ti ko niye ninu won rin kaakiri be ni pe won o mo bi ti won lo won rin kaakiri be ni wi pe won o mo nkan ti won wa won rin kaakiri be ni wi pe ona igbala ona iye ona itesoju tabi lo siwaji ko ye eni kokan wese kerin lale kan si oni won rin kiri be afoju ni ita won si di alaimo fun eje to be ti eniyan ko le fi owo kan aso won ohun ti a n so ni wi pe awon eniyan ni igboro wa bi won ti rin kaakiri irinkunrin ti won rin kaakiri o n fa ife ko fe o n fa iwa ipa o n fa iwa odaran laarin igboro ti o je wi pe a ko le sumo won nitori pe bi a ba sumo won won a ba ti wa je bi a ba sumo won ibaje ti won ati iwa ipa ti won o le ko nkan miran ba wa ebi a ba sumo won o le je ki nkan ti a o mo ti a o mese re o le je ki won pe wa sile ejo lati ma da won ejo nkan ti a ko mo nipa re eni ifoju okan ti o ti de ba aye eni ifoju okan ti o wa laarin wa ya se awon ti mo so le kan wi pe boya awon ti ko mo bibeli wi pe boya awon ti ko ti lo si ile eko giga awon ti ko mo bi ati wa su boya awon nikan ni a npe ni afoju wo majemo titun ki owo Matthew ori kedogun Matthew ori kedogun ese ikerinla e jowo won si afoju tin fona afoju ni won bi afoju ba si fona han afoju awon mejeji ni yo subu sinu iho Jesu leni ti o nsoro yi ki se eni ti o le soro ti a le so wi pe ki lo nso eni to mo nkan to nso ni Jesu ki se asoro magbesi eni ti kan ma nso boto boto lai ni tumo ki Jesu to so oro kan ati yewo ati gbe yewo daradara ati mo wepe otito patapata ni o ti ohun so nihi ni Jesu nso nipa awon oniwaasu ati nipa awon omo ehin oniwaasu nihi ni Jesu nso nipa awon adari ile isin ti o tun so nipa awon omo ijo ninu ile isin o lo ede yi afoju o lo le merin je kin tun ka ki o wo daadara wi pe afoju yi o lo le merin e jowo won si afoju ti fona han afoju ni won bi afoju ba si fona han afoju awon mejeji ni yo si subu sinu iho o lo ede yi afoju le meji fun awon ti o nto awon elomiran nipa ti Olorun o si lo ede afoju yi fun awon ti ntele eko ati ilana awon ile isin won yi o nso nipa awon alufa o nso nipa awon oniwaasu o nso nipa awon ti won fi ara won se evangelist o nso nipa awon ti won la ona fun awon elomiran we pe won la ona ijoba Orun o ni afoju ni won eni ti o ro we pe a o ni igbala bi a ba nrubo afoju ni eni ti o ro we pe nipa ise rere wa eni ti o ro we pe bi a ba fun alagbe lowo eni ti o ro we pe bi a ba se sahara eni ti o ro we pe bi a ba lo sori oke nipa be ni o fi ri oju Olorun nipa be la o fi bo lowo ise afoju ni eni ti o ro we pe bi a ba wo aso funfun iwo na gbe yewo okan dudu iwa je buburu ise o je ibi ija okuro nbe ibinu okuro nbe arankan okuro nbe o le jija okuro nbe ki a wa ro wi pe gba ti o le wa ninu gba ti ija wa ninu gba ti oju kokoro ti o wa ninu wa ti o fi okan wa se bi ite ibi igun wa ṣugbọn ti a gbe aso gereje aso funfun wo ti a ro wi pe aso funfun yi ni o je ki a le gbadura agba yori ki a le ri oju Olorun ifoju okan ni elomiran a ro wi pe bi a ba wa si ile isin ni ibere odun ti a wa ni asiko ajinde ti a si wa ni ipari odun wi pe o pari ati keseja ninu igbagbo o mo wi pe ifoju okan ni awon elomiran a ma so wi pe bi o ba ti dawo si apo alufa ti bo ti en gbele ejoko bo ti en igbala sugbon bi o ba ti n fi owo si inu apo alufa wi pe o pari igbala ti de o pari orun rere yo je ti re ifoju okan ni o lo fu wa nso wi pe ah awon farisi awon ti won ro we pe won la ona ijoba run fun awon elomiran o ni e fi won sile e jowo won be we pe amona tabi afoju ti o nfi ona ha afoju ni won we pe awon mejeji yo subu sinu iho se omo iho ti an so iho ki se sare nikan ni won so nipa orun apadi won so nipa orun arimabo won so nipa ibi ti eniyan ba de ti ki le pada mo ibi ti ko si atunse ti ko si ronu po ada mo wi pe orun apadi bi won ba ti jin si koto yi o pari lai lai nje oni gbe yewo nje oni gbaro lati wo awon wo lo fona ho se eni ti oni gbala lo ma fona ho bo se ni gbala se eni ti o bo lowo ese akobirin jo se ohun lo ma so fun e bi a se nbori idanwo idanwo ti ara se eni to nka akiri nigba ti o ba kuro ni ori aga e wasu ti o tun lo mu ti se ohun lo ma wa so fun o lo ma wa la oloye bi o se le bori awon ese igbesi aye re ran ti o we pe oro jesu a ko le ko danu bi abaye sile nisisin yi ti adagunla ti a ko gbo ohun ti jesu nso a o tun ba jesu pade ni ojo idajo yo sin ran wa leti wi pe se o ka ninu bibeli ohun ti o nso wi pe bi afoju ba nfi ona han afoju wi pe awon mejeji yo jo subu si inu iho inu ikoto orun apadi ye ke awo korinti keji ohun ti mo nso ni aworan ti a fi han wa ninu bibeli wi pe awon ti ko lolorun awon ti ko ni igbala wi pe won je afoju ye ke awo korinti keji ori keta lati ese ikerinla sugbon oju inu won fo mo ro wepo yi o daradara nisinsin yi ninu korinti keji yi ori keta ese ikerinla sugbon oju inu won fo nitori pe titi di oni oloni ni kika majemu lailai iboju na wa laika soke iboju ti amukuro ti ati mukuro ninu kristi nihi ni a fi ni a nso nipa oju inu oju ti okan e ni a fi nso nipa ituriran fun okan fun ifoju okan sugbon so wi pe awon ju ati awon kefiri pelu wi pe titi di oni oloni bi won ti le nka bibeli wi pe oju inu won ti fo won ko le ri wi pe jesu kristi ni odo agutan olorun ti o ko ese araye lo won ko le ri wi pe nipa eje jesu kristi ni a fi n we lese mo ti o n funfun ju snow lo won ko le ri wi pe nipa ododo jesu eyi ni a n ka si ododo fun okan elese ti o ran mo agbelebo ki o ba le je eni itewogba ni waju oluwa won ko le ri wi pe jesu kristi nikan soso ni olugbala wi pe ko si oruko miran yala ti angeli yala ti igi yala ti oludasile ejo yala ti okuta yala ti orisa kan ti o le gba eni kenila oruko yi kan soso ni a fun wa wi pe bi a ba fe ni igbala bi a ba fe ri oju olorun wi pe ki a wa sodo olorun nipase jesu kristi wi pe nipa be nikan ni a fi le ri igbala kuro ninu ese ati idande kuro ninu okan okunkun wa sugbon fun opolopo oju inu won fo nitori pe titi di oni oloni ni kika majemu lailai iboju na wa laika soke iboju ti a ti mu kuro ninu kristi jesu kristi nikan ohun ni o le fun wa ni igbala idande kuro ninu ese bi a ba nso nipa ti afoju o seese ki o ma toka si awon elomiran o seese ki o ma se apejuwe wipe lagbaja ni won soro e pe lagbaja ko ye afoju ni ko mo ona igbala sugbon bo se ti wa ni awa ti mo ona igbala awa ti bo sinu ona igbala ati la wa loju je ki n ka ese bibeli kan fun o ki o tun ma se ki o tun ma mu ki oro yi ki o wa si ara elomiran ki o gbe yewo boya a nso nipa re abi a nso nipa awon elomiran ni ninu Johanu kini ori keji ese ikokanla Johanu kini ori keji ese ikokanla sugbon eni ti o ba korira arakunrin re o n gbe inu okunkun o si rin ninu okunkun kò sí ìmọ̀ kò sí mọ̀ ibi tí òun rè nítorí tí òkùnkùn ti fọ́ lé ojú ẹni tí ó kórira arákùnrin rẹ̀ ó jẹ́ afọ́jú nípa ti ẹ̀mí jẹ́ kí a fi sòrò ṣe àlàyé ní kíkún fún wa bí a bá ń sọ nípa arákùnrin ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ alábàgbé wa bí o bá jẹ́ ẹni tí ó ti gbé ìyàwó sí ilé tàbí ẹni tí ó lọ́kọ ṣùgbọ́n tí ọkọ ti ṣe ọ́ tí o wá sọ wípé láéláé àfọ̀run alákejì ni a ti lè parí ìjà yìí o kórira arákùnrin rẹ o kórira ọkọ rẹ tàbí o kórira arábìnrin rẹ ìyàwó rẹ o sì ń sọ wípé kò sóhun tó lè ṣe kò sí ẹ̀bẹ̀ tó lè bẹ̀ o lè máa kúnlẹ̀ lójoojúmọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ o ò ní gbẹ̀bẹ̀ bíbélì sọ wípé òkùnkùn ti fọ́ lé ojú tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn aládùúgbò àwọn ojúlùmọ̀ àwọn tí a ń bá pàdé lóde ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn ni ó ṣẹ̀ wá tàbí nǹkan kan ló ṣẹlẹ̀ bóyá wọ́n ṣe ìwọ̀sí sí ọmọ wa bóyá wọ́n rẹwà jẹ lọ́nà kan tàbí òmíràn o sì ní ìkórira nínú ọkàn rẹ o sì ń sọ wípé ó ń dúró de àkókò tí ó gbẹ̀san ó ń dúró de àkókò tí ó jẹ́ pé àwọn ti ju òkúta àwọn ti ju iyẹ̀pẹ̀ wọ́n júlù ọ́ ṣùgbọ́n òkúta gidi ló jùlù wọn tí ó fọ orí wọn yányán irú ẹni bẹ́ẹ̀ tí ó ń sọ wípé òun dúró de àkókò láti gbẹ̀san ó jẹ́ ẹni tí ó kórira arákùnrin rẹ̀ ó ń gbé nínú òkùnkùn ó sì ń rìn nínú òkùnkùn kò sí mọ ibi tí òun rè ó ń kọrin wípé òun lọ síjọba ọ̀run ó ń kọrin wípé jésù kristi ń padà bọ̀ láti mú mi lọ sílé ó ń kọrin wípé gbangba lájọ máa dé ìjọba ọ̀run kò mọ ibi tóun rè kò mọ̀ wípé òun roko ọ̀run àpáàdì sílẹ̀ ó ní nítorí tí òkùnkùn ti fọ́ ọ lé ojú níbo ló wà èwo ló ń ṣe èwo ni ìpín rẹ ṣé o jẹ́ ẹni tí jésù kristi ti là lójú ni o ti rí ọ̀nà ìgbàlà o ti rí ọ̀nà ìyá nípẹ̀kun tàbí o ṣe wà nínú òkùnkùn síbẹ̀síbẹ̀ àwọn àwòrán tí a fi hàn wá yìí kìí ṣe àwọn nǹkan tí a lè fọwọ́ rọ́tì sẹ́yìn kìí ṣe àwọn nǹkan tí a lè gbàgbé tí a lè rò wípé kò jámọ́ nǹkan kan ọlọ́run jẹ́ kí ó yé wa wípé gbogbo ènìyàn tí ó gbé ara yìí wọ̀ wípé afọ́jú nípa ti ẹ̀mí ni nítòótọ́ ó jẹ́ afọ́jú nítorí irú ẹni bẹ́ẹ̀ kò mọ ohun tí ó wà ní ọ̀nà jíjìn réré ohun tí ó lè rí ni àwọn nǹkan ti ayé àwọn nǹkan tí ó wà ní àrọ́wọ́tó rẹ̀ bí a bá ń sọ nípa àwọn nǹkan ti ayérayé àwọn nǹkan ti ìjọba ọ̀run bí a bá ń sọ nípa ọ̀run rere bí a bá ń sọ nípa wúrà rẹ̀ ilẹ̀ dídán rẹ̀ bí a bá ń sọ nípa àwọn èrè tí ó ń dúró de àwọn aṣẹ́gun irú afọ́jú bẹ́ẹ̀ kò mọ nǹkan tí a ń sọ nípa rẹ̀ kò tí ì rí ọlọ́run kò sì lè rí ọlọ́run kò tí ì rí ẹwà ọ̀run àti ẹwà ẹ̀wà mímọ́ irú ẹni bẹ́ẹ̀ bí ó tilẹ̀ ní àwọn ọ̀rọ̀ díẹ̀ tàbí ìmọ̀ díẹ̀ nípa ọ̀run rere ṣùgbọ́n àwọn nǹkan tí ó mọ̀ wọ̀nyí kò mú kí ó jí gìrì láti dìde láti sátọ ọlọ́run lọ láti wọ ọ̀nà ìyè ọ̀nà ìgbàlà bí ó tilẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ kò lè rí ọ̀nà tí yóò gbà nítorí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà la là sílẹ̀ fún àwọn abọ̀rìṣà wọ́n la ọ̀nà sílẹ̀ fún àwọn wòlíì èké wọ́n la ọ̀nà sílẹ̀ fún àwọn agbódegbà alágbàgbà yíyí ti ìgbàgbọ́ àwọn tí ó rò wípé àwọn gbé ìgbàgbọ́ rù ṣùgbọ́n tí òye ọ̀nà ìgbàlà kò tí ì yé wọn àwọn náà la ọ̀nà mìíràn sílẹ̀ àwọn tí wọ́n ń tọ́jú ilé káàkiri tí wọ́n ń ta ilé ìṣọ́ náà tí wọ́n ń ta ìwé pẹlẹbẹ pẹlẹbẹ kan tán nígbà ilé yìí o bó bá san báyìí bó bá kà á yóò pèsè rẹ sílẹ̀ fún ogun àjàkáyé tí ń bọ̀ ilé ogun ni wọ́n ń sọ nípa rẹ̀ wọn ò sọ nípa ti ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ àwọn náà wọ́n la ọ̀nà tí wọ́n sílẹ̀ nítorí bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ a máa sá káàkiri láti inú ibìkan dé ibòmíràn ó ń wá ọ̀nà nítorí wípé ó jẹ́ afọ́jú kò mọ ọ̀nà ìjọba ọlọ́run bóyá ń rò wípé àwọn bẹ́ẹ̀ bóyá wọn ò lè ka bíbélì ló ń dà wọ́n láàmú bóyá wọn ò kẹ́kọ̀ọ́ láti ní ìmọ̀ láti lè ka ọ̀rọ̀ ọlọ́run ló ń dà wọ́n láàmú rárá kì í ṣe bẹ́ẹ̀ bí a tilẹ̀ lè ka bíbélì bí ẹ̀mí ọlọ́run bí kò bá wá láti tan ìmọ́lẹ̀ sí ohun tí a ń kà a kò lè mọ bí ọ̀rọ̀ ọlọ́run ṣe rí a kò lè mọ ọ̀nà sí ìyẹn nípẹ̀kun jẹ́ kí n kà á fún ọ láti inú Isaiah orí 29 Isaiah orí 29 láti ẹsẹ̀ ìkọkànlá sí ẹsẹ̀ ìkejìlá. Ìran gbogbo sì dàbí ọ̀rọ̀ ìwé kan fún yín tí a dì tí a fi fún ẹnìkan tí ó mọ̀ ọ́ kà wípé èmi bẹ̀ ọ̀ ka èyí tí ó sì wípé èmi kò lè ṣe nítorí tí a dì í. Ìran ọ̀run, ìran bíbélì, ìran ìgbàlà ó dàbí èyí tí a gbé fún ẹni tí ó lè ka ìwé, ṣùgbọ́n bíbélì ó jẹ́ ìwé tí a dì, ìwé tí a fi èdì dídì, tí kò sẹ́ni tí ó lè ṣi bí kì í bá ṣe pẹ̀lú ìrànlọ́wọ́ ẹ̀mí Ọlọ́run. Nígbà tí a sì gbé fún ẹni tí ó mọ ìwé kà, tí a sọ wípé èmi bẹ́ẹ̀ ọ̀ka èyí, ó wípé èmi kò lè kà nítorí tí a dì í. Wẹ́sẹ̀ ìkejìlá, a sì fi ìwé náà fún ẹnìkan tí kò mọ ìwé wípé èmi bẹ́ẹ̀ ọ̀ka èyí, ó sì wípé èmi kò mọ ìwé. Ṣé o rí àti tó mọ ìwé kà àti èyí tí kò mọ ìwé kà? Ni a rí wípé ọ̀nà ìjọba ọ̀run ó dàbí èyí tí a fi èdìdì dí. Nínú agbára tiwa, nínú ìṣe tiwa, ìlàkàkà tiwa, kò ṣeé ṣe láti rí Ọlọ́run. Àwọn tí ó jẹ́ adarí nínú ẹ̀sìn, wọ́n jẹ́ afọ́jú. Àwọn tí ó ń tẹ̀lé wọn pàápàá, wọ́n jẹ́ afọ́jú. Ọkàn àti ẹ̀mí wọn ó ṣókùnkùn. Àfi orí ọ̀fẹ́ Ọlọ́run nìkan nípa ìrànwọ́ ẹ̀mí Ọlọ́run ni ó lè mú kí afọ́jú kí ó wá sọ̀dọ̀ Ọlọ́run, kí a sì là á lójú nípa ti ẹ̀mí. Jẹ́ kí n bi ọ́ léèrè kan, kí tilẹ̀ ni àwọn nǹkan tí ó ń fa ìfọ́jú ọkàn? Kí ni àwọn ohun tí ó ń fa ìfọ́jú ọkàn? Wọ́n pọ̀. Ìkíní, a rí wípé ẹ̀ṣẹ̀ àbínibí, gbòǹgbò ẹ̀ṣẹ̀, èyí tí a ti jogún láti ọ̀dọ̀ Ádámù, nǹkan wọ̀nyí ó ń fa ìfọ́jú ọkàn. Nítorí bẹ́ẹ̀, ẹnì kọ̀ọ̀kan tí a bí nínú ara, ẹnì kọ̀ọ̀kan tí a ti pàṣẹ obìnrin bí, ẹnì kọ̀ọ̀kan tí ó wá sínú ayé yìí, ó wá pẹ̀lú ẹ̀ṣẹ̀ àbínibí, ó wá pẹ̀lú gbòǹgbò ẹ̀ṣẹ̀, ó wá pẹ̀lú ẹ̀dá Ádámù nínú ọkàn rẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó wá gẹ́gẹ́ bí afọ́jú nípa ti ẹ̀mí, kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo. Àwọn ẹ̀ṣẹ̀ tí àwa pàápàá ti ń dá láti ìgbà tí a ti wá sí ayé, àwọn nǹkan tí a ń ṣe tí kò bá ọ̀rọ̀ Ọlọ́run mu láti ìgbà tí a ti wá sí ayé, àwọn nǹkan wọ̀nyí pàápàá wọ́n fọ́ wa lójú. Yẹ kí a wo Jòhánù orí kẹsàn-án. Jòhánù orí kẹsàn-án, láti ẹsẹ̀ ìkọkàndínlógójì. Jésù sì wípé, nítorí ìdájọ́ ni mo ṣe wá sí ayé yìí, kí àwọn tí kò ríran lè ríran, àti kí àwọn tí ó ríran lè di afọ́jú. Nínú àwọn farisí tí ó wà lọ́dọ̀ rẹ̀ gbọ́ nǹkan wọ̀nyí, wọ́n sì wí fún un pé àwa pẹ̀lú fọ́jú bí. Jésù sì wí fún wọn pé ìbá ṣe pé ẹ̀yin fọ́jú, ẹ̀yin kì bá ti lé ẹ̀ṣẹ̀. Ohun tí Jésù ń sọ ni wípé ìbá ṣe pé ẹ̀yin gbà wípé ẹ jẹ́ afọ́jú, ìbá ṣe pé ẹ mọ̀, ẹ ní ìrírí wípé ẹ jẹ́ afọ́jú nípa ti ẹ̀mí, ẹ ní ìfọ́jú ọkàn, ẹ kò mọ ọ̀nà ìyè, ẹ sì mọ̀ wípé Jésù Kristì ní olùgbàlà, olùfúnni ní ìyè. Ó ní ẹ̀yin kì bá ti lé ẹ̀ṣẹ̀, àbá ti wọ ẹ̀ṣẹ̀ yín nù, àbá ti mú ẹ̀ṣẹ̀ yín kúrò. Ó ní ṣùgbọ́n nísinsìnyí wípé àwa ríran, nítorí bẹ́ẹ̀, nítorí náà ẹ̀ṣẹ̀ yín wà síbẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa wípé ẹ̀ṣẹ̀ ni ó máa ń fa ìfọ́jú ọkàn. Ẹ̀ṣẹ̀ àbínibí lákọ̀ọ́kọ́, àti ẹ̀ṣẹ̀ tí àwa pàápàá tí a ti ń dá láti ìgbà tí a ti dé ayé. Èyí ni ó mú kí ọkàn wa kí ó ṣókùnkùn, èyí ni ó ra wá níyè, èyí ni ó fi jẹ́ wípé a ń ṣe ohun tí kò tọ́, ohun tí kò tọ̀nà, èyí ni ó fi jẹ́ wípé a ń rin ilẹ̀ àjèjì, ọ̀nà àjèjì, a ò mọ ibi tí à ń rè. Èyí ni ó fi jẹ́ wípé ọkàn òkùnkùn wa, ẹkùn òmùgọ̀ wa, a mú un ṣókùnkùn, a fọ́ wa lójú nípa ti ẹ̀mí. Wo Sefanaya, bí o bá wo májẹ̀mú láéláé, ó súnmọ́ ìparí májẹ̀mú láéláé. Sefanaya, ó wà kí a tó dé Hagai. Sefanaya orí kìíní, ẹsẹ̀ ìkẹtàdínlógún. Èmi ó sì mú ìpọ́njú wá bá ènìyàn tí wọ́n ó máa rìn bí afọ́jú, nítorí wọ́n ti dẹ́ṣẹ̀ sí Olúwa. Ẹ̀jẹ̀ wọn lè ó tú jáde bí eruku, àti ẹran ara wọn bí ìgbẹ́. Ó ń sọ wípé àwọn ènìyàn wọ̀nyí, wọ́n jẹ́ afọ́jú. tabi won di afoju nitori won dese si olowa ese ma mu ifoju okan wa awon kan won yi ni ala sile fun wa daradara ninu oro olorun wi pe bi a ba joko sinu ese a joko sinu ifoju okan ki o ye wa wi pe ni atete ko se satani se ileri esu la npe be luciferi o se ileri fun efa wi pe bi o ba je eso igi ti olorun ni ko ma je eso imorere ati boboru wi pe oju re yo la yo mo yato laarin rere ati boboru wi pe yo di ologbon ki se be nikan yo ti o da bi olorun gba ti efa ti o gba ohun satani gbo ohun esogbo ti o je ohun ti ani ko ma je eyi ni o fi di afoju nipa ti emi eyi ni ifoju okan ni o fi ba gbogbo awon ti won ti inu adam ati efa jade ki se be nikan awon ese ti anda papa gege bi ese aigboran abi ese ki a jo ara wa loju ese mo totan ese wi pe a ro pe a je eni rere fun ara wa ese aigboran ese agidi ati ese iborisa ati ese agabagebe pelu aigbagbo pelu imotipara awon kan won yi won mu ifoju ba wa je ka wo orin dafidi ori karun din ni ogofa orin dafidi ori karun din ni ogofa okan arun lati ese ikerin fadaka ati wura li re won ije orisa won ise owo eniyan won li enu won ko le soro won li oju won ko le riran eyi nso nipa orisa won eyi nso nipa ere gbigbe won wi pe won li enu won ko le soro won li oju sugbon won ko le riran oni won li eti o sugbon won ko le gboran ni ese ikefa won ni imu sugbon won ko gborun won li owo sugbon won ko lo won li ese sugbon won ko rin be ni won ko soro lati ofun won jade wo ese ikejo daradara awon tin se won awon tin se awon orisa won yi awon tin gbe awon ere won yi ati awon tin sin won awon tin se won yo dabi won o je afoju bi ti won awon ti o nsin orisa won je afoju pelu o so pe be le olukuluku eni ti o gbe kele won be ni olukuluku awon ti o gbe kele orisa awon ti o gbe kele se owo won iwo na wo daradara eni ti o ge igi ninu igbo ti o lo die lara igi yi lati fi dana ti o wa fi die lara igi yi gbe ibeji ti o n gbe kaakiri gege bi olorun ti o n gbe kaakiri be ni gege bi orisa akunlebo o mo wi pe afoju niru eni be eni ti o n tara re je ti o lo kunle ni waju idi iroko ti o n so wi pe ki igi ki o fun lomo o mo wi pe afoju ni iru eni be eni ti o gbe okuta sile ti o tapole lori to n jo kaakiri ti o n jo yika okuta yi ti o ro wi pe okuta ni yo se un lore o mo wi pe afoju ni iru eni be ohun la fi n so fun a wi pe won gbe ere o sese ki o je ere fadaka tabi ere wura wi pe won sin sin won won bo won wi pe awon to n se won yo dabi won wi pe iru awon wonyi ese borisa won o mu ifoju okan ba won wo iwe owe ori ogbon iwe owe ori ogbon ese iketadinlogun oju ti o sin baba re je ti o gan ati gbo ti iya re kana kana eba odo ni yo yo jade omo idi a si mu je awon omo wa ko ye won wi pe bi won ba ni baba ti omo bibeli bi won ba ni iya ti omo eko oro olorun bi won ba ni awon obi ti o je wi pe lojojumo ni won ma n gbe ilana ati ipinu oro ebi won le ori bibeli ojojumo nkan ki nkan ti won ba fe se eko ti won ko awon omo won gbele oro olorun sugbon awon omo won yi o sese ki won ma sin baba won je o sese ki awon omo won yi nitori pe won ti lo si ile iwe o sese boya baba omo we iya omo we sugbon omo olorun iya o kawe sumo ka bibeli iya o mo nipa ona America abi ona ona Japan tabi ko mo ona ilu England sugbon mo ona ilu orun rere iya o mo oba ko mo ijoye ninu aye sugbon mo Jesu oba awon oba asin fi ona Olorun ko ko awon omo sugbon awon omo won yi won ma sin baba won je won ma gan ati gbo ti iya won o so fun awe pe eye kana kana e ba odo ni yo yo oju won jade e ni a fin so won de afoju oni omo idi eye miran ni yi ni ni eyi o so pe oni o mu oju won ni o mu je ohun ti o so ni pe a so won de afoju sugbon ki o to ro we pe awon omode nikan ni an ba wi iwo paapa ti o je agbalagba oni alufa oni olukoni gege bi baba ninu olowa eni ti o fi ona iye ani pe kan han eni ti o so bi a se ni lati gbe yawo aso ti ani lati wo irin ti ani lati rin oro ti ani lati so ise ti oni gbagbo ni lati se o nso fun wa a nso fun wa awon ohun amuye ti a fi le pese wa sile fun orun rere sugbon bi o ba nsin baba re ninu igbagbo ti o nsin je bi o ba ndagun la pe pe odun so lenu mo se nso niyan won mo wahala ti mo ni won mo e ti mo ndoju ko bi o ba nsin baba re ninu oluwa bi o ba nsin je ti o ngan oro olorun ti o ngbo oni o de afoju nitori wo pe kana kana e ba odo ni yo yoju re jade e ni a fi so awon elomiran ni a fi so won de afoju o sese boya o lo sinu imoti para ni o sese o lo sinu iborisha o sese agabagebe ni o kun aye re tabi aigboran tabi afojudi oni iru eni be o de afoju nipa ti emi sugbon kini bawo le a se le ni iwosan fun okan okunkun bawo ni a se le mu ifoju okan yi bawo ni a se le mu kuro Jesu Christi ni eni ti o to lati se iru ise be oni gbanila oni mu ifoju okan kuro oni le okunkun wa lo nitori oni imole aye oni imole fun okan okunkun eni kokan wa je ki a wo Corinthi keji ori keta Corinthi keji ori keta lati ese ikerinla sugbon oju inu won fo nitori pe titi di oni oloni ni kika majemu lailai iboju na wa lai ka soke iboju ti a ti mu kuro ninu Kristi sori iboju ti a ti mu kuro ninu Kristi sugbon titi di oni oloni nigba kugba ti a ba nka Mose iboju na nbe le okan won sugbon nigba ti o nba yi pada si olowa a o mu iboju na kuro oni a fi so pe ki a to olorun wa oni a fi so pe ki a je wo ise ki a ko sile oni a fi so pe ki a ke pe Jesu Christi eni ti o le mu ifoju okan kuro se ori ohun ti a ko loni ninu wewa inu iwe mimo se ori Bartimeo afoju bi o ti n gbo iro ese opo eniyan bi o ti rin wi pe nkan kan sele o n bi on wi pe ki lo de ti opo eniyan wa bayi lo gbo wi pe Jesu Christi omo Dafidi lo n koja lo be lo be si ni ke tantan wi pe Jesu Christi omo Dafidi shanu fun mi ni awon ti o wa ni ayika inu won so wi pe ki o pa inu mo sugbon bi won ti n da lekun be ni o tun ki gbeju be lo wi pe Jesu Christi omo Dafidi shanu fun mi ari wi pe bi Jesu ti n soro bi o ti le je wi pe o n lo si Jerusalem lati ku fun ese wa bi o ti le je wi pe nkan ti o se pataki lati lo si Calvary o n lo n ba lo o dese duro bi o ti dese duro be ni oni ki won pe wa bi won ti pe wa ni ori wi pe ki ni o fe ki n se fun o ni o so wi pe ohun fe riran ni ohun fe riran ni ranti wi pe ko dake o awon Yoruba won so fun wa pe bi a ba dake tara eni a ba ni dake bi o ba dake sinu ese bi o ba dake sinu aisododo bi o ba dake sinu aisoto bi o ba dake sinu eke ati iro bi o ba dake sinu iwa okunkun tara re aba o dake sugbon won ni bi elese ba mo ese re ki pe lori ikunle bi o ba ke tantan bi o ba ke pe olorun wi pe olorun dariji mi olorun sanu fun mi mo fe bo lowo ese olorun ifoju okan yi mu kuro oni nigba ti o ba to Jesu Kristi wa nigba ti o ba yi pada si oluwa oni yo mu iboju na kuro nitori be to olorun wa loni o ti gbo oro olorun ki lo tun drode o ti gbo wi pe Jesu Kristi nikan oni oru ebo fun wa arukun ati aruda Jesu Kristi nikan oni o wa la ona iye fun wa oni emi ni ona otito ati iye ko se eni ti ko ti o le wa sodo baba bi ko se nipa se mi gba ti o ti mo we pe Jesu Kristi ni ona iye o se dide o se so we pe emi o to Olorun lo o se so we pe emi o so fun Olorun wi pe mo ti dese si o ati si awon aladugbo mi o yele eni ti aba ma pele omo re sugbon dariji mi fi anu Jesu Kristi fi gba mi la fi eje Jesu Kristi ki o fi we mi ki la tun duro fun so fun Olorun dede duro lori ese re tabi ki o kunle lori ese re ki o so fun Olorun wi pe ifoju okan ti o n ba oja ifoju okan ti o wa pelu re o n fe ki Olorun ki o mu okuro o n fe ki a gba okan re la o n fe ki a se oniye o n fe ki a we ese re nu o n fe ki gbogbo ese re iba se imutipa ni iba se aigbagbo ni iba se iborisa ni iba se aiporan ni iba se agabagebe iba se wipe o je olori kunkun eni ti se tinu re iba se wipe o je alase rege o je eni ti an ba wu sugbon ti warun ki so po olorun wipe ife po lowo ese wipe ipoju okan ti o pa oja o fe ki olorun mu kuro ki ni olorun kepe olorun o se tan nisisiyi lati dariji o lati gba ola lati mu ifoju okan kuro lati je ki o le ba olorun dore ti o ba ni je eni ti a si loju ti yo le ri iye aini pelu bi o ba gbadura o daju wo pe olorun yo gbo
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: We Job, ori ikejidilogun, ni toto, ipa ile fadaka mbe, ati biti wama idawura, ninu ile ni agbe mwairin, baba ni asinda lati inu okuta wa, eniya ni opari okunkun, osi shia wari okuta okunkun, ati ti inu ojijiku si hagbubu, wan wa ko ile ti ojin si awan ti ongbe oke, awan ti ese eniyan bagbe, wan rosi isale jina si awan eniyan. Yo se ti ile ni ninu re ni o nje ti jade wa ati ohun ti o wa ni sale ni o yi soke bi eni pe ina okuta ibe ni bi okuta safiri o si ni erupe wura ipa ona ni eye ko mo ati oju gunlugun ko riri awon omo kini n ko rin ibe ri be ni kini n tin kira muramu ko koja ni be ri o fi owo re le ako apata o yi oki nlapo lati idi re wa o si la ipa odo sisan ninu apata oju re si ri ohun ye bi ye gbogbo o si se isan odo ki o ma se kun akunya o si mu ohun ti o lumo han jade wa si imole sugbon nibo ni a gbe wa ogbon ri nibo si ni bi oye eniyan ko mo iye re be ni a ko le ri ni ile awon alaye ogbon wi pe ko si ninu mi omi okun si wi pe ko si ninu mi a ko le fi wura ra be ni a ko le fi osuwon won fadaka ni iye re a ko le fi wura ofiri diyele pelu okuta oniski yebiye ati okuta safiri wura ati okuta kristali ko to egbe re beni a ko le fi ohun elu wura se pasiparo re a ko le daruko iyun tabi okuta piali iye ogbon si ju okuta rubi lo okuta to pa si ti Ethiopia ko to egbe re beni a ko le fi wura daradara di yele nibo ani ogbon ti jade wa tabi nibo ni ibi oye ari pe o lumo kuro le oju awon alaye gbogbo o si farasin fun eye oju orun ibi iparun abadoni ati iku wipe awa ti fi eti wa gburo re olorun ni o moye ipa ona re o si mo ipo re nitori pe o woye de opin aye o si ri gbogbo isale orun lati da osuwon fun afefe o si fi osuwon won omi yomi nigba ti o pase fun ojo ti o si la ona fun mona mona ara nigba na ni o ri o si so jade o pese re sile ani o si wadi re ri ati fun eniyan ni o wi pe kiyesi eru oluwa eyi ni ogbon ati lati jade kuro ninu iwa buburu eyi ni oye
3: e je ki agbadura baba wa tin be le orun ati wa si waju yin loni lati keko ninu oro yin adupe wi pe
4: ninu okunkun aye yi ninu isina ti awon aye wa ninu ikorita ti gbogbo awon eniyan wa lai mo ona si ye ni pekun awa ni e pe wa sodo ara yin ki oro yin ki o ba le tan imole si pa ona wa ki a ba le riran lati mo wi pe ona iye ni ona toro ona agbelebo.

bẹ́ẹ̀ mọ́, ó yẹ kí ó yé wa wípé bákan náà ni nípa ti ẹ̀mí. Gbà tí a wà nínú ayé, a wà níbi tí ó jẹ́ wípé iná ń jó ni. A wà níbi tí ó jẹ́ wípé àrùn, àjàkálẹ̀ àrùn ó ń tàn káàkiri. A wà níbi tí ó jẹ́ wípé àṣẹ àwọn ẹ̀mí òkùnkùn wọ́n lágbára lórí wa. Ṣùgbọ́n nígbà tí a kú, àṣẹ wa nípò padà. Nígbà tí a kú pẹ̀lú Kristi, a ti mú wa kúrò níbi tí iná ti ń jó tẹ́lẹ̀tẹ́lẹ̀. A ti mú wa kúrò níbi aṣálẹ̀ tí a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. A ti mú wa kúrò níbi ìsọdahoro.

0: Le micro.
1: C'est de taper la session.

let the devil win. I would not let him. I will never.

lónìí a tẹ̀síwájú pẹ̀lú bíbélì kíkà wa ṣùgbọ́n kí a tó kà á ẹ jẹ́ kí a gbàdúrà papọ̀. Bàbá à ń béèrè wípé ẹ ó sí ojú wa ojú ìmòye wa bí a ti ń ka ọ̀rọ̀ rẹ lónìí. À ń bẹ̀bẹ̀ wípé àwọn ọ̀rọ̀ tí ó ṣe déédé tó ní ṣe pẹ̀lú àìní wa nísinsìnyí àti nípa tẹ̀mí àti nípa tara àti nípa tí òun ní wa ẹ ó jẹ́ kí àwọn ọ̀rọ̀ yìí kó wá sí ọkàn wa. Ẹ wà pẹ̀lú wa, ẹ sí wa níyè, ẹ tọ́ wa, kọ́ wa bí a ti ń jùmọ̀ kà báyìí. Ní orúkọ Jésù ni mo gbàdúrà. A ó tẹ̀síwájú pẹ̀lú bíbélì ká náà nísinsìnyí. Chronicle kìíní orí kejì. Ìwọ̀nyí ni àwọn ọmọ Israẹli: Rubeni, Simoni, Lefi àti Juda, Isakari àti Sebuloni, Dani, Josefu àti Benjamini, Naftali, Gadi àti Aseri. Àwọn ọmọ Juda: Eri ni àti Oseni àti Sela. Àwọn mẹ́ta yìí ni Baseba ara Kenani bí fún Eri àkọ́bí rẹ̀. Àkọ́bí Juda sì burú lójú Olúwa, ó sì pa á. Timari aya ọmọ rẹ̀ sì bí Faresi àti Sera fún gbogbo àwọn ọmọ Juda jẹ́ márùn-ún. Àwọn ọmọ Faresi: Esroni àti Amuli. Àwọn ọmọ Sera: Simri àti Etani àti Hamani àti Kalkoni àti Dara, gbogbo wọn jẹ́ márùn-ún. Àti àwọn ọmọ Kemari: Akani oníyọnu Israẹli ẹni tí ó dẹ́sẹ̀ ní ti ohun ìyàsọ̀ náà. Àwọn ọmọ Etamu Asara. Àwọn ọmọ Esroni pẹ̀lú tí a bí fún Jerahameli àti Ramu àti Kalubu. Ramu sì bí Abnadebu. Abnadebu sì bí Nasori ìjòyè àwọn ọmọ Juda. Nasori sì bí Salama. Salma sì bí Boasi. Boasi sì bí Obedi. Obedi sì bí Jese. Jese sì bí Eliabu àkọ́bí rẹ̀ àti Abnadabu àtẹ̀lé àti Samari kẹta. Nitaleni ìkẹrin, Radia ìkarùn-ún, Osemu ìkẹfà, Dáfídì ìkeje. Àwọn arábìnrin wọn sì ni Seruaya àti Abigali àti àwọn ọmọ Seruaya: Abisai àti Joabu àti Asaeli mẹ́ta. Abigali sì bí Amasa. Bàbá Amasa sì ni Jesteri ara Ismaeli. Kalebu ọmọ Esroni sì bí ọmọ láti ọ̀dọ̀ Asuba aya rẹ̀ àti láti ọ̀dọ̀ Jeriotu. Àwọn ọmọ rẹ̀ nìwọ̀nyí: Jesari àti Sohabu àti Adoni. Nígbà tí Asuba kú, Kalebu mú Efrati ẹni tí ó bí Uri fún. Uri sì bí Uru. Uru sì bí Basaleli. Lẹ́yìn náà, Esroni sì wọlé tọ ọmọ Makri arábìnrin Bàbá Gileadi. Òun gbé níyàwó nígbà tí ó di ẹni ọgọ́ta sísì ọdún. Òun sì bí Segubu fún. Segubu sì bí Jairi tí ó ti ní ìlú mẹ́tàlélógún 23 ní ilẹ̀ Gileadi. Ṣùgbọ́n Gesuri àti Aramu gba ìlú Jairi lọ́wọ́ wọn pẹ̀lú Kenati àti ìlú rẹ̀ àní ọgọ́ta ìlú. Gbogbo wọ̀nyí ni àwọn ọmọ Makari Bàbá Gileadi. Àti lẹ́yìn ìgbà tí Esroni kú ní ìlú Kaleb Efrata ni Abia aya Jehoramu bí Asuri Bàbá Tekoa fún un. Àti àwọn ọmọ Jerahmeeli àkọ́bí rẹ̀ Esroni ni Arami àkọ́bí àti Buna àti Oreni àti Osemu àti Abija. Jerahmeeli sì ní obìnrin mìíràn pẹ̀lú orúkọ ẹni tí jẹ́ Atara. Òun sì ní ṣe ìyá Onamu. Àwọn ọmọ Ramu àkọ́bí: Jerameli ni Masia àti Jemini àti Ekeri. Àwọn ọmọ Onamu sì ni Sami àti Jada. Àwọn ọmọ Samia ni Nadabu àti Absuri. Orúkọ aya Absuri sì ní jẹ́ Abihali. Òun sì bí Abani àti Medili fún. Àwọn ọmọ Nadabu: Seledi àti Apamu. Ṣùgbọ́n Seledi kú láìní ọmọ. Àti àwọn ọmọ Apamu: Isi àti àwọn ọmọ Isi: Sesani àti àwọn ọmọ Sesani: Ahali. Àti àwọn ọmọ Jada arákùnrin Sama: Jeteri àti Jonatani. Jeteri sì kú láìní ọmọ. Àwọn ọmọ Jonatani: Peleti àti Sasa. Wọ̀nyí ni àwọn ọmọ Jerahemeli. Sesani kò sì ní ọmọkùnrin bí kò sí ọmọbìnrin. Sesani sì ní ìránṣẹ́ kan ará Egypt orúkọ ẹni tí jẹ́ Jaha.
Sesani si bi omo birin re fun Jahani iranse re ni aya o si bi Atani fun Atani si bi Natani Natani si bi Sabadi Sabadi si bi Efali Efali si bi Obedi Obedi si bi Jehu Jehu si bi Asaraya Asaraya si bi Elesi Elesi si bi Elasa Elasa si bi Sasa Sisamai si bi Salumu Salumu si bi Jakamaili Jakamaili si bi Ilasama awon omo Caleb arakunrin Jeasamali si ni Mesa akobi re ti se baba Sifi ati awon omo Marisa baba Ebroni awon omo Ebroni Kora ati Tapu ati Rekemu ati Sema Sema si bi Ramu baba Joamu Kemu sibi Samai ati ama Samai ni Maoni Maoni sibi ni baba Jesuri Efa obirin Caleb sibi Arani ati Musa ati Gase Gasesi Arani sibi Gasesi awon omo Jadi Jadia Regemu ati Jotamu ati Gasamu ati Peteli ati Efa ati Safua Maka obirin Caleb bi Seberi ati Tahama osi bi Sama baba Madramana Safa baba Macbena ati baba Agelin omokunrin Caleb si ni Aksa wonyi ni awon omo Caleb omo Huri akobi Efrata Sobali baba Karjiami Sama baba Bethlehem Hamferu Afif baba Begaderi ati Sobi baba Kajatiraramu ni omo Harry ati daji awon ara Manaheti ati awon kile idile Kajabiramu awon ara Iti ati awon ati Pura Puti ati awon ara Kasumati ati awon ara Maskria lodo won ni awon ara Seriati ati awon ara Etialimu ti wa awon omo Salimu Bethlehem ati awon ara Netofati ara Roti ile Juda Jobua ati daji awon ara Maha Nam ati awon Soba ati idile awon akowe ti nbe Jabesi awon ara Tira awon ara Sameti ati awon Sakuti Sokati wonyi ni awon ara Keni ti o ti odo Amani baba ile Rakobu ori keta Wonyi ni awon omo Davidi ti o bi fun Nebroni akobi Amoni lati odo Aonamu ara Jesreli ikeji Danieli lati odo Abigali ara Kameli iketa Absalomu omo Maka omo Benin Tama oba Gesuri ikerin Adonaija omo Agiti ikarun Safiati ati lati odo Abitali ikefa Itremu lati odo Elga ayare Awon mefa wonyi ni abi fun ni Ebroni nibe ni o si ti joba ni odun meje osu mefa ati ni Jerusalem ni odun 33 wonyi ni asi bi fun ni Jerusalem Sina ati Sobabu ati Natali ati Solomoni merin lati odo Basu omobirin Ameli Abir pelu ati Elasama ati Elifeti ati Noga ati Naferi ati Jaffa ati Elsama ati Eliada ati Elifeleti mesan wonyi ni gbogbo awon omo Davidi laika awon omo ale re ati Tamari arabirin re omo Solomoni si ni Rehoboamu Abia omo re Asa omo re Josaphat omo re Joramu omo re Asa omo re Joasa omo re Amasa omo re Asaraya omo re Jotamu omo re Asa omo re Ezekiah omo re Manase omo re Amori omo re Jasa omo re ati awon omo Joasa akobi Janani ikeji Joakimu iketa Sedekiah ikerin Salumu ati awon omo Jeakimun omo re Sedekiah omo re awon omo Jeakimun Asiri Saleti omo re Makiramu pelu ati Pedaiha ati Sinasari Jeakima Osama ati Naabisi ati awon omo Pedaham Surababeli ati Semai ati awon omo Surababeli Mesulamu ati Asnani ati Selomati arabirin won ati
Asabu omo Oteli ati Makali ati Asadaya Josabadedi marun awon omo Amanaya Pelatia ati Jesati awon omo Refati omo Arani ati awon omo Badaya ati awon omo Sekama awon omo Sekamara Samaria ati awon omo Semaya Hetusi ati Gali ati Bara ati Naiteram ati Safati Mefa ati awon omo Neti Eliana ati Esikaya ati Aram Kimu Meta ati awon omo Eliamu ni awon ni Odaya ati Eliasabu ati Peliati ti Akuku ati Jonathan ati Delaya ati Anani meji ati gbo kika lati nu oro Olorun a fe mo nti ati gbo lo sinu sodo Olorun ni adura jadede duro e jowo e ti ri ase o ti ri ikilo o ti ri apere ati itoni to ye ko gboran si ileri lati dimu gbadura fun ori ofe pe wa le se gege bi o ti ko ninu oro Olorun ni oruko Jesu ni agbadura a fe fi ida mewa ati oro wa fun Oluwa bayi ida kan ninu mewa ni ida kan ninu mewa ni ida mewa wa Malaki ori ketese kewa emu gbogbo ida mewa wa si ile isura ki onje le wa ni ile mi e si fi ida mi wo nisisiyi ni Oluwa awon gbogbo wi bi emi ki o ba si fere si orun fun yin ki si tribe ko jade sori yin to be ge ti ki o si aye to lati gba a fe gbo nta mu wa sodo Oluwa soke bi a se ngbadura baba a fe mo riri yin fun gbogbo igba te npese fun olukuluku wa ninu opolopo te fun wa ami fe wa ri ta muto wa ilaleyin agbadura pe ke gba lowo wa ke si da pada lopolopo fun ibukun awon eyan yin adupe tori pe ati dahun ni oruko Jesu to tobi ni agbadura bayi e je ka fi ida mewa ati ore wa sinu awon apo ti an gbe kakere

ìyọlẹ́nu ìpọ́njú tó dàbí ẹni pé ó ń le sí i jẹ́ kó yí ọ wípé gbogbo nǹkan wọ̀nyí fún ìgbà díẹ̀ ni ṣùgbọ́n tí a kò rí ní ti ayérayé. À ń wo ìkẹta ó ní ìwà oríkoko ti akórira síwájú ìparun. Farao rò pé òun ni òun gbàkóso òun sì ní ọ̀rọ̀ ìkẹyìn. Ó rò nínú ara rẹ̀ wípé òun láláṣẹ tó kẹ́yìn lórí ayé tiẹ̀ àti lórí ayé àwọn ẹlòmíràn, nítorí pé ó ní èrò tó lòdì. Ìdí rèé tó ṣe dúró nínú agídí rẹ̀. Ó ya òpè ni Farao ya òpè nípa nǹkan tí ó ṣẹlẹ̀, iṣẹ́ ìyanu tí ó ṣẹlẹ̀, àwọn ọ̀pọ̀lọ́ tí ó kún gbogbo ilé wọn, àwọn ẹṣin lọ́wọ́ wọn tí ó kún ilẹ̀ náà. Ọkùnrin kò mọ nǹkan kan nípa nǹkan tọ́lọ́run lè ṣe, àti bí omi wọn gbogbo ẹ̀ tí ó di ẹ̀jẹ̀, kò mọ̀ pé lè máa ṣẹlẹ̀, bí yìnyín yóò ṣe sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí òkúta tàbí àpò sìmẹ́ǹtì tí ó gba gbogbo nǹkan wọn jẹ́. Ọkùnrin ya òpè bí òkùnkùn yóò ṣe gba ilẹ̀ tí wọ́n ṣe jìyà nítorí ọkàn líle rẹ̀, bí gbogbo wọn yóò ṣe jìyà ní ilẹ̀ Íjíbítì nítorí ọkàn agídí rẹ̀, ọkàn òkúta rẹ̀ àti ìwà agídí rẹ̀, nítorí ìwà òpè rẹ̀. Torí bẹ́ẹ̀ ló ṣe ya lágídí. Ohun tó mú kí àwọn èèyàn ya lágídí ó ní pé wọ́n ya òpè pé Ọlọ́run sẹ̀sọ̀ lórí wọn. Wọ́n ya òpè ní ti pé Ọlọ́run yóò jẹ ibi níyà, yóò jẹ ẹsẹ̀ níyà. Wọ́n rò wípé Ọlọ́run òun eléyìí, Ọlọ́run ti fi ohun gbogbo sílẹ̀, ó fi gbogbo èèyàn sílẹ̀ láti máa ṣe tó bá wù wọ́n. Wọ́n ya gidi torí pé wọ́n ya òpè. Nínú òwe orí 29:29 ẹsẹ̀ ìkíní, òwe orí 29:29 ẹsẹ̀ ìkíní, ẹni tí a bá ń bá wí tí ó wa ọrùn kì, tó wa ọrùn kì. Kí ló jẹ́ tó pè ní ọrùn? Torí pé ọrùn òun ló ń yí. Nígbà tí ó bá ń lọ sí ọ̀nà báyìí tó kọjú sí, ó ń wo ọ̀nà yẹn. O mọ ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ, o sì ti ń bẹ lẹ́yìn rẹ, o sì mọ nǹkan tí yóò tẹ̀lé. O lè yí ọrùn rẹ, orí rẹ, bóyá ọ̀tọ̀ tàbí òsì. Ó ti gan, ọrùn tó gan tó wa ọrùn kì agídí nìyẹn o. Ó ní ẹni tí a bá ń bá wí tí ó ń wa ọrùn kì yóò parun lójijì láìsí àtúnṣe. Ṣé ń tó ṣẹlẹ̀ sí Farao kọ́ nìyí? Tí Mose ń wá nígbà gbogbo jẹ́ káwọn èèyàn lọ kí wọn kí ó lè lọ sin Olúwa. Ọlọ́run ló dá àwọn èèyàn yìí fún ara rẹ̀ pé kí wọn kí ó lè sìn. Kò ṣẹ̀dá wọn láti jẹ́ ẹrú rẹ̀, pé kí wọn kó lè mọ ọkọ ilé. Ṣùgbọ́n ọkùnrin yẹn kò mọ̀ bí a ṣe ń yí ọrùn rẹ̀. Ọrùn rẹ̀ ti wà kì nígbòóṣe. Ó ṣègbè ó parun. Dánielì 4:37. Dánielì 4:37. Nísinsìnyí èmi ni Nebukadnessari, lẹ́yìn ìgbà tí ọdún keje ti kọjá lórí rẹ̀, lẹ́yìn ìgbà tí ọkàn rẹ̀, ọpọlọ rẹ̀, bó ṣe ń ronú tó yí padà sí ti ẹranko, lẹ́yìn ìgbà tó jẹ koríko bí ẹranko ìgbẹ́, lẹ́yìn ìgbà tí Ọlọ́run fi ṣe ẹ̀sìn ní gbangba, ó dúró pẹ́, ó ti ń wa ọrùn kì láti 4:3. Báyìí 4 wá dé ní òpin 4 ní ìjẹ́ nísinsìnyí. Èmi Nebukadnessari yìí

pé ìtẹ́rí ẹni bá. Tí Pharaoh ti mara ni ènìyàn kò ní sí nínú rẹ. Ká ní ayọ̀ nínú níní àwọn ẹlòmíràn lára àwọn ọmọ Ọlọ́run tó fi wọ́n sínú ìpọ̀njú ńlá. Gbàdúà pé ẹ̀dá búburú yìí ti Pharaoh kò ní sí nínú rẹ. Ẹ̀dá tó nínú dídùn nímú ìnira ìnilára iṣẹ́ àṣekára ìbànújẹ́ wá sórí ayé àwọn ẹlòmíràn. Jésù wà bẹ́ẹ̀. Jésù ó nífẹ̀ẹ́ onínú tútù onírẹ̀lẹ̀ ọkàn. Tó bá dàbí Jésù wà ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ onínú tútù onírẹ̀lẹ̀ ọkàn onífẹ̀ẹ́. Tó bá dàbí Pharaoh ọkàn rẹ ìwà rẹ ó fi ọ́ hàn pé o mọ Ọlọ́run. Pharaoh mọ Ọlọ́run fúnra rẹ sọ bẹ́ẹ̀. Ẹ̀dá rẹ̀ ó jẹ́ ẹ̀dá búburú ẹ̀dá èṣù. Tó bá nínú dídùn nínú ìnilára ìpọ́njú nínú ayé àwọn ẹlòmíràn tó ní aya rẹ lára tó ní ọkọ rẹ lára tó ní arákùnrin tàbí arábìnrin kankan lára torí pé wọ́n yan ọ̀nà tí Olúwa. Àwọn aninilára wọ́n ń bẹ lábẹ́ agbára aṣòdìsí Kristi. Ìwà gidi ó jẹ́ ti Pharaoh kì í ṣe ti Kristi. Wíwá rokì ti ẹlẹ́ṣẹ̀ ni kì í ṣe ti àwọn èèyàn mímọ́. Ìwà ọ̀tẹ̀ agídí àìgbọràn kéèyàn mọ̀ tako ẹ̀kọ́ Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run ti Sátani ni o kì í ṣe ti olùgbàlà. Bíbélì ìtọ́ni tó ṣe kókó kó tó di pé a fàyè sílẹ̀ ni. Gba ìtọ́ni yìí gbọ́ tẹ̀lé Olúwa fi hàn pé o ti bá Olúwa pàdé. O ti yí ayé rẹ padà, o ti yí ọkàn rẹ padà. O rí bákan náà mọ́. Mọ́ ṣe fààyè gba ìpọ́njú ìnilára láti jẹ́ kó di ojo. Ọlọ́run ni Ọlọ́run. Mọ́ ṣe fẹ̀sùn kan àwọn adarí. Ẹ̀wù nǹkan tí mò ń là kọjá. O ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó gbàgbọ́ ó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Àwọn tó ń ṣe nínú ibi ni sí ọ kì í ṣe adarí ló rán wọn.
torí pé jí olubi ẹ̀dá ni wọ́n mọ́ sí fẹ̀sùn kan àwọn adarí ìjọ mọ́ jẹ́ tó ń gbàgbé. Ó ti sọ fún wa tẹ́lẹ̀, ó ti kìlọ̀ fún wa tẹ́lẹ̀ pé àwọn tó bá fẹ́ gbégbé ayé ìwà bí Ọlọ́run nínú Kristi Jésù wọn yóò farada inú níbí ni. Mọ́ jẹ́ tó ń gbàgbé. Rántí ọ̀rọ̀ Olúwa nínú ìpọ́njú nínú níbí ni. Pa ìgbàgbọ́ rẹ nínú Ọlọ́run mọ́, torí pé òun ó wà jẹ́ olóòótọ́ síbẹ̀. Òun ẹlẹ́dàá wa, Olúwa wa, Ọlọ́run gbogbo ìṣẹ̀dá. Ó jólóòótọ́ síbẹ̀, rántí o pé òun ni ẹni tó ni ọ̀rọ̀ àṣẹ ọkágbá nínú ayé rẹ. Rántí oore ọ̀fẹ́ Ọlọ́run yìí, oore ọ̀fẹ́ tó gbà ọ́ là. Oore ọ̀fẹ́ yìí kan náà yóò pa ọmọ, yóò fẹsẹ̀ rẹ múlẹ̀, yóò fẹsẹ̀ rẹ múlẹ̀. Ó ní oore ọ̀fẹ́ sì béèrè lọ́wọ́ rẹ̀. Nígbà tí ìdánwò bá dé, mọ́ fẹ̀sùn kan Ọlọ́run, mọ́ sì fẹ̀sùn kan ẹnikẹ́ni. Tọ Ọlọ́run lọ nínú àdúrà, ohun tó nílò ní oore ọ̀fẹ́ sí i, ó sì ń fi fúnni, ó fi fúnni, ó fi oore ọ̀fẹ́ fúnni sí i. Nígbà tí ó bá dàbí ọ̀nà náà le, nígbà tí Fáráò bá pariwo lóńgòrò, mọ́ sojo, mọ́ ṣubú. Tọ Ọlọ́run lọ nínú àdúrà, òun tí ó pa, tó ń pa ní mọ́, tó pa Mósè mọ́, tó fún un lágbára, tó sì gba Ísírẹ́lì. Dájúdájú yóò gbà ọ́, yóò fún ọ lókun, yóò fẹsẹ̀ rẹ múlẹ̀.

ni orúkọ Jésù la gbàdúà. Bàbá wa ti ń bẹ lọ́run, a dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ fún wa ní àṣẹ tó ṣe pàtàkì tó ṣe kókó tó mú iyè àìnípẹ̀kún wá. A gbàdúrà wípé olúkúlùkù wa yóò gbàgbọ́, a ó sì gbégbèsẹ̀, a ó sì ní orí ọ̀fẹ́ láti gbé bó ti fẹ́ ká gbé ní orúkọ Jésù. Kò sí bẹ̀rù mọ́, kò sí sísubú mọ́, kò sí ìbẹ̀rù mọ́. Nísinsìnyí nípa orí ọ̀fẹ́ rẹ, olúkúlùkù wa a ó mú dúró wa, a ó dúró gbẹ̀yìn nínú ìpè eléyìí tí o fi fún olúkúlùkù wa ní orúkọ Jésù. Báyìí a gbàgbọ́, a sì mọ̀ wípé ìwọ ló ní ọ̀rọ̀ àsọkágbá lórí ọ̀rọ̀ ayé wa. Bóyá fara ò fẹ́ tàbí kò fẹ́, gẹ́gẹ́ bí o ti mú Ísírẹ́lì, ọmọ Ísírẹ́lì jáde kúrò nínú ìpọ́njú Íjíbítì, olúkúlùkù wa a ti jáde, a ó jáde, a ti jáde kò nù débàjẹ́ ayé. Gbogbo ìjìyà ayé àti ìjìyà tí ń bẹ nínú ayé àti ìpọ́njú ayé àti gbogbo ẹ̀sán ayé àti gbogbo ewu tí ń bẹ nínú ayé a ti jáde lórúkọ Jésù. Ẹ fi orí ọ̀fẹ́ sí fún olúkúlùkù wa, agbára sí fún olúkúlùkù wa. Níbi tí a ti máa ń bẹ̀rù tẹ́lẹ̀, báyìí a ò ní bẹ̀rù mọ́. Ẹ ràn àwọn èèyàn yín jáde nínú àlàáfíà Ọlọ́run, ẹ ràn àwọn èèyàn yín jáde nínú ìwà funfun èyí tí ẹ̀jẹ̀ Jésù tó ti rà fún wa. Ẹ ràn àwọn èèyàn yín jáde nínú agbára ti ẹ̀mí mímọ́. Ẹ ti rán wa láti lọ wàásù rere, ẹ ti rán wa láti kéde ọ̀rọ̀ yín. A sì ń gbàdúrà wípé a ó mú ọ̀pọ̀lọpọ̀ wá láti Íjíbítì, a ó mú wọn jáde kúrò ní ìwà ibi, mú wọn jáde kúrò nínú ayé, a ó sì sọ wọ́n di ọmọ ẹ̀yìn, wọ́n fẹsẹ̀ múlẹ̀ nínú ìjọba Ọlọ́run ní orúkọ Jésù. Àwọn èèyàn yín wọ́n jáde gẹ́gẹ́ bí ẹgbẹ́ ogun ńlá. Ẹ máa jáde lọ pẹ̀lú àwọn èèyàn yín. Ẹ jẹ́ kí wọ́n kí ó mú ẹ̀rí padà, ẹ̀rí ìṣẹ́gun, ẹ̀rí ṣíṣẹ́gun àti ẹ̀rí bíborí ní orúkọ Jésù. Ẹ sí Olúwa, ní orúkọ Jésù ni a gbàdúà.

kúrò nínú alábẹ́ agbára òkùnkùn àṣẹ àwọn ẹni ibi a ti mú wa kúrò níbẹ̀ nítorí pé ikú ti ṣí wa nípò padà àti kú pẹ̀lú Kristi. Nítorí bẹ́ẹ̀ a kò sí ní ààyè tí a wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mọ́, kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Ikú máa ń yí wa padà sínú àwùjọ mìíràn káwo nípa ti ara. Bí ènìyàn bá fi ayé sílẹ̀ tàbí ènìyàn kú, a máa ń sọ wípé ó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ mìíràn. Bí ó bá jẹ́ ọmọ Ọlọ́run, ó darapọ̀ pẹ̀lú àwọn angẹ́lì Ọlọ́run, ó darapọ̀ pẹ̀lú àwọn ènìyàn mímọ́ lókè. Nítorí bẹ́ẹ̀ àwa tí a ti kú pẹ̀lú Jésù Kristi, a ti kúrò ní àwùjọ àwọn ẹlẹ́ṣẹ̀ tí a wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a ti kúrò ní àwùjọ àwọn ẹni ibi tí a wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a ti ṣí wa nípò padà sí ìjọba àti ilẹ̀ ọba mìíràn nípa ti ikú. A ti dá wa ní ìdè kúrò nínú agbára ènìyàn, kúrò nínú ìlànà ènìyàn tàbí ìpinnu ènìyàn àti sàtánì lórí wa, àti mú a wá sábẹ́ ìpinnu àti ìlànà Ọlọ́run lórí wa. Kíkú pẹ̀lú Kristi, òun ló mú wa darapọ̀ mọ́ Kristi lójú Ọlọ́run. Àti wípé a ti kú sí ẹ̀ṣẹ̀, a sì wà láàyè sí òdodo nípa agbára Kristi ẹni tí a ti jí dìde. Ó wá ń sọ ní ẹsẹ̀ ìkẹta yìí, ó ní nítorí ẹ̀yin ti kú. Kì í ṣe wípé bóyá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ kú pẹ̀lú Kristi bí a bá ti gba ọkàn wa là, ẹ̀yin ti kú pẹ̀lú Kristi. Jẹ́ kí n ṣe àpèjúwe kan fún ọ. Bí ènìyàn bá jẹ́ ọ̀mùtí tẹ́lẹ̀ tẹ́lẹ̀, tí ó bá jẹ́ wípé kò sí ni bó tilẹ̀ wà lórí àkẹ́tì àìsàn, ohunkóhun tí ì bá ṣẹlẹ̀ sí,

ọwọ́ ẹ̀, ó ní láti lọ ra ìgò ẹmu tàbí ọtí, ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí ẹni yìí bá ti kú, ò bá gbé ọtí síwájú rẹ̀, kò tún jẹ́ nǹkan kan lójú rẹ̀ mọ́, nítorí pé ó ti kú. Kò mọ kí ló wà nínú ọtí yìí mọ́, kò mọ kí ló wà nínú ìgò yìí mọ́, kò lè dìde kó sọ wípé nítòótọ́ ni mo ti kú, ṣùgbọ́n ìgbà tí wọ́n gbé ọtí yìí wá, mo tún dìde kí n lè mu díẹ̀. Ẹni tí ó ti kú kò tún ní ìdẹ̀wò báyìí mọ́. Bẹ́ẹ̀ náà ni bí a bá ti kú pẹ̀lú Kristi, ọtí, sìgá, àwọn obìnrin tàbí ọkùnrin tàbí ìṣọ̀ṣọ́ ayé.

Anko sori anko sonu awon nkan won yi o tun jo wa lojumo nitori pe a ti ku pelu Kristi ai pe eyan tun lo mugbo o tun lo mu siga tabi on kegbe kegbe awon nkan won yi ko ni jo nigbagbo lojumo nitori pe o ti ku a ti si nipo pada lati kuro ninu awojo awon elese sinu awojo awon omo Olorun oni a se ti fi yeyin pamo pelu Kristi ninu Olorun e je wipe abo daju lori wa abo Olorun daju lori wa nitori wipe a ti fi iye wa pamo ninu Kristi je ki a tun pada si orin Davidi so ni popo nipa ipamo ati abo ti a ni ninu Olorun orin Davidi ori kokan dina adorun ori kokan le la adorun o ni bi kokan ga ogo ni yo ma gbe abe ojiji olodumare emi o wi fun Olorun pe iwo le abo mi ati odi mi Olorun mi eni ti emi gbekele oni bi abamo Olorun ti a si joko labe ojiji olodumare a o le wi fun Olorun pe iwo le abo mi ati pe iwo le odi mi ni aye igbani a ma nko odi yi iluka ki o le je we pe bi awon ota ba fe wole loru won ko won ki o le wole ati pe awon ti o wa ninu ilu o sese lati gun ori odi lati le tafa si awon ota leyin odi o wa so fun a wi pe be na ni ani abo a si ni Olorun gege bi odi wa nitori be ota o le ko le run le wole lati le se wa nibi ye ki a wo orin Davidi yi kan na ori ketadilogun ese ikejo orin Davidi ori ketadilogun ese ikejo pamimo bi omo oju pamimo labe ojiji iye apa re orin Davidi ori kokanlelogbon ese ogun iwo o pa won mo ni bi ikoko iwaju re kuro ninu idimolu awon eniyan iwo o pa won mo ni ikoko ninu ago kan kuro ninu ija ahan eyi nso wipe ani ipamo lodo Olorun je ki n se apejuwe yi fun o ni Jeremiah ori kerin dilogoji ese ikerin dilogbon Jeremiah ori kerin dilogoji ese ikerin dilogbon sugbon oba pase fun Jeremiah omo Hamaleki ati Zeraya omo Asreli ati Selemaya omo Abdeli lati mu Baruku akowe ati Jeremiah woli sugbon Olowa fi won pamo sugbon Olowa fi won pamo adura mi ni we pe ki Olorun ki o la wa loju ki o se wa niye ki o je ki a mo wipe bi ohun ti pa Jeremiah ati Baruku akowe re mo wipe ohun paapa loni ohun pa awon ti o wa ninu Kristi ohun pa won mo nitori ti eyin ti ku a se fi yeyin pamo ninu pelu Kristi ninu Olorun apa keta ni ipadabo Kristi ati isipo pada wa Kolose ori keta Kolose ori keta ese ikerin nigba ti Kristi eni ti se iye wa yo farahan nigba na le eyin pelu o farahan pelu re ninu ogo ipadabo Jesu Kristi je ohun ti ese popo ninu bibeli so ti o ye ni daradara Kristi pelu funra re so nipa ipadabo re pelu idaniloju ti ko ni tabi sugbon ninu awon angeli so nipa ipadabo yi kan na gege bi otito ti o kale le orun awon aposteli papa won fi idi re lele won si so gbomo gbomo leti awon eniyan nipa ipadabo Jesu Kristi won so pelu idaniloju ti o da saka awon won yi mo wi pe Olorun ko le seke won so wi pe Jesu Kristi Oluwa wa yo farahan on pada bo lekeji o si so oni nigba ti Kristi eni ti se iye wa yo farahan eje wi pe bi o tile ti para pamo le orun bi o tile ti lo si orun on pada bo ati nigba na yo farahan awon ayan fe
Jesu Kristi ń padà bọ̀ lẹ́ẹ̀kejì. Timotiu kìíní orí kẹfà ẹsẹ̀ ìkẹrìnlá. Kí ìwọ kí ó pa òfin mọ́ lé àìlábàwọ́n lé àìlẹ́gàn títí di ìfarahàn olúwa wa Jesu Kristi. Titu orí kejì ẹsẹ̀ ìkẹtàlá. Kí a máa wo ọ̀nà fún ìrètí tí ó ní ìbùkún àti ìfarahàn ògo Ọlọ́run wa tí ó tóbi àti tí olùgbàlà wa Jesu Kristi. Gbogbo àwọn ẹsẹ̀ yìí jẹ́ kí ó dá wa lójú wípé Jesu Kristi, ẹni tí ó ti lọ sí ọ̀run, ẹni tí ó jókòó lé ọwọ́ ọ̀tún Ọlọ́run, ó ń padà bọ̀ lẹ́ẹ̀kejì. Hebrews orí kẹsàn-án ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Bẹ́ẹ̀ ni Kristi pẹ̀lú, lẹ́yìn tí ó ti fi rúbọ lẹ́ẹ̀kan ṣoṣo láti ru ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀, yóò farahàn ní ìgbà kejì láìsí ẹ̀ṣẹ̀ fún àwọn tí ń wo ọ̀nà rẹ̀ fún ìgbàlà. Ó sọ wípé lẹ́ẹ̀kan ṣoṣo Jesu Kristi ti fi ara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ìgbà kejì, nígbà tí yóò farahàn. Kì í ṣe wípé yóò tún wá ṣe ìrúbọ fún ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n yóò farahàn fún àwọn tí ń wo ọ̀nà rẹ̀ láìsí ẹ̀ṣẹ̀ fún ìgbàlà. Nínú Johanu kìíní orí kejì ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Àti nísinsìnyí ẹ̀yin ọmọ mi, ẹ máa gbé inú rẹ̀ pé nígbà tí òun ó bá farahàn, kí a lè ní ìgboyà níwájú rẹ̀, kí ojú má sì ti wá níwájú rẹ̀ ní ìgbà wíwá rẹ̀. Bí ènìyàn bá wà nínú ẹ̀ṣẹ̀, ní ìgbà wíwá Jesu Kristi, ní ìgbà ìpadàbọ̀ Jesu Kristi, irú ẹni bẹ́ẹ̀ kò ní lè bá Jesu lọ, kò ní lè bá Jesu jọba. A kì yóò lè yí padà kí a sì gbà sókè pẹ̀lú àwọn ènìyàn mímọ́. Nítorí bẹ́ẹ̀, ojú yóò ti irú ẹni bẹ́ẹ̀. Orí kẹta láti ẹsẹ̀ ìkíní, ẹ wò ó irú ìfẹ́ tí Bàbá fi fẹ́ wa, tí a fi ń pè wá lé ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ lè a sáà jẹ́. Nítorí èyí lé ayé kò ṣe mọ̀ wá, nítorí tí kò mọ́ olùfẹ́. Ọmọ Ọlọ́run lè àwa ṣe nísinsìnyí, a kò sì tí ì fi hàn bí àwa ó ti rí. Àwa mọ̀ pé nígbà tí a bá fi hàn, àwa mọ̀ wípé nígbà tí a bá fi hàn, a ó dàbí rẹ̀, nítorí àwa ó rí àní bí òun ti rí. Olúkúlùkù ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀, àwẹ̀ ara rẹ̀ mọ́ àní bí òun ti mọ́. Lónìí a ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a ti kà á sí wa létí, àwa pàápàá ti kà á nínú Bíbélì wa, a sì ti ṣe àlàyé kíkún nípa àjíǹde ti ẹ̀mí àti ìlépa mímọ́. Kí ni ìlépa ti ọkàn rẹ? Ṣé a ti jí òdìdé pẹ̀lú Kristi? Ṣé o ti ní Jesu Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ? Ṣé o ti di òkú sí ẹ̀ṣẹ̀, o sì wà láàyè sí Ọlọ́run? Ṣé o ti faramọ́ Kristi, o sì ní ààbò nínú Kristi? O ní ìyè ànípẹ̀kun nínú Jesu Kristi. Ìyè ànípẹ̀kun yìí sì wà ní ìpamọ́. O kò jẹ́ kí ẹnikẹ́ni tàbí ohunkóhun kí ó fọwọ́ kàn án. Ṣé o ní ìrètí nínú Ọlọ́run wípé nígbà tí Jesu Kristi yóò farahàn, nígbà tí yóò dé lẹ́ẹ̀kejì, wípé a ó ṣe onípò padà, a ó gbà kúrò nínú ayé yìí, ó wà pẹ̀lú àwọn ènìyàn mímọ́ lókè, ó ní ìpín àti ipa nínú ìpalárada àwọn ènìyàn mímọ́. Ó yẹ kí a bá Ọlọ́run sọ̀rọ̀. Bí o bá tí ní ìdánilójú wípé a gba ọkàn rẹ là, ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ ní ìgbàlà tòótọ́. Bí o bá ti ní ìgbàlà, ṣé a ti wẹ̀ ọmọ, a ti sọ ọkàn rẹ di mímọ́? Ṣé ìwọ tí o ní ìrètí yìí nínú rẹ, ṣé o ń wẹ ara rẹ mọ́ nígbà gbogbo, àní gẹ́gẹ́ bí òun ti mọ́? Ẹ jẹ́ kí a dìde dúró, kí a bá Ọlọ́run sọ̀rọ̀, kí a gbàdúrà títí a fi ìdánilójú pé ó ṣeé ṣe kó jẹ́ láṣáálẹ̀ yìí, tàbí ní òru, tàbí ní ìgbàkúgbà, ni Jesu Kristi yóò dé wípé ojú kò ní tì wá, wípé a ó múra sílẹ̀, a ó lè bá Jesu lọ nígbà tí ó bá dé.

wípé tẹ́lẹ̀ kò sí ibikíbi tí wọ́n ti ń jẹbọ́, ibikíbi tí wọ́n ti ń jó, ibikíbi tí wọ́n ti ń ṣe nǹkankínǹkan ayẹyẹ. Mo ń láti débẹ̀ ni, ṣùgbọ́n nísinsìnyí kí n jókòó sílé ni, kí n máa ka bíbélì ni, kí n máa wàásù ìrere ni. Èyí ni òṣògo wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Deeper Life, wípé abọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, irọ́ kúrò lẹ́nu wa, olè kúrò lọ́wọ́ wa, ìrìndè òru kúrò lẹ́sẹ̀ wa, àti nǹkan ayé, ìṣọ̀ṣọ́ ayé, ìrìn ayé, ọ̀rọ̀ ayé, ká máa kun ètè, ká máa kun ojú, ká máa kun èékánná, ká máa jó irun níná, wípé gbogbo nǹkan wọ̀nyí wọ́n kúrò ní ìgbésí ayé wa. Ìṣògo wa ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀, wípé àdì ọmọ Ọlọ́run, bí a bá jáde láti jẹ́rìí, ẹ̀rí wa ni wípé Jésù Kristì sọ mí dòmìnira. Ó jẹ́ kí n bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ó jẹ́ kí n bọ́ lọ́wọ́ èṣù, ó jẹ́ kí n bọ́ lọ́wọ́ àwọn nǹkan tí ó so mí lọ́jọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn nǹkan tí ó dè mí ní ìgbèkùn nínú ayé yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó jẹ́ kí n bọ́ lọ́wọ́ wọn. Ohun tí a fi máa ń jẹ́rìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nìyí, ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń yí ìlànà padà, ọ̀pọ̀lọpọ̀ ni ó dàbí ẹni wípé bí wọ́n ti ń wá sínú ìjọ nísinsìnyí, ìṣògo wọn, ìjẹ́rìí wọn ni wípé mo ní ìmúláradá. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo fẹ́ di adẹ́tẹ̀ tán, ṣùgbọ́n gbà tí wọ́n ti gbàdúrà fún mi, mo ti bọ́ lọ́wọ́ nǹkan wọ̀nyí. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo jẹ́ ẹni tí nǹkan máa rìn lára rẹ̀, ṣùgbọ́n nísinsìnyí nǹkan ti gbogbo nǹkan wọ̀nyí ti kúrò. Ṣùgbọ́n wọn ò bọ́ lọ́wọ́ sìgá mímu, wọn ò bọ́ lọ́wọ́ ọtí o, wọn ò bọ́ lọ́wọ́ olè, wọn ò bọ́ lọ́wọ́ irọ́ pípa, wọn ò bọ́ lọ́wọ́ ìjà jíjà, wọn ò bọ́ lọ́wọ́ àwọn nǹkan wọ̀nyí tí ó jẹ́ wípé ó jẹ́ ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé wọn. Ó mọ̀ ohun tí Ọlọ́run sọ fún wa wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò lè rí Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, èyí ni mo fi ka orí kejìlá fún ọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Yẹ kí a wo orí kejìlá nísinsìnyí. Nínú orí kejìlá ẹsẹ̀ ìkíní, ó ní nítorí náà bí a ti fi àwọ̀ sánmọ̀ tí ó kú tó báyìí fún ẹlẹ́rìí yí wa ká, ẹ jẹ́ kí a pa ohun ìdíwọ́ gbogbo tì sí apá kan àti ẹ̀ṣẹ̀ tí ó rọnù láti dìmọ́ wa, kí a sì máa fi sùúrù sa eré ìje tí a gbé ka iwájú wa, kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Ẹni nítorí ayọ̀ tí a gbé ka iwájú rẹ̀, ó fara da àgbélébùú láìka ìtìjú sí, tí ó sì jókòó lé ọwọ́ ọ̀tún ìtẹ́ Ọlọ́run sàárò, tí ẹni tí ó farada irú ìsọ̀rọ̀ òdì yìí láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ sí ara wọn, kí ẹ máa bà á rẹ̀wẹ̀sì nínú ọkàn yín, kí àárẹ̀ sì mú yín. Ẹ̀yin kò tí ì kọjú ìjà sí ẹ̀ṣẹ̀ títí di ẹ̀jẹ̀ ní ìjàkadì yín dúró níbẹ̀. Ó ti sọ fún wa nínú orí kọkànlá, ó sọ nípa ìgbàgbọ́, ó sọ nípa Noah tí ó kan ọkọ̀ pẹ̀lú ìgbàgbọ́, ó sọ nípa Abrahamu tí ó jáde láti ibì kan lọ sí ibòmíràn nípa ìgbàgbọ́, ó sọ nípa Sarah tí ó lóyún tí ó bímọ nípa ìgbàgbọ́, ó sọ nípa Isaac, nípa Joseph, ó sọ nípa Jacob nípa ìgbàgbọ́, ó sọ nípa Mose nípa ìgbàgbọ́, ó sọ nípa àwọn òbí Mose pẹ̀lú nípa ìgbàgbọ́, ó sọ nípa Jephtha, ó sọ nípa Dáfídì, ó sọ nípa Samsoni, ó sọ nípa Gideoni nípa ìgbàgbọ́, ó sọ nípa àwọn nǹkan tí a lè fojú rí. Àpín òkun pupa níyà ni, tàbí abímọ, tàbí agba ilẹ̀ ìní, tàbí akan ọkọ̀, tàbí ohun mìíràn tí a ṣe wípé a ṣẹ́gun àwọn Filistini, tàbí ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn tí a ṣe, odi Jericho ni a wólulẹ̀ ni. Ó sọ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ó wà nípa ìgbàgbọ́, ṣùgbọ́n ní orí kejìlá wa sọ wípé nísinsìnyí kí a mójú kúrò ní wípé a pín òkun pupa níyà, kí a mójú kúrò nínú wípé a jẹ́ kí Gòláàtì kí ó kú, kí a mójú kúrò nípa wípé a ṣẹ́gun àwọn ọ̀tá, kí a kọjú sí nǹkan kan wípé aṣẹ́gun ẹ̀ṣẹ̀, kí a kọjú ìjà sí ẹ̀ṣẹ̀ títí di ẹ̀jẹ̀ ní ìjàkadì wa, kí a sì máa wo Jésù Kristì olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa, ẹni tí ó jẹ́ wípé ó farada àgbélébùú, ẹni tí ó jẹ́ wípé ó ṣe gbogbo nǹkan tí Ọlọ́run fẹ́ kí ó ṣe. Ayọ̀ tí a gbé ka iwájú rẹ̀ òun ni ó tẹjú mọ́. Àwa náà pàápàá ó yẹ kí ó yé wa wípé ìṣẹ́gun tí ó ga jùlọ, ìṣẹ́gun tí ó pọ̀ jùlọ òun ni ó pé aṣẹ́gun ẹ̀ṣẹ̀, aṣẹ́gun èṣù, aṣẹ́gun ẹran ara, àwọn nǹkan tí ó ń dojúkọ wá, àwọn nǹkan tí ó dàbí ẹni wípé wọ́n jẹ́ ìdánwò ní iwájú wa, àdojúkọ wọn, a sì ṣẹ́gun. Wo ẹsẹ̀ ìkẹrìnlá, ẹ máa lépa.

0: àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn, pẹ̀lú ènìyàn gbogbo, àti ìwà mímọ́ láìsí èyí ni kò sí ẹni tí yóò rí Olúwa. Ó ní ẹ máa lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn, pẹ̀lú ènìyàn gbogbo, àti wípé kí a sì máa lépa ìwà mímọ́. Láìsí ìwà mímọ́ yìí kò sí ẹni tí yóò lè wu Olúwa, tí yóò lè rí Olúwa. Sórí wípé láàrin wa, ó jẹ́ ohun tí mo gbàgbọ́ wípé yóò máa ṣe Jésù Kristì láàánú, yóò sì máa bà á nínú jẹ́ wípé a kò lépa ìwà mímọ́. Ìwòsàn la ń lépa ẹ̀, a kò lépa ìwà mímọ́. Bá ó ṣe jẹ, bá ó ṣe mu la ń lépa ẹ̀. A kò lépa ìwà mímọ́, yẹ kí n bímọ, yẹ kí n lọ́kọ, yẹ kí n láya la ń lépa ẹ̀. A kò lépa wípé bí ìpè bá dún nígbàkigbà, tàbí bí Jésù Kristì bí ó bá farahàn láwọ̀sánmọ̀, wípé ǹjẹ́ a ó lè rí Olúwa. A kò lépa ìwà mímọ́. Àwọn nǹkan ayé yìí, àwọn òmúlẹ̀ mọ́fọ ayé, àwọn nǹkan àfọwọ́bà fílẹ̀, àwọn nǹkan tí ó jẹ́ wípé a ò lè mú lọ sọ́run. Ò bá ní gbogbo owó ayé yìí, a ò lè kó o lọ sọ́run. Ò bá ra gbogbo mọ́tò ayé, a ò lè kó wọn lọ sọ́run. Ò bá ní gbogbo àwọn ọ̀rẹ́ ayé, a ò lè kó wọn lọ sọ́run. Ò bá di ẹni gbajúmọ̀ nínú ayé, ò bá di òṣèlú pàtàkì nínú ayé, a ò lè mú èyí lọ sí ọ̀run. Ò bá di ẹnikẹ́ni kíni ló lè jẹ́ nínú ìjọ, a ò lè mú àwọn nǹkan wọ̀nyí lọ sí ọ̀run. Ohun kan ṣoṣo tí a lè mú lọ sí ọ̀run, tí ó jẹ́ ìwé ìrìnà láti rìn nínú ayé yìí lọ sí ọ̀run rere, òun ni ìwà mímọ́. Ǹjẹ́ o jẹ́ mọ̀, ó ṣe wá láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa bí a ó ti di àtúnbí, ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa bí a ó ṣe bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa bí a ó ṣe borí àwọn ìdánwò tí ó ń kọlu ara wa, tí ó ń wá sí àgọ́ ara wa, ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa bí a ó ṣe jẹ́ mímọ́ nínú, mímọ́ lóde, mímọ́ nínú ẹbí, mímọ́ ní ìgboro, mímọ́ ní ìletò, mímọ́ nínú ilé, mímọ́ pẹ̀lú àwọn aládùúgbò wa. Ọ̀pọ̀lọpọ̀ ni ò lé wa, ni ò lépa ìwà mímọ́. Ìwà òdodo níbi iṣẹ́ ni, ìwà òdodo níbi ọjà wa ni, ìwà òdodo, ìwà mímọ́ níbi kíbi tí a wà. Síbẹ̀síbẹ̀, a ń jẹ́ kí ó yé wa o wípé láìsí ìwà mímọ́ kò sí ẹni tí ò lè rí Ọlọ́run. Sọ fún mi, bí ìpè bá dún nísinsìnyí, níbo ló wà? Sọ fún mi, bí ìpè bá dún nísinsìnyí, níbo ló parí eré ìje ìgbàgbọ́ rẹ? Níbo ló parí ẹ̀ sí? Ṣé o ti di olódodo? Ṣé o ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀? Ṣé o ti bọ́ lọ́wọ́ àwọn fàájì ayé yìí, àwọn òmúlẹ̀ mọ́fo àfọwọ́bà fílẹ̀ ayé yìí? Ṣé o ti bọ́ lọ́wọ́ wọn? Àbí wọ́n dì ọ́ ní ìgbèkùn? Àgbèrè, ẹ̀ṣẹ̀, irọ́ pípa, olè jíjà, ìbínú, àbí àwọn nǹkan wọ̀nyí ni wọ́n dì ọ́ mọ́lẹ̀ tí wọ́n ní jẹ́ kí o lè bá Jésù lọ? Ṣé o ti ní ìwà òdodo tí a ń sọ nípa rẹ̀ yìí, ìwà mímọ́ tí a ń sọ nípa rẹ̀ yìí? Ṣé wọ́n ti jẹ́ tirẹ̀? Dìde kí o gbàdúrà, dìde kí o sọ fún Ọlọ́run. Láìsí ìwà mímọ́, kò sẹ́ni tí o lè wọ Ọlọ́run. Èyí ni ohun tí ó ga jùlọ, ohun tí ó ga jùlọ tí ìgbàgbọ́ lè ṣe ní ìgbésí ayé wa, wípé kí a wo ẹ̀ṣẹ̀ wa nù pẹ̀lú ìgbàgbọ́, kí a sọ wá di olódodo nípa ìgbàgbọ́, kí a sọ wá di ẹni ìwà bí Ọlọ́run nípa ìgbàgbọ́, kí a di ẹni tí ó ní ìwà mímọ́ nípa ìgbàgbọ́. Sọ fún Ọlọ́run wípé bí kì í bá ṣe pé o sọ mí di olódodo, n kì yóò kúrò níbí lónìí. Bí o bá sọ fún Ọlọ́run, bí o bá gbàgbọ́, yóò ṣe fún ọ, yóò gba ọkàn rẹ là, yóò tún ọ bí, yóò wọ ẹ̀ṣẹ̀ ẹnu, yóò sọ di olódodo àti ẹni mímọ́.
1: I'm going to go to the hospital.

I'm

I'm

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún ìdánilójú tí àwọn akọrin fún wa wípé òun ńlá ni Ọlọ́run wa yóò ṣe. Bí a ti wá lónìí tí a sì ń gbọ́ ọ̀rọ̀ yín, a ń bẹ̀ yín wípé ohunkóhun tí yóò jẹ́ ìdènà níwájú wa, tí kò ní jẹ́ kí àwọn ohun ńlá tí Ọlọ́run fẹ́ ṣe kí ó di mímú ṣẹ ní ìgbésí ayé wa, pẹ̀lú agbára yín, pẹ̀lú iná tí jó àwọn nǹkan wọ̀nyí run, ẹ bá a mú ọ kúrò kí ẹ jó wọn run pátápátá ní orúkọ Jésù. Ìbá ṣe ní ìgbésí ayé wa, ìbá ṣe ní àrọ́wọ́tó wa, ìbá ṣe nínú ẹbí wa, ìbá ṣe láti ọ̀dọ̀ àwọn ọ̀tá àti ẹ̀mí ni wọ́n fẹ́ gbé ogun dìde tí àwọn nǹkan ńlá tí Ọlọ́run fẹ́ ṣe ní ìgbésí ayé wa tí yóò fìdí mímú ṣe. Ẹ bá wọn mú ọ kúrò ní orúkọ Jésù. Ìbùkún àtọ̀run wá, ìbùkún ti ìgbàlà, ìbùkún ti ìsọdi mímọ́, ìbùkún ti ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ìbùkún ti ìdáǹdè, ìbùkún ti ìmúniláadá àti ti ìpèsè gbogbo. Ẹ jẹ́ kí ó jẹ́ ti àwọn ènìyàn yín. Bí a ti ń wọ ọ̀rọ̀ yín lónìí, ẹ ṣe wà lójú, ẹ fi ọwọ́ tọ wa lọ́kàn, ẹ kọ́ wa, ẹ tọ́ wa sí ọ̀nà tí ó dára. Bí ẹ sì ti ń kọ́ wa tí ẹ ń tọ́ wa, ẹ jẹ́ kí oore ọ̀fẹ́ àtọ̀run wá, kí ó fi ọkàn wa ṣe bòjókòó, kí a lè tẹ̀lé ọ̀rọ̀ yín títí a ó fi rí Jésù lójúkojú, ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń sọ̀rọ̀ lórí ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Nínú ìwé Hebrew ní Májẹ̀mú Titun ni a ti lànà sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí a ní ìgbàgbọ́, kí a sì ní ìgboyà. Bí o bá ka ìwé yìí dáradára, o rí wípé ohun méjì ni ó dàbí ẹni wípé ó ṣe àwọn ọmọ Ísírẹ́lì. Ìkíní ni àìgbàgbọ́. Èyí ni ó jẹ́ kí wọ́n kí ó má lè wọ ilẹ̀ ìlérí àti ìfòyà tí ó wà ní ìgbésí ayé wọn. Bí àwa pàápàá, bí a kò bá fẹ́ kí èṣe tí ó ṣe wọ́n, bí a kò bá fẹ́ kí ó ṣe wá, bí a kò bá fẹ́ kí àdánù tí ó dé bá wọn, kí ó dé bá àwa náà pẹ̀lú, ó yẹ kí a mọ̀ wípé nínú iṣẹ́ ìsìn Ọlọ́run, bí a ti ń tẹ̀lé Ọlọ́run, bí a ti ń rìn ní ọ̀nà ìrere yìí, ó yẹ kí a ní ìgbàgbọ́ lápá kan àti ìgboyà ní apá kejì. Ẹ jẹ́ kí a wo Hebrew orí kẹwàá ẹsẹ̀ 15. Ó ní, nítorí náà ẹ má ṣe gbé ìgboyà yín sọnù, èyí tí ó ní èrè ńlá. Rántí wípé ìgboyà ní èrè ńlá. Bí a sì ti ń sọ̀rọ̀ lónìí, ó yẹ kí a mọ̀ wípé bí a bá fẹ́ jẹ èrè ìsìn tí a ń sin Ọlọ́run, ó yẹ kí a ní ìgboyà. Nítorí bẹ́ẹ̀, dìí mú kí o má ṣe gbé ìgboyà rẹ sọnù, èyí tí ó ní èrè ńlá. Wo Hebrew orí 11 ẹsẹ̀ 27. Àwọn ẹni nípasẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ṣẹ́gun ilẹ̀ ọba, tí wọ́n ṣiṣẹ́ òdodo, tí wọ́n gba ìlérí, tí wọ́n sì di àwọn kìnìún lé ẹnu. Ní orí 10 tí mo kà fún ọ, ń sọ̀rọ̀ nípa ìgboyà. Ní orí 11 yìí ni ó ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́. Àwọn ìkókó méjì wọ̀nyí ni ó yẹ fún wa láti wò dáradára, ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Ní irú àkókò àti ìgbà tí a wà yìí ni a lè mọ àwọn tí ó ní ìfẹ́ ìsìn Ọlọ́run nítòótọ́. Nítorí ní àyíká wa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ṣẹlẹ̀ tí ó lè fa ìrẹ̀wẹ̀sì ọkàn, àwọn ohun tí yóò dán ìgbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé wa wò. Ẹni tí iṣẹ́ ìsìn rẹ̀ yóò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa ní láti fi ìgbàgbọ́ àti ìgboyà hàn. Ó dájú wípé inú ni bíni àti ìpọ́njú láti ọwọ́ èṣù àti láti ọwọ́ àwọn ọmọ ogun rẹ̀ yóò máa dáyàfo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Àwọn wọ̀nyí pẹ̀lú bí a ti ń dáyàfò wọn, ó ṣeéṣe wípé kí ìfàsẹ́yìn kí ó dé bá àwọn ènìyàn bẹ́ẹ̀. Fún àwọn ẹlòmíràn, àìríjẹ, àìníṣẹ́ lọ́wọ́, àìní olùtọ́jú tàbí aláfẹ̀yìntì ni ó máa ń ṣe wọ́n ní ọṣẹ́ tí wọ́n fi máa ń sẹ́ ìgbàgbọ́. Ṣùgbọ́n ìgbàgbọ́ àti ìgboyà nínú Kristi ni ó lè jẹ́ kí a farada, kí a sì fàyàrán títí dé òpin. Nínú Bíbélì ni a rí wípé irú àkókò tí a wà yìí, àwọn mìíràn wà ní àkókò bẹ́ẹ̀ nígbà kan. Báwo ni wọ́n ṣe ṣẹ́gun? Báwo ni wọ́n ṣe rí ìlérí Ọlọ́run gbà ní ẹ̀kúnrẹ́rẹ́? Bí wọ́n ṣe ṣẹ́gun àti bí ìlérí Ọlọ́run ti jẹ́ tiwọn ni wípé wọ́n ní ìgbàgbọ́ sí Ọlọ́run, wọ́n sì ní ìgboyà nínú Ọlọ́run. Bí o bá wo Chronicle 2 orí 15, Chronicle 2 orí 15 láti ẹsẹ̀ 5, àti ilé ọjọ́ wọn ni àlàáfíà kò sí fún ẹni tí ń jáde tàbí fún ẹni tí ń wọlé, ṣùgbọ́n ìbànújẹ́ púpọ̀ ni ó wà lórí gbogbo àwọn olùgbé ilẹ̀ wọn ni. Bí o bá fi ọ̀rọ̀ tí a kà wọ̀nyí díwọ̀n ìgbésí ayé wa lónìí, bí o bá wo àdúgbò wa, bí o bá wo ìlú wa, ó ṣeéṣe kí o rí wípé irú àkókò àti ìgbà kan náà ni ó dé bá wa ní ìgbésí ayé wa. Tí àlàáfíà kò sí fún ẹni tí ń jáde tàbí fún ẹni tí ń wọlé, ìbànújẹ́ púpọ̀ ni ó sì wà ní orílẹ̀-èdè àti ní ìlú kọ̀ọ̀kan. Ní ẹsẹ̀ kẹfà, ó wí pé orílẹ̀-èdè sì ń kọlu orílẹ̀-èdè àti ìlú sí ìlú, nítorí tí Ọlọ́run fi onírúurú ìpọ́njú bà wọ́n nínú jẹ́. Ṣùgbọ́n nínú àwọn ìpọ́njú àti wàhálà wọ̀nyí ni a rí àwọn tí ó ní ìgboyà àti ìgbàgbọ́ nínú Ọlọ́run, tí wọ́n dá ara wọn yọ sọ́tọ̀ yàtọ̀ sí àwọn ẹlòmíràn tí wọ́n torí ìbànújẹ́ kọ Ọlọ́run sílẹ̀. Ó ń sọ ní ẹsẹ̀ 2-8, ṣùgbọ́n ẹ̀yin mú ara le, kí ẹ má sì dé ọwọ́ yín, nítorí iṣẹ́ yín yóò ní èrè. Nígbà tí Asa gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí àti àsọtẹ́lẹ̀ ódédi wòlíì, ó mú ara le, ó sì mú àwọn ohun ìríra kúrò láti inú gbogbo ilẹ̀ Júdà àti Bẹ́ńjámínì àti láti inú ìlú tí ó ti gbà láti òkè Éfraimu. Ó sì tún pẹpẹ Olúwa ṣe tí ó wà níwájú ìloro Olúwa. Ó jẹ́ àsìkò tí ìpọ́njú àti wàhálà wà, síbẹ̀síbẹ̀ ohun tí a ní àkọsílẹ̀ fún Asa àti àwọn ọmọ Júdà àti Bẹ́ńjámínì ní àkókò náà ni wípé wọ́n fi ìgbàgbọ́ rọ̀ mọ́ Ọlọ́run. Ní àkókò tí wa yìí, bí ó tilẹ̀ jẹ́ wípé àìríjẹ, àìrímu, ìpọ́njú, wàhálà wà láyìíká wa, ó yẹ kí àwa pàápàá kí a fi ìgbàgbọ́ àti ìgboyà kí a fi sọmọ Ọlọ́run. Nínú ìwé Jóòbù láti orí 1 ni mo ti ń kà fún láti ẹsẹ̀ 14. Ìwé Jóòbù orí 1 láti ẹsẹ̀ 14, ó ń ṣẹ́kan sí ìtọ̀ Jóòbù wá wípé àwọn ọ̀dà màálù ń túlẹ̀, àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ sì ń jẹ lé ẹ̀bá wọn, àwọn ará sábà sì kọlù wọn, wọ́n sì kó wọn lọ. Pẹ̀lú wọ́n ti fi idà ṣá àwọn ìránṣẹ́ pa, èmi nìkan ṣoṣo lè ó sá àsálà láti ròyìn fún ọ. Bí ó ti ń sọ lé ẹnu, ẹnìkan dé pẹ̀lú tí ó wí pé iná ńlá Ọlọ́run ti ọ̀run bọ́ sílẹ̀, ó sì jó àwọn àgùntàn àti àwọn ìránṣẹ́ ní àjorun, èmi nìkan ṣoṣo lè ó sálà láti ròyìn fún ọ. Bí ó sì ti ń sọ lé ẹnu, ẹnìkan sì dé pẹ̀lú tí ó wí pé àwọn ará Chaldea pingun sí ọ̀nà mẹ́ta, wọ́n sì kọlu àwọn ìbáka sí ẹ, wọ́n sì kó wọn lọ, pẹ̀lú wọ́n sì fi idà ṣá àwọn ìránṣẹ́ pa, èmi nìkan ṣoṣo lè ó sá àsálà láti ròyìn fún ọ. Bí ó ti ń sọ lé ẹnu, ẹnìkan dé pẹ̀lú tí ó sì wí pé àwọn ọmọ rẹ ọkùnrin àti ọmọ rẹ obìnrin ń jẹ, wọ́n mu ọtí wáìnì nínú ilé ẹ̀gbọ́n wọn ọkùnrin, sì kíyèsí ẹ̀fúùfù ńlá ńlá tí ìhà ijò fẹ́ wá, ikọlu igun mẹ́rẹ̀ẹ̀rin ilé, ó sì wó lu àwọn ọmọkùnrin náà, wọ́n sì kú. Èmi nìkan ṣoṣo lé ó yọ láti ròyìn fún ọ. Bí o bá wo àwọn nǹkan tí a kà wọ̀nyí, wọ́n jẹ́ àjálù púpọ̀. Bí àjálù ti ń dé bá ẹran ọ̀sìn, bẹ́ẹ̀ ni ó ń dé bá àwọn dúkìá, bẹ́ẹ̀ ni ó ń dé bá àwọn ọmọ nínú ilé. Wọ́n sì wá ròyìn fún Jóòbù ní ọjọ́ kan ṣoṣo, tó jẹ́ wípé ìṣẹ́jú kan kò la àárín ìròyìn búburú kan àti òmíràn. Kí ni irú àwa tí a wà láyé lóde òní, kí ni a lè ṣe bí àjálù, ìpọ́njú, wàhálà bá dé bá wa? Ó ṣe é ṣe kí àwọn ẹlòmíràn kí wọn kí ó dẹ́kun àti sin Ọlọ́run. Kí ni ìwà tí Jóòbù hù ní àkókò yìí tí a ń lò gẹ́gẹ́ bí àpẹẹrẹ fún wa? Ní ẹsẹ̀ ogún nígbà náà ni Jóòbù dìde, ó sì fa aṣọ ìgúnwà rẹ̀ ya, ó sì parí rẹ̀, ó wólẹ̀, ó sì gbàdúrà wípé níhòhò ni mo ti inú ìyá mi jáde wá, níhòhò ni èmi ó sì tún padà lọ síbẹ̀. Olúwa fi fún ni, Olúwa sì gbà á lọ, ìbùkún lé orúkọ Olúwa. Nínú gbogbo èyí Jóòbù kò ṣẹ̀, bẹ́ẹ̀ ni kò sì fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́. Ohun tí a sọ ni wípé nínú ìpọ́njú, nínú ọ̀fì ọ̀ọ́là tó wà nínú ayé, ó yẹ kí a sọmọ Ọlọ́run, ó yẹ kí a ní ìgboyà wípé bí ẹ̀mí bá ń bẹ, ìrètí ń bẹ pẹ̀lú, wípé Ọlọ́run tí ó fi fún wa ní àkọ́kọ́, bí ó tilẹ̀ dàbí ẹni wípé a ní ìkólọ, bí ó tilẹ̀ dàbí ẹni wípé a ní wàhálà, ó dájú wípé Ọlọ́run yóò tún ṣàánú fún wa. Ẹ jẹ́ kí a wo Habakuku orí kẹta láti ẹsẹ̀ kẹtàdínlógún. Kí a wo ẹ̀rí àwọn tí ó lọ ṣáájú wa nígbà tí wọ́n ń la wàhálà kọjá, nígbà tí ó dàbí ẹni wípé wọ́n dé ìkóríta ọ̀nà, nígbà tí ó dàbí ẹni wípé ojú ṣú, gbogbo àwọ̀ sánmọ sí rọ̀dẹ̀dẹ̀ yí wọn ká, tí ó dàbí ẹni wípé wàhálà wọn kò ṣeé dojúkọ, kò sì ṣeé kọjá nínú rẹ̀. Kí a wo kí ni ìdúró wọn, kí ni ìjẹ́rìsí wọn, kí ni àwọn ohun tí wọ́n sọ láti lè tẹ̀lé Ọlọ́run àti faramọ́ Ọlọ́run ní tímọ́tímọ́. Ní Habakuku orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàdínlógún, ó ní bí igi ọ̀pọ̀tọ́ kì yóò tilẹ̀ taná, tí èso kò sí nínú àjàrà, iṣẹ́ igi ólífì yóò jẹ́ àṣẹ́dànù, àwọn oko kì yóò sì mú oúnjẹ wá, a ó ké agbo ẹran kúrò nínú agbo, ọ̀wọ́ ẹran kì yóò sì sí ní ibùsọ̀ mọ́, ní ibùsọ̀ mọ́, ṣùgbọ́n èmi ó máa yọ̀ nínú Olúwa, èmi ó máa yọ̀ nínú Ọlọ́run ìgbàlà mi. Ohun tí Habakuku ń sọ fún wa níhìn-ín wípé bí kò tilẹ̀ sí oúnjẹ, bí kò tilẹ̀ sí ohun ìní, bí ó dàbí ẹni wípé ọ̀dá wà ní oko àti lórí ilẹ̀, tí ó sì dàbí ẹni wípé àwọn nǹkan tí máa múnú ẹni dùn kò sí, ó ní síbẹ̀síbẹ̀ èmi ó máa yọ̀ nínú Olúwa, èmi ó máa yọ̀ nínú Ọlọ́run ìgbàlà mi, Olúwa Ọlọ́run ni agbára mi. Òun ó sì ṣe ẹsẹ̀ mi bí ẹsẹ̀ àgbọ̀nrín, lórí ibi gíga mi ni yóò sì mú mi rìn sí olórin akọrin lára ohun ọ̀nà orin olókùn mi. Ó ń sọ wípé òun lè kọrin ìyìn sí Ọlọ́run bí ìpọ́njú tilẹ̀ wà, òun lè kọrin ìyìn sí Ọlọ́run bí wàhálà tilẹ̀ wà, òun lè kọrin ìyìn sí Ọlọ́run bí kò tilẹ̀ sí olùtọ́jú tàbí aláfẹ̀yìntì, wípé nínú àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní ayé, ó sì ṣeé ṣe fún onígbàgbọ́ tòótọ́ láti rìn ní ojú ọ̀nà ìhìn rere tí ó lọ sí ọ̀run, kí a má bọ́hùn, kí a má kùn, kí a má sì ṣe ohun tí ó lòdì níwájú Olúwa. Bí àwọn wọ̀nyí, bí wọ́n bá lè tẹ̀lé Ọlọ́run nínú wàhálà wọn, bí wọ́n bá lè tẹ̀lé Ọlọ́run nínú ìpọ́njú wọn, ó yẹ kí àwa pàápàá tí a wà ní àkókò yìí, kí a ní ìgboyà àti ìgbàgbọ́, kí a máa tẹ̀lé Jésù pẹ̀lú ìgboyà, ìgbọ́ràn àti ìgbàgbọ́, ninu gbogbo ayida yida aye bi a ba se be o daju pe o le de wa mo titi de opin yo si de wa mo ni oroko Jesu awo ikori meta ninu oro ti a fe so loni ikini ipinija ti akoko wa ikeji idajo lori aigboran ati aigbagbo ikerin iyanju fun awon omo ehin Kristi ikini ipinija ti akoko wa ninu Filipi ori keji ni ati nwo ohun ti Olorun so fun wa wipe awa ti a ngbe ni igbese aye isisiyi ti o dabi eni wipe igbeyin aye ti de ba wa ti bi ati mo wipe awon ami ti o ye ki o ma farahan nigba ti bibo lo wa wa yo sumoto si bi ati mo wipe awon ami won yi farahan kini awon nkan ti Olorun so fun wa kini awon ipenija ti a ni ti o ye ki a faramo ki a si foju si bi ati nla wahala tabi iponju tabi inu ni bi ni koja Filipi ori keji lati ese iketala nitori pe Olorun ni nsise ninu yin lati fe ati lati sise fun ife inu rere re e ma se ohun gbogbo le esi ikunsinu ati ijiyan bi atile ni wahala bi atile ni isoro bi o tile dabi eni wipe nkan dojuru ninu ebi ninu ile nibi ise o ye ki a ma sumo Olorun ki a ma sin Olorun ni aisi ijiyan tabi ikunsinu ni eseke dogun ki eyin ki o le je alailegan ati oniwa tutu omo Olorun alailabawon laarin oniwa wiwo ati alarekereke orileede laarin awon eni ti anri yin bi imole le aye esi ma na owo oro iye jade ki emi ki o le sogo le ojo Kristi pe emi ko sare lasan be ni emi ko se laala lasan eyi ni Paul apostoli ti o je oloko ti o si je olusu agutan fun awon eniyan wonyi le o so fun won wi pe o ye bi wahala ti le wa o ye bi atile ni iporuuru okan o ye bi o ti le dabi eni wi pe gbogbo nkan ti o yi wa ka le o dojuru o ni sibe sibe o ye ke a ma se ohun gbogbo lai si ikunsinu ke a ma sin Olorun lai si ikunsinu ke a ma gbadura lai si ikunsinu ke a ma ka oro Olorun lai si ikunsinu ke a ma tele Jesu lai si ikunsinu ke a ma se ise rere gbogbo fun awon ore wa fun awon ebi wa awon ojuse ti o ye ke a se yala ninu ebi yala ninu ijo yala ninu ibi ise wa ke a ma se ohun gbogbo lai si ikunsinu ati lai si ijiyan o so fun ani eseke dogun we pe awon amuye ti o ye omo Olorun awon amuye ti o ye awon ti a so wi pe won ni igbala awon amuye ti o ye awa ero mimo loju ona lo si orun rere wi pe ani lati je alailegan oni wa tutu gege bi omo Olorun alailaba won bi o tile je wi pe awon ti o wa larowo to wa awon ojulomo tabi awon egbe wa awon alabagbe wa won ni iwa wiwo won si je alarekereke eniyan o nso wi pe ki awa ki a ma tan imole bi o ba je pe ni toto ni ati ri imole yin rere ki a mo wi pe bi aye ba sokun imole ni lati ma tan ninu igbese aye awa ti a mo Olorun awa ti a ni igbala bi aye ba kun fun iri bi aye ba kun fun iwa idoti o ye ki awa ki a je mimo si Olowa ninu Timothy keji epistle Paul ekeji si Timothy lati ese keta ori keta ese ekejila ni toto gbogbo awon ti o fe ma gbe igbe iwa bi Olorun ninu Kristi Jesu yo farada inu ni bini adupe lowo Olorun wi pe ki ise ni tin tan wa je adupe wi pe ki ise eni ti o ma ri funfun ta pe ni dudu fun wa o ti so fun wa o si ti kilo fun wa wi pe ninu aye inu ni bini ìpọ́njú tàbí wàhálà yóò wà. Èyí ni a ń sọ fún wa wípé ẹnikẹ́ni tí yóò gbé ìgbé ayé ìwà bí Ọlọ́run nínú Kristi Jésù yóò rí inú níbí ni, ó sì ṣe dandan fún wa láti farada àwọn inú níbí ni wọ̀nyí. Ó ń sọ wípé ní ẹsẹ̀ ìkẹtàlá, ṣùgbọ́n àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ̀tàn yóò máa gbilẹ̀ sí i síwájú, wọn ó sì máa tanni jẹ, a ó sì máa tàn wọ́n jẹ. Bí èrò kan bá wà lé ọkàn rẹ wípé bóyá àkókò náà yóò dé tí ìwà búburú yóò dẹ́kun, bóyá àkókò náà yóò dé tí wàhálà nínú ayé yóò dẹ́kun, bóyá àkókò náà yóò dé tí àjálù nínú ayé yóò dẹ́kun, bóyá àkókò náà yóò dé tí àwọn ohun ibi tí àwọn ayé tí wọ́n máa ń ṣe yóò dẹ́kun, kí Jésù kí ó tó dé. Èyí ń jẹ́ kí ó yí ọ wípé títí Jésù yóò fi dé ni àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ̀tàn yóò máa gbilẹ̀ síwájú àti síwájú, wọ́n sì máa tanni jẹ, a ó sì máa tàn wọ́n jẹ. Ohun tí a ṣe ń sọ àwọn nǹkan wọ̀nyí fún wa ni wípé kí a lè mọ ìdúró tí ó yẹ fún ọmọ Ọlọ́run, kí a lè mọ ìhà tí ó yẹ kí a kọ sí àwọn nǹkan wọ̀nyí nígbà tí wọ́n bá ń ṣẹlẹ̀ lárọ̀ọ́wọ́tó wa. Kí ló yẹ kí a ṣe? Ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹrìnlá, ó ní ṣùgbọ́n ìwọ dúró nínú nǹkan wọn ni tí ìwọ ti kọ́. Ẹsẹ̀ ìkẹtàlá ń sọ wípé àwọn ènìyàn búburú yóò máa gbilẹ̀, ìwà búburú yóò máa gbilẹ̀, ìtànjẹ yóò máa gbilẹ̀, ẹ̀kọ́ èké yóò máa gbilẹ̀. Ṣùgbọ́n ó sọ wípé ìwọ tí a ti kọ́ lé ọ̀rọ̀ Ọlọ́run, ìwọ tí o ti jẹ́rìí wípé o mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà, ìwọ tí o ti kọ ayé àti ẹ̀ṣẹ̀ àti àwọn inú rẹ̀ sílẹ̀, ìwọ tí o ti faramọ́ Jésù, ìwọ tí ó ń lọ ní ọ̀nà ìyà nípẹ̀kun, ó ní kí ìwọ kí ó dúró nínú nǹkan wọn ni tí ìwọ ti kọ́. Bí ayé tilẹ̀ ń bàjẹ́, bí ayé tilẹ̀ ń burú jù bẹ́ẹ̀ lọ, ó ń sọ fún wa wípé àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, kí a dúró nínú àwọn ẹ̀kọ́ tí a ti kọ́, tí a sì ti jẹ́ kí ojú rẹ̀ dá ṣáṣá sí, kí ìwọ kí o lè mọ ọ̀dọ̀ ẹni tí ìwọ gbé kọ́ wọn. Bí a ti ń rí àwọn nǹkan wọ̀nyí ní àdúgbò wa, bí a ti ń rí wípé ìwà ìbàjẹ́ ń gbilẹ̀, bí a ti ń rí wípé àwọn ènìyàn búburú ń gbilẹ̀ bákan náà, bí a ti ń rí wípé wọ́n ń tẹ̀síwájú ní ìwà òkùnkùn wọn, ó ń sọ fún wa wípé kí a wà, kí a dá dúró, kí a sì jẹ́ ẹni tí a yà sọ́tọ̀, ẹni tí a sọ di mímọ́, ẹni tí ó ní ìwà bíi ti ìwà bí Ọlọ́run, ẹni tí ó jẹ́ aláìlẹ́gàn, ẹni tí ó jẹ́ wípé ó ń tẹ̀lé Ọlọ́run gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ohun ìdìgbòlò púpọ̀ ló wà lọ́nà àwọn arìnrìn àjò sí ọ̀run rere. Bí ẹni tí ń sáré ìje, a kò gbọdọ̀ jẹ́ kí àwọn ohun ìkọ̀sẹ̀ wọ̀nyí kí ó mú wa ṣubú. Ní àyíká wa, gẹ́gẹ́ bí a ti ń ṣàlàyé fún wa, àwọn ohun ìkọ̀sẹ̀ púpọ̀ ló ṣeéṣe kó wà níbi iṣẹ́ tàbí nínú ẹbí tàbí pẹ̀lú àwọn aládùúgbò wa. Àwa tí a mọ̀ wípé a ń sáré ìje, tí a sì mọ̀ wípé a ń lọ sí ìlú ọ̀run rere, wípé Jésù Kristì ti lọ síwájú láti pèsè àyè sílẹ̀ fún wa, ó yẹ kí àwa tí a jẹ́ arìnrìn àjò yìí kí a tẹjúmọ́ Jésù, kí a má ṣe jẹ́ kí ohunkóhun kí ó kọ wá lẹ́sẹ̀. Ní ayé òde òní ni ìmọ̀ ayé ọ̀làjú wà. A sì mọ̀ wípé ìmọ̀ ẹ̀kọ́ sáyẹ́ǹsì ó gbilẹ̀ kan. Àwọn ẹ̀rọ sáyẹ́ǹsì ayárabíàṣá wọ́n yí wa ká. Àwọn ìdíje orí pápá àti ọ̀pọ̀lọpọ̀ ohun amúlùdùn láyìíká wa, àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn sọ ìgbàgbọ́ nù. Àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn bójú wẹ̀yìn. Àwọn nǹkan yìí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn rò wípé èéṣe tí a fi ń wá sínú ìjọ, tí a ń ka bíbélì, tí a ń jẹ́rìí lójoojúmọ́, tí a ń sọ nípa ti ẹ̀mí, a ń sọ nípa ti ọ̀run. Nítorí pé àwọn nǹkan wọ̀nyí tí ó yí wọn ká, ó ń pa wọ́n lọ́kàndà, ó ń fún wọn ní ìrẹ̀wẹ̀sì ọkàn. Kí ni kí a ti sọ nípa àwọn ẹ̀sìn èké tí ó ń gbilẹ̀? Kí ni kí a ti sọ nípa àwọn ẹ̀kọ́ èké tó gbòde kan ní àkókò wa? Èyí ni a fi ń gbà wá níyànjú wípé kí a má jẹ́ kí ohunkóhun kí ó ṣí wa nípò kúrò nínú ìjọba Ọlọ́run. Bí a bá dúró lórí ìlérí Ọlọ́run, tí a sì rìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ tí ó ti lànà sílẹ̀ fún wa, o daju we pe ore ofe re to fun wa yo si di wa mo titi de opin ni oroko Jesu bi awon kan won yi ti le wa ni ayika wa pelu igbagbo pelu igboran pelu igboya a ma tele olorun ni igbagbogbo eyi ni ikini nipa ipeni nija ni akoko wa ke a lo si ikeji idajo lori aigboran ati aigbagbo nje bi a ba je ki awon kan won yi fa wa seyin bi a ba je ki awon kan won yi ko wa lese bi a ba je ki awon kan won yi je ki a so igbagbo nu ti a di alaigbagbo ati alaigboran ti a si ni irewesi ati ifoya kini ere awon ti won so igbagbo nu be kini ibinu tabi idaje olorun lori won lori awon alaigboran ati alaigbagbo wo Hebero ori keta lati ese iketa dilogun awon tali o binu si fun ogoji odun ki haise si awon ti o dese oku awon ti o sun le aginju awon tali o si bora fun pe won ki yo wo inu isimi ohun bi ko se fun awon ti ko gboran awa si ri pe won ko le wo inu re nitori aigbagbo ohun ti o se awon won yi lose ohun ti ko je ki won ki o le wo ile ileri oni wi pe won ni aigbagbo ati aigboran adaya po awon omo israeli won yi li aginju nitori be o soro fun won lati le wo ile ileri won ko rin gege bi ilana oro olorun won ko rin gege bi eko oro olorun ti a fi fun won eyi nje ikilo fun wa wi pe idajo ti o de ba won ti a ko gba won laaye lati wo ile ileri ti a ko gba won laaye lati ri anfani ti a ti pese sile fun won bi awa papa bi aba boju weyin bi awa papa ti a ti fi owo wa le ohun elo itule bi aba boju weyin ti a se pada ikilo ti a fun wa ni wi pe a ko ni le ye fun ijoba orun sugbon adura mi ni wi pe ki olorun ki o de wa mu wi pe bi afefe iji bi o ti le nfe ni ayika wa bi wahala ti le wa yi wa ka wi pe ore ofe Jesu yo to fun wa aigbagbo ati aigboran ma nfa ibinu ati idajo olorun bi o ti le je pe alaanu ni olorun sibe sibe o ye ki a mo daju wi pe bi o ti je alaanu ni be ni o je onidajo pelu bi a ba nso nipa aigboran tabi a nso nipa aigbagbo o ye ki o ye wa wi pe ebi kan na ni aigbagbo ati aigboran nse eni ti o ba ni aigbagbo si olorun o daju wi pe ki yo pe ti o ma fi se aigboran si olorun kini awon ami ti a fi mo aigbagbo ni igbesi aye enikan kini awon ami ti a fi le se apejuwe wi pe bi eyi ba wa o je iwa aigbagbo ni igbesi aye wa ki a to tesiwaje ki n fun ni nkan meje ti a ri ka ninu bibeli wi pe bi awon ami wonyi bi o ba wa ni igbesi aye wa o fi han wi pe a ni aigbagbo bi a si ti ni aigbagbo wonyi yo fa aigboran ati idayafo ni igbesi aye wa bi awon nkan wonyi ba si wa nibe o ma n fa ibinu ati idajo olorun awon ami aigbagbo ni igbesi aye onigbagbo tabi apeyida ikini ifaseyin wo Hebero ori kewa ese ikeji dini ogoji sugbon olododo ni yoye nipa igbagbo sugbon bi o ba fa seyin okan mi ko ni inu didun si o nso fun a wi pe a o wa gege bi olododo a o si ni iye olorun bi a ba tesiwaju nipa igbagbo sugbon bi aigbagbo ba wole o ma nfa ifaseyin Olorun si so fun a wi pe bi o ba fa seyin bi aigbagbo ba farahan ni igbesi aye wa nipa ifaseyin Oni okan mi ki yo ni nu didun si awa ti a tin sare tete lati wa si ile Olorun tele tele. Awa ti a tin je olooto ninu isin Olorun tele tele. Awa ti a tin se ojuse wa ninu ile Olorun o le o sese ki o je nipa sisan idamewa wa. O sese ki o je nipa jijere okan fun Christi. O sese ki o je nipa bibe awon eniyan wo. O sese ki o je nipa mimo awon eniyan wa si ile Olorun. Ṣugbọn ti a ti n fa sẹyin ti a n so wipe wahala ati iponju ti o de ba wa ko je ki a tẹsiwaju ninu isin Olorun o so fun a wipe bi a ba n ri ifasẹyin ni igbesi aye wa eyi je aami aigbagbọ o je aami wipe a ti n ko Olorun sile o si je aami wipe idaju Olorun o ro dede lori wa ikeji ami aigbagbọ ni igbẹkẹle ninu ẹran ara igbẹkẹle ninu ẹran ara bi a ba ko oruko Jesu sile bi a ba ko ona ihinrere sile bi a ba ko ifokantan ninu Olorun sile bi ti a si n tele ona ti ara ti a ni igbẹkẹle ninu ara eyi fi han wi pe aigbagbọ wa ninu okan wa ninu Jeremiah ori ketadilogun Jeremiah ori ketadilogun ese ikarun bayi lelo wa wi igbe ni fun eni ti o gbekele eniyan ti o fi eleran ara se apa tabi igbekele re eni ti okan re si si kuro lodo olowa wahala iponju ajalu ninu aye ni o ma mu ki awon elomiran ki won fi Olorun sile ni o ma mu ki awon elomiran ki won ki o mu igbekele won kuro ninu Olorun sugbon Olorun so fun a wi pe bi o ba ri be bi aba tin gbekele eran ara bi aba ti mu oju wa kuro lodo Olorun ti a si mu okan wa kuro ninu awon ileri re eyi je ami aigbagbọ ni igbesi aye wa o si so fun a wi pe bi o ba ri be wi pe egbe tabi egun eyi je idajo Olorun lori awon ti won ni aigbagbọ iketa tite si ona ara wa bi a ba ni igbagbọ si Olorun a o te si ona ti Olorun bi a ba ni igbagbọ si Olorun a o ma rin ninu ona ti Olorun sugbon bi aigbagbọ ba ti n wole ni o ma n di wi pe ki a ma te si ona ara wa ni o ma n di wi pe ki a ma da inu wa ro ki a si ma se ipinnu wipe bayi tabi lona miran ni a o gbe igbesi aye wa rin ni Samueli kini ori kejo lati ese ikerin gbogbo awon agba Israeli si ko ara won jo won si to Samueli lo ni Sirama won si we fun pe kiyesi iwo di arugbo awon omo re ko si rin ni iwa re nje fi enikan je oba fun wa ki o le ma se idajo wa bi ti gbogbo orile ede ari awon wonyi awon Israeli won te si ona ara won Olorun ti te itoju won Olorun le o ti lana fun won ona ti o ye ki won ki o ma rin o si fi Samuel fun won gege bi onidajo gege bi woli gege bi attorney sona gege bi eni ti o n gbo ti Olorun ti o n gbo ti enu Olorun ti o n so fun won gege bi eni ti o n dari won sugbon won so fun Samuel we pe awon fe tesi ona ti ara won awon ti ri apere awon orile ede alaigbagbo orile ede keferi awon orile ede ti o rin ninu okunkun won ti ri we pe awon eniyan won yi won ni oba oba si n se akoso won awon pelu fe ko Olorun sile o ti sun won lati ma tele bayi ile Olorun wi o ti sun won lati ma tele bayi ni bibeli so o ti sun won lati ma tele bayi ni inu Olorun won so wi pe won fe se inu ti eniyan won fe se bi oba won yo ti ma so fun won nitori be fi oba je fun wa ni ese ikefa oni sugbon oun na buru loju Samueli nitori won wi pe fi oba fun wa ki o le ma se idajo wa Samueli si gbadura si Olowa ese ikeje Olowa si we fun Samueli pe gbo ohun awon eniyan na ni gbogbo eyi ti won so fun o nitori pe iwo ki won ko ṣùgbọ́n èmi ni wọ́n kọ̀ láti jẹ́ ọba lórí wọn. Nísinsìnyí, ó yẹ wípé bí ènìyàn bá ń tẹ̀ sí ọ̀nà ara rẹ̀ tí ó sọ wípé ti Bíbélì ti sú òun àti máa ṣe ìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run wípé ó ti sú òun wípé kí a máa dúró de báyìí lé Olúwa wí kí a tó gbéṣẹ̀ kí a tó ṣe ohunkóhun wípé ó ti sú òun kí a máa mú sùúrù lábẹ́ wàhálà lábẹ́ ìpọ́njú wípé ó ti sú òun wípé òun rí bí àwọn ènìyàn ayé bí wọ́n ṣe ń tọ ara wọn láì dúró de ọ̀rọ̀ Ọlọ́run láì dúró de báyìí lé Olúwa wí orí wípé bí ẹnikẹ́ni bá ní irú ìwà bẹ́ẹ̀ ó jẹ́ wípé ó ti kọ Ọlọ́run sílẹ̀ ó jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ń fi àmì àti ìwà àìgbàgbọ́ hàn ìkẹ́rin àìgba gbogbo ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ kí a máa ṣà kí a máa yàn nínú ọ̀rọ̀ Ọlọ́run èyí tí a fẹ́ tẹ̀lé èyí tí a fẹ́ dúró lé lórí ó máa ń fihàn wípé a kò gba ọ̀rọ̀ Ọlọ́run ní kíkún ó jẹ́ wípé a ní àìgbàgbọ́ àti àìgbọ́ràn nínú ìgbésí ayé wa ohun tí a ń sọ ni wípé ìdájọ́ Ọlọ́run kì í jìnnà sí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ nínú Hebrew orí kẹrin ẹsẹ ìkejì ó ní nítorí pé a ti wàásù ìhìnrere fún wa gẹ́gẹ́ bíi fún àwọn náà ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n gbọ́ kò ṣe wọ́n ní ire nítorí tí kò dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú àwọn tí ó gbọ́ ọ bí ẹsẹ̀ yìí bá yé wa ohun tí ó ń sọ ni wípé àwọn mìíràn nígbà tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kò ní dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú ọkàn wọn wọ́n máa wípé wọn kò gba èyí ni gbọ́ bí a bá ń sọ ti àtúnṣe a máa sọ wípé ìlérí Ọlọ́run ni òun gbàgbọ́ òun kò gba ti àtúnṣe gbọ́ bí a bá ń sọ ti ọ̀rọ̀ Ọlọ́run nípa ìlọ́kọ láya gẹ́gẹ́ bí ìlànà tí a là sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run a máa ń rí àwọn ẹlòmíràn tí wọ́n máa ń sọ wípé ìhìnrere tí àwọn gbàgbọ́ kò kan ní ti lọ́kọ láya bí a bá ń sọ nípa wípé kí a mú ọ̀nà wa tọ́ níwájú aya kí a mú ọ̀nà wa tọ́ níwájú ọkọ kí a mú ọ̀nà wa tọ́ níwájú àwọn aládùúgbò wa àwọn ẹlòmíràn máa ń sọ wípé àwọn kò gba èyí ni gbọ́ ó ní a ti wàásù ìrere fún àwọn ẹlòmíràn pẹ̀lú bí a ti ń wàásù fún ọ ṣùgbọ́n kò dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú ọkàn wọn nítorí bẹ́ẹ̀ ni ìhìnrere tí wọ́n gbọ́ tí kò fi ṣe wọ́n ní àǹfààní ìkarùn-ún ìfòyà àti kíkọ̀ láti tẹ̀síwájú ìdáyàfò ní ìgbésí ayé wa àti kíkọ̀ láti tẹ̀síwájú èyí ni kí a jẹ́ kí gbogbo nǹkan kí ó sú wa pátápátá kí a sọ wípé a kò fẹ́ tẹ̀síwájú mọ́ a kò fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run mọ́ a ò mọ ibi tí a fẹ́ gbé ọ̀nà ti ìgbàgbọ́ wa gbà mọ́ nítorí àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí wa èyí lè rí nínú Númeri orí kẹrìnlá láti ẹsẹ̀ ìkíní gbogbo ìjọ sì gbé ohùn wọn sókè wọ́n sì ké àwọn ènìyàn náà sì sọkún lé òru náà gbogbo àwọn ọmọ Ísírẹ́lì sì ń kùn sí Mósè àti sí Áróní gbogbo ìjọ sì wí fún wọn pé àwa ìbákúkú ti kú ní ilẹ̀ Íjíbítì tàbí àwa ìbákúlé aginjù yìí nítorí kíni Ọlọ́run ṣe mú wa wá sí ilẹ̀ yìí láti ti ipa idà ṣubú àwa àwọn aya wa àti àwọn ọmọ wa yóò di ìjẹ kò há sàn fún wa kí a padà lọ sí Íjíbítì wọ́n sì wí fún ara wọn pé ẹ jẹ́ kí a yan olórí kí a sì padà lọ sí Íjíbítì ìdáyàfò ti dé bá àwọn ènìyàn wọ̀nyí àwọn tí ó lọ ṣe amí ní ilẹ̀ ìlérí ní ilẹ̀ Kenani tí wọ́n padà wá wọ́n sọ fún wa wípé àwọn rí àwọn ènìyàn òmìràn nínú ilẹ̀ náà wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ̀nyí tí wọ́n lọ ṣe amí ní ilẹ̀ náà wọ́n dàbí ẹlẹ́ngà lójú ara wọn wọ́n sì rò wípé báyìí pàápàá bí ẹlẹ́ngà ni wọ́n rí lójú àwọn ènìyàn ilẹ̀ náà nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì gbọ́ nǹkan wọ̀nyí ìgbàgbọ́ fò lọ nínú ọkàn wọn ìdáyàfò àìní ìrètí àìní ìgbàgbọ́ sì wá jọba ní ìgbésí ayé wọn èyí ni wọ́n fi sọ wípé àwọn ò ní lè tẹ̀síwájú mọ́ ni wọ́n sọ wípé àwọn fẹ́ yan olórí fún ara wọn láti lè padà sí ilẹ̀ Íjíbítì bí èrò bá ń wá sí ọkàn rẹ ti o so wipe o fe se ti igbagbo mo o fe pada sinu aye o fe lo sinu ijo miran o tun fe lo ko ebi to ti po jade o tun fe lo ko je lekeji eyi so wipe aigbagbo ti wo igbese aye re bi o ba ngbero ninu okan re tabi o nse ipinu ninu okan re wipe o fe yan olori miran o fe yan adari miran ti o to ni ona ti ara re le ona ti o wo ti ki yo ma fi okodoro oro olorun lele fun wa ati fun o o dabi eni wipe aigbagbo ti nwo igbesi aye re ikefa aile duro ninu imo ati ase olorun awon nkan wonyi ni ifihan tabi ami aigbagbo ni igbesi aye apeyida aile duro ninu imoran tabi ase olorun ninu orin dafidi ori kerinle ni adofa orin dafidi ori kerinle ni adofa efa le ni ogorun orin dafidi ese iketala won ko pe igbagbe ise re won ko si duro de imo re won ko duro de imo re eyi ni afihan ipeyinda ati aigbagbo ni igbesi aye wa aile duro de imo olorun aile duro de ase olorun boya anfe gbe yawo ni anfe loko ni anfe sise anfe bimo anfe ni awon nkan ti aye yi a se tin gbadura o wa so wa awan so wipe a fe boju weyin wipe ati duro peto ati duro fun osu melo tabi odun melo o si ti so wa ko sese fun wa lati tesiwaju mo awon wonyi ni an fi esun kan wipe won ko le duro de imo ati ife ati ase olorun eyi ni o je ami wipe aigbagbo ti wo igbesi aye iru eni be ikeje wiwa iran lowo lodo awon ota olorun awon ti ari wipe won ko si ninu imole awon ti ari wipe won ko si ninu isin olorun tooto awon ti ari wipe won ti pa ilana igbani won ti paada asin ton won lo lati wa iran lowo lodo won bi a ba se be o je wipe awa paapa ati di ala igbagbo ninu awon oba keji ori kini lati ese ikeji ahasaya se shubu laarin perese olona kan ni iyara oke re ti o wa ni samaria o si saisan o si ran awon nse o si we fun won pe e lo e bere lowo baalsebubo orisa ekroni bi emi o la ninu aisan yi wo oba yi ti o ye ki o mo oro olorun wo oba yi ti o ye ki o mo ileri olorun wo oba yi ti o ye ki o sato olorun lo wo oba yi ti o ye ki o keto elija wo li olorun sugbon ti ko se be ti o wa iran lowo lodo awon ajeji orisa ti o wa iran lowo lodo awon ajeji olorun tabi awon ota olorun ati ota israeli wo se keta sugbon angeli oluwa wi fun elija ara tishbi pe dide goke lo ipade awon nse oba samaria ke o se wi fun won pe ko se pe nitori ti ko si olorun ni israeli ni eyin fi n lo ibere lowo beelzebubo orisa ekroni ibere yi kan na ni o ye ki a bere lowo apeyinda ti o tun fi eti okun se ile ibere yi kan na ni o ye ki a bere lowo apeyinda ti o tun lo si awon ileto kaakiri ibere yi kan na ni o ye ki a bere lowo awon ti o lo n ba awon atonije iya agba ni ekun kookan ti won ma n gbe ara won joko wipe bi awon ba fun ni nkan mu bi awon ba fun ni nkan je wipe iloyun yo de iru awon atonije be won so wipe bi awon ba ti gbe nkan yi fun oje ti iloyun yi ba si ti de o gbodo lo si ile isin kankan mo o si gbodo lo si ti isegun awon oti oyinbo paapa itanje ni gbogbo re bi abari apeyinda ti o n se ese kan ile ese kan ode ohun ti a n bere lọwọ ọba samaria yi ni a n bere lọwọ rẹ wepe iha ṣe wepe ko si ọlọrun ni israeli ni ẹyin fi lọ ibere lọwọ awọn ọta ọlọrun lọwọ awọn ti ko ni imọlẹ ihirere wo ẹsẹ kẹrin njẹ nitori naa baye le olowa wi iwọ ki yoo sọkalẹ lori akete ni lori eyi ti iwọ gun ṣugbọn kikun ni iwọ yoo ko elija si lọkuro o yẹ ki o ye wa wepe ibinu ọlọrun wa lori awọn ti wọn sato ọlọrun miran lẹyin lori awọn ti wọn fi aigbagbọ aile mara duro aile duro de iranwọ latoke wa iru awọn ti wọn fi iwa bẹẹ han idaje ọlọrun wa lori wọn iponju le wa ninu aye tabi iya ohunkohun ti iba de o yẹ ki a rọ mọ ọlọrun bi a ba rọ mọ ọlọrun o daje o pe yoo gbọ ti wa ayipada rere yoo de ba wa ṣugbọn bi a ba kọ ọlọrun silẹ bi a ba fi iwa aigbagbọ iwa aigbọran si ọrọ ọlọrun bi a ba fi iru nkan bẹẹ han iponju nla iya ti ko ṣe fẹnu sọ ati idajọ ayeraye n duro de gbogbo awọn alaigbọran ati awọn alaigbagbọ ida ọlọrun ko ṣe fọ pa loju idajọ ọlọrun ko ṣe dojukọ nitori bẹẹ ohun ẹru ni lati jẹ ki ibinu tabi idajọ rẹ ki o wa sori rẹ ki wa ni ọna abayọ tabi ọna si ibokan eyi ni o mu wa lọ si ikori kẹta iyanju fun awọn ọmọ ẹhin kristi iyanju ti ọlọrun ni fun wa ti ọrọ ọlọrun ni fun awọn ọmọ ẹhin kristi wo korinti kini ori kẹwa korinti kini ori kẹwa ẹsẹ ikọkanla ati ikejila nkan wọnyi si ṣe si wọn bi apẹrẹ.

ọ̀dọ̀ Ọlọ́run, kí a tẹ̀lé Ọlọ́run, kí a sì máa wo àwọn nǹkan tí ó ti lànà sílẹ̀ fún wa, kí a máa bójú wẹ̀yìn, kí a máa sì sọ ìrètí nù bí a bá tẹ̀lé Ọlọ́run, tí a sì fi ìgbàgbọ́ di ìlérí rẹ̀ mú. Ó dájú wípé lọ́jọ́ kan yóò ṣe wá ní rere. Ní Júdà ẹsẹ̀ ìkẹta, olùfẹ́, nígbà tí mo fi àìsinmi gbogbo kọ̀wé sí yín ní ti ìgbàlà tí í ṣe ti gbogbo ènìyàn, n kò gbọ́dọ̀ ṣàìmá kọ̀wé sí yín, kí n sì gbà yín ní ìyànjú láti máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ní kí a máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a ti fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ṣeéṣe kí èṣù fẹ́ gba ìgbàgbọ́ yìí lọ́wọ́ wa nípa wàhálà, nípa inúnibíni, nípa àwọn àjálù tó ń dé bá wa, nípa àwọn nǹkan tí a ń bá pàdé lójú ọ̀nà náà. Ṣùgbọ́n sọ wípé kí a di ìlérí Ọlọ́run mú, kí a di ìgbàgbọ́ mú, kí a má jẹ́ kí àyà kí ó fò wá, kí a ṣe ìpinnu wípé bí ó ti wùn kí ó rí, a ó bá Jésù jọba. Bí ó ti wùn kí ó rí, a kò ní jẹ́ kí ohunkóhun kí ó mú wa padà sẹ́yìn. Nínú Tímótì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹfà, ṣùgbọ́n ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Àìní ìtẹ́lọ́rùn, àìní sòrò, òun ló máa ń fa kí a máa ní ojú kòkòrò. Òun ló máa ń fa kí ìyàwó kan kí ó má tó ọkùnrin. Òun ló máa ń fa kí ọkọ kan kí ó má tó obìnrin. Àìní ìtẹ́lọ́rùn, òun ni ó máa ń fa kí a lọ darapọ̀ mọ́ àwọn ènìyàn onírúurú ìwà. Àìní ìtẹ́lọ́rùn, òun ni ó máa ń fi ká fi ìgbàgbọ́ sílẹ̀, kí a tún máa tẹ̀lé àwọn nǹkan mìíràn káàkiri. Ṣùgbọ́n rán wa létí wípé ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Ẹsẹ̀ ìkeje, nítorí a kò mú ohun kan wá sí ayé, àbí a mú ohun kan wá sí ayé. Ó ní bẹ́ẹ̀ ni, a kò lè mú ohunkóhun jáde lọ bí a bá sì ní oúnjẹ àti aṣọ. Ìwọ̀nyí yóò tẹ́ wa lọ́rùn, ṣùgbọ́n àwọn tí ń fẹ́ di Ọlọ́rọ̀ a máa bọ́ sínú ìdánwò àti ìdẹkùn àti sínú wèrè ìfẹ́kùfẹ́ púpọ̀ tí panilára, irú èyí tí máa ń rí ènìyàn sínú ìparun àti ègbé nítorí ìfẹ́ owó ní gbòǹgbò ohun búburú gbogbo. Èyí tí àwọn mìíràn ń lépa, tí a sì mú wọn ṣáko kúrò nínú ìgbàgbọ́, wọn a sì fi ìbínú jẹ́ púpọ̀ gun ara wọn lé ọkọ̀. Àwọn mìíràn, wọn a fi léèsù sílẹ̀, wọn a fi bíbélì sílẹ̀, wọn a fi Jésù sílẹ̀, wọn a fi ẹ̀kọ́ ìhìnrere sílẹ̀, wọn a fi iṣẹ́ ìsìn wa tí Ọlọ́run gbélé wa lọ́wọ́ wọn a fi sílẹ̀, wọn a máa wá owó káàkiri nítorí ìfẹ́ owó ní gbòǹgbò ohun búburú gbogbo. Èyí tí àwọn mìíràn ń lépa lójú méjèèjì ni àwọn mìíràn, wọn a fi ẹbí sílẹ̀, wọn a fi ọmọ sílẹ̀. Bí wọ́n ti ń lọ sí iṣẹ́ ti ọ̀sán, bẹ́ẹ̀ ni wọ́n ń lọ sí iṣẹ́ ti òru, bẹ́ẹ̀ ni wọ́n ń lọ sí iṣẹ́ ti ìdájí. Ọmọ kò ní ìtọ́jú, ọkọ kò ní ìtọ́jú, aya kò ní alábàgbé pẹ̀lú. Ó dàbí ẹni wípé wọ́n ń wá owó kiri lójú méjèèjì. Ó ń sọ wípé irú àwọn ẹni bẹ́ẹ̀, wọ́n á sẹ́ ìgbàgbọ́, wọ́n á kúrò, wọ́n á ṣáko kúrò nínú ìgbàgbọ́, wọ́n á sì fi ìbínú jẹ́ púpọ̀ gún ara wọn lé ọkọ̀. Ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkọkànlá, ṣùgbọ́n ìwọ ènìyàn Ọlọ́run, sá fún nǹkan wọ̀nyí, kí o máa lépa òdodo ìwà bí Ọlọ́run, ìgbàgbọ́, ìfẹ́, sùúrù, ìwà tútù, máa ja ìjà rere ti ìgbàgbọ́. Bí iyì ẹni pẹ̀kun mú nínú èyí tí a gbé pè ọ́ sí, tí ìwọ sì ṣe ìjẹ́wọ́ rere níwájú ẹlẹ́rìí púpọ̀. Èyí ni Pọ́ọ̀lù apọ́sẹ́lì fi ń jẹ́ kí ó dá wa lójú wípé ìpinnu tí òun ti ní, ìpinnu tí ó sì ń fẹ́ kí àwọn ará Rómù ní, ìpinnu tí ó sì ń fẹ́ kí àwa náà ní, ó ni wípé kò sí ohunkóhun tí ó yà wá kúrò lọ́dọ̀ Jésù. Ní Rómù orí kẹjọ láti ẹsẹ̀ 15, ta ni yóò yà wá kúrò nínú ìfẹ́ Kristi?
Tani yo ya o.

0: mo ba si gbe owo mi soke si alaini baba nitori pe mo ri ran lowo mi le enu bode nje ki apa mi ki o won kuro ni oko ijika re ki apa mi ki o si se lati egungun re wa nitori pe iparun lati odo olorun wa ni eru nla fun mi ati nitori ola nla re emi ko le duro bi o ba se pe mo fi wura se igbekele mi tabi bi mo ba wi fun wura bi dara pe iwo ni igbekele mi bi mo ba yo nitori oro mi po ati nitori owo mi de lopolopo bi mo ba poju wo orun nigba ti ran tabi osupa ti rin ninu itan imole ti aya mi si di titan lati fi enu mi ko owo mi eyi pelu ni ese ise nise lodo awon onidajo nitori pe emi ba se olorun ti o wa loke bi ba se pe mo yo si iparun eni ti o korira mi tabi bi mo ba si gbera soke nigba ti ibi ba beeni emi ko si je ki enu mi ki o se nipa fife egun si okan re bi awon eniyan inu ago mi ko ba le wi pe ta ni o le ri eni ti agbo eran re ko te lorun alejo ko wo ni igboro ri emi si ilekun mi sile fun ero bi mo ba bo ere koja mi mole bi adamu ni pipa ebi mi mo ni aya mi opolopo eniyan ni mo aberu bi tabi egan awon idile ni nba mi ni eru ti mo fi pa enu mi mo ti emi ko si fi jade sode iba se pe enikan le gbo ti emi kiyesi ami mi ki olodumare ki o da mi lohun ti emi ki o si ri iwe na ti ota mi ti ko ni tooto emi ba gbe ile ijika mi emi ba si di pe ade mo ori mi emi ba si so iye isise mi fun bi omo alade li emi ba sumo odo re bi ile mi ba si ke fi mi sun tabi ti aporo re pelu si sokun bi mo ba je eso ko mi lai nawo si tabi ti mo si mu okan oluwa re fun lo ki egun osusu ki o ku nipo alikama ati wepe nipo oka baba oro jobu pari.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: We jobu ori ikejile logbon beni awon okunrin meteta won yi dake lati da jobu lohun nitori o se olododo loju ara re nigba na ni inu bi eliu omo barakeli ara abusi lati ibatan idile ramu o binu si jobu nitori ti o da ara re lare kaka ki o da olorun lare inu re si bi si awon ore re meteta nitori ti won ko ni idahun beni won ko da jobu lebi nje eliu ti duro titi jobu fi soro tan nitori ti awon won yi dagba ju ohun lo ni iye ojo nigba ti eliu ri pe idahun oro ko si le enu awon okunrin meteta won yi nigba na ni o binu eliu omo barakeli ara abusi dahun o si wi pe omode ni emi agba si ni eyin nje nitori na ni mo duro mo si n beru lati fi imo mi han yin emi wi pe ojo jojo ni iba soro ati opolopo odun ni iba ma ko ni ni ogbon sugbon emi kan ni o wa ninu eniyan ati imi si olodumare ni si ma fun won ni oye eniyan nla nla ki se ologbon be ni awon agba ni oye idajo ko ye nitori na ni emi se wi pe ede ti sile si mi emi pelu yo fi imo han kiyesi emi ti duro di oro yin emi feti si aroye yin nigba ti eyin n wa oro ti eyin o so ani mo fiyesi yin tinutinu si kiyesi ko si enikan ninu yin ti o le ja jobu ni iro tabi ti o le da lohun oro re ki eyin ki o ma ba wi pe awawo ogbon ni awari olorun ni o le bi isubu ki se eniyan bi ohun ko ti soro si mi beeni emi ki yo fi oro yin da lohun ẹnu sì yà mọ́ wọn kò sì dáhùn mọ́ wọn sì ṣíwọ́ ọ̀rọ̀ yìí sọ mo sì retí nítorí tí wọn kò sì fọhùn wọn dákẹ́jẹ́ wọn kò sì dáhùn mọ́ bẹ́ẹ̀ ni èmi ó sì dáhùn nípa ti èmi èmi pẹ̀lú yóò sì fi ìmọ̀ mi hàn nítorí pé èmi kún fún ọ̀rọ̀ sísọ ẹ̀mí ń rọ̀ mí ní inú mi kíyèsí ikùn mi dàbí ọtí wá ẹni tí kò ní ojú ihò ó múra tán láti bẹ́ bí ìgò àwọ̀ tuntun èmi ó sọ kí ara kí ó lè rọ̀ mí èmi ó ṣí ètè mi èmi ó sì dáhùn lótìtọ́ èmi kì yóò ṣe ojúṣàájú ènìyàn bẹẹni emi ki yoo si se ipọnni fun ẹnikan nitori pe emi ko mọ ọrọ ipọnni sọ ni si se bẹẹ ẹlẹdaa mi yoo mu mi kuro lọgán.
2: Iwe Jobu
0: ori iketalelogbon njẹ nitori naa Jobu emi bẹ ọ gbọ ọrọ mi ki o si feti si ọrọ mi kiyesi ni isisiyi emi yẹ ẹnu mi ahan mi si sọrọ ni ẹnu mi ọrọ mi yoo si ja si iduroṣinṣin ọkan mi ète mi yóò sì sọ ìmọ̀ mi jáde dájúdájú ẹ̀mí ọlọ́run ni ó ti dá mi àti ìmí sí olódùmarè ni ó ti fún mi ní iyè bí ìwọ bá lè dá mi lóhùn tó ọ̀rọ̀ rẹ lẹ́sẹẹsẹ níwájú mi dìde dúró kíyèsí bí ìwọ jẹ́ ti ọlọ́run bẹ́ẹ̀ ni èmi náà láti erùpẹ̀ wá ni a sì ti dá mi pẹ̀lú kiyesi ẹrù ńlá mi kì yóò bà ọ bẹẹni ọwọ mi kì yóò wúwo sí ọ lára nítòótọ ìwọ sọ ní etí mi èmi sì gbọ ọrọ rẹ wípé èmi mọ láìní ìrékọjá aláìṣẹ ní èmi bẹẹni àìṣedédé kò sí ní ọwọ mi kiyesi ẹfẹ ni o fẹ sí mi o kà mí sí ọtá rẹ o kan ẹsẹ mi sínú àbá o kíyèsí ipa ìrìn mi gbogbo kíyèsí nínú èyí ìwọ ṣìnà èmi ò dá ọlọ́run pé ọlọ́run tóbi ju ènìyàn lọ nítorí kí ni ìwọ ṣe ń bàjá pé òun kì í sọ̀rọ̀ kọ̀rọ̀ kan nítorí iṣẹ́ rẹ̀ nítorí pé ọlọ́run sọ̀rọ̀ lẹ́ẹ̀kan àní lẹ́ẹ̀kejì ṣùgbọ́n ènìyàn kò róye rẹ̀ nínú àlá ní ojúran òru nígbà tí oorun ìjìká bá kun ènìyàn lọ ní ìsànyẹ́ lórí ibùsùn nígbà náà ní í ṣe etí ènìyàn a sì fi èdìdí dí ẹ̀kọ́ wọn kí ó lè fa ènìyàn sẹ́yìn kúrò nínú ète rẹ̀ kí ó sì pa ìgbéraga mọ́ kúrò lọ́dọ̀ ènìyàn ó sì fa ọkàn rẹ̀ padà kúrò nínú ihò àti ẹ̀mí rẹ̀ láti ṣègbé lọ́wọ́ ìdá a sì fi ìrora nà án lórí ibùsùn rẹ̀ pẹ̀lúpẹ̀lú a fi ìjà egungun rẹ̀ tí ó dúró pẹ́ nà án bẹ́ẹ̀ ni ẹ̀mí rẹ̀ kọ oúnjẹ àti ọkàn rẹ̀ kọ oúnjẹ dídùn ẹran ara rẹ̀ run títí a kò sì fi lè rí i mọ́ egungun rẹ̀ tí a kò rí síta jáde àní ọkàn rẹ̀ súnmọ́ isà òkú àti ẹ̀mí rẹ̀ súnmọ́ ọ̀dọ̀ àwọn ìránṣẹ́ ikú bí oúnjẹ kan bá wà lọ́dọ̀ rẹ̀ ẹni tí ń ṣe alágbàwí ọ̀kan nínú ẹgbẹ̀rún láti fi ọ̀nà pípé han ni nígbà náà ni ó ṣoore ọ̀fẹ́ fún un ó sì wí pé gbà á kúrò nínú ìlọsínú ihò èmi ti rí ìràpadà ara rẹ̀ yóò sì jàyọ̀yọ̀ ju ti ọmọ kékeré yóò sì tún padà sí ọjọ́ ìgbà ìwé rẹ̀ ó gbàdúrà sọ́dọ̀ ọlọ́run òun sì ṣe ojú rere sí i ó sì mú ènìyàn rí ojú rẹ̀ pẹ̀lú ayọ̀ òun ó san òdodo rẹ̀ padà fún ènìyàn ó bojú wo ènìyàn bí ẹnìkan bá sì wí pé èmi ṣẹ̀ mo sì ti yí èyí tí ó tọ́po a kò sì ṣẹ̀ san rẹ̀ fún mi ó ti gba ọkàn mi kúrò nínú ìlọsínú ihò ẹ̀mí mi yóò sì rí ìmọ́lẹ̀ wò ó nǹkan wọ̀nyí ni ọlọ́run yìí máa ṣe fún ènìyàn nígbà méjì àti nígbà mẹ́ta láti mú ọkàn rẹ̀ padà kúrò nínú ihò láti fi ìmọ́lẹ̀ alàyè mọ́ sí i jóòbù kíyèsí gidigidi kí o sì fetí sílẹ̀ sí mi pa inú rẹ mọ́ èmi ó sì máa sọ bí ìwọ bá sì ní ohun ìwé dá mi lóhùn máa sọ nítorí pé èmi ń fẹ́ dá ọ láre bí bẹ́ẹ̀ kọ́ gbọ́ tèmi pa inú rẹ mọ́ èmi ó sì kọ́ ọ ní ọgbọ́n.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Wé Jóòbù, orí ìkẹrìnlélọ́gbọ̀n, pẹ̀lúpẹ̀lú Eliu dáhùn ó sì wí pé, ẹ̀yin ọlọ́gbọ́n, ẹ gbọ́ ọ̀rọ̀ mi kí ẹ sì dẹtí sílẹ̀ sí mi, ẹ̀yin tí ẹ ní ìmòye, nítorí pé etí a máa dán ọ̀rọ̀ wò bí adùn ẹnu ti tọ́ oúnjẹ wò, ẹ jẹ́ kí a ṣa ìdájọ́ yàn fún ara wa, ẹ jẹ́ kí a mọ ohun tí ó dára láàrin wa, nítorí pé Jóòbù wí pé olódodo ni èmi. Ọlọ́run sì ti gba ìdájọ́ mi lọ. Èmi a lè purọ́ sí ìtọ́sí mi bí ọfà mi kò ní àwọ̀tán láìṣẹ́ ni. Ọkùnrin wo ni ó dàbí Jóòbù tí ń mu ẹ̀gàn bí ẹni mu omi tí ń bá àwọn oníṣẹ́ ìṣẹ̀kẹ́gbẹ́ tí ó sì ń bá àwọn ènìyàn búburú rìn nítorí ó ṣàti wípé èrè kan kò sí fún ènìyàn tí ó fi máa ṣe inú dídùn sí Ọlọ́run. Ǹjẹ́ nítorí náà ẹ fetí sílẹ̀ sí mi ẹ̀yin ènìyàn amòye. Ó dòdì fún Ọlọ́run tí ìbá fi hùwà búburú àti fún Olódùmarè tí yóò fi ṣe àìṣedéédé. Nítorí pé ẹ̀san iṣẹ́ ènìyàn ni yóò san fún un yóò sì mú olúkúlùkù kí ó rí gẹ́gẹ́ bí ipa ọ̀nà rẹ̀ nítòótọ́ Ọlọ́run kì yóò hùwàkúwà bẹ́ẹ̀ ni Olódùmarè kì yóò sì yí ìdájọ́ po ta ni ó fi ìtọ́jú ayé lé e lọ́wọ́ tàbí ta ni ó to gbogbo ayé lẹ́sẹlẹ́sẹ bí ó bá gbé àyà rẹ̀ lékìkí ara rẹ̀ tí ó sì gba ọkàn rẹ̀ àti ẹ̀mí rẹ̀ sọ́dọ̀ ara rẹ̀ gbogbo ènìyàn ni yóò parun pọ̀ ènìyàn a sì tún padà di erùpẹ̀ ǹjẹ́ ní ìsinsìnyìí bí ìwọ bá ní òye bó èyí fetí sí ohun ẹnu mi ẹni tí ó kórira òtítọ́ lè ṣe olórí bí ìwọ a sì dá olóòótọ́ ń tọ̀ lẹ́bi wọ́n a tọ́ láti wí fún ọba pé ènìyàn búburú ni ìwọ tàbí fún àwọn ọmọ aládé pé aláìmọ́lọ́rùn ni ẹ̀yin à ń bọ̀ torí fún ẹni tí kì í ṣojú ṣáájú àwọn ọmọ aládé tàbí tí kò ka ọlọ́rọ̀ sí ju tálákà lọ nítorí pé iṣẹ́ ọwọ́ rẹ̀ ni gbogbo wọn í ṣe ní ìṣẹ́jú kan ni wọ́n kú àwọn ènìyàn a sì di yíyọ lẹ́nu láàrin ọ̀gànjọ́ wọ́n a sì kọjá lọ a sì mú àwọn alágbára kúrò láì fi ọwọ́ ṣe nítorí pé ojú rẹ̀ ń bẹ ní ipa ọ̀nà ènìyàn òun sì rí ìrìn rẹ̀ gbogbo kò sí òkùnkùn tàbí òjìji ikú níbi tí àwọn oníṣẹ́ ẹ̀ṣẹ̀ yóò gbé sápamọ́ sí nítorí pé òun kò pẹ́ àti kíyèsí ẹnìkan kí òun kí ó sì mú un lọ sínú ìdájọ́ níwájú Ọlọ́run òun ó fún àwọn alágbára túútú láì ní ìwádìí a sì fi ẹlòmíràn dípò wọn nítorí pé ó mọ iṣẹ́ wọn ó sì yí wọn podi òru bẹ́ẹ̀ ni wọ́n di ìtẹ̀rẹ́pọ̀ ó kọlù wọn bí ènìyàn búburú níbi tí àwọn ẹlòmíràn rí i nítorí náà ni wọ́n padà kẹ̀yìndà sí i wọn kò sì tí ì fiyèsí epo ọ̀nà rẹ̀ gbogbo kí wọn kí ó sì mú igbe ẹkún àwọn tálákà lọ dé ọ̀dọ̀ rẹ̀ òun sì gbọ́ igbe ẹkún olùpọ́njú nígbà tí ó bá fúnni ní ìrora ta ni yóò dá a lẹ́bi nígbà tí ó bá pa ojú rẹ̀ mọ́ ta ni yóò lè rí i bẹ́ẹ̀ ni ó ṣe é sí orílẹ̀-èdè tàbí sí ènìyàn kan ṣoṣo kí àgàbàgebè kí ó má bàa jọba kí wọn kí ó má bàa di ìdẹ̀wò fún ènìyàn nítorí pé ẹnìkan a lè wí fún ọlọ́run pé èmi jìyà láìṣẹ̀ èyí tí èmi kò rí
3: ìwọ fi kọ́ mi
0: bí mo bá sì dẹ́ṣẹ̀ èmi kì yóò ṣe bẹ́ẹ̀ mọ́
3: ìṣe bíi ti inú rẹ pé
0: òun ó san ẹ̀san padà ǹjẹ́ òun yóò san padà ìwọ ìbá kọ́ tàbí ìwọ ìbá fẹ kì í ṣe èmi pẹ̀lúpẹ̀lú kí ni ìwọ mọ̀ sọ àwọn ènìyàn amòye yóò wí fún mi àti pẹ̀lúpẹ̀lú ẹnikẹ́ni tí ń ṣe ọlọgbọ́n tí ó sì gbọ́ mi Jóòbù ti fi àìmọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ sì ṣe aláìgbọ́n ìfẹ́ mi ni kí a dán Jóòbù wò dé òpin nítorí ìdáhùn rẹ̀ nípa ọ̀nà ènìyàn búburú nítorí pé ó fi ìṣọ̀tẹ̀ kún ẹ̀ṣẹ̀ rẹ̀ ó papẹ́ ní àwùjọ wa ó sì sọ̀rọ̀ púpọ̀ sí Ọlọ́run.

sọ fún wa wípé bí o bá ti ní ìgbàlà kí o tẹ̀síwájú bí o bá ti ní ìsọ̀rí mímọ́ yẹ kí a tẹ̀síwájú bí a bá ti fi ẹ̀mí mímọ́ ọlọ́run kún ọ yẹ kí a tẹ̀síwájú bí o bá jẹ́ ti ọlọ́run tí ẹ rí ẹ̀mí ọlọ́run tó ń jẹ ọ lọ́kàn wípé o jẹ́ ti ọlọ́run ní tòótọ́ orúkọ rẹ wà nínú ìwé ìyè lọ́run ó ní ìtẹ̀síwájú ni ó yẹ kí o jẹ́ ohun tí ó farahàn nínú ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa nínú Jóòbù orí ìkẹtàdínlógún Jóòbù orí kẹtàdínlógún ẹsẹ ìkẹsàn-án ni a tún ti ń sọ fún wa ohun tí ó yẹ kó jẹ ìpinnu ìlépa àwọn ènìyàn mímọ àwọn tí wọn jẹ ti ọlọrun Jóòbù orí ìkẹtàdínlógún ẹsẹ ìkẹsàn-án olódodo pẹ̀lú yóò di ọ̀nà rẹ̀ mú àti ọlọ́wọ́ mímọ́ yóò máa lera síwájú èyí jẹ́ wípé a kò gbọ́dọ̀ bójú ẹ̀yìn ohun tí a ní ni kí a dì í mú ṣinṣin ìgbàlà tí ó wà lọ́wọ́ wa kí a dì í mú ṣinṣin ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí a fi ń kọ́ wa lójoojúmọ́ nígbà tí a wá sí yìí kí a dì í mú ṣinṣin ìwà mímọ́ tí jésù fúnra rẹ̀ tí ó ti fún wa lákòókò tí ó sọ wá di mímọ́ ó ní kí a dì í mú ṣinṣin kí ẹnikẹ́ni kí ó má bàa gba nǹkan wọ̀nyí lọ́wọ́ wa nínú orin Dáfídì ìkejì lé ní 112 1:1 orin Dáfídì ìkejì lé ní 90 ni a ń kà á ní ẹsẹ ìkeje ó ní kì yóò bẹ̀rù ìhìn búburú aya rẹ̀ ti mú ọ̀nà kan ó gbẹ́kẹ̀lé olúwa èyí jẹ́ wípé a kò gbọ́dọ̀ jẹ́ ṣekúṣẹyẹ a ní láti di ọ̀nà kan yìí ọ̀nà ìgbàlà ọ̀nà ìrere ọ̀nà ìwà mímọ́ a ní láti dì í mú ó ní aya rẹ̀ tàbí ọkàn rẹ̀ mú ọ̀nà kan ó gbẹ́kẹ̀lé olúwa èyí ni ohun tí a ní láti ṣe bí a bá fẹ́ dé ìjọba ọ̀run bí a kò bá fẹ́ dàbí aya lọ́ọ̀tì tí ó bojú wẹ̀yìn sí tí ó sì di ọ̀wọ́n iyọ̀ tí ó ní ìdájọ́ ọlọ́run tí ó débá nítorí ìfẹ́ ayé nítorí a ti sọ fún wa wípé ẹni tí ó bá fẹ́ ayé dandan ni yóò bá ayé kọjá lọ nínú Fílípì orí kẹta ẹsẹ ìkẹtàlá ara èmi kò ka ara mi sí ẹni tí ọwọ́ rẹ̀ ti tẹ̀ ẹ́ náà ṣùgbọ́n ohun kan yìí lè mi ń ṣe èmi gbàgbé àwọn nǹkan tí ó wà lẹ́yìn mo sì ń nàgà wo àwọn nǹkan tí ó wà ní ìṣáájú èmi ń lépa àti dé òpin irú ìje ni fún èrè ìpè gíga ọlọ́run nínú Jésù Kristì èyí sọ fún wa wípé Paul apostoli nítòótọ́ ó ní ìgbàlà ó ní ṣùgbọ́n èmi kò ká ara mi sí ẹni tí ọwọ́ rẹ̀ ti tẹ̀ ẹ́ náà èmi ń nàgà èmi ń lépa èmi ń tẹ̀síwájú ní ìgbà gbogbo nítòótọ́ ni ó ní ìsọ̀rí mímọ́ àti agbára ẹ̀mí ọlọ́run ó sì ṣe iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí apostoli ní ìjọba ọlọ́run ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wá sí ìjọba ọlọ́run tí wọ́n ní ìgbàlà ó ní ṣùgbọ́n lẹ́yìn tí òun ti ṣe àwọn nǹkan wọ̀nyí lẹ́yìn tí òun ti ní àwọn ìrírí onígbàgbọ́ èmi kò ká ara mi sí ẹni tí ọwọ́ rẹ̀ ti tẹ̀ ẹ́ náà ṣùgbọ́n ohun kan ṣoṣo lé èmi ń lépa ohun kan ṣoṣo lé èmi ń ṣe èmi ń gbàgbé àwọn nǹkan tí ó wà lẹ́yìn nítorí pé ìbá ṣe iṣẹ́ rere tí a ti ṣe ìbá ṣe àwọn ẹ̀ṣẹ̀ tí a ti dá tí ó ti kọjá lọ tí ọlọ́run ti dáríjì wá ó ní kí a gbàgbé àwọn nǹkan tí ó wà lẹ́yìn kí a sì máa nàgà kí a máa lépa kí a máa tẹ̀síwájú láti wo èyí tí ó wà níwájú èmi ń lépa láti dé òpin irú ìje ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ ẹni tí ó bá forí tì í títí dé òpin òun la ó gbàlà nítorí bẹ́ẹ̀ ni apostoli ṣe ń sọ fún wa wípé èmi ń lépa o èmi sì ń tẹ̀síwájú láti lè dé òpin irú ìje ni fún èrè ìpè gíga ọlọ́run nínú Kristi Jésù a ti rí ohun tí ó ṣẹlẹ̀ sí aya Lọ́ọ̀tì ó ṣeéṣe kí ó rò wípé nígbà tí òun ti jẹ́ ìbátan Ábíráhámù ó ṣeéṣe kí ó rò wípé nígbà tí ọlọ́run ti yẹ àwọn sí tó bẹ́ẹ̀ tí ó ran àwọn áńgẹ́lì méjì sí ilé wọn ó ṣeéṣe kí ó rò wípé nígbà tí àwọn áńgẹ́lì ti jẹ oúnjẹ tí òun fi ọwọ́ òun sè tàbí kí ó máa rò wípé àwọn áńgẹ́lì wọ́n ṣe iṣẹ́ ìyanu nínú ilé wa tàbí wípé kí ó máa rò pé a ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n lé wa lọ́wọ́ mú tí ọlọ́run ṣàánú fún wa tí ó súnmọ́ wa tó bẹ́ẹ̀ wípé kò séwu bí òun tilẹ̀ padà sẹ́yìn tàbí òun tilẹ̀ bojú wẹ̀yìn àwọn àǹfààní
àǹfààní tí a ti fún òun kò lè jẹ́ kí ìdájọ́ kí ó dé bá òun. A máa ń sọ fún wa nínú èdè Yorùbá.